0: ẹyin tèmi aṣẹ́sílẹ̀ làbọ̀ wá bá ọ̀rọ̀ àsọtì níjẹ́ ọmọ mi gbẹ́nà ó náà ní tún ń jẹ́ kinní àná o. Gbogbo ẹ̀yin tẹ́lẹ́dùà tó ṣẹ́gi ọ̀la sí lọ́dọ̀ láwùjọ ìjọ wa náà ni ọ̀rọ̀ mi ní mò ń dojú rẹ̀ kọ láàárọ̀ yìí. Iṣẹ́ olóore ti délẹ̀ wá yìí o. Ọyọ́ àtibá Unity Forum ló ń pè wá síbi iṣẹ́ olóore tó délẹ̀
1: yìí.
0: Ẹyin kájọ pawọ́
1: kan
0: torí bẹ́ẹ̀ bá wo sàkun ti ń bẹ ní gbòòrò lọ́wọ́lọ́wọ́ yìí. Ebi ń bẹ ní gbòòrò ìyẹn wà o. Elédùmarè ò ní jẹ́ kí ibi àárọ̀ tọ́sán àti alẹ́ kó pa èmi àti ẹ̀yin o. Ẹyin project tá a fi sọ orí Ramadan ti ọdún yìí. Ní ìkànnì wa ní Ọ̀yọ́ àtibá Unity Forum. Mò ń jẹ́ òye wa wípé kéèsè pé Mùsùlùmí nìkan la ní lọ́kàn nígbà tí a gbèrò iṣẹ́ olóore yìí o. Àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì àti àwa ẹlẹ́sìn kan ìbílẹ̀ tó jẹ́ tàbáláyé náà ni a gbà lérò nígbà tí a fẹ́ dá ti nígbà tí a ń gbèrò láti ṣe ìgbìyànjú yìí. Kí Elódùà kó jẹ́ ká bá níbi tó ti lérè. Kí ẹ báwo sàkun bílù ṣe rí. Owó wọn ebi ń bẹ lóde ìyàn wà ẹni tó kankan ló mà ní o. Ebi àárọ̀ ibi ọ̀sán ibi alẹ́ kò ní pa èmi pẹ̀lú ẹ̀yin tẹ̀ gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àtẹ̀yìn dẹ̀ tún máa gbọ́ nígbà tá a bá ń san sẹ́ǹdì rẹ̀ tá à ń fi ránṣẹ́ káàkiri. Ẹgbárùkù tiwa nínú ìkànnì Ọ̀yọ́ àtibá Unity Forum. Ẹgbárùkù tiwa o torí pé igbe ẹkẹ náà wọ́n máa ń fọwọ́sowọ́pọ̀ ọmọ lé ní igbe irun náà máa ń fọwọ́sowọ́pọ̀ ọmọ àgìyàn. Kí Ọlọ́run ọba gbogbo àwọn tá ti ń débẹ̀ àtàwọn tó ń gbèrò láti débẹ̀ àtàwọn tó wù ó kàn tó jẹ́ pé ìkúpà bẹ́ẹ̀ ni ò sí. Kí Ọlọ́run ọba kó wá gbà lẹ́sìn fún wa kó ṣàánú wa kó má jẹ́ kí náà ó tánwó wa o. Ebi àárọ̀ ibi ọ̀sán ò ní pa wa o. Àtàwọn àtàwọn ọmọ wa àtàwọn nǹkan ni wa pátápátá a ní tágóńgò a ní kágóńgò sọdún a ní daṣọ ọkọ̀ bóra. Bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀ pẹ́lú àwọn ètò tí mo ti ṣe níkànnì Ajíṣe bí ọ̀dọ́ pé kí èèyàn máa ṣe sàárà ká máa ṣiṣẹ́ olóore iṣẹ́ ládàbà
1: yìí
0: máa ń lé aburú jìnnà sí èèyàn ni o. Ọlọ́ba ń gbọ́ ni máa ń lé aburú jìnnà sí èèyàn. A wá ń pe gbogbo ẹ̀yin lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà. Kẹ́ ẹ bá wa dá sí Ramadan project ọdún yìí kì í ṣe fún Mùsùlùmí nìkan àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn kan àbáláyé tó bá ṣàtijọ́mọ ìlú Ọ̀yọ́ àbí kò wá láti agbègbè ìlú Ọ̀yọ́ labẹ́ náwọ́ sí pọ̀. Account number ìkànnì Ọ̀yọ́ àtibá Unity Forum tẹ́ ẹ máa fowó ránṣẹ́ sí náà ni ẹ jẹ́ ń pè é fún yín.
1: Òhun tẹ́lẹ̀ tó ń bá ṣe a máa jágọ̀ lójú ẹ ni nítorí ìpọ́jọ́ lòdì yẹn mo ti ṣe kò ní nítumọ̀ wọ́n tẹ́ sí.
0: Àkáǹtì náà ọ wà ní ilé ìfowópamọ́ UBA

0: ẹyin tèmi nígbà tá a délé ayé a mú nǹkan kan wá o. Tá a bá tún lọ níjọ kan ni wàhálà yà tún ní mú nǹkan kan lọ. Wọ́n máa di gbogbo nǹkan. Bàbá tá a ti kójọ nílé ayé wọ́n máa dì í àlọ́ báyìí. A máa dàálẹ̀ ni o bá lè mú nǹkan kan lọ. Kò sí ń tá a mú wá kò sí ń tá a mú lọ. Àwọn orí onílá dátà bá ṣe rọ náà ni ó jẹ́ àṣesílẹ̀ tí ó padà wàá jẹ́ àbọ̀ wá bú. Ẹsẹ̀ mọ̀ gbogbo ohun tá a bá ṣe lénìí náà ni ó dìtàn lọ́lọ́. Àrọ́bá gbogbo àlàá dìtàn o. Ẹni tó bọ́ ẹni tẹ́bi ń pa. Ẹni tó fún ẹni tó gbẹ̀ngbẹ̀ lómi. Àwọn ṣe olóore yìí náà ni ó padà jẹ́ àṣesílẹ̀ wa. Tá a padà lọ́mọ bá nígbà kẹyìn.
1: Kò sí tó dà lójú ẹ̀ bóyí tó dà bẹnu àtẹlù.
0: Ọ̀rọ̀ mi ò yé ṣe. Ẹyin tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Ká gbáyé ká ṣe dáadáa ni ká pàjùbà lẹ̀ dé sọ àlọ́lọ́. Kájó kan tó dáa tó dùn ún lẹ̀ dọmọ nítorí ènìkọ́ o. Nítorí ọ̀la tẹ́nìkan ò tí ì mọ̀ bí ó ṣe rí ni. Adéyinka Ọlásùnkànmí ló kọ mi pàpín bàálẹ̀ pìlà. Ilásàrò kò tí so lórí ọbẹ̀ nínú àwòtán gan. Ajá àlọ́ Ọ̀yọ́ ti gbó lásán nítorí bèmi ò bá ránko. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ni mo ń já sí pé abàmì èèyàn náà ni mo rí. Torí pàwọ̀ ìgbérú mọ̀.
1: Èèyàn tó kọ́ tí ó tú ẹsẹ̀ wá.
0: Kọ́rọ́ mi rèé. Aya ò ń bọ̀ ẹ jẹ́ ká sáré de. Ọ̀yọ́ àti bàyí ní tí kò rọ̀ mọ́. Mò ń bọ̀.
1: Kùlù náà sí.
2: A jí ṣe bí Ọ̀yọ́ láàárín. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọyọ́ àti bá Unity Forum ní kí n kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo pé a kó àkókò yúẹ̀ṣẹ̀ ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa o. Wọ́n tún ní kí n kí wa wípé ẹ kú ọrùn ẹ̀sìn Ọlọ́run ọba yóò gba ẹ̀sìn fún wa. Ọyọ́ àti bá Unity Forum jákèjádò àgbáyé ń fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba àmì ṣẹ́gi ọlá fún wípé Ọyọ́ àti bá Unity Forum kéde Ramadan project tí wọ́n fẹ́ ṣe fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọn ò rí owó họrí fún jíjẹ àti fún mímu. Kí Ramadan ọdún yìí bá lè dùn kí gbogbo bá lè kán sí fún àwọn náà. Ẹ jẹ́ ká mú kékeré wá kí a fi gba ọ̀pọ̀ yanturu padà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ó ní ẹ pọ̀ṣẹ̀ṣẹ̀ wá síbi iṣẹ́ olóore ẹ bá lè ní ẹ̀sán láyé yìí àti lọ́jọ́ gbéǹde àlè kíámà. Ẹ jẹ́ ká ara wa lọ́wọ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Ọyọ́ àti bá Unity Forum jákèjádò àgbáyé. Ẹgbẹ́ àkáǹtì nọmba wọn 22180905255. Ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 22180905255 UBA Bank. Orúkọ àkáǹtì yẹn ni Ọyọ́ àti bá Unity Forum. Ẹ ò ní ṣe lásán o. Aláhùnmá àmì.
0: Ní ṣe lásán gbogbo wa náà lábàá níbi tó gbé léèrè mọ́ ń bọ̀ náà ẹjẹ́ ń tún débí. Ọyá ẹ ti rí mọ̀ the purpose square ẹ̀yìn náà ẹgbórí wọlé.
4: Iwájú làwọn ọmọ ń lọ ìràwọ̀ ìgbọ́dọ̀ lẹ́kọ̀ọ́.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá n fa pọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa ra ròyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́lọ alé. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ ẹ má ba wá fọ 15. Kẹ ẹ má ba kú ọwọ́. Ni mo ṣe ní ká fọ ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà má ba jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ́ńbọ bí àwo erin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà jẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba Òképè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ̀ tí ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi.

0: bá mi sàmínú ọmọ Adépọ̀jù ṣe ti sùn oorun wẹ̀ kìí ṣerú àkókò yìí o. Ẹ bá ń kí sàwọn èèyàn yín gbogbo àwọn tó ń gbọ̀ mí lọ́wọ́ ẹ tó bá ń kí sẹ́lòmíì pé káwọn náà kan wá gbọ́ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí káàlè rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kan mbẹ̀. Ẹ kí sàwọn èèyàn ẹ kí sí wọn lógúnlógún kẹ ẹ tún kí sí wọn lọ́gbọ̀n.
1: Ó wá ní
0: kẹ ní kán wá bù mu nínú omi ọgbọ́n àgbọ̀ǹgbẹ tí elédùn àtó fi sí àlọ́dọ̀ ní àyè.
1: Ibi ò bá ara rẹ̀.
0: Nítorí pé bọ́mà kékeré bá ṣubú àwòwájú bàgbà lágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè Ọlọ́run tó ti máa ń bá ń sọ wá bá ń sọ tò níyìn náà jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi kárí nǹkan dì mú kárí nǹkan mú lọlé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà kí n fi jọ tàwọn ará ṣáájú kí n tún fi máa gbére rẹ kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àhín àwọn èjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá tí ò jẹ́ ó ti sú wa tàn já ti gbokobo mi lọ látòrí bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo State Madam Funmi Kemi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn Afolabinu Rudin Alaro lórílẹ̀‐èdè Libya Alfa Glo Asiru Amadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín pẹ̀lú bàbá mi Basiru ọmọ Adeniran ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó Mr. Yusuf tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Adégòkè Isiaka Abiodun bọ́dà mi ọmọọba Ọládìgbòlù mú ìdẹ́nì Adékúnlé láti ìlú Ọ̀yọ́ wá àyín. Bàbá mi àwọn bàbá dáadáa àwọn bàbá rere bàbá kẹ̀ àwọn bàbá àlùbáríkà látòrí bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀ ọmọ Èrúwà ni bàbá o Èrúwà òjòkó agbẹdúdú orí òkè lé ọmọ àkúkọ gàgàrà tí kọ́lé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàbá tó lọ́mọ mùsùlùmí olómù apàran ọmọ ọlọ́rọ̀ agogodẹ àṣegbà lọ́nà tòmù ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ni ẹ mọ̀mú lọ̀mí bàbá ta ní sẹgbẹ́ gbúwúrẹ́ gbúwúrẹ́ bàbá ta ní sẹgbẹ́ gbẹ̀ràn gbẹ̀ràn akúkọ gàlàjà akúkọ bọ̀bọ̀rọ̀ akúkọ gìgìrì àkúkọ gàgàrà tó tún sọnù lómù wọn ni ẹmọ mọ ń lọ mí bàbá ta ní sẹgbẹ gbẹyẹgbẹyẹ bàbá tó lọ mọ ojú rábẹsà ẹ kí o sójú wọn bá lọ ọmọ onílù kan ìlú kan ọmọ onílù kan ìlú kan èyí tí ń dún gbomú gbodomù lójúde ọba bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ọmọ ọba ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣe àmàkókọ náà lábí pọba Aládé bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tòlósì tẹ̀sẹ̀ fún iléeṣẹ́ wa ní àyín kò ní tán lọ́wọ́ yín kò ní tán di yín o ẹ kéré oko délé àbùdíntómi òkun àbùdíntómi ọ̀sà iná ò ní tánwó yín. Mo tún fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi pàtàkì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ o. Bàbá mi Fatai Bandele Olúṣọlá ọmọ Ọ̀yọ́ ní àyín náà ni wọ́n ṣùgbọ́n ìlú ọba nílùú Èbó United States of America làwọn náà nábi ṣẹlẹ̀ o. Bàbá mi mo kì í dáadáa bàbá ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá níbi dádé gbólówó kówó kó níbẹ̀ ọ̀gbà o. Kí wọ́n fò fọ gbà á lẹ̀ á sẹ́ kó lè bá àdìjà kó lè bá àdá pọn kọ́mọ Aládé tí ó lè bá rí nǹkan bú láńbẹ̀ kó lè bá rí nǹkan bú láńbẹ̀ ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá àwa lóògùn ìgbàdo ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ńkùlé tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Bàbá mi Fatai Bandele Olúṣọlá nílùú ọba Àlọ́run mo kí yín bẹ o àwọn bàbá wa nù o àwọn ni wọn jẹ ó ti rẹ wá gbogbo wọn tí wọn ń dákọ yìí lọ́kọ̀ọ̀kan ìjèjì gbogbo àwọn tí wọn ràn á lọ́wọ́ pátápátá káàbàtà jákè jádò àwọn náà ń jẹ́ àlè máa wá àwọn náà ń jẹ́ àlè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú lórí ètò ìlú ààtò ìlú tàbí bó ṣe ń lọ nígboro ayé tá a tún fi ní jìn sọ́fìn àwọn ni wọn àjọ ti sú wa o àwọn ọba ti gboko obìnrin lọ àbá ti máa ṣe nǹkan mi o.

Admos Ajao Dauda, AJ Honesty, láti ìlú Èkó. Abdulrahman Abdulbasit, graphic designer Awanu Latoyo, àti Olanikena. Graphic designer Awanu Lona. Adúpẹ́ o. Mo tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ S. Abdulmalik Wireless Communication tí ò bá sí òun ni ìní mọ Olanike o. Pẹ̀lú gbogbo àwọn tá ń gbóhùn sáfẹ́fẹ́ nílé iṣẹ́ wa ní àhín, Ajíṣe bí Ọ̀yọ́ online radio ní ìkànnì wa ní àhín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Toro kíní báyìí lajẹ́ ẹ̀bùn oko ìmọ́, àníṣìnrìn, ànífọjọ́ lọ́jọ́ lọ. Àmọ́ lọ dáadáa, àmọ́ bọ̀ dáadáa, àmọ́ bọ̀ dáadáa. Ìkó ìkọ́bálá, ìkó ìkéjò lọ́nà, àṣetì bóńṣẹ́ Ọlọ́run. Aya kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀lọ̀ torí ibi mọ̀ ń lo ìjìnà wà láì ibi mọ̀ kàn ń yà lọ́pọ̀.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọyá láti ilé agbára ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọyá ẹ̀gbọ́n ẹ jókòó ńbẹ̀ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọyá bó ló ṣe jẹ́ ọyá ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì ṣáàdà bàtà mi. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Àgbọ́lá lè lógun wálẹ̀ ìdààmú o.

0: Mo fẹ́ kẹ́ bá ń share message ẹjọ́ tuntun
1: àtìgbà
0: lọ́hùn-ún,
1: àti ń
0: ẹ bá ń
1: ṣe
0: share àlìwọ́wọ́ 419 àjẹ̀lérógún àkóbá o, nǹkan tá a jẹ àlésàn o. Mẹ́sáàgì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí, ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí, bàá tó pè mí ó ní níbo ni mo wà, iṣẹ́ ọ̀kadà lèmi ṣe, ó ní níbo mo wà, mo sọ ibi tí mo sọ pé mo wà ní roundabout, ó ní roundabout mo wà, òkè gbogbo èrò ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí, kí n lọ sí òkè wá òkè kí òun máa bá mi ibi tí mo wà, mo ní kó má wọrí pé màá wá ba lé roundabout, mo ní màá wá ba lé roundabout, mo fẹ́ lọ ba lé roundabout ló pè mí pé kí n lọ sí POS, ní pé ṣé POS wà létòsí ibẹ̀, mo lọ sí POS, ó ní gbé fún ẹni tó wà níbi POS yẹn, mo gbé fún ẹni yẹn, ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun, mo kọ́ pé ẹni yẹn tẹ ó ń tẹ system, èmi yẹn bá wọnú mi bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe, lóun tẹ account number ẹni yẹn òun kọ́lẹ̀, pé gba fóònù yẹn ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni, kó tó lè ní pé bóyá ó máa ṣe transfer owó fún ẹ tí kò tí fún ènìyàn, mo ti pè é mo ti wọ̀n ẹ̀ pè fún gidi gan, ó ti yé yín, ó lè níwọ̀n o, ẹ wà very careful o, later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn tó fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn, ẹ jẹun tuntun lọ́hùn-ún o, gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o, àlérí ìdààmú o, ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o, ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ bá ń ṣẹ́ fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọyá ẹgbẹ́ wa gbé ohun oníjìbìtì náà, ọyá láti ilé agbára, ẹ tarí ohun oníjìbìtì ń sì bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan, ṣe pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́, ẹ jẹ́ kó oníjìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan, ẹ gbọ́ nísìn torí ẹ̀gbọ́n ń rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀, mo ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibú lẹ́wà.
3: Mo wá sáàdì roundabout yẹn, mò ń bọ̀ ń gbà yìí.
2: Sáàdì roundabout àmì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀.
3: Ok.
2: Sáàdì ibú lẹ́wà ń bẹ̀.
3: Sáàdì nìkan lẹ́ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀, sáàdì ibú lẹ́wà ń bẹ̀.
3: Kẹwàá débi roundabout yẹn, ẹ dúró síbi ilé ẹpọ NNPC yẹn.
2: Ibo gangan lẹ́yìn wà káwá bá yín ní ibú lẹ́wà.
3: No, ẹ̀yin dúró síbi ilé ẹpọ NNPC yẹn, màá bá yín bẹ̀.
2: Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé báwọn tó ṣe POS yẹn, ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀?
3: POS wà.
2: POS wà ní roundabout lẹ́yìn àbí? Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹjọ́ engineer ẹ̀gọ́ wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti phone ló jẹ́ kẹfìn ẹ má kọ́ ti phone.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé ó ti ní kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara àwọn ọgán tí wọ́n ń lò nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ̀ sí.
2: Hello.
3: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ ti fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
3: Ok.
2: Ẹ sọ pé ta bá fẹ́ sẹ́ndì 85,000.
3: Tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ìlú lẹ́wọ̀n gbà.
2: Tọ́ba fẹ́ bá wa sẹ́ndì ẹ̀.
3: Tọ́ba fẹ́ sẹ́ndì ẹ̀ síyàn. Hello. Ó ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún.
3: Ok. Gbà.
1: Hello.
3: Sáàdì gbàdélé o.
2: Hello.
4: Sá.
2: Báwo. Ṣé nẹ́tíwọ̀kì wà?
4: Nẹ́tíwọ̀kì wà.
2: Èló ló pe deposit lórí 85,000.
4: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o, 50,000 kan, 35,000 kan. Èló ni charges ẹ̀ báyẹn, lórí 50,000 ló ni wàá gbà.
4: Mo lè gba 500.
2: Ok, 35,000 kan.
4: Ẹ̀yìn 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣé o máa print receipt tàbí?
4: Ẹ̀ẹ́nu.
2: Okay. Now you are logging by your three minimum mark by your phone. 50,000 Anakoko, Omaku 50,500. For Anakoko, you know, LKG 35,000, Aku 35,000 for phone.
0: Okay.
1: Se gbo bo se nba omo ni POS soro bi e ko ti ko fun olokada yen tele.
2: O ya gbe fun fun, e gbe fun fun.
0: On down.
2: E gbe fun fun.
4: Hello.
2: Hello.
4: Sa.
2: Mo fe ku ka me confirm oruko account yen ni.
4: Eyin send e, e send e ki make.
2: Je ki pe fun e ba yen, je ki pe fun e ba yen, mo ti send e tele network yen o da.
4: Okay.
2: Fi ni ko wa gbe fun fun. 15 14.
0: Ki le be ko se bayi?
2: Deposit ni e do report ma fun receipt e ba be report ma fun receipt
0: o ma fun receipt
2: o ye gbe phone fun
0: e mbo le yin wa ba ma gbe yin wa todo eni to le
2: o na mo fi so pe le ba mi gba receipt yen ma ba ma to de nti bi le ku yen ke le ba mi gba receipt yen bo ni e ba mi gbe phone fun e gbe
0: to ma send owo yen ni
2: e ba mi gbe phone fun ma send e ni e ba mi gbe
0: owo yen ara ko le send o ko le send owo yen ko ba ni lati ko ohun
5: Ati se bi oyo la ri oyo ni se bi ba be nkokan
1: ha se gbo lagboye afa poti rori won e gbadun orun o ani bara le ni ba nje kokoro mese bi to nje kokoro mobi ta ba ri ti gbogbo wa ta ri ta wi ta ko ha kokan mi nigba ti uru here re ba de logan jo uru gbogbo wa la ni le josun ori loji ka o uru here ti wa de o wahala ti wa la wahala ti wa nle wahala ti wa nle o wa nle gan ni bi ba wahala nbe orile ede nigeria lowo lowo wahala ti wa o wahala ti wa o wahala ti wa tori nigba ta won mo yin nigba na ta fi bere iwa jibiti lulu were were gbogbo wa awon eyan wa ni a ma so awon ibo yan lu njibiti awon owo ti won ti gba lowo ran iran baba nla baba wa ni won ba wa gba pada anu yin o se mi uru here re ti de o won ti gba towo awon ebo tan je baba nla baba yin ti won je baba nla baba yin tan won ti tun gba lowo eyin na pada e tan ba yin gba wa lawo baba nla baba yin tan fun yin si are thanks to re le bi san pada tele begbon ni bona eyin la pe du fanran o ti e ba won du orojo eyin afowo fanran ti e ba won du orojo eyin gangan na ni o gbogbo wa ni o afowo fanran ti e ba won du orojo a ti fowo fanran bayi o oro uru herere ti de bayi o wahala ti wo lu o

0: wọ́n kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin ti wa láti United States of America, ẹ̀yin ti wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kì yín bẹ̀ mo kì yín láti Germany, wàláì mo kì yín láti Finland náà, ń gbàgbé yín o, ń gbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nàìjíríà náà, ẹ kú déédéé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ mọ̀ jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan nọ́mbà yìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n fẹ́ chill pẹ̀lú big boys, they wanna chill with the big boys. Àwọn àtàwọn náà fẹsẹ̀ sí tán fẹ́ fi tí wọ́n ní wà tí wọn ò ní, wọ́n fẹ́ fara wọn wà tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́ ó yíwọ́ tẹ́mi wú blend you sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ̀ kí mi bẹ́ẹ̀ náà ga sí mi.
0: Bí kan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì ọ̀rin lára wọn, lára wọn girlfriend wọn náà ni o, lójú ẹ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀ ẹbí ta wá ni, ẹbí gbogbo wa ni o, èmi ẹ̀yin àwọn ẹ̀yin èmi àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà láti jọ ń kọ̀ ha kọ̀kàn mí láti lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a ti ẹ̀tún wá wà yí kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú, nǹkan ó tún dojúrú o bí ẹsẹ̀ tẹ́lọ̀, yóò dojúrú o kọ́lọ̀ ń yóò lójútùú ni o, yóò tún dojúrú sí o, torí pé ebi ń bẹ̀ nígboro wàhálà wọ̀ lù o, kọ́lọ̀ ọmọ jẹ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, ní orogun fún pínpín o, ìlú lé o, Nàìjíríà ọ̀rẹ́ rìn lọ́wọ́.

0: bẹ́ẹ̀nà.
1: Fún kẹ̀yìn alátìlẹ́yìn wa, jákè ìjádọ̀ àgbà ńlá ayé, bàbá Sàmínú ọmọdé pọ̀jọ́ mi dúwà. Bàbá mi Fàtà Ìbándélé, ọmọ ìyá Aláàfin, United States of America là ń méjèèjì wà. Miriam Simpkins Adésẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín ń bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtàì Lámídì, ọwọ́ l'Ondo State. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísẹ̀bí Ọ̀yọ́ táàjọ́ ń gbóhùn sáfẹ́fẹ́ ní ààrin. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi
1: ọmọọba aládìgbò lòmú ìdíni Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé tó
1: àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò, àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ ní sìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín ò ní sìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀ní sìnrìn. Ẹ ní rìnrìn fẹsẹ̀ sí ẹ̀ ní rìnrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbà ńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́ tí rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú, kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn-tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo plè fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ̀ tó fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí ọlọ́run láwọn ọmọ tán ti dájú gbáyì. Ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé. Bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play fẹ́jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí ara lẹ̀ ní bá ń jẹ kòkòrò mobi tán ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì táàrí táàwí táàkọ̀ akọ̀kàn mi pé kìí kúkú sèmi àwọn èèbó kúkú ni owó tán jẹ àwọn àwọn baba ńlá wa ni. Tí wùrù ẹrẹ rẹ bá dé, wùrù ẹrẹ rẹ tiẹ̀ ti dé, ó ti wọ̀ lúbàì, èèmọ́ ti wọ̀ lúbàì. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé. Ẹyin gangan lẹ ti rójú olè tẹ́ ẹ̀ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé, ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá gbà jẹun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kètekète lórí Android application All Nigerian Radio tó jẹ́ ti Lumatech. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatech LOOMERTECH Lumatech LOOMERTECH Lumatech. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion méjì àti mẹ́ta. Ẹ download kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fi etí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà òkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa ṣe.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahim náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀, ọ̀rọ̀ gbogbo wa ni o. Tẹ́ ẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri, tẹ́ ẹ tó rí àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri, wọn ò fẹ́sẹ́ ṣe mọ̀. Iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá ń yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́. Àwọn èèbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni. Ọkọ̀ gbọ̀gìnì lójoojúmọ́ ni. Àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ìwé. Ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin. Atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa. Ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. e ma je won so fa pa pa ni pe ni to fi dori aso onje ti won je ni e ma je ki nkan kan won won e ma je ki kan kan won won ko ma di pe eleyun ni yo wa lo ma fa ti won fi ma fa fi ti won ni wa ti won ni ti o fi wa di go pe a ni foju sun kun omo o a ni foju sun kun omo o ko ra won ma wa lai won daju koja be won daju koja ala

Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyọradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Tọ́, àwọn bàbá wa ní ìdùn ó pọ̀, kì í pò dùn, sókí báyìí náà lọ́bẹ̀ oge. Adéyinka, ayin mo fẹ mo se lo mo fẹ mo fe yi se lo wẹrẹwẹrẹ mo le ro yigbe ti ko eko kan abi keji nibi eto taaro yi eni ti se ojo kokan la osu kini odun 2021 ojo tuesday le ni je o ni orile ede nigeria ago mesan abo o ti koja aseju meji 9:32 am lodo wa ni ara o tun se

0: shadow.
1: E fa ba le jan mo.
0: Fa mi ne ho
1: le. E ba ko le jan lo ni papa.
0: Na tu wa garamo.
1: E ba nki
0: fa mi ne ho le. غنيمة والغرام
1: فمنهن نور
0: فمنهن نور إذا ما تجلى لصاحبه ومنهن الظلام
1: Ọgbọdọ wa gbalago.
2: Ọgbọdọ wa gbalago.
1: Lagbaja n sezi na.
2: Lagbaja n sezi
1: na. Afani.
2: Afazi ni.
1: Tamado n sezi na.
2: Tamado n sezi na.
1: Afani.
2: Afazi ni.
1: Taloni zi na oda.
2: Taloni zi na oda.
1: Nigba mi.
2: Nigba mi.
1: Musulumi.
2: Musulumi.
1: Kose kose.
2: Kose kose.
1: Islamu ni etele.
2: Ada.
1: Islam.
0: فمنهن الغنيمة والغرام فمنهن الغنيمة والغرام
1: Gbogbo àwọn tó ń fara wé.
2: Gbogbo àwọn tó ń fara wé ni.
1: Àbíyin lọ́jọ́ kan.
2: Àbíyin lọ́jọ́ kan náà.
1: Ọjọ́ kan náà kẹ máa kú.
2: Ọjọ́ kan náà kẹ kú.
1: Sàárẹ̀ yín kìí ṣe kan.
2: Sàárẹ̀ yín sọ kan náà.
1: Kálukú wáyé ẹ̀.
2: Kálukú
1: olú ayé ẹ̀.
2: Kálukú
1: máa kú ẹ̀. Kálukú máa ṣe sàárẹ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Àlá.
0: Kulikina shatawo.
1: Ẹyin ọba bẹ sàgbá kò lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Fami ni ọ̀rọ̀ náà.
1: Ó sàmúra sí sí náà.
0: Ẹyin ọba bẹ sàgbá kò ọ̀rọ̀ ọmọ náà. Fami ọ̀rọ̀ náà. Gani mọ́tò wà rárá mọ́.
1: Annabi wa Muhammadu.
3: Sallallahu alayhi wa sallam.
1: Ó ní Ṣam ìyá mẹ́fà.
2: Ìyá mẹ́fà.
1: A ti dá a dúró.
2: De
1: gbogbo enizi na yan yan.
2: De gbogbo enizi na yan yan.
1: Kò sọ́gbọ́n ẹ̀. Kò sọ́gbọ́n ẹ̀.

0: yàtọ̀ sáfojú rí àfojú rí ikú tá a ṣe mú.
1: Fàmí ní ọ̀nà ìlànà ní ìmọ̀ tó wà lára mọ́.
0: Àwọn ọmọ wa wọ̀nyí ẹ má jẹ́ akúrò
1: àwọn ọmọ ẹ má jẹ́ akúrò àwọn ọmọ wa. Mọ́tòwà gàràmù.
0: Ó bá yà máa túbá. Àtúbá tó bá yá. Kí lọ jẹ́ ìmọ̀tí jẹ́ túbá. Ẹsẹ̀. Ẹsẹ̀. Bọ́ ọ bá túbá ẹ̀. Ànábìwà Mùhàmmad. Ó ní àjá ibù mi nà Zambi. Kàmá ńlá Zambalawu. Kàmá ńlówí. Ó lẹ́ni jí ó bá túbá ẹsẹ̀.
2: Ó lẹ́ni tó bá túbá ẹsẹ̀.
0: Ó dà gẹ́gẹ́ bíi pé ò lẹ́sẹ̀. Kò wí pé kò lẹ́sẹ̀.
2: Kò wí pé kò lẹ́sẹ̀.
0: Ẹsẹ̀.
2: Ẹsẹ̀.
0: Bí ìwọ ni.
2: Bí ìwọ ni.
0: Ọjẹ́ ìwọ nísìn.
2: Ọjẹ́ ìwọ nísìn.
0: Ọwọ́ arógùn lò.
2: Ọrọ̀ ògùn lò.
0: Ọkọ̀ nísìn.
2: Ọkọ̀ nísìn.
0: Láyéláyé.
2: Láyé.
0: Ọlẹ́ dàbí ẹni tí ò jẹ́ wọn ní gbèsè ayé tí ẹ mọ́.
1: Àlá.
0: Ọtí ṣàgbákò.
1: Yóò
0: máa rán
1: ọ.
0: Ọlọ́run ṣe kísà fún Ádámà. Kísà. Bẹ́ẹ̀. Ẹsẹ̀ tiẹ̀ níjọ́ sí.
2: Ẹsẹ̀ tiẹ̀.
0: Àzìzé ni.
2: Àzìzé ni.
0: Kì í ṣe kó màá mọ̀.
2: Kò màá mọ̀.
0: Ẹ̀ẹ̀kan ṣoṣo náà ni.
2: Ẹ̀ẹ̀kan náà ni.
0: Ọlọ́run ní mo forí jìn ọ́.
2: Mo forí jìn ọ́.
0: Ṣùgbọ́n sí bẹ́ẹ̀. Ó tó tán nù mí, wọ́n tú àṣírí rẹ̀ fún gbogbo àárọ̀ mọ́bọ́mọ́ tó bá bí láyé.
1: Àlá.
0: Ìní pàṣírí rẹ̀.
1: Kò lè pinna ṣáta.
0: Wọ́n ò sì ní bọ́ sọ̀rẹ́.
1: Fàmí ní
0: ọ̀nà. Wọ́n máa pọ̀ kó bá àwọn alákòóbálẹ̀ Ádámà.
1: Alákòóbálẹ̀
0: Ádámà. Ó
1: sọ ẹ́ dàbẹ́ lọ́dọ̀ wọn.
0: Ọ̀sẹ̀ ẹsẹ̀ kan rí.
2: Ọwọ́
0: àtúbà ẹ̀.
2: A
0: sì wá ṣe àforíjìn fún ẹ̀.
2: Tó
0: ń jí bẹ́ẹ̀. Ipò jí ẹ kò lè tó tẹni tí ò bá ṣerú rẹ̀ láyé tó fi kú.
1: Àlá. Ọtí
0: dábàrún.

0: gbára lé wọn túbá ìtúbá náà gbà ó lásìkò ìyá àzìná náà ó wá jura wọn lọ ẹni tó sorí ibú jù nínú onízìná ilẹ̀ ni tó bá ti lé láàdọ́rin ọdún títún wà ń ṣe ṣìná kiri yé ó dẹni ègbé
1: àlá.
0: Tí ìwà pọmọdé ń ṣe òní.
1: Bọ̀mí ni ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá mú.
0: Gbogbo tí ó sì jẹ́ lọ́rùn yóò mọ̀rí ṣe
1: òní. Bọ̀mí ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá mú.
0: Ẹni ó wá tún sófò jù. Ẹni ó sófò. Tó sorí ibú. Tó ṣàgbákò. Nínú oníṣì náà. Iná lẹni tó bá gba ìbálẹ̀ obìnrin tí ò wá fẹ́ sílé mọ́.
1: Àlá ní sáà kò lè fi náà ṣàtà.
0: Níbo ni ó gbé gbà?
1: Fàmí ní ọ̀lẹ́rẹ́ ní mọ́tò wà lè rárá mú.
0: Ìbálẹ̀ ni lọ́jọ́ tí ẹnikẹ́ni bá gba ìbálẹ̀ ọmọ pẹ̀lú ìdìná ló fi gba ìbálẹ̀ obìnrin òkìkí ó kàn káyé yóò kàn dé gbogbo sánmà méjèèjì yóò kàn dé ràfùràfù yóò kàn dé kòjúbò ìjàlá.

ọmọ ọlọ́mọ ọmọ wa sọ ayé rẹ̀ di sí báṣí bo wa jẹ̀nẹ̀ tí ń yàn hàn hàn lẹ́kùn ọlọ́run stamp látọ̀dọ̀ ọlọ́run lẹ́kùn náà ọjà lọ́nà tí ò wúlò ọwá fìlẹ̀ òun wá ń tàràrà káàkiri. Ọwọ́ àṣẹ bá ọmọ abọ́ lọ́wọ́ mi ni.

0: kọma iná ni kó máa sọ̀rọ̀ nílẹ̀ kí sọ́mọ́ sì máa dàrú. Àmọ́ ẹ̀ jìnnà
1: ó kó bá.

0: النساء خلقنا شتى
1: أي أعفاء tasiko da wa yi
0: ma
1: ma sabako ni waju olohun
0: ma tuwa garamu
1: je ka won ara aye ori nto ye ki won ori
2: je won
1: mo nto ye won mo je won
2: pa nto ye won
1: pa je won mo nto ye won mo ha be baba be ku e sabako olohun
0: ala
1: ẹwà dẹrẹ lẹkùrú tẹ n pẹ kùrú ekùrú ṣára ṣàbáàbù ẹ̀yàn ọ̀dọ́ ìtàkù ṣìnà ẹ̀bẹ̀rù ṣìnà nítorí pé àgbákò mẹ́fà ìlóyí ṣìnà pò ìlóṣò má ṣìnà ní kúkúrú ń bẹ̀ ànábìwà mohammed oníbọn bá ti ń ṣe ṣìnà àkọ́kọ́ ọ̀yà tá a máa fi jẹ́ òun náà ni ẹwà rẹ ẹwà tí ń bẹ lójú rẹ tọ́hun fi ń da obìnrin lọ́rùn tọ́hun fi ń da ọkùnrin lọ́rùn àwa ha wọ́n máa wá ṣẹ́ra wọn ní èékánná pé ẹ̀wò bí lágbájá ti sá
0: Ala inna nisa khuliqna shatta
1: ore ni
0: wa minhum ghanimatu wal gharamu
1: awon ti o ba wa sumo wa ni
2: wa lo obirin
1: lorun
2: ewa didin dan lorun eyan
1: ti
2: tele olo
1: ko ti da tele ko ma wa da ma ko ma wu ni ma
2: ko ma wu ni
1: ko ma wu ji ma
2: ko ma wu yi ma
1: eni tin tin le ko da tin sun sen olorun ni ya kan ni yen
2: ya kan nu nbe
1: a fi jo ni sina laye
0: ala inna nisa khuliqna shata فمنهن الغنيمة والغرام
1: إلهي كيجي دوام الفقر أشي ẹni tó ṣe pá àti tẹ ẹ lẹ fún
2: ẹni tó àti tẹ ọrọ lẹ fún
1: bá àwa àdẹni tí ó máa ṣe ṣe tí ò ní yọ
2: yóò máa wá ṣe ṣe kò ní yọ
1: a ní ẹgbàun
2: ẹgbàmíín
1: ẹyọmílọfin tàmbọṣẹ tàmbọmà tó kó bá mi
0: àlá ẹ̀rẹ́ ní sáà kò lè fi náà ṣe
1: àlákàlà
2: àlákàlà
1: ń bẹ́ẹ̀ jẹ́ yorùbá bá láǹ.

0: da egbo yi omokunrin yi omobirin yi tin ba tin di omo odun mokan la ni e ma te ma leji e ma je o sagbako aye e ma je o sagbako ore tata e ma ti jo sira re lokejo to ye odowo yin eyin obi ki awon omo yin baye ana mo yin lowo e sagbako mi ala
1: Gbogbo
0: wọn rìn bí wèrè.
1: Fọ̀mí lè hàn lẹ́rìn mẹ́tù wà gàrọ̀ mú.
0: Àwọn ọmọkùnrin yín wọ́n ń lu jí,
2: wọ́n
0: ń dirun, wọ́n ń kórun.
2: Ẹ
0: wá ṣe bẹ́ẹ̀ rí nǹkan gidi yẹn. Wọ́n kórun sórí,
2: irunmọ̀
0: tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
2: Àwọn ọmọbìnrin.
0: Àwọn wọ trouser.
2: Àwọn wọ trouser.
0: Wọ́n tún ń lo yẹ dodo.
1: Àlá. Ẹ̀ẹ́nà ni sáà kò lè kí náà ṣe tán.
0: Ẹ wá ṣe bẹ́ẹ̀ ọmọ bíbí náà mọ̀ pé ṣàgbákò nù.

0: nizina lorun
1: idi
0: oje nzina la
1: kiyama
0: nizina ba po enizina o ni dide ba ji wa yi lorun
1: enizina o ni dide bayi
0: olorun ni alaiha wa baratum ulaika humul
2: alaiha wa baratum ulaika humul kafaratu fajara
0: jo badide
1: o
0: nigba kiyama
1: onijeyan
0: Yo ba jaja
1: to
0: ba ti e tun wa je ni ti o ba se si natan chiki iwe lo wa dide lelede
1: yo dide elede
0: elede na
1: eku
0: eruku o tun wa mu daru
1: eku o tun wa mu daru
0: eyi to se pe bi e ba wo e ma wa wo ju re fitin ni bi eruku
2: ale a rabarato
0: Mama mi ewo mose
1: wo
0: baba o kini de eko ba won je ko
1: wa
0: laye ese te je ki ohun o laye e tun je ko won lodo lohun
2: ale barato ulaika humul kafaratu alfajara
0: Iyana yo wa gbe hanu bi kakaja ba gbe eja hanu
2: naika humu kafaratu alfajara
0: wa idhal mauda tu sa'alati bi ayyi dhanbin qatalitani
2: wa idhal mauda tu sa'alati
0: Olorun o
2: be aida o be o pata tani
0: e koja chichi e pase ni ke ti se mi
2: o da tu sa ala
0: e wa be ke mi o ku se ti yi se
2: be o pata tani
0: se mi e yi ti mo da wole mo da yu se mo da wole se mi eyin e da mi e je ri yori e laya chichi e ba mi nse je e wa fe ki n ba yin tun ti se ka ye yin
2: wa ibelmo o da to sa ala
0: olorun o
2: be aye na be o qatal tani wa ibelmo
0: e je yo mo yi eyan pa
2: o da to sa ala ti bi aye da
0: Olorun ni lojo na awon oyun ti won se ni
1: won
0: wa to safu siwaju emi Olorun
1: won
0: ma wa bi emi Olorun ba won lere bi ayi zambi un kuchili tu
2: wa idhal mawdatu
0: Olorun
2: salat
0: ese won mo se ta kori pa mi
2: kuchili tu wa idhal mawdatu salat bi ayi zambi
0: Eyin ya o aluko pomobirin re soro asiko to ti emi awon omobirin o mo kuru nile aye
2: wa ilemo dato salat
0: olowo
2: aye da me o
0: ma je ti wa oyi wa o
2: wa idhal mawdatu su'ilat bi ayi dhanbin qutilat
0: omobirin oyun akoko toni obi
1: ejo
0: wa damo
1: ejo daboro poda o
3: ese bi nkan mi
1: ko
3: si nje nbe nbe ko ba se si natan o ni nji nko mi nkan na nwa nfo nkan ọmọbinrin ku oni be bi ti se nfo nkan ọmọkunrin ni be ni nru apo bi re je je
2: wa inda ma o
3: o ti ma tan ibi ti o ya ka ta gba je ngba be
2: te aye da o me o ta
3: e ba je won ku re ni awon ma yin
2: wa inda ma o da tu
3: so e ba je won pa ti je je
2: Asebila.
3: Akokoya.
1: Akokoya.
3: Eyi ti o je onizi na lorun.
1: Eyi ti o je onizi na lagiyama.
3: Bimba ti ndide.
1: Bimba ni ndide.
3: Awa ko si ni waju.
1: A ko si waju e.
3: Wipe lagbajo mo lagbaja. O je kan ninu eni ti emi Olorun ko ba re nbinu si.
1: Olorun o.
3: Ko gbodo sunmo mi.
1: Ko ma sunmo mi.
3: Ko gbodo pe mi. Ko gbodo kun mi. Eni ọjọ́ ìṣòro ni fún ìṣòro rẹ̀ kó máa jẹ́ ti kókókó ńbínú.
2: Wàlẹ́ ìwàlá tó kọ̀rọ̀ bó sì dá.
3: Alẹ́ mọ níwájú pé
2: fàṣọ kú lọ. Ọ̀kadà fa iṣẹ́ ta wà sá.
3: Kò sí ní kú rẹ̀.
2: Ṣẹ̀bíyẹ la
3: ẹlẹ́ẹ̀kejì bàbá wa débi ìṣirò àwà sú ulè ṣáàbì ìṣirò tó burú lòun ó ṣe
1: ìṣirò tó lé kókókó ní ó ṣe
3: yóò yànyàn kò ní rí
1: yàn
3: nítorí pé ẹni èmi ọlọ́run bá ń bá ń bínú sí máa tàn yẹ́bẹ́yẹ́bẹ́ ẹni ń bá wá tàn yẹ́bẹ́yẹ́bẹ́ bo ni ó gbà lọ lọ́wọ́ mi.
2: Wà lára tó kọ̀rọ̀ bó sì dá.
3: Ó ti bèrè rẹ̀.
2: Ẹnà ò ká dà fa iṣẹ́ tán wà sá àṣẹbí ńlá. Ẹnà ò ká dà fa iṣẹ́ tán. Wasa asebila.
3: Eleketa.
1: Eleketa.
3: Azabu nari. Enizina.
1: Enizina.
3: Oba denu na.
1: Oba denu na.
3: Ise ni o dabi ekan to ti gbe.
1: Ise ni o dabi ekan to ti gbe.
3: Nigba ti gbogbo awon elese mi ti a ba dabi igi gbigbe. E ma wo bohun ti ma wa yara jonu na to.
1: O yara jonu na ni bela.
3: Oni o ma wa je manjala nu na. Ó pàjọ àfáká. A máa bọ́m̀bù ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bẹ lára.
2: Wà lá tó kọ̀rọ̀ bó sì dá.
3: Àbúrò.
2: Ìgbà ó kára fàáṣíṣẹ́ ta ó wà sá ṣẹ̀bí lọ. Ìgbà ó kára fàáṣíṣẹ́ ta ó. Asebila.
3: Nítorí kò lè bá ìyá wa.
1: Kò lè bá ìyá
3: wa. Ọlọ́run ní ilá máa ń tábà wa amánà wa àmìlà àmàlà ń sọ́lẹ̀ àǹfà ùlá ìkà yóba dìlù lọ́hùn sẹ́yìn àti mímú àṣàlá.
2: Ilá máa ń tábà wa amánà wa àmìlà àmàlà ń sọ́lẹ̀ àǹfà ùlá ìkà yóba.

0: Abdul Wahid Bande nítorí wá sí ń bẹ lágo mẹ́wàá ká tó máa wá lọ sí gbàjà lágo mọ́kànlá ìlà
1: mọ́tàbà wà ámẹ́nà
0: ẹkẹ́ ẹ̀ṣẹ́ o
1: wà ámẹ́là ámẹ́là sọ́ọ̀lẹ̀
0: ọlọ́run
1: wà ámẹ́là ámẹ́là sọ́ọ̀lẹ̀
0: ọlọ́run ìlà mọ́tàbà gbogbo ń ta wí ìyà tí ó jẹ onízìnà nìyẹn
2: ìyà tí ó jẹ ìzìnà nù ni
0: àfẹ ni ó bá túbà
2: àfẹ ni ó bá túbà
0: ó wá tún ní wà ámánà ó wá gba èmi ọlọ́run ọba rẹ̀ gbọ́dọ̀pin kìí pọ̀fọ̀ kìí sọ̀sọ̀kúsọ kìí pègèdè kìí máa ránró ó wá jẹ́ ni tó gbà fẹ́mi ọlọ́run ọba rẹ̀ yányán lẹ́yìn ipò gbà wà ámìlà ó wá ṣe àmàlà iṣẹ́ kan nínú àwọn ṣẹ́ rẹ̀ ó wá ṣe títí ó fi kò yọ́nú èmi ọlọ́run ó wá ṣe iṣẹ́ kan kò tún wá sọ wípé ni wọ́n ń ṣe báyìí kò tún là á já nítorí kó lè ṣe wàhálà kó tó kò yọ́nú wà ámìlà àmàlà ń sọ́ọ̀lẹ̀ à ń
1: ilà mọ́tàbà wà ámàlà wà ámìlà àmàlà sọ́ọ̀lẹ̀ à ń wà ámìlà àmàlà sọ́ọ̀lẹ̀ à
0: ó wá ṣe kò ń gẹ̀ẹ́sẹ̀ rere kan èyí tá a ti kọ́ wípé ni ó pé tó ayé ẹ̀ bẹ́ẹ̀ ti súra tó lóru
2: ayé ẹ̀ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀
1: wàhálà bàládé láàmì
0: igi ọ̀pọ̀tọ́ àwa fi àlùbáríkà sí fọ́ọ̀mà ádámà gbogbo orúkọ kólóhùn mẹ́rẹ̀ẹ̀rin èyí tá a sọ kalẹ̀ fádámù níjọ sí ẹni ó bá hàn
2: án
0: ẹgbẹ̀rún méjìlá rẹ̀ ni wọ́n igi ọ̀pọ̀tọ́ ni wọ́n tún wá fi ṣe gaari rẹ̀ fẹ́ni tó fẹ́ lówó lọ́wọ́
1: wà tí ní wà zàyè
0: tó lọ
2: tí ní.
0: Allahu akbar. Allahu akbar.
1: Allahu akbar.
0: Allahu akbar. Wo wa ni zina tin bembe? Awa debi tan lo.
2: Adebi tan lo.
0: Ama bin bari fe pa lo lo Olorun oni wi nkan kan
1: wa ti ni. Wa zaitu.
0: Allahu akbar.
1: Allahu akbar.
0: Ọlọ́run ọba wa gbé igi tí kálukú náà kalẹ̀ fún un. Igi náà.
2: Igi náà.
0: Ìwọ̀n ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa náà. Bí ọlọ́run ọba ti ń pè wà látà kọ̀rọ̀ bá hàzì ṣàjàràtà. Wọ́n ń pè wà látà kọ̀rọ̀ bú.
3: A jí ṣe bí ọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. A jí ṣe bí ọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
4: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo Ajisebi Babe nkankan.
5: Ìrẹ̀wọlé tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípínlẹ̀ ìjọ àánú. Ọ̀rẹ́ mẹ́kúnnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkèdára kẹ́hìndé Mọ̀jì ní kẹ́hìndé Ábìmọ̀yàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yẹ kọ́rọ́ iná ọba tó dúró re ètò ààbò tó gbẹgbẹ́ òkúpọ̀nà tó yọ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbogbo la fi pẹ̀lú olùgbèjà mẹ́kúnnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ Mọ̀jì òní gbẹ́sẹ̀ lé ẹ̀sùn ìjọba ìbílẹ̀ bí àwọn ará bí gbogbo ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbálọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbú wa lógúnlógún ẹ jẹ́ ká di ìbú wa lọ́gbọ̀n lọ́gbọ̀n fún ẹlẹ́yin ìjọ àánú champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ Mọ̀jì pẹ̀lú àṣà ìgbà ẹ̀ẹ́sì kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gb agba champion okedara kende demajide olugbeja bekunu de action action take it back
3: ati se bi oyo laari ayo ni se bi baba eni kokan ati se bi oyo laari ayo ni se bi baba eni.

0: kákàrí bọ̀ ọ́nù pọ̀ tánra nǹkan tí ń ṣe ni o. Tẹ́ ẹ bá wá wo sàkún àsìkò tá a wà yìí lọ, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní dúníà. Wàláì, ibi tí ojú bá ríran dé, tá a bá ríran dé, tá a bá wò lọ́ba yìí, ibi tá a bá rí dé náà ni àwa ń rí dé ní agbègbè ti ọ̀dọ̀ wa lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó ń sọlẹ̀ sí àwọn ibòmíì. Ní fi mọ̀ ń já sí pé ẹni tó bá mọ inú rò nìkan náà ni yóò mọ ọpẹ́ dú. Ta bá wà wò pé bóyá nǹkan ò lọ déédé lọ́dọ̀ wa níbí, bàbá wa fífi ìrònú ṣera wa léṣe. À ń bá wa mọnimọni tún mọ wá ń sọ̀rọ̀ kan, wọ́n ò ní kò síbi sánmọ̀ ó ṣe funfun tó tí ò ní ní dúdú bàìbàì díẹ̀ díẹ̀. Tí dúdú bàìbàì tó bá wá wà láwọn àkókò kan, ìgbàgbọ́ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìtẹpámọ́ṣẹ́, pẹ̀lú gbígbìyànjú lórí nǹkan tó ń ṣẹlẹ̀, nítorí kì í ṣe pé ọ̀rọ̀ owó nìkan ni àlàkọjá tí àwọn ẹlòmíì ń là kọjá nìsín. Bóyá ní orí ìdílé lẹlòmíì ti ń là làkọjá, ẹlòmíì ó le ti máa wá oyún tí wọ́n fẹ́ bí ọmọ, tó yẹ pé wọ́n ti ṣègbìyànjú, wọ́n ti làálàálàálàálà, ó ti wá fẹ́ sú wọn.
1: Bàbá ẹ jẹ́ máa jòjọ ẹlò.
0: Ẹ mọ òwe ìbò kan tó máa ń sọ táwọn Yorùbá náà ní irú rẹ̀. Ẹ̀yin nǹkan kọ́ sọ tẹ́lẹ̀ ìbò tó hàn ní quitters never win the race, only the winners are the ones who never quit the race, and the quitters are those who never win the race. Quitters will never win the race. Tí ó ń túmọ̀ sí ní wípé àwọn tí wọ̀nyí báwo ni mo ṣe fẹ́ pè, tí wọ̀nyí sá lógun náà ni wọ́n máa ń lè ròyìn ogun. Àwọn tí wọn ò ságun ni wọ́n lè ròyìn ogun, àwọn tí wọn ò ságun ni wọ́n lè ròyìn ogun. Ó ń bọ̀. Ṣé òun la àlà kọjá kan kọjá ni lọ́wọ́lọ́wọ́? Nǹkan ọ̀lọ́ déédé ni lọ́dọ̀ tiẹ̀. Bí wọ́n ṣe ń lù ú nígbàgbọ́ àti èrò wípé kó dún, bẹ́ẹ̀ ni ò dún, kódà àwọ̀ tún fẹ̀ lè máa yà lójú.

0: ṣùgbọ́n ẹ̀yin tèmi kákárí bọnú ọ̀tọ́ràn tí ń ṣe ni o.
1: Báláwo ọ̀bí mo dúpẹ́ kádàrá.
0: Àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ ẹ̀yà wọ́n sì tọ́ bọ̀ wọ́n ní ọwọ́ tí bá ń dunni àì fi pamọ́ sí abẹ́ aṣọ. Ẹ ké pa àjàrí, ẹ ké gbà àjàrí.
1: Dada ni kò mú bọ̀.
0: Ẹ ké gbà àjàrí, ẹ ké gbà àjàrí.
1: Dada.
0: Àìdákẹ́ kú o.
1: Wọ́n lẹ́nìkan ṣe bí mi, ẹ sọ fún pé kò lè dàbí.
0: Ṣé ẹ mọ àrùn táwọn bàbá wa ṣe máa ń sọ, wọn ò ní àrùn.
1: Àlà Ádá fọ́kọ ní ìmọ̀ ní lógo ta.
0: Bòmí mọ́lé dé mọ́lé kí n pọ́ kú fínfín lórúkọ tààrùn ń jẹ́. Pariwo mi síta kí n fi ọ̀lẹ̀.
1: Síta dàbí afá tó bá mi.
0: Ó kọ àrùn náà ni o.
1: Dàbí gbogbo tó bá mi jẹ́ òun láti àdá.
0: Ẹ jẹ́ mú wá fún yín bí àpẹẹrẹ. Erigi mi. Àwọn búrọ̀ọ̀sì ìgbàlódé tá a máa ń lò tí n bá ti fi fọnú lọ, ó lè bómi lérìgì nígbà míì tí n bá wá tètè yà sí. Yóò wá di pé yóò wá ní funfun kan báyìí, yóò wá máa nimí lára débi pé yóò wá di ibà sí ńlá. Dáìtì máa wò pé kẹ́ mouth clean èbó toothpaste èbó pé kò ní fa àwọn nǹkan kan pé yóò kìlì jáàmù. Jáàmsì àwọn kòkòrò àìfojúrí tó wà nínú ẹnu àwọn nǹkan tó wà lẹ́nu nígbà tílẹ̀ mọ́ kò yẹ yín. Ní àtàrí búrọ̀ọ̀sì lílo yìí gangan náà ni ọ̀wá bó èrìgì débi pé yóò wá tó bá fi ń dijọ́ méjì jọ́ mẹ́ta agídí tẹ́ bá mu omi lásán yóò mọ dùn.

0: nítorí ipò rẹ ti ẹ dà ọ tẹ ẹjọ pa business pọ ẹjọ pò pọ ó dà ọ lọ wa ń ronú sí ẹni ọrẹ dà mọmọ bínú ẹni abínibí gan náà ń dani nílẹ bò mí o.
1: Wọ́n fún mi lẹ́bùn lọ́kàn ọ̀jọ̀kan ó ti wá fẹ́ du sọnù.
0: Àwọn onílara ń bẹ nílẹ̀ ibòmí ìlara yìí ni ìlara yìí náà ni. Bá ṣe máa ń sọ pé ìlara ó lákọ̀ ó tún lábọ̀ ìlara yìí náà ni láwọn
1: ẹlòmíín. Mo kọ́ ní gba scholarship àlèkí máa yóò ní.
0: Ìṣòro wo ni ìwọ́rọ̀ bo ni? Olóò ní ìṣòro alákọjá wo ló ń la wàhálà ò ní ìṣòro kankan lọ́dọ̀ ìṣòro àwọn
1: ẹlòmíín.
0: Iwo ò tí ìrówó jẹun ò tí kíní kan ò lówó lọ dáadáa ni ìṣòro òwò ló ní. Mo fi ọlọ́run ọba tó ni mí tó ni ẹ̀mí mi búra. Mo ti rí fọ́nrán àwòrán ọkùnrin kan bíríkì léya ni. Mo rí ẹlẹ́sẹ̀ kan ẹsẹ̀ kan péré ló ní síbí wọ lẹ́sẹ̀ méjì torí ọlọ́run wà láì tàláì súnmọ́ bíi láì ẹsẹ̀ kan ṣoṣo ló ní o. Ó sì tún ń ṣe bíríkì léya tí ń gbé búlọ́ọ̀kù pẹ̀lú kírọ́ọ̀chì. Tí a máa ń fi bo apá tí a máa fi ń ṣèkẹrin ìkẹta ẹsẹ̀ yìí tí a máa ń ka bo apá méjèèjì yóò kì bo apá méjèèjì yóò sì tún gbé búlọ̀kù lé orí. Ìṣòro owó wà ní ìwọ ni.

0: gbogbo alájọ lẹnu ọpẹ gbogbo alájọ lẹnu ọpẹ o
1: doctor orin tó ń kọ ní àdúgbò
0: doctor sọ̀rọ̀ sọ̀rọ̀ ti dé professor sọ̀rọ̀ sọ̀rọ̀ tún ti dé o Adeyinka sọ̀rọ̀ sọ̀rọ̀
1: kọ́ọ́yà ẹ̀tẹ́ ti gbọ́ ká ṣe sìkìrì
0: tí sọ̀rọ̀ sọ̀rọ̀ ń sọ
1: tuntun
0: láti sọ bóyá lè sọ ọ̀rọ̀ sọkúsọ ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe ń sọ wà tó
1: lẹ́yìn tí ó tàn ní ẹwí fún tó ń gbọ́ àwọn ọlọ́pọ̀lọ tí wọ́n dórin máa orin tí wa náà.
0: Elédùà olùsọ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń gangan jẹ́ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ náà ní ń sọ wa níbi sísọ táwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ń sọ wa.

sẹ́yìn nígbà àgbọ́ níbẹ̀ yẹn torí bíbélì sọ pé bẹ́yìn bá nígbà àgbọ́ kódà kó kéré bíi ehoro mustardi ẹ̀yìn yóò pàṣẹ fún àwọn òkè kí wọ́n sì dí òkè ó sì sì dí nítorí pé nígbà àgbọ́ ni ò sẹ́yìn nígbà àgbọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn àtàwọn tí wọ́n tún máa gbọ́ nígbà tó bá ń repeat ara ẹ̀ tá a bá ń fi fọ́nrán yìí káàkiri afẹ́fẹ́ kan ìfẹ́ kó mọ̀ kan gioko la ò sẹ́yìn nígbà àgbọ́ ẹ máa sọ gbogbo àlàkọjá mi gbogbo tí ń jẹyin lọ́kàn tí ń dun ẹ̀yin náà lọ́kàn tí ń dun yín tẹ́ ẹ lẹ́nìkan tá ẹ lè bá sọ ẹ máa sọ fún ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ́ sí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ò màwàdà ó lè jẹ́ pé wákàtí àti àsìkò rẹ̀ náà la wà yìí ó kò sì sẹ́nu ẹni tọ́lọ́run ò lè gba fi ṣàṣẹ báyẹ́nu mi lọ́lọ́run ó fi ṣàṣẹ ní àsìkò tá a wà yìí gbogbo tí ń jẹyin lọ́kàn tí ń pòrúru ẹ̀mí yín tí ò jẹ́ lésùn tí ò jẹ́ léwó tó ti fẹ́ dá pa tẹ́ǹsàn tó fẹ́ dá sí ńlá ẹ máa sọ fún ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn.

0: ọjọ́ ẹkún ìmí àtẹ̀yìn náà ti dópin wa ní sọkún máa ní jìyà máa ní jẹ kóró mọ́ o.
1: pẹ̀lú mọ́ jẹ̀mú rẹ̀.
0: yóò tó èyí tó kù nínú ìgbésí ayé wa inú dẹ̀ra ìtùnú ìfọ̀kànbalẹ̀ láti lò. ẹnìkan tíṣẹ́ rẹ̀ ń jo àjò rẹ̀ yìí ń bẹ̀ iṣẹ́ rẹ̀ gbọ́rọ̀ olúwa iṣẹ́ rẹ̀ gbọ́rọ̀ olúwa o. kọ́ mọ̀ jó lo òkè ní ìsìn kọ́ mọ̀ jó àjò rẹ̀ yìí mọ́ kọ́ mọ̀ jó lo òkè kò mọ̀ jẹ́ olórí kò mọ̀ jẹ́ olórí o. mo pàṣẹ ni torí pọ̀ mọ́ aláṣẹ ni èmi ń ṣe Adéyinka.

0: nìkan tí ilé rẹ̀ ń dàrú ń bẹ̀rù inú ilé rẹ̀ ìdílé rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o kínú ilé rẹ̀ ọmọ tó láti sìn lọ.
1: Ọ̀rẹ́ mi gbẹ́jẹ́ ọjọ́ o, alẹ́ ọ̀ papọ̀ ọmọ ọjọ́ ra torítorí lọ.
0: Ẹnìkan tó jẹ́ pé àìsàn ló ń bá àwọ̀ ìyá àjà lágọ̀ọ́ ara, àgọ̀ ara rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o, káàìsàn náà kó kúrò níbẹ̀ torí àti sọ nínú Bíbélì wípé aya yìí ò pa àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù bojo sá kúrò níbi kọ́lọ́fín wọn. Mo pàláṣẹ ọmọ aláṣẹ lè mí ṣe kí gbogbo àwọn àìsàn náà kán máa jáde nínú àgọ́ ara rẹ̀. Adéyinka.

gbà gbọ́ pé olúwa náà ni olúwa ọlọ́run náà ni ọlọ́run ẹ wá gbọ́ o ewé ń jẹ́ oògùn wa tó jẹ́ bí ìdán kọ́ka iṣẹ́ agbára kan tó tó agbára ọlọ́run ọba olódùmarè náà ni lọ́lọ́run náà ló fàṣẹ sáré ewé kéwé fi ń jẹ́ ó ló tún fàṣẹ sáré egbò gbégbò náà fi ń jẹ́ o ṣùgbọ́n gbogbo agbára ní ayé àti ní ọ̀run ti olúwa ni ohun ti olúwa ni ilẹ̀ ayé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwa tí a tẹ̀ dó sí inú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ kalẹ̀ sí etí òkun ó fi ìdí rẹ̀ kalẹ̀ sórí òkun a tún fi kalẹ̀ sí àwọn ìṣàn omi tó dákẹ́ rọ́rọ́ ǹjẹ́ ta ni yóò gun orí òkè olúwa lọ ẹ̀yìn tèmi àbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni o tí kìí gbé ọkàn ara ẹ̀ sókè ní orí asán bá ń sá òfu ọjọ́ kejì ọjà tí kìí sì búra ẹ̀tàn ó ní yóò rí ìbùkún gbà iyùn lọ́wọ́ ọlọ́run ọba olódùmarè rẹ̀ èyí ni ìran àwọn tí ń sàfẹ́rí ojúrere rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní kí ẹgbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògbó kí ó wọnú ilé náà wà tá wà ní ọba ògbó yìí o olúwa ọba tí ó pọ̀ ní ipa àti agbára òun náà ni ọba ògbó ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní agbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògbó kí ó wọnú ilé náà wà tá ní ọba ògbó yìí olúwa tí ó pọ̀ ní ipa àti agbára òun náà ni ọba ògbó.

ni yóò rí gbígba àdúrà ní àárọ̀ yìí ni mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ta ni yóò rí gbígba àdúrà nígbà tẹ bá ń gbọ́ mi lọ́wọ́ bóyá àárọ̀ lẹ́yìn wà níbi tẹ wà ní àbọ́sán àbálẹ̀ ta ló fẹ́ rí gbígba àdúrà. Ta ni yóò rí gbígba àdúrà ta ni yóò bá ojú rẹ àánú Ọlọ́run pàdé lénìí yìí nígbà yìí tẹ ń gbọ́ mi lọ́wọ́ yìí ní wákàtí àti àsìkò nísinsìnyí ni wéré 1-2 tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ẹni tó bá mú gbàgbọ́ wá ni ò tó ń fi ìgbàgbọ́ tẹ̀lé mi. Ẹni tí ò gbọ́kàn rẹ̀ sókè sí asán lásán. Tí kìí búra ẹ̀tàn oní òrí ìbùkún gbà lónìí o lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dà ṣẹ̀dá rẹ̀. Èyí ni àwọn tí ń sábẹ́rí ojú rere ọ̀rọ̀ Ọlọ́run Jákọ́bù tí ń sábẹ́rí ojú rere rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba òkò kí ó wọnú ilé tán ti ń gbọ́ mi lóòrọ̀ yìí wá o. Kí ọba òkò kọ́ dáwọ́lé ilé iṣẹ́ tí wọ́n ti ń gbóhùn mi láàárọ̀ yìí. Kí ọba òkò kí ó dáwọ́lé inú ọ̀dẹ̀ tí ó tòrò yìí tí wọ́n ti ń gbọ́ mi láàárọ̀ yìí. Kí ọba òkò kí ó dáwọ́lé ọkàn tí ń gbọ́ mi láàárọ̀ yìí. Kí ọba òkò kí ó dáwọ́lé ẹni tí

ẹsẹ̀ ẹlòmíì ìyàwó ló fẹ́ ní kọ́dà ìyàwó rere obìnrin rere lẹ́ẹ̀dọ̀kọ̀ kọ́mọ̀ dámọ́ ẹyin lọ ní ìyàwó aláyọ̀ tiẹ̀ mọ̀pá láṣẹ̀ nítorí pé ọmọ aláṣẹ lè ní í ṣe.

0: ẹnìkan tó wà lórí ìdòbólà àìsàn bẹ̀rù kọ́ ọmọ tètè kó o gba òmìnira kí ìlera ó dé kí ìlera ó dé kí ìlera ó dé ò kí àìsàn ó sá kúrò nínú àgọ́ ara rẹ̀ torí a ti sọ nínú bíbélì wípé aya yóò pa àwọn àlejò ó sì fi bẹ̀rù bojo sá kúrò níbi kọ́lọ́fín wọn mo pa láṣẹ o mo pa láṣẹ torí pọ̀ máa láṣẹ lè ní ṣe o Adéyinka.
1: Ìwọ lolúwa títí ayé ni wọ́n nìkan olùgbàlà mi. Ìwọ lolúwa.
0: Nítorí pé wọ́n nígbàgbọ́ Ọlọ́run ò wá bá mi ṣe eléyìí fún wọn o. Nítorí pé wọ́n nígbàgbọ́ wá bá mi ṣe eléyìí fún wọn bá mi ṣe fún wọn. Torí pé ẹ̀yin nígbàgbọ́ kó rí fún yín o gbogbo ẹ̀yin dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tẹ́ tó máa gbọ́ mi gẹ́gẹ́ bí èrò ọkàn yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó ṣe rí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbà á lérò kó rí fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó rí fún yín o nítorí pé ẹ ti nígbàgbọ́.

gẹ́gẹ́ bí obìnrin onísun ẹ̀jẹ̀ náà tó ní tí mo bá fọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, tí mo bá fọwọ́ kan ìpé ìgbé ti etí aṣọ Jésù Kristì, tí mo bá fi ọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, ara mi yóò sì yá gágágá. Jésù sì wò báyìí, ó sì sọ fún wípé torí pé wọ́n ní ti nígbàgbọ́, kó sì rí fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ̀. Bẹ́ẹ̀ náà ló sọ fún àwọn adẹ́tẹ̀ náà nígbà náà. Ó ní ìgbàgbọ́ yín ó mú yín lárada o, ìgbàgbọ́ tí yín náà ó mú yín lárada ń bẹ o. Bóyá dá owó ni o, fẹ́ mọ̀, bóyá dá owó ní ń dọ, bóyá nínú ìgbésí ayé rẹ ni, bóyá nínú ìdílé rẹ ni, bóyá lórí ọmọ ni, bóyá lórí aya, bóyá lórí ọkọ ni, ǹtí ẹ fẹ́ mọ̀, fẹ́ mọ̀ nǹkan ọ̀hún, bó ṣe yí, bó ṣe wù kó rí, kó gàǹgà tó lọ́dọ̀ tiẹ̀, kọ́ ọmọ àwọn pé bó ṣe rí tó gàǹgà yìí, ọmọ gangan ni, ǹtí ẹ fẹ́ mọ̀, fẹ́ mọ̀, ìgbàgbọ́ yín kó mú yín lára dá níbikíbi tẹ́ ẹ wà yín. Lọ́la wà láhá ó láwà lá kù wá tá ilá ìbílá ilé ìlàzim. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run lójúmọ́lẹ̀, àwọn àgbàlagbà sì tún bọ̀, wọ́n ní afẹ́fẹ́ kan kìí fẹ́ ò, kọ́ mọ̀ kan gi oko lá, ibi yòówù ká ẹ lé wà. Mo pálàṣẹ, mo sọ tàṣẹ tàṣẹ, tẹ bá ti lè gbọ́ ohùn mi, mo sọ tàṣẹ tàṣẹ, mo sọ tàṣẹ tàṣẹ, tẹ̀yìn bá ti nígbàgbọ́, mo pálàṣẹ ni, mo pálàṣẹ ni alábá, tọ́dọ̀ mo aláṣẹ ni mò ń ṣe. Wàlá ẹ̀ ọ́lá wàlá kù wátá, kí ilá abìlá àbí ìdásí.

àwọn àgbà sì bọ̀. Wọ́n ní ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín, ẹni tó ní ti bí kò nítọ̀ àwọn, ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín. Lá ní nǹkan kan kì í níwọ̀ ẹṣin.

lè ní gbogbo nǹkan tá à ń fẹ́ tán a lè ní gbogbo ẹ̀ tán ṣùgbọ́n ayọ̀ ọkàn náà ni mọ̀ ń yá ní ju àwọn ẹlòmíì tán tún rò fáwọn ní lọ tán ní tí wọ́n rò fáwọn ọ̀tún ní lọ ayọ̀ ọkàn tí wọ́n bá ní o ló fi tún ní ju àwọn ẹlòmíì tí wọ́n ní tí wọ́n sì tún rò fáwọn gan náà ní nígbà tí wọ́n bá ti ní ayọ̀ ọkàn lórí kékeré tọ́lọ́run ṣe fún ọ tó tún wá ń dúpẹ́ lé lórí náà lọ́lọ́run padà fi máa ṣe àlékún o ṣùgbọ́n ìrònú kò tiẹ̀ fẹ́ ká kọ́kọ́ mú kó o ń bẹ̀ ká kárí bọnú kò tán ràn tí ń ṣe ni o ká kárí bọnú kò tán ràn tí ń ṣe ni

ìpè ní kulè ilẹ̀ dídà ní pọ̀ rẹ́. Alájọbí ní ń pàyè kan tó ṣe bí àṣẹ́dọwọ́ ilẹ̀ tá a jọ mọ̀ adíá fún ọ̀kàn lénú rún mọ́lẹ̀. Iyan tí wọ́n ń jà àárọ̀dọ́ olójùmarè àjọgbórí ilẹ̀ ajẹ́bu, àjọgbórí ilẹ̀ ajẹja, agbórí ilẹ̀ ajẹran, àjọgbórí ilẹ̀ ajẹ kókò gbin àṣẹ́dọwọ́ ilẹ̀ tá a jọ mọ̀. Ǹjẹ́ mo dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi, ẹ máa dúpẹ́ títí yín náà níbẹ̀. Èmi dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi o. Torí báwa bá ń wò pé bákan lórí lọ́dọ̀ wa, bẹ́ẹ̀ bá tún délé ẹ̀bọ̀ mi, ẹ mọ̀ ṣá ò dání, ẹ mọ̀ sọ pé alhamdulillah ni, alhamdulillah.

0: Má ní kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọyọ́.
1: Oh.
0: Online radio.

0: Adeyinka Olasukan mo tun ti de bi mo se de papin baale fila Ilazaro ko ti so lori obe ninu awotangara to ba ti pe ale ni eto yi lo ba nfe dodo yin be en ka le o to ba ti pa aro na ni e ka aro to ba ti poso ni e ka san bo ba se pe irole ni e ku role to ba ti tun je ale le kan si e ka ale
1: ilu ojo ilu olola ilu ojo ilu olola
0: awon agbalagba so pe to ba se poru lo ba dodo yin be na e ku ajin o aki yin be o iba olohun oba olodumare olowo gbogboro bi owa so oke pe ko je oba to ti wa nipile oba to mo wa kawo to mo mama wa atun ti de loni ayin adase ni hun mo ibo gbodo hun mo mojuba pe be owo mo se ba pe be se o tun juba telese ti ohun to bi de popolo tan Adeyinka emi na tun lo mo dagba papin baale filo ayin ba mi eyin ma mi se binu se mo pe aso pe loko be ri ona lojin o eleni e la ton ni ka wa se akanse eto fun ti oyo ati ba unity forum to ti ye yin tele se mo ise ta gbe dani ninu oyo ati ba unity forum bi te si waju jo se ba emi ateyin ti o fi ba ilu oyo lori ta ba tin te si waju ani gbagbo pe ilu oyo na mo te si waju ni mi gba ite si waju se be emi ti o ba eyin ti o tun ba gbogbo wa lapapo jake jado dele doko na ni agbedani ninu oyo ati ba unity forum pa pa julo ilu oyo to ba le ni se mo pe aye ipapa kan fo emi nikan ko mo wa nu agbara wa light and light iwo ti mo wa ju sinu odo eja nla ni iwo mi gbe ni ile ise wa ni ahin ajise gbe oyo online television and radio ki n to wa ma so fun awon ba mi ti ajo wa ni ahin ka to ma gbohun safefe ẹja tún gbọ́ o ẹja tún fi orin sí orin ìlú ọyọ sí national anthem tọyọnu o tẹyin náà kẹ lọ mọ ha sórí lórí rẹ ìbéèrè ọ padà wá tá a padà fi ẹbùn ta lórí orin yìí anthem ọyọnu mò ń bọ̀ ná. tọ́ ní apá ọ̀tún mi ní àyín mo ní àgbàlagbà bàbá kan tí wọ́n wà ń bí ẹ̀gbọ́n wọn ní ìsìn ẹ̀dàpẹ́ bá ń kí àwọn aráalé kẹ́ ẹ̀ dákọ yín.
2: mo kí aráalé mo kárò oko orúkọ tèmi ni ọmọ ọba Oládìgbòlú Muhyiddin Adékúnlé tí mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ Àtìbà unity forum.
0: Bàbá ẹ káàbọ̀ sí orí ètò wa ẹsẹ fàájì ẹsọ àfọlápẹ ni fàájì ẹsọ àfọ Ọ̀yọ́ Àtìbà unity forum.

0: So, Baba, I'm a pe ni Nigeria ta wa leni yi. Yo de nkan o dabi nkan ko rogbo. Ṣugbọn e ta kokko ba nfun awon eyan loro ama. Tori awon elomi ti be ro pin. Pelu bi nkan ti se nlo lowo lowo yi.
1: Ko lo won sa nu fun wa.
0: Amen.
1: Nigeria lowo lowo ta nlo lowo ni sin. Afi ko lo won ko ayo.
0: Amen o.
1: Ati ja ti mu ototoran ni o.
0: Walai.
1: Ko to de pa sanwo school omo. Ka won mo to je. Báwo yẹn ọba báwọn ò sí yóò kí dodo wọn yọ báyìí wọn ò mọ páwọn yó.
0: Bó ṣe rí nù.
1: Ìdí nìyẹn lọ́wọ́lọ́wọ́ tá à ń bọ̀ yìí Nàìjíríà Nàìjíríà gbẹ̀yìn ni. Kọ́ lọ́wọ́ ṣe dáadáa fún wa.
0: Àmì o àmì àṣẹ.
1: Ebi ń pa àwọn èèyàn.
0: Ọlọ́run bá ń gbọ́.
1: Ọ̀pàpọ̀ ebi.
0: Ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́.
1: Bó ṣe jẹ́ nu wọn mọ̀ yá.
0: Ebi búkú ni kò dáa. Àní ṣé àwọn àgbàlagbà ṣe bọ̀ wọ́n lẹ́nu ebi ń pa wọ́n ní gbọ́ wàásù. Bẹ́ẹ̀ bá ń ṣe wàásù fún báyìí ọmọ gbé ojú sójú sánmà bí kí òkèlè àmàlà kọ́ máa rọ̀ bọ́ látọjú ọ̀run.
1: Ọ̀gbọ́n tí wọ́n wí ni.
0: Bó wọn ti sọ.
1: Wọ́n ní ebi pa ní òṣèré fífẹ́ wí.
0: Bẹ́ẹ̀ ni.
1: Tó bá ní ó fífẹ́ wí ni ó fẹ́ jóná.
0: Mo fẹ́ wọná ní ọmọ bẹ̀rù sọ.
1: A ní o fẹ́ wọná.
0: Ṣeun àgbòní tán lórílẹ̀.
1: Lẹ́yìn oúnjẹ tún ni o.
0: Oúnjẹ tún ni nísìn. Ẹ pé àwọn èèyàn tiẹ̀ wo pé báyá ká tiẹ̀ kọ́kọ́ ra sọná. Pé tẹ́bí bá kúrò nínú ìṣẹ́ ni àwọn èèyàn ń bá káàkiri nísìn ìṣẹ́ bùṣe.
1: Kí ló ń já sọ?
0: Tọ́ Ọlọ́run ọba ò ní fi ebi pa wá. Ebi àárọ̀, ebi ọ̀sán, ebi ìyálẹ̀ta kò ní pa èmi àti ẹ̀yin ò tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣùgbọ́n tá a bá wá tún sọ pé báyọ̀ ebi ń bẹ́ẹ̀ lò síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn míì wọ́n sì tún ń ṣe dáadáa. Àwọn èèyàn míì náà ń gbé. Mo tún láwọn tá rọkọ̀ lánàá lánàá yìí. Mo rá àwọn tá kó lọ bí ilé wọn lánàá lánàá yìí. Bá wa gba àwọn èèyàn nímọ̀ pé ká mọ̀ mọ́ wo ẹ̀sìn ẹ̀lẹ́ aago aláago sáré. Kéèyàn mọ̀ wo aago aláago sáré.
1: Béèyàn bá wo tó ń ṣẹlẹ̀ nílùú èèyàn fẹ́ kọ́ níìtì. Bọ̀tí lọ́wọ́lọ́wọ́ báyìí àbí kí kálukú kó dáṣọ ara níwọ̀n tara yóò lùgbé. Ìwọ̀n ikú ni wọ́n tẹ́.
0: Ìwọ̀n ikú ni wọ́n tẹ́.
1: Mọ sáré ní ti agbára rẹ̀ ọ̀ká. Mọ fi kọ̀kọ̀ fa tí ó jalú ọlọ́run. Ẹ̀sùn kan kálukú ó dúró lórí ọwọ́ ẹ̀. Títí mo mọ̀ pé yóò dáná.
0: Yóò dá.
1: Ìyá gbọ́dọ̀ ló yọ̀dà àdìmọ́ bá báyìí lọ.
0: Àmì ẹ wá bá ń kí àwọn àgbàlagbà nínú ọyọ àti bá unity forum.
1: Bá a kí wọn ọlọ́run kí wọn. Àwọn àgbàlagbà àwọn àgbáre tí wọ́n dúró ti wá. Wọ́n dúró ti wá kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ wa mẹ́rí. Lọ́rọ̀ owó wa dá sí i. Nímọ̀ràn wọn fún wa nímọ̀ràn. Ní gbangba ní kọ̀kọ̀ wọ́n wà pẹ̀lú wa. Gbogbo àwọn àgbàlagbà lórí ọyọ àti bá unity forum pátápátá la kí. Màá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ evangelist Akande Akintunde Moses. Àgbàdàdà ni wọ́n dẹ̀ dúró tì á. Bàbá àánú Olúwa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Alhaji Dada àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Isiaka Adogoke wọ́n pọ̀ láwọn ọkùnrin bẹ́ẹ̀.
0: Dábà ni a máa dá ọkọ̀ ilẹ̀ oṣù ilẹ̀ ọmọ.
1: Lára àwọn obìnrin Ajari Scott Báòkú.
0: Wọ́n ṣe bẹ̀bẹ̀ láti
1: Jẹ̀bú kan. Ẹ̀sìn Jẹ̀bú ni wọ́n wà.
0: Ìjẹ̀bú alárẹ̀.
1: Alhaji Kadijat Adékànbí. Ìyá àti Bàgẹ́gà nu wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bọ́n ṣe ìyá ní Ṣákí náà wà níbẹ̀. Wọ́n ń ṣe dáadáa fún wa gan. Àwọn pọ̀.
0: Ọmọba mo fi owó àtọmọ kọkọ di yín lẹnu ná. Ẹ jẹ́ kí n tún kọ́kọ́ gba ohun àlejò wa kejì náà táwọn náà wà hàn yín. Ká tó wá padà fún padà sọ́dọ̀ yín mò ń bọ̀ náà.

0: bẹ́ẹ̀ni ìlú ọ̀yọ́ ní rẹ̀yìn iwájú iwájú láàmọ́ lọ sẹ́ẹ̀sì mọ̀ pé iwájú lọ pẹ́ ẹ̀bì tí ń ré sí iwájú iwájú láàmọ́ lọ bàbá ẹ tún bá ń kí àwọn èèyàn nínú ilé nínú gbogbo ọ̀yọ́ àti ìbàdàn unity forum ẹ bá ń kí àwọn èèyàn ẹ rà kó tó jó méje ó tó jọ mẹ́ta.
1: mélòó la rántí àfikọ́ lọ́wọ́ bá wa kí wọn ọlọ́ọ̀ nìkan ló lè bá wa kí wọn látòrí president wa tó fi dórí gbogbo admin àwọn ìyá wa obìnrin ni ìyá wa àwọn bàbá wa ọkùnrin ni a kí gbogbo wọn a fi kíkí tiwọn a dàpọ̀ mọ́ kíkí ìtọ́jú ọlọ́run tó ga jù ọlọ́run kó bá wa kí ẹni kọ̀ọ̀kan wọn.
0: àmì
1: ta ló yẹ ká dárúkọ ta ni ọ̀yọ́ á dárúkọ.
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe máa sọ nínú wàásù mi pé àgbọ̀n gbẹ ìbùkún tọ́pọ̀ ju omi òkun lọ tọ́pọ̀ ju yẹrin òkun lọ yóò bùkún ẹnì kọ̀ọ̀kan wa látòrí president wa dórí èmi ti ọmọ yín tí mo kéré jù
0: lórúkọ jésù. àmì àṣẹ wà bàbá àgbà yóò dalẹ̀ àní wa yín tì.

0: to baba kini e ri si eto ti ala le ta so pa se fe se pe ba se se wa yi o egbe to ri si lo si waju ati dagba soke ilu oyo eh oyo ati ba unity forum ta so pe e jin ti e kokko so ke o ma dan lohun oyo ati ba unity forum ba mi agbajo owo la bi soya oyo ati ba unity forum ajeje owo to gberu dori oyo ati ba unity forum oya
1: dara
0: a se awon o mo da nbe
1: te
0: mo pe oyo ilu ni eh bi ka so pe baya can be we bi apere enu mi ago bi pe bi non living things awa gangan ta wa nnu e gangan ni a nje oyo aba wa so pe oyo da n ta so na ni pe a da ti wa o mo da nbe eh tori ki lo to le da wa la koko da na
1: bẹ́ẹ̀
0: wá bá ń sọ̀rọ̀ pẹ̀lú ìsìn tá a gbé síwájú pé a fẹ́ mọ̀ ṣe àwọn iṣẹ́ kan fún ìlú bí n ká rí àwọn ọmọ tí ọwọ́ wọn ò tétí tí ọwọ́ wọn tí wọn ò báwọn ni mo ti fẹ́ sọ ẹ̀yìn
1: àwọn
0: tó kù díẹ̀ káàtó tí wọn rọwọ́ họrí tó bí ká ra tẹ́sibúùkù bí ká rí àwọn opó tí ọkọ wọn ti lọ sí ibi àgbáre náà ti rí ibi àgbáre náà ti fi kú sàgbà wa ká ràn wọn lọwọ tá a gbé dání yìí ẹ bá ń sọrọ lórí rẹ gba gbogbo ilé náà nímọràn káwọn èèyàn lè jí gìrì sí kinní tọ
1: aṣọ olóòtú
0: tọ
1: o ní tẹnugbó bí ọwọ
0: àṣẹ wà
1: gbagbara lọ́yọ̀ tó láyé orí ládéládé ládé yóò gbé ọ
0: àṣẹ wà
1: n tí ó ṣẹlẹ̀ sí ọ tó fi kọlu ìyá rẹ ọlọ́run ní mú bọ́
0: àmì àṣẹ
1: wà n tí ó ṣẹlẹ̀ sí ọ tó fi kọlu bàbá rẹ ọlọ́run ní mú bọ́
0: àṣẹ wà
1: báyé bá lé ní fún ọba rí yàn mú wá gbé kọlu bí ẹ ọwọ́ ayé òní tẹ ọ
0: àṣẹ wà
1: ọ̀jọ̀gbọ́n títọ́ láyà ọkọrin kan
0: mo wọn ṣe kọ́ bàbá
1: ìlú le o.

0: sọ ọmọ ọba ẹ ń bọ̀rọ̀ kan bọ̀.
1: Tẹ bá yàwọn ti pọ̀ ní kíláàsì nísìnyí, òun bí mi ò rẹ́dì yìí pé kó wọn ra ìwé, kó wọn ra pẹ́ẹ̀nì, all writing materials, òun ò rẹ́dì láti ṣe fún mọ́. Nígbà tí ìwé ti di ẹ̀kọ́ ọ̀fẹ́, wọ́n ti ọmọ síta bẹ́ẹ̀ ni kọ́ ọmọ lọ sí skul.
0: Wọ́n ti wọ pé wọ́n máa ra ìwé fún wọn náà ń sùn kúrò ní.
1: Púpọ̀ sí ni díẹ̀ ni agbára jọ bá kànú ẹ̀. Lẹ́yìn kan kó o fi skul ẹ̀ fún lọ́fẹ̀ẹ́, ìwọ lọ ra sọ skul fọmọ ẹ o, ìjọba ò ní bọ́ ra sọ skul o, kò ní bọ́ ra ìwé fọmọ ẹ. Ìyẹn làwa wá wò ìbálú gbogbo ṣe ń rí o, ó dá a ká bá lè gbìyànjú láàrin ara wa. So aláwọn gbèdéke kíláàsì kọ̀ọ̀kan tí a lè péwè fún bóyá first head of this term àbí second term ni a lè la fẹ́ ṣe ìkíní yẹn. A wá ń ro àwọn èèyàn wa tó wà lórí ìkànnì, kò sí iye tó kéré jù. Nígbà wà lórí ìkànnì ni àbó sí lórí ìkànnì, kò sẹ́ni tí ó sọ pé òun ò rí ọwọ́ wa lórí péjì wa. Iye kí iye tó ń kálukú bá ní lọ́wọ́ tó kálukú fi sínú àsùn tí a fi sílẹ̀ yẹn. Kọ̀dẹ̀ dí owó mọ̀dámọ̀dá wa lóṣooṣù kọ̀dá dúró. A dàbí fi ní ẹnì kankan lára pé àbí nígbà tí wọ́n ti gbówó wà lòun fi dá sí program mọ́. Gbogbo apáta lájọ ní kì í ṣe tẹnìkan. Ọlọ́run dá kọ̀ọ̀kan ràn á lọ́wọ́.
0: Àmì ẹlòmíì díẹ̀ lè ní ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní. Ṣùgbọ́n ẹni tó bá dákẹ́ adákẹ́ mọ̀ sọ̀rọ̀ títa lamọ̀ tí ń ṣe. Àmọ̀báyá ti wà ní wọ́n ń ṣe ní bí ti báyà wọn míì sí. Àwọn ẹlòmíì sì wà nínú gúrùpù tó yẹ kí báyà wọn èso ọmọ Ọ̀yọ́ gan. Ṣùgbọ́n àwọn tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó ń jójú lówó ọmọ Ọ̀yọ́ káà náà kan máa bá wa dá sí. Àwọn ìlú yìí ìlú wa ni kò sì ní bàjẹ́ fún wa ńbẹ̀. Torí táwa ti ń sọ pé Kọ̀yọ́ máa tẹ̀síwájú, àwa gangan láà máa tẹ̀síwájú nínú Ọ̀yọ́ o. Kọ̀yọ́ tó di pé yọ máa tẹ̀síwájú. Ó ń bọ̀ ná.

0: tọ ọmọ ọba ká tó máa bọ̀ ká tó máa bọ̀rọ̀ yẹn bọ̀ sẹ́yìn ní ara àwọn àgbàlagbà tí àwọn náà ti máa ń bá wa dá sí tẹ́lẹ̀ ẹ bá wa kí wọn kẹ́ ẹ lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ kókó bí àwọn obìnrin takuntakun nínú ìkànnì wa.
1: Àkọ́kọ́ náà tá a bá ń dárúkọ àgbàlagbà àwọn àgbàlagbà nínú ìkànnì wa ni àkọ́kọ́ tá a kọ́kọ́ tọ́ka sí ni màmá wa Adimbola Akirele. Ìyá dáadáa ni
0: ìyá
1: lálùbáríkà ni
0: wọ́n
1: dẹ̀ fẹ́ra àwọn ọ̀dọ́. Kì í ṣe lọ́dọ̀ tiwa nìkan káàkiri
0: bó ṣe máa ń ṣẹnu
1: lára àwọn àgbàlagbà obìnrin àgbàlagbà obìnrin tó nítumọ̀ mọ́ ẹ wa lára wọn ni Alhaji Ade Scott
0: Báòkú ìyá Ìjẹ̀bú kọ́
1: ni ara wọn nìyẹn wọ́n ṣe dáadáa ká tó lọ lórí yẹn màmá Adimbola Akirele àtọ̀run rọ̀ wọ́n bí wọ́n ṣe ń ṣe yẹn wọ́n túbọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ lọ bí èèyàn bá rí wọn ọlọ́run náà rí wọn àti ọlọ́run sì mọ̀ bá dúpẹ́ fún wọn lágbára ọlọ́run wọn lẹ́sà sí ti
0: àṣẹ wà
1: gbogbo ibi tí wọn bá ráwọlé báyìí yóò máa jẹ nọ́ọ̀sì mọ̀ mọ́
0: nọ́ọ̀sì
1: mẹ́díkù nọ́ọ̀sì
0: ni wọ́n nílò èbó tọ àìní ṣiṣẹ́ òyá.
1: Mo ti láwọn èèyàn lọ́hùn tí mo ti rìfà wọn sọ́dọ̀ mọ̀mọ́ sọ́ni wàndà bro tí mo rìfà sọ́dọ̀ mọ̀mọ́ tí wọ́n dẹ̀ ṣe wọ́n dáadáa oṣù jẹ́ nìyẹn àti wọn mọ̀mọ́ tí wọ́n dàpọ̀ já àwọn tó fi pọ̀ wá kó bá dọ́bù ẹ̀.
0: Ẹyin èèyàn wa mò ń bọ̀ mo tún ní àlejò kan tí àwọn náà tún gbóhùn sókè nínú ètò tá à ń ṣe lọ́yìn wọ́n kàn fá wa yànnàná ọ̀rọ̀ kan ni o ọ̀rọ̀ kan àbí ọ̀rọ̀ méjì màmá tí mo fẹ́ gbé wọlé màámi yìí wà láìtàlẹ̀ màmá olùkọ́ ni màmá o ẹ tẹ bá ń gbọ́ àwọn olùkọ́ àgbà àwọn nígbà táwa fi wà nílé ìwé náà ti kọ́ àwọn náà ti kọ́kọ́ kọ́ àwa ní sùpù ní àwọn pàyàmọ́ rí ẹ ti gẹ̀ẹ́sì rẹ̀ báwọn àwọn náà wá wà lórí ètò pẹ̀lú wa ní ìsìn màámi wọ́n wàá gbóhùn sókè wọ́n ọ̀kọ́ bá ń dákọ wọ́n wàá wá wa nárétí bí ok wọ́n làwọn ò ní dákọ kò sí wàhálà kò sí bá a ti ṣe tà ṣe ṣùgbọ́n nígbà fẹ́ sọ náà ni pé kẹ́ ẹ bá wa nárétí báwọn ọmọ ṣe pọ̀ nínú kíláàsì tí tọ́lá àwọn ẹlòmíín rò pé bóyá bí ọmọ bí ẹ̀ta awúrò ọmọ ló kàn wà nínú kíláàsì kọ̀ọ̀kan bọ̀ kíní jẹ́ wa pé mò ń bọ̀ pé àwọn ọmọ pọ̀ dáadáa mò ń bọ̀ náà.

0: tọ ọmọ ọba ẹ náà ti kúkú ti gbọ́ kí n tó gbọ́ ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ojú wo lẹ́fi lẹ́yìn náà tún fi woru ilé.
1: Ọ̀rọ̀ yẹn nígbà tí màmá yẹn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó pààyàn lẹ́kọ̀ọ́ ni tọ́wọ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ti sọ pé tẹ́ bá fi gbogbo àwọn skuls yẹn ọmọ tó wà ní kíláàsì kan kí sísì lè ní pé tíṣà lẹni tó sọ̀rọ̀ yìí o lọ sọ pé 70 ọmọ ní kíláàsì kan bó lè ní ti fẹ́ handle yẹn irú bó lọmọ ti fẹ́ capture gbogbo jẹun kan ní skul. So iṣẹ́ yẹn kì í ṣe ẹnìkan ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká jígìrì lórí ọ̀rọ̀ yìí ìwé làwa ń sọ ẹ̀wọ̀ wa sọ ọ̀kan lára àwọn ọ̀nàrẹ́bù wájà tí ń gbìyànjú ẹ̀yìn ọ̀nàrẹ́bù sẹ́kà rólé ó kówé ó kó aṣọ fáwọn skuls kọ̀ọ̀kan káàkiri káàkiri tí ì náà kò débì kankan kò débì kankan. So àwa rọra wa ẹ dákun ẹ jẹ́ ká gbé níbi tó ti wúwo ẹ̀wọ̀n lẹ́lù ní ògbé ọ̀fẹ́ ẹ jẹ́ ká gbé níbi tó ti wúwo tọ́rọ́ kọ́bọ̀ tá a bá rékìjọ láàrin ara wa táàfìsẹ náà láti là sílẹ̀ yìí ẹnìkan ò lè nígbà tá àmọ́ra wa rí a ti gbowó lọ́wọ́ ara wa ẹ̀gbọ́n tó nígbà tó jújẹ akara ọ̀rọ̀ nìsín. So mọ akọ̀mọ ọrọ̀ wa náà ní ẹdá kan ọlọ́run ìlú le right gbogbo alamọ̀ pé ìlú le àti jẹ àti mú le gan bó ti wá lulẹ̀ kó rí ẹ jẹ́ ká gbìyànjú jẹ́ ká gbìyànjú ọlọ́run ràn wá lọ́wọ́.
0: Ẹ ṣeun báàmí ẹjẹ́ yìí náà ẹ̀rọ náà ẹ wá bá ń sọ ọ̀rọ̀ kan àbí méjì sí ẹ máa bọ̀ náà.

0: rẹ. Bẹ́ẹ̀ náà wọn tún sọ nínú ẹ̀sìn mùsùlùmí pé àti kékeré ìmọ̀lẹ́ ti kọ́ rẹ̀ lásọ̀.
1: Bẹ́ẹ̀ni
0: ẹ jẹ́ ká fún ọmọ wa ní ẹ̀kọ́ tó pé tó yè gèrègè. Kí ló pè wá jọ mi? A ó wà a ó sì jẹ yín. Iléeṣẹ́ yín ò ní jóná.
1: Àṣẹ wa ẹsẹ̀ bàbá. Kí léyìn náà kó tó máa jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn. Gbogbo bímọ bímọ torí òǹbí ni ò tó òǹtọ́ ni òǹtó kò tó òǹwo ni o. Kí gbogbo wa ká máa tọ́jú àwọn ọmọ wa, ká máa tọ́jú àwọn èwe wa. Ọlọ́run ọba yóò sì jẹ́ ká jèrè wọn. Wọ́n ní yàyàkuyà. Àwa náà dògbó á jẹun ọmọ. Níjọ́ tí oúnjẹ ọmọ bá jiná tán báyìí wọn àní máa fi kúlé wà láwọn ránṣẹ́ sí wa nínú sàárè. Ẹni tó bá ṣẹ̀gùn sínú àní máa ń jẹ bẹ́ẹ̀rẹ̀. Lọ́lọ́ Ọlọ́run Olódùmarè. A pẹ́ bímọ pẹ́ ṣe pẹ́. A ní wa yín tí o àtọmọ ọba àti mọ́ mi tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n bá wa narétì bí
0: ẹni ọlọ́run mọ̀
1: mọ̀mọ́ tọ́ni ọtọ́lọ́run mọ̀
0: tí wọ́n bá wa dá sílẹ̀
1: táwọn náà mọ̀ra wọn tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n fi sọ̀rọ̀ bí àwọn ọmọ ṣe rí nínú sukuu ọlọ́run ọba Olódùmarè yóò wà pẹ̀lú kálukú gbogbo wa o. A ní ṣìṣe o, a ní sílẹ̀ tẹ̀, a ní sì jẹ́ náà gbogbo àdáwọ́lé wa kò ní bí aráyé nú.
0: Tọ́
1: a máa bẹ o nítorí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ ọ̀wẹ́ ní bá ní amọ́bọ̀ nìkan là ní dé bá ń lè nítorí wọ́n bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀ á dé fún bàbá jẹ ẹ̀rọ mọ́jèlé ǹjẹ́ kí n láyé ìpín ṣe ẹ̀rọ wọ̀ láyé ìpín ṣe ilé olúwa rí gbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín náà ní gbóná kò ní dojúrú o torí pé tútù tútù báyìí làárọ̀ dẹ tútù tútù náà làárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín sọ ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù orin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá wa. Àwa náà láà jẹun ọmọ o títí dìgbà míì tààtò máa pàdé adéyìnká pẹ̀ ń bọ bí àwọn erin ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọyọ́ àti bàálù ní sípò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá ní sípò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ ìlú náà. Ọ̀yọ́ àti bàbá ní sípò rọ̀ mí rán mi níṣẹ́. Àánú àná ni mo lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ńlá dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀sán làárí. Ọ̀yọ́ mi ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se bi babẹ ni kọkan.

ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba Ọlọ́lá tí ń gbénu Ọlásọlá ọba tó ní pẹpẹ ọ̀rọ̀ lọ́dọ̀ ọba tó ní sánmọ̀ àti ilẹ̀ méjèèje. We give all thanks, praises and adoration to Almighty God, doer of whatever he wills, God that has spared us till today and on this program today. Ọba tí a rí ẹni fi wí, ọba tí a rí ẹni fi jọ, ọba tó ṣe wípé ọ̀dọ̀ rẹ̀ náà láà máa fi gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn sí nígbà gbogbo. Orúkọ tèmi ni Abdullahi Adébáyọ̀, ọmọ Abdulrahufi. Mo kí yín káàbọ̀ lénìí sí orí ètò wa, ètò yín mọ ẹ̀tọ́ rẹ lábẹ́ òfin ní orí iléeṣẹ́ rédíò àti móhùnmáwòrán wa tí a mọ̀ sí Ajíṣe bí Ọ̀yọ́ Radio TV. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé Ajíṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ kìí ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan, Ọ̀yọ́ kìí ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Èyí ló mú wa gbé àwọn ètò ńláńlá tó káyà báyìí wá láti lè máa kọ́ àwọn èèyàn nípa àwọn nǹkan tó ṣe wípé ó ṣeéṣe kí wọ́n mọ̀ nímọ̀ nípa rẹ̀, tó sì jẹ́ wípé wọ́n ní ẹ̀tọ́ sí, ó sì ṣeéṣe kó ṣe wípé látara àìnímọ̀ nípa rẹ̀ yẹn

yóò tún jẹ́ kí a mọ̀ sí nípa àwọn ẹ̀tọ́ wa nípa àwọn nǹkan kankan lábẹ́ òfin. Tí ẹ bá fẹ́ kàn sí wa tí ẹ sì fẹ́ jàǹfààní àwọn nǹkan yìí, ẹ lè lọ sí orí ẹ̀rọ ayélujára wa www.ajisebioyoradio.com/author/aaabrouf/. Ẹ jẹ́ ń pèlè ẹ̀kan sí www.ajisebioyoradio.com/author/aaabrouf/. Tí ẹ bá ti wọ orí ẹ̀rọ ayélujára wa pẹ̀lú àdírẹ́sì yìí, gbogbo tí a ti kọ síbẹ̀ ni lẹ́ láǹfààní láti rí, tí ẹ sì máa jẹ̀gbádùn rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan. A gbé wá nígbèwá bí eré orí ìtàgé, tó sì jẹ́ pé tí ẹ bá ti ń kà á, da eré orí ìtàgé ni á da papọ̀ mọ́ àwọn ẹsẹ̀ òfin. Ẹ rò pé bóyá ẹ ń ka ní bígbà tí ẹ ń ka eré ìdárayá ni, ṣùgbọ́n ẹ ní mọ̀ yìí pé ẹ̀yin náà ti ń di amòfin díẹ̀díẹ̀díẹ̀ bí ẹ bá ṣe ń ka àwọn nǹkan yìí, torí a kó papọ̀ ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àti ojú tí òfin fi wò. So by the time tí ẹ bá fi kà á tán, tẹ́ fi kà á tán, ẹ sì rí pé ẹ̀yin gan fúnra yín ẹ ti di amòfin. Ẹ kàn sí wa lórí ẹ̀kẹ́ ẹ lọ yẹ̀ wò. Mo ṣe láde wípé ẹ ní kábàámọ̀ yìí pé ẹ ṣe lọ. Àkòrí fún ètò wa tòní ni debt recovery ní èdè Yorùbá. Ó túmọ̀ sí gbígba owó gbèsè padà lọ́wọ́ onígbèsè. Gbígba owó gbèsè padà ní ọwọ́ onígbèsè, ó kó nǹkan mẹ́ta sínú. Nǹkan alákọ̀ọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ rí ẹni tó yáàyàn lówó, ẹni tó yáwó, àti èèló ni wọ́n yá. Àwọn mẹ́ta yìí gbọ́dọ̀ parapọ̀ sójú kan. Tí mẹ́ta yìí bá ti parapọ̀ sójú kan, nígbà tí ẹni tó yáwó tó bá kọ̀ jálẹ̀ láti san owó tó yá padà, ojú wo ni òfin fi wò? Àti wípé àwọn nǹkan wo ni ló bí ká yáyàn lówó, àbí kí wọ́n yá, kí kéèyàn yá owó, àbí owó tí a fẹ́ yá gangan lábẹ́ òfin? Tí a bá ní ká wò, kò fẹ́ sí nǹkan kan tí ó ń lọ láyé lénìí tí òfin ò dá sí, àbí tó ṣe wípé òfin gan ló gbé nǹkan ọ̀hún kalẹ̀. Ní tó bá ti lè jẹ́ wípé òfin lòdì sí, nǹkan náà kò ń ṣe tí a lè sọ pé kí ọmọ lúàbí láwùjọ kó ṣe, nítorí wípé ẹni tí ó bá ṣe tí òfin ò lọ́wọ́ sí, ìjìyà ń bẹ níwọ̀n ìgbà tí nǹkan bá ṣe tó bá ti ta ko òfin. Tẹ́ ẹ bá sì gbàgbé mo sọ lórí ètò yìí rí wípé ẹ̀sùn tí wọn ò bá tí kọ sínú ìwé òfin, tí wọn ò sì tí sọ ìjìyà rẹ̀, wọn lè fi jẹ ẹnìkankan ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí section 36 subsection 12 ìwé òfin constitution Nàìjíríà èyí tán ṣe ní ọdún 1999 bóyá bó ṣe gbé wá fún wa. Tí a bá wá sọ̀rọ̀ nípa dídá owó gbèsè padà àti gbígba owó gbèsè, Yorùbá niyín, Yorùbá lèmi náà, in tí mò ń wí yìí ó yẹ kí ó ti yé wa. Ṣùgbọ́n ojú wo lòfin fi wò? Àwọn ẹ̀tọ́ wo ni ẹni tí ó yáàyàn lówó ló ní lábẹ́ òfin? Àwọn ẹ̀tọ́ wo ni ẹni tí wọ́n yá lówó ló náà ní lábẹ́ òfin? Tí a bá sì wò, nǹkan kan ni ó ṣe kí ni o, ni ó bí nǹkan kan. Omi la kọ́kọ́ tẹ̀ ká tó tẹyan rìn. Ìtọ̀sẹ̀ ló sì lọ̀yọ́ látorí nǹkan ni nǹkan ó ti wá. Yóò ní àjọṣepọ̀ àbí àjọṣọyépọ̀ àbí ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé láàrin ẹni tí ó yá owó lọ́wọ́ èèyàn àtẹni tó yáàyàn ní owó, kó tó di pé owó ni yóò ṣe kí ni o, yóò dà wọ́n pọ̀. Àkọ́kọ́,

ikeji ni wipe igba mi ga mo wa to se wipe ki se wipe eni ti o je eyan lowo ko se wipe o ya owo un boya isowo kan jo da won papo won jo ni business contract laarin ara won transaction boya transaction yen igba to pada wa ya awuyewuye wa pada wa latara wipe boya o gbese boya ne kan gbese fun yan kan ise ohun ko wa se se mo igba to se ti se kini yo se yo dawo pada ni latara yen na gbese ni fun eni ti owo nbe lo re to se wipe eni ti o ni owo o ni eto labi ofin lati gba pada oju keji nu oju keta ni wipe boya enikan sise fun yan kan boya enikan ba ile ise kan sise abo ba enikan boya aladani fun rara re o ba sise le to se wipe o ni eto si lati gba owo oya re lowo eni ti o ba sise ṣùgbọ́n látara wípé ẹni tí ó bá ṣiṣẹ́ kò fún lówó rẹ̀ yìí ó ti di gbèsè sí ẹni tó bá ṣiṣẹ́ lọ́rùn tí ẹni tí ó sì ní owó lẹ́tọ̀ láti béèrè fún owó rẹ̀ ó lẹ́tọ̀ láti béèrè fún owó rẹ̀. Èyí ní agbọn àkọ́kọ́ nípa wípé àwọn ọ̀nà wo lèyàn gbàgbà jẹ ara ẹni lówó àti wípé àwọn ẹ̀tọ́ wo ló wà fún ẹni tí wọ́n jẹ lówó àti ẹni tó jẹyàn lówó. Ta ba wo ni aye ni ode oni ko nse tuntun ko si nse to si aje ajoji si wa latara yi pe opolopo eyan ya owo won si ma da owo pada o ti e ni o ni awon ile ise kan to gbajumo to se pe nti a mo awon si ni pe ki won ya awon eyan ni owo ti awon eyan si ma da pada to si je pe elomi nigba mi ki saba lagba lati da owo pada asi mo awon ona ti won mo ngba lati je awon eni ti won ya ni owo lati je won pa lati je ki won da owo na pada awon oju wo ni ofin fi wo ati pe awon ilana wo lofin la kale lati gba owo ti enikan je enikan lati gba pada lowo eni ti o je eyan ni owo. Akoko na nti ma pe wa sakiyesi ni wipe nti yo di wipe a fe jo mo fa laarin ara wa ti yo di wipe enikan fe bere fun eto re latara wipe o ni owo lowo re o gbodo je nkan to ba ofin mu gege bi mo se so si waju nitori wipe a mo nsoro kan a ni pe the court is the last resort of a common man but the court will not allow itself to be used as an instrument of fraud or instrument of illegality. The court will not allow itself to be used to enforce illegality. Nkan ti yo waye laarin awon meji to ndi pe won fe gba eto ara won lo ara won yi o godo je nkan ti o ba ofin mu o ni case kan ni England ni odun to ti pe awon meji kan won jo gbimo papo la ara won yi pe awon lo mo da awon eyan lona highway robbery pe owo ta won ba wa ri o ti ni bi won se pin owo un laarin ara won ikan wa de le pada nigba ti won ti se operate o ti wa successful tan won wa de le pada ikan wa o jamba adehun o le ja o le lo le bawo yan si mo so nguru won ni yahoo don yahoo ara won you know what bi eni ti won jamba adeun pelu re yi o ba gba ile ejo lo ke le ba mo nti o wa nbe o igba ti won de ile ejo o wa rojo pe han ni toto awon jo ladin la ara won pa won jo lo ro awon jo lo da won eyan lona o awon lo ro bu àwọn sì rọ́bù successfully kódà gan owó táwọn wá rí àwọn sọ báwọn sì wọn pin ṣùgbọ́n eléyìí tọ́wọ́n gbé wá sílé ẹjọ́ yìí kò fún òun ní owó òun sídi eléyìí olúwa mi mo fẹ́ kẹ́ ẹ gba ẹ̀tọ́ mi fún mi ní ọwọ́ rẹ̀ ṣé ọ̀rọ̀ yẹn tó bá làákà ìmú kò kúkú bá làákà ìmú kí ló fà ni wípé ntí ẹjọ́ máa fà tí ó di awuyewuye yìí láti pìlẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ sí ó jẹ́ ọ̀nà tó bá òfin mu. Inu fa principle of law to ni
he who comes to equity must come with a clean hand. He who comes to equity must come with a clean hand. Or adeun offer ati acceptance to wa laarin yin ati negotiation to wa laarin yin o gboro je nkan se kini o to wa within the ambit of the law lawon nkan se kini to ba ofin mu ta ba wa ni pe ka wo laarin yi e ti mo so le kan ko ba ofin mu o tun lawon nkan mi na awon nkan mi na awon nkan mi na to se yi pe ti awuye wuye ba kara sele lori e latara pe eni ti won jo soro ko fe da owo to da won papo pada iru eni be afi ko ya dake ko mo so ta ara iru eni ta won to le yimi be ngba mi to se yi pe boya nkan ti o ba ofin mu boya ka so pe cocaine for example nsin boya cocaine ni won jo ta na jo ala ara won eni to wa ara cocaine ko wa san owo fun eni ti o ra cocaine lore se mo cocaine lele yi ko ba ofin mu eru ofin ni ko ba ofin mu lati je keyan possess cocaine iru eleyi ko le bere fun eto re nitori pe owo titi e na mo eni ti yo si bere fe to re o gboro je kini o gboro je eni ti owo re mo eyi gege bi arin kan omi to tun kun arin ti mu salaye yi ni pe nigbati eni ti o je eyan ni owo to na mo pe lo to o nje lowo te eni ti won si je lowo na mo yi pe ni to to lagbaja o je mi ni owo awon ona wo ti eni kan si ti yari pe owo yi se alohun o ni san dandan ni n to ba wo ni o se awon ona wo ni ofin la kale fun wa lati to lati je ki eni ti o ni owo lowo eyan lati gba owo re pada awon ona wo leni ti won je lowo yo to lati je eni ti o je ni owo lati je npa lati le san owo re pada o ni awon kan ti pupo pupo nu awon eyan se laye odi oni to se yi pe ko ba ofin mu ko ba ofin mu to si je yi pe eni ti o ba se iru e eni to ba se iru e yo ti jare si waju yo tun pada wa je bi kini yo fa ni yi pe igba to se nti o ba ofin mu yi to se nti o ba ofin mu yi eni ti won se nti o ba ofin mu si latara po je lowo to ba fi le gba ile ejo lo lati lo beere fun eto re ti won te lojumo le tori issue pe o je lowo oto issue titi eto titi e gangan tenikan ko gboro te lojumo le oto ta ba wa tin damageji papo mora won yo fe ma da wahala sile ara aru e ni elomi won ni tori po je awon kan lowo kan lo ti mo toilet pe boya ngba awon ba ti mo toilet ile ni tan ti mo toilet lo la pe boya yo wa owo yo san iru eleyi ko nse ona to ba ofin mu tori pe eni te mu te ti mo le lona ti o to ati salaye nbi false imprisonment ni eni te ba si ti le wa falsely imprisoned o leto lati gba ile ejo lo lati lo beere fe to e kodà ke ti yan mo le fun seju kan bo se wule o kere mo to ba against wish e ah o le je yi pe ara compensation ti ile ejo ba fun gan tan award against awon sojo lowo o le je pe wo gan lo pada wa fi san gbese won yo wa fowo abusi abula lejo so o ni awon ona atele to je yi pe ti yan ba to yo ba ofin mu yo si ba alakale ofin mu yo si se regi pelu inti ofin lakale fun wa lati bere fun eto wa nigbati eyan kan ba je wa ni owo eni to wa je eyan lowo o ti mo ko un je eyan lowo n to to sugbon ko fe san boya le ise kan le yan ba sise to tan ha owo eyan mowo abi isoro yepo isoro yepo ifo ifo wero owaye
àjọṣepọ̀ wáyé láàrin oníṣòwò méjì, bóyá wọ́n sọ pé màá supply ọjà fún ọ, ọ supply ọjà fún mi, ọ yà gba owó wá ń bẹ wá ń jọba yìí, ìjọba yìí àrọjà ọ̀dà mi ìfọ́jà mọ̀ bá ń gbowó mi, kò sówó, bá ń gbowó mi kò sówó. Àárín yẹn ọ̀tọ̀ títí ẹni tí ó ṣiṣẹ́ fún yàn tí ò fún yàn ní owó ọ̀yà rẹ̀ ọ̀tọ̀, títí ẹni tó jọ ṣe business papọ̀ tí ò fún ní owó rẹ̀ nígbà tó parọ̀ coming to dispute ọ̀tọ̀, títí ẹni tí ó dìdí yáyàn ní owó, ó dìdí yáyàn ní owó wípé lágbájá yá mi ní iye báyìí, tó bá dijọ́ báyìí màá dá padà, àbí tàmì ẹ̀dùn mo fẹ́ sòwò pẹ̀lú rẹ̀ dákun yá mi níye báyìí, àbí mo fẹ́ ra ọjà kan jẹ́ ra ọjà tí n bá ti ta màá dá owó padà fọ. Àwọn ọ̀nà tó ṣe wípé àwọn èèyàn máa ń gbà jẹ ara wọn lówó, bẹ́ẹ̀ látara ìṣòwò ni o, àbí látara iṣẹ́ ni o, àbí látara wípé àwọn méjì wọ́n jọ ń ta ọjà wọ́n sì jọ ń ra ọjà láàrin ara wọn. Ẹni tí ó jẹ tó tí wọ́n jẹ lówó kò gbọdọ̀ sùn lórí ẹ̀tọ́ rẹ̀, nígbàgbà tó bá ti rí pé ẹni tí mo yá ní owó yìí àbẹ́ ẹni tí owó mi bẹ̀rẹ̀ rẹ̀ yìí ọ dàbí pé ọ ti fẹ́ sọ̀ra ẹ̀ di nǹkan mi, kò fẹ́ dá owó yìí padà, kò lẹ́tọ̀ fún tìǹ láti bàjà, kọ́ mọ́ bàjà, kọ́ mọ́ lù ú, because tó bá fi lè lù ú assault ni, ọ̀tọ̀ tún nìyẹn lábẹ́ òfin, kó sì mọ́ bà ló kọjẹ́, a ti sọ̀rọ̀ nípa defamation bí, torí tó bá fi lè bá ló kọjẹ́ ọ̀tọ̀ ènìyàn náà lábẹ́ òfin, kó sì mọ́ ṣíṣe property rẹ̀, ilé ẹjọ́ nìkan ló ní àṣẹ láti ní pé kí wọ́n ṣíṣe property èèyàn, kọ́ mọ́ ṣíṣe property rẹ̀, because tó bá fi lè ṣíṣe property rẹ̀ ọ̀nà méjì ni yẹn wá gbà láìbù, ó lè gbà láìbù fún stealing, ó sì tún lè láìbù fún confession, so síde eléyìí kó mọ̀ sí báhun. In tí ó wá sí ni wípé kí ó tètè tara sàsà, kò gbọdọ̀ sùn lórí ẹ̀tọ́ rẹ̀, because wọ́n tún mọ sọ̀rọ̀ kan, wọ́n ní equity does not aid the indolent, equity does not aid the indolent, àbí kí sọ pé delay defeats equity. Kí ló fa, kí ni ìtumọ̀ eléyìí ni wípé torí àwọn ọba wa ń lẹ Yorùbá náà, àwọn náà ní constitution, wọ́n á ní ẹni yára lògùn ń gbé, ìwọ tí wọ́n tó ti rí wípé ẹni tí ó jọ lówó ọ̀fẹ́ dá owó rẹ̀ padà yìí ò gbọdọ̀ sùn lórí ẹ̀tọ́ rẹ̀, nígbà wọn ti mọ̀ kí wọ́n lọ jàre, ó sì wù ọ́ kó o dá ọkọ́ gbowó rẹ̀ padà, kò sí kí bóyá kinní níbo lọ́ wà lọ, ibi tó lọ kì í sọ̀dọ̀ àwọn ọlọ́pàá, ọlọ́pàá ò ṣe iléeṣẹ́ ọlọ́pàá ò ṣe death recovery agency, kódà òfin tó gbéléeṣẹ́ ọlọ́pàá kalẹ̀ police act of 2020 section 32 subsection 2 ọlọ́pàá ò rọ̀dá sí nǹkan tó bá ti papọ̀ mọ́ irú nǹkan báyìí, administration of criminal justice act 2015 tá bá wo section 8 subsection 2 òun náà sọ bẹ́ẹ̀ yìí pé ọlọ́pàá ọ̀gbọ́dọ̀ arrest èèyàn àbí kán dá sí irú nǹkan báyìí tó bá ti papọ̀ mọ́ death recovery, ọlọ́pàá ò lè dá sí, a sì ti rọ́pọ̀lọpọ̀ àwọn àdájẹ́ ilé ẹjọ́ náà tó ṣe wípé ó rí bùkọ ọlọ́pàá tó sì bá ilé iṣẹ́ ọlọ́pàá wí látara wípé wọ́n dá sí irú àwọn nǹkan báyìí, torí ẹni tí ẹ bá fi ọlọ́pàá mú lórí pé wọ́n jọ ẹjọ́ jẹra yín lówó, ọ wá fi ọlọ́pàá mú ó ń tìǹ ẹ ti tẹ unlawful arrest ni, tán bá ti detain ó ń tìǹ unlawful detention ni, tó bá fi lè gbé yín délé ẹjọ́ tẹ ẹ lọ jẹ ẹjọ́ ẹ jẹ̀bi ni, ẹ ti jàre tẹ́lẹ̀ ṣùgbọ́n torí wípé ẹ ti rin ọ̀nà tí ò tọ́ ẹ padà jẹ̀bi, kò sí nǹkan kan téèyàn fẹ́ sí téèyàn bá ti jẹ̀yàn lówó tó sì mọ̀ pé ọkàn rí o yọ̀ǹda fún ẹni ó ń tìǹ láti mọ gbé owó rẹ sá lọ, ìkẹyọ kan péré náà lẹ́lúwa rẹ ó sì yọ gba ilé ẹjọ́ lọ ni, ṣùgbọ́n kéèyàn tó lọ sí ilé ẹjọ́ ó ní àwọn ìgbésẹ̀ téèyàn ó ti kọ́kọ́ gbé. Mo wá fẹ́ jẹ́ ká mọ kinní kan, according to limitation law
section 20 subsection 1A of limitation law only anything to ba ti pa ko mo gbese sisan debt recovery eni ti won ba je lowo ogbodo lo si ile ejo lati lo bere fun eto re laarin odun mefa leyin odun ka ni pe for example nsin ajo ni adeun ni odun yi o wa fun mi ni owo mi odun ti nbo lati bere si ni ka ti o fi pe odun mefa to ba ti koja odun mefa owo un ma gbagbe re laye ma gbagbe re lorun my right over that money will be extinguished because mi o ni ni right of action mo ni ile ejo lati bere feto mi lati bere fowo yen tori limitation law yen o ti so yin pe laarin odun mefa pere eni ti won je lowo o gbodo gba ile ejo lo lati lo enforce right lati lo bere fun debt ti eni ti o yawo lowo re abeni tan jo so papo abeni to sise fun ti o san we lati bere fun owo yen lowo re sugbon laarin odun mefa yi a le ni awon kan ti eyan mo se to se yipe yo mu ibare papo ijose papo wa laarin wa nigba wo je yipe anything to ba ti papo mo debt recovery tele tele na sifu mata ni n to ba si tin je sifu mata in ta le jo so ta le jo settle laarin ara wa ni to se yipe ko se di bata ba n lo si ile ejo ka to mo settle laarin ara wa afi to ba se yipe a ba wa settle ko settlement o ba lo leyin wa le so pe to gba wa bade yi o a je yipe ile ejo lo ku ti oluwa re o ti lo yan laarin igba ti ejo n soro lowo n ti o n bere fowo to je o ti o da pada n eni ti won je yan lowo won le ko fun settlement laarin ara won kan jo soro okay owo ti o je mi 5 million naira pere na ni oda jajo si bayi bawo lo se mo rowo ida pada tori mi ni bun o bawo lo se mo rowo ida pada ah oda bayi bayi ni se mo da pada o agreement won yo si je nkan ti yo je kiko to nka lo ko ojo buwolu so ko ni je pe won fenu so yo je nkan ti won ojo buwolu la ara won to je pe memorandum of understanding won yo mo se refer si anytime ti won ba ti nilo re ko ni je ti won kan fenu so lasan la ara won kwa ti fenu so lasan la ara won na we ko si life nbe to ba se ye pe won jo trust ara won debe sugbon eni ti o je olowo ti o fe san iru trust wo lo fe ninu e pe o fe nu sadeun to ba towo re bo wi ibi ti eyan ti wa mo arin yi teyan se ti ori mu lo daada ti yo si wulo fun yan ni pe iru awon agreement yi te ba fe ko o godo wa legally ogodo wa legally recognized ko si sibo je se wa legally recognized afi ko ni owo amofin ninu ti o ba ti lowo amofin ninu ohun mo ona ti yo gba ba eyin mejeji soro ti yo protect interest A ti o si ni affect interest B to si je pe at the end of the day yo jo ku si dede abi enun to ba je yan ni 1 million naira for example nsin to ni pe okay o owo yi in le fun olo didi o sugbon in mo fun o ni 50,000 lo si ose ti o fi pe ti eni ti o je lowo to ba ti agree ko si wahala kankan mo gbe ki si fun mata ni ko se di gbata ba jo n wora wa lo si ile ejo ko to di pe yo sisi ti o ba si agree won tun ri negotiate na ni iye la n pe ni alternative dispute resolution ona ta le gba sofu ruke rudu laarin ara wa lai de ile ejo
awon ona ta awon lo je pe to ba ti se laara wa a le pari e laara wa a le jo so a le jo joko a le jo cover settlement negotiation ma waye lawyer na ma mediate laarin party mejeji okay iwo na to ti ri pe ba iwo na sa ri pe ba oya e yo wo to ba se ki iwo na ni iwo na sa ri pe so mo jo mura won lori wale at the end of the day yo si se kini o yo si lagbon be o wa ni awon steps kan awon procedure kan to se yi pe nigbati eni ti o jeyan ni owo ko ba fe san pada mo to ja to so ara di alagidi to se ko agidi bori pe anise owo yi o ni san mo ni the first step eni to jeyan ti won je lowo oko take ni pe wa agbejoro kan tori agbejoro yen o ni omo bi o se guide e ti o ni se nti ko ni ba ofin mu akoko nu elekeji ni pe won wa fun yan ni advice da ma fun yan ni pe lati ko in ta npe ni letter of demand si eni ti won je to je yan ni owo letter of demand yi awon me ma fi 14 days si awon me ma fi 7 days si in to je ki n fe quote any law to pa ko mele ni pe generally in Nigeria act ini ni lower general to je pe ti awon senate ba ti pass ofin act la ma npe but state a ma npe yen ni law limited ab debt recovery yi o wa n feri lati state kan si state kan ṣùgbọ́n tí yìnbá ti rí agbẹjọ́rò bóyá Èkó ni ni tí ń gbọ́mi ní ìsìn wa torí tí ń bá sọ pé ọjọ́ méje ni bóyá ní Èkó bóyá 14 days ni bóyá ní Ogun State bóyá 14 days ni bóyá ní Ìlọrin bóyá 14 days ni but tí ń bá ní pé ọjọ́ kan ni ó lè mọ́ bara wọn lọ because òfin tí ó wà applicable ní Ọ̀yọ́ State ó lè mọ́ wà applicable ní Ogun State ó sì lè mọ́ wà applicable ní Lagos State bá a ṣe jọ súnmọ́ ara wa tó ń ṣíde eléyìí kéèyàn rí agbẹjọ́rò tó wà ní agbègbè rẹ̀ yóò mọ bí ó ṣe guide èèyàn lórí àwọn lẹ́tà yìí tó bá fẹ́ kọ letter of demand yìí inú ẹ̀ ni wọ́n ti state iye owó tó jẹ́ in tó fà tí ó fi jẹ́ lówó wọ́n wà fún ní gbèdéke ọjọ́ tó gbọ́dọ̀ san owó tí wọ́n lè fún ní bóyá ọjọ́ méje pé láàrin ọjọ́ méje ọgbọ́dọ̀ dáwó yẹn padà àbí 14 days pé ọgbọ́dọ̀ dáwó yẹn padà láàrin ọjọ́ méje yẹn wọ́n tún wá sọ fún yí pé láàrin ọjọ́ méje yìí tí o bá ṣe tí a sọ sínú lẹ́tà yìí ìwọ náà máa retí proper legal step látọ̀dọ̀ wa kò sí sí proper legal step kankan látọ̀dọ̀ agbẹjọ́rò ju pé wọ́n wọ ohun tí ń lọ sí kóòtù lọ ṣùgbọ́n kó tó di pé wọ́n wọ kóòtù wọn kò kọ́ jọ wọ́n kọ̀ fún negotiation dandan ni ìyẹn gbọ́dọ̀ wọ́n kọ́ kọ̀ fún negotiation kò ń ṣe yí kí bóyá ẹjọ́ jẹra yín lówó the first thing lẹ́yìn ọkọ̀ sí ni pé ju àtà inú kóòtù ya no kódà gan nílé ẹjọ́ gan ẹ gbọ́dọ̀ fi ẹ̀rí hàn yí pé ẹ ti jọ sọ̀rọ̀ yí láàrin ara yín kò yanjú lẹ fi wá sí ilé ẹjọ́ kí ilé ẹjọ́ wá bá yín dà àkọ́kọ́ nù ìkejì ni yí pé ẹni tí ó wá jẹ́ onígbèsè yìí tí ò bá fi lay down a jẹ́ yí pé ó ti fún wọn ní go ahead pé kán lọ sí ilé ẹjọ́ nù but ẹlòmíì tó jẹ́ yí pé olóòótọ́ ni kì í ṣe pé ẹlòmíì náà kọ́ jẹ gbèsè ṣùgbọ́n látara yí pé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tí agbára rẹ̀ ọ̀ká ni ló fà á tí ó fi di yí pé gbèsè wọlé lásìkò corona gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹlòmíì ra ọjà tán sí inú ṣọ́ọ̀bù ẹni òfin jáde pé kó lé ogbélé láwọn nǹkan tó sì ṣe pé n tó lè bàjẹ́ ni tí èèyàn bá tètè tá kí èèyàn tètè tá kó gbowó lórí ẹ̀ n tó lè bàjẹ́ ni lásìkò gbáhùn sẹ́mọ̀ irú ẹ̀ níbẹ̀ yóò jẹ gbèsè àbí àwọn nǹkan mìíràn tó tún fara pẹ́ bóyá ohun tí ó fi ra ọjà ni ìgbà tí ọjà ń bọ̀ lórí omi bóyá ṣípù orí sẹ́mọ̀ látara bẹ́ẹ̀
o di pe o je gbese abi boya ile ise elomi ti o tin sise to ra oja si boyo jona gege bi apere abi boya elomi yawo fi ra moto ni boya moto yen boyo accident o write off atawon kan mi be to se ni pe o wa o je excuse to mu opolo dani reasonable excuses teyan le tender fun eni teyan je lowo se mo iru eyan bayi to je eyan gidi onu o le tender re fun pe ah owo re o sa mo ah sese mo jo se owo papo o se mo ya mi lowo mo si mo da pada fun o sugbe leyin lori bayi koda bayi lo se lo koda gbegbe ti bayi lo wa lorun ohun ke si wo nikan gan ṣugbọn o ohun o duro igba yen wa negotiation wa waye ma mo daye bayi pada fun nigba bayi elomi a mo daye pe yi bayi mo fun olojumo elomi yi bayi mo fun olose elomi yi bayi ni mo fun olosu elomi yi bayi ni mo fun olosu meji titi bi sawo ntan o ti call fun negotiation ni won gba ti awon mejeji ba ti jo agree ipe nkan bayi ni mo se fun o ti eni to si agree to make agreement to fulfill your obligation agreement ti o se yi ke boya ohun gan fun ra e o ti o kan gbe adeun ni ko pe adeun yen boya o so kun won mo dawo pada fun lo si ose ko wa dawo pada fun lo si ose bo se so bi o se dawo pada lo si ose un ohun tin ti o je lowo o si leto lati wo lo si ile ejo koda bi agreement se wa ṣùgbọ́n ká ní pé ó ń dá owó yẹn padà wọ́n ti lọ lágbímẹ́ǹtì ó dẹ̀ ń dá owó yẹn padà bó ṣe sọ nítòótọ́ ìyẹn ẹnìkan kan ò lẹ́tọ̀ mọ́ náà àwọn méjèèjì láti gba ilé ẹjọ́ lọ because tán bá dé ilé ẹjọ́ à ń pe kinní kan ní doctrine of equitable representation a sì tó ń pe kinní kan ní principle of estoppel by election kini tumo eleyi kini teleyi tumo si ni pe ni won gba ti awon meji ba ti jo ni agreement yi pe a jo payoro ile ara wa a ni lo si ile ejo ti awon meji ti jo fulfill the obligation agreement won enikan kan nu awon mejeji ko le pada lo si ile ejo mo kura kan to ba de ile ejo nti won so fun ni pe iti won so fun ni yi pe ki o pada o jade ku ni ile ejo tori pe kini agreement je wa lara won won si ti jo towo bo yi pe awon ojo mo si bayi eni ti o si jo tejo gba tejo ni adehun o n pe adehun yen so si de eleyi ko leto mo lati wa si ile ejo sugbon to ba lo je yi pe enikan nu won ko wa lo ona obligation promise won tan jo make agreement won tan jo make abi ko fulfill agreement won tan jo make o le gba ile ejo lo koda gan to ba de ile ejo bi on ti gbo ri pe ta meji ba jo sa agreement la ara won won lo si ile ejo mo nkan kan okay o wa de ile ejo yin lo so yen fun awon oluwa mi ni waju ni open court iti won so fun ni pe he who wants equity must also do equity iwo ti o fe wa si ile e to fe kan wo wa si ile ejo latara yi pe ti just agreement iwo na o ye ko honor agreement yi I honor agreement yi definitely oro yi a gbo so bi arin eye le yi bo se lo ni ti de le yi eni ti lasiko gba ti enikan ba ti je nikan ni gbesi o ni awon ilana nte ile lati fi gba owo yi pada nigba to ba wa de ile ejo ti n ba ti jo solo sotun solo to si ti fi die mure pe looto o je ohun lowo ile ejo ma wa pa ni dandan fun ohun tin lati san owo lona wo ni je ile ejo pa gba pa lati san owo fun o le je yi pe boya property re kan eni ile ejo nikan gbese ni to lorin dada to le san owo abi awon kan mi na to se pe according to the discretion of the courts to se pe ile ejo la kale sugbon
ẹni tí wọ́n jẹ ní owó kí ọkàn rẹ̀ ó balẹ̀ yí pé owó òun òun ò rí gbà níwọ̀n ìgbà tí ẹni tí ó jẹ lówó tó bá sì wà láyé tó wà láàyè yóò rówó rẹ̀ gbà padà yóò rówó rẹ̀ gbà padà tí yóò pè kódà nígbà míì gan tó ṣe pé wọ́n yẹ pé contract ni wọ́n jọ ní láyara wọn tó wá padà di dẹ́ẹ̀tì tí ohun tí wọ́n wá padà fọ̀fílì promise tó make mọ́ yóò tún gba owó lórí pé ó break contract yóò tún gba general damages lórí ẹ̀ for break of contract àtàwọn nǹkan míì tó wà lábẹ́ rẹ̀ ní ṣókí ẹni tí wọ́n jẹ lówó tán jẹyàn lówó kọ́mọ tí yàn mọ́ léwu kọ́mọ fọlọ́pàá mú yàn o kó sì mọ́ fi kọ́mọ ràn tọ́ọ̀gì kọ́mọ ràn tọ́ọ̀gì lọ sí ọ̀dọ̀ ẹni tí ọ jẹ ní tọ jẹ lówó kọmọ ràn tọ́ọ̀gì lọ sọ́dọ̀ wọn kó nǹkan gan náà sì mọ́ lọ bẹ̀ kọ́mọ lọ da omi àlàáfíà rú níbi tó ń tì bá wà so kó maintain decorum kó sì wà kó jẹ a legal and law abiding citizen kó farabalẹ̀ dáadáa kó jẹ́ kí negotiation ká fàyè gba negotiation láàrin ara wa kó sì kẹ́ni tó bá sì ti negotiate náà kó náà ọ̀nà negotiation rẹ̀ kó ọ̀nà negotiation rẹ̀ in tí kò ní lè ṣe kọ́mọ́ ṣe ládéhùn ẹni tó jẹ́yàn lówó kọ́mọ́ mòyàn kọ́mọ́ tì mọ́ tọ́ílẹ̀tì kọ́mọ́ tì mọ́lé kọ́mọ́ fìyà jẹ́ kọ́mọ́ kò sí payà kó fi lára balẹ̀ ọ̀nà téèyàn gbà téèyàn fi gba owó padà gẹ́gẹ́ bófin ṣe la kalẹ̀ ó ń bẹ téèyàn ò sì tọ̀ láti lè jẹ́ kí ni o láti lè jẹ́ kí owó èèyàn tí ó wà ń ta lọ́wọ́ èèyàn láti gbà á padà wọ ilé kó tó di pé máa dákẹ́ tí màá sì máa fi àyè gba ìbéèrè lẹ́ẹ̀kan sí ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára wa tí a mọ̀ sí www.ajisebioyoradio.com/auto/aaabdulrauf/ ibẹ̀ lẹ́ẹ̀tì láǹfààní láti ka láti mọ́ ka àwọn nǹkan tí a ń kọ nípa òfin a kọ́ ní in form of eré orí ìtàgé ni pé tẹ bá ti ń kà yóò mọ gbé àwòrán bí ìgbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ lójú yín bí ìgbà tí ẹ̀ ń wo eré orí ìtàgé ni ó sì mọ́ gbé wá ṣùgbọ́n ẹ̀yin gan ò ní mọ̀ yìí pé ẹ ti ń kọ́ ẹ̀kọ́ nípa òfin by the time tẹ bá fi kà á tán báyìí ẹ̀yin gan ẹ ti di amòfin lórí àkòrí tí ẹ̀ ń ka nǹkan lé ní orí bákan náà ló ṣe wípé ẹ lè darapọ̀ mọ́ wa ní orí YouTube wa Ajisebioyo Radio TV ní orí YouTube wa àwọn tán sì wà pẹ̀lú wa lórí Facebook náà orúkọ wa náà ni kò yí padà àwa gangan là wa wọn nífẹ̀ lòmíì sí wa Ajisebioyo Radio TV nítorí pé kí ni Ajisebioyo láàrí ọyọ kìí ṣe bíi bàbá ẹnìkọ̀ọ̀kan lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf a mọ̀ fàsìkò yìí gba ìbéèrè látọ̀dọ̀ ẹ̀yin aráalé.

0: ètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ náà ni mo ń wáyé ní dédé ọjọ́ ìsinmi gbogbo ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi láti aago mẹ́wàá àárọ̀ lọ sí òkè lọ sọ́hun débi tí ọlọ́run bá ràn wá lọ́wọ́ dé débi ọwọ́ aago mọ́kànlá iná ni ètò yìí a sì ń fẹ́ onígbọ̀wọ́ ètò à ń fi ń bájú bámú náà la fi ń gbé wá lọ́wọ́ ọjọ́ mẹ́jọ mẹ́jọ pé kó lè mọ jẹ́ ẹ̀kọ́ àti àǹfààní fún àwọn èèyàn wa tí wọ́n wà nílé eléyìí yóò jẹ́ kí òfin amòfin akẹ́kọ̀ọ́ òfin amòfin Abdullah Abdulrauf ó ti bá wa simplify rẹ̀ tó ti jẹ́ pé kò nira tẹ́ fi gbọ́ lágbọ́yé tẹ́yìn náà fi mọ àwọn ẹ̀tọ́ tẹ́yìn náà ní ní abẹ́ òfin akẹ́kọ̀ọ́ òfin amòfin Abdullah Abdulrauf àmọ́ kí ọkùsẹ́ látàárọ̀.
1: ó sì a lè ṣí ẹ líǹkì lẹ́ẹ̀kì kan fún ẹgbẹ́ tó ń dà lẹ́kọ̀ọ́ tí o bá ti ń wò ó tún ta.
0: ok ọmọ ṣe náà kọ ni episode 1 níbi episode 3 ni death recovery ta ṣe tọ ọkọ bí eré ìdárayá n pé kó lè bàá tún yí àwọn èèyàn a tún fi sí abẹ́ post yìí a fi líǹkì rẹ̀ síbẹ̀ tẹ bá ti ń kà tán kẹtún lọ gbọ́ ilé ok a tún fi líǹkì fídíò yìí sí abẹ́ ti page àbí a lè fi ti page náà sí abẹ́ ti fídíò tí wọ́n ń wò lọ́wọ́ ní orí lọ́nà méjèèjì tó bá ti ẹ̀ka bìkan tí ò bá yí kọlọ́wọ́ fídíò rẹ̀ tàbí kan a yìí tún ṣe pé gbogbo àwọn episode yìí audio episode yìí náà ó wà ní orí ibi tẹ́ẹ̀tì mọ́ tún gbọ́ tí ó mọ̀ jẹ́ àǹfààní gbọ́mọ̀ ń bọ̀ ká wá lọ síbi ìbéèrè tẹ́mi gangan ti ṣàjọ.
2: Kò sí private conversation nílẹ̀ yìí mọ́ government ń ta fóònù wa kan lè rí wa gbọ́ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tára
0: lù wá. Àkọ́kọ́ lọ síbi owó táwọn èèyàn wá ń gbà ń sìn àwọn ẹlòmíín a pè ní owó gúrúmí àwọn míín a pè ní owó gbọ́múlé láńtà. O kò oríṣiríṣi náà fún kọ́kọ́lọ́ ó ṣàánú ibi tí ìlú lédè náà ní ti àwọn èèyàn síbi kíní àwọn owó yìí ibi tí ìlú lédè ni kódà ń bẹ́ẹ̀ nú ẹ̀sìn mùsùlùmí pé ká mọ̀ gba owó èlé o ká mọ̀ lọ́ mọ̀ ya gbogbo owó tó bá ti ní èlé nú ṣùgbọ́n tẹ́ bá lọ wo àti mùsùlùmí àti gbogbo èèyàn náà ni wọ́n gba kíní nígbà jẹ́ pé ìlú lé náà ló sì ń ti ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ kí Ọlọ́run kó ṣàánú wa ní tí mo wá fẹ́ lọ pẹ̀lú béèrè náà ni wípé owó gbọ́múlé lẹ́ńtà owó gbọ́múlé lẹ́ńtà a ti gbọ́ dáadáa pé wọ́n a máa ti kódà ìkan ṣẹlẹ̀ tí ò tí ì pẹ́ yìí tó yẹ pé àáfà lọ́lọ́ gba owó àáfà àtọmọ kí ó tàbí ó sì lè mọ̀mọ́ kí ó lọ dójú àmì ṣùgbọ́n táàṣì a máa fi ojú àáfà wò tó yẹ pé ìyàwó rẹ̀ gan ẹlẹ́hàá ni lọ́lọ́ gba owó gbọ́múlé lẹ́ńtà tá à ń sọ yìí ngbò di àsìkò pé kí ló kọ rẹ̀ bá àáfà ṣe na pápá borarun ẹlẹ́hàá ló fi ṣe gàràńtọ̀ wọ́n bá na ọmú ẹlẹ́hàá wọ́n bá wọ lọ sí ọ̀dọ̀ wọn ibi iṣẹ́ ṣọ́ọ̀bù tiwọn wọ́n sàn ti wá di pé wọ́n fi báwọn ríra ẹ pé wọ́n fi ojú ẹlẹ́hàá rí ẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọ́n fi wọ́lẹ̀ bákan bí à ń ti ni mọ́nú ilé ìyàgbẹ́ nkankan ṣé ọ̀rọ̀ mi ń yí ọ so nlasi ń gbọ́ pé lábẹ́ òfin yìí a ti sọ lórí ètò náà mi pé forceful imprisonment àgbò ló ti pé forced imprisonment pé ṣé òfin fi ààyè gba irú eléyìí ni àbí nígbàtí a rí ẹni tó yáwó tá a mú gàràńtọ̀ pé bẹ́ẹ̀ náà àwọn yorùbá sì mọ̀ sọ pé ara ò ní ìwọ̀fà bí onígbọ̀wọ́ ẹni tó ṣe onígbọ̀wọ́ rẹ̀ náà ni abánikówó lára ni pé ṣé kinní yìí bí mo bá gbọ́ àgbọ́yé tó kálẹ̀ kan ni pé kò sí pé a wá rí ẹnìkan sẹ̀ a wà máa mú ẹnì kejì lábẹ́ òfin pé ní ìsìnbáyà ọmọṣẹ a wà sọ pé nígbà tá a rí ọmọ tó sá lọ káhe bàbá àbí ìyá rẹ ṣé eléyìí náà ṣé a lè sọ pé ó wà àplikébù níbi ibi irú onídùúró pé nígbà tá a rí ẹni tó jẹ gbèsè mọ tá a wá ná gan onídùúró pé kọ́ máa tì mọ́nú ilé yàtọ̀ fún force imprisonment ni ó.
1: Yàtọ̀ sí force imprisonment ojúṣe mẹ́ta àbí tó sọ pé méjì àbí etí mo bá mọ̀ àwọn ọ̀gá mi tó lè bá mi fi kún gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ bí ojúṣe méjì ẹni tó bá dúró fún yàn ni ó ní alákọ̀ọ́kọ́ ni wípé láti mọ tẹ̀ mọ́ ẹni tó dúró fún létí pé ihun tó ṣe níjọ́ báyìí tó ti ń dá owó ní lágbájá padà fún ìkejì ni wípé tí kò bá rí owó òun nìsan ẹ mú mi fún ìyẹn lábẹ́ títí onídùúró ṣùgbọ́n kí wọ́n wá mú yàn tẹ́lẹ̀ kí mo sọ ń jò ní yìí pé kódà ọlọ́pàá gan ò lè mú yàn
0: tìmọ́lé
1: látara yìí pé èèyàn jẹ gbèsè
0: kato wa so pe ara lu tan je bi company tan yayan lowo yi
1: yayan lowo ara olopa gun oni eto ni labi ofin lati ti yan mole kin to te mo le section 32 se section 2 of the police act at section 80 section 2 of the administration of criminal justice act 2015 oni olopo o leto kankan lati arrest eyan lati ti yan mole latara pe eyan ni eyan ni dunadura boya eyan je boya oni gbese abi nkan kan mi to papo mo sifu mata ka wa to pe ara ilu gan ti o nse
0: ti o sagbofuro ti o sagbofuro
1: ni o wa mu yan ti yo se se ri lagbon ti to olopa ka lopa lo ba mu yan tan ti yan mole unlawful detention niye bo ka ni pe ara ilu lo ba mu yan false imprisonment niye sugbon se ri ko lo won sanu wa ni aye lode oni kini yi ni toto pupo onu eyan ni omo bi pe latara ke won ti mu garanto yen gan won ti te ofin lojumole won ti te eto titi e gangan lojumole akoko ikeji ni wi pe elomi gan na nigba mi ko mo ise ti o gba latara pe o duro fun yan abi o se o ni duro fun yan ko mo ise ti o gba awon ti won si nse kini yi won exploit iwa ni won exploit awon eyan ni tori bi to
0: bu ba exploitation
1: exploitation ni because nigba to ti mo ke won mu yan definitely nigba to ti mo yi pe won o leto lati wa mu
0: ohun labe
1: ofin ohun se iru nkan ba nigba ti a nsoro ni joni human dignity labe ofin section 34 oni pe enikan ko godo wa subject to human inhuman treatment or degradation nje wa mo fe dagba ka ni pe e fi yan si yeye abi e ride ku eyan te ba de wo for example nsin yato si pe wa won mu yan won ti yan mole won tun mo gba o nlu fe lo mi n ba mi ko mo jo pe o ni gbese ni iwe leyi na ko lo
0: won tun mo se eyun na
1: ko lo be labi
0: ni mi tolo ba to ni joye
1: ni mi tolo ba to ni joye to lofin to si ni joba ko iru eleyi na ko ba lo sugbon latara yi pe eni ti o na je gbere sele tele ko mo nipa e to e eni ti o si je ti won je ni gbese ohun fe lo gbogbo ona lati ri pe ohun gba owo ohun koda ko ba bofin mu ko ba mo bofin mu so ko lohun da won ko saanu lagbon be yen pe won mu yan o je to wa je garanto koda ko je ni ti o jawo
0: gan je owo gan to ko ohun lo nbe se gan
1: tun je garanto gan won o le to won kan lati mu lo ti mole the only thing to le se ni pe to ba de ile ejo ti o tin ba ti sa lo won le hold you responsible ni ile ejo si ti mo iru dayo ti
0: o da oni osan owo nda won mi na ma nso awon mi ma nse na ni pe ta ba ti mu garanto pe awo to ye ko da pada loni o iwo lo da pada ti ru re oba wa da pada na ni mo n fa bi won se mo n ti won le ma fi ta ba je oko mu owo da na ni won oko bere lowo re to ba ti ri ko le ko si wala fun ojo mo igba ti o ba ti ri ko le na ni mo n subject won ti to military abi
1: about human treatment
0: human treatment
1: degradation
0: ta ma fi bi won se
1: harassment assault ngba mi
0: sugba e ti mo wa be mu bere re tori akoko wa puta ni pupo pe iru bayi nisins mo n wo pe in ti ma n fa pupo awon kini na ni pe elomi gbogbo wa na iru nisins ya ba n fe open Facebook account won ma fun wa ni terms and conditions se mi ati e mo n ka so kari
1: mo ti open Facebook ati o mo ti fe ko be wa
0: so wa ka
1: o ko die
0: ta ba tun wa pe awon tun gbe policy kan wa kini kan pe kan kan
1: we want to
0: you keep using our services so you need to accept this thing and if you don't accept it won le leyan ko ni kini wa ka elomi o ni ka gbe adi accept it ti mo wa n fe leyan ni mo n gbe leyan lo ni pe se o ma n se se ko je pe nibi igba ti onigbowo ati oniduro pelu eni to fe yawo nibi awon agreement ti ma nbe laarin ru won pelu awon osise ile gbomulanta ati ile ise gbomule tan yayan lowo eleyi owo gbomulanta ta n soro re se in ma se se ki won ti dogbon include an kankan to ye ke won si le mo salaye re ni kikun tabi ki won ko ni Yoruba fun ra n baba mama tan wa ni le ti won mo
1: ti won kekọ
0: yato fun awa ta ati kekọ ta pe ati ka awon agreement yen ma nro wa loju ni leyin ka kan buwo lo e sa ba mi ko owo ngbo baba di pe ogbowo tan ni o wa di wahala si lorun Maybe
1: time.
0: According to section, can it fantastic? Because you know where you will assign. But going woman treatment, yeah, yeah, yo. In the body, if you do, minimum body. So in that pada, you are going for also acquaint that way. Pada ni. Kagbeni agbala agbala meji pe boya won je keni won o mo da itumo re ni yoba tabi o tun wa mo tan o ngangan na tun fowo so ya pe ah ah eyan mi in mo gboro da owo yi pada ti o mo pe nkan mi le sele ti oni je ko won ri ka pe ko mo oju oni ofin fi wo pe oko obo we ko mo pe iru terms and condition ba yen wa nbe tabi lele keji pe oko obo we o mo implication ga ti o nko obo won ji oye tori mo nbe bi agreement boya ka ara okada to kada fun ara wa nisin oyinbo na ma saba mi nko
1: ben
0: te ba wa ko loyinbo won ni ati kasi ati eni to tekini ati kini si won leti ni yoruba ta tumo re fun won to si yi won
1: jurati la mo n pe labe labi
0: o to si jo ye won da
1: da mi yeji yeke
0: o ye won pe n ta fe karabo re o ta pe ona aka ona oju oni ofin fi wa wo mi yeji eti o mo tokan sign to wu pe e ti mi mo ko de fun mi lo mi toilet mu won ko be o si ko bo pe e fun mi ni omi toilet mu te ba ti san owo yi ati eni keji na so pe o mu omi toilet o ti o ba ri owo san don ni a won si so fun ni yoruba to ye to understand there oju wo ni ko to ko bo mi je ya mi je na ko bo we ti mo ya to be
1: la ko na gbogbo eyan ni kini yi ko sinu ko lo sa no ni an sa ba ka
0: o
1: try agreement ri jokan mo si n ka wa laarin bi wana o ke kile go ta wa ka gan le
0: le bi agaga ta won website
1: se wa okay mo need nkan yi se wa de pe mi ife to ni pe sai bi lo ja ege la ba agree se ri
0: o ko si se go
1: ko fun gbale o da ko mo je pe an yara yin lowo nikan gba mi mi le pe contract mo wa yi laarin yin se ri awon to ba won ko awon to ba won ko agreement yin awon ko lati fi protect
0: interest ani to gbe se fun
1: to fe gbe kini fun yin ni ko n se interest to ro titi yin won se interest titi kini o to ro titi yin meanwhile elemo because even go elomin to ba fe ko agreement ni bi to ya kini de lawyer ni o ba ko
0: of course
1: lawyer o si ni fi lọyọ oni fi
0: yo si se owo to gba
1: oni fi ton ti yo gbadun ko
0: ti oni awon la
1: ko to le understand
0: je nle kan so awon na se cooperative ti o pe to ba ri awon agreement ta ba ngba ta mo se tell ti fi owo lawyer bo eyin pe inform ta be fi kini won di fun pe emi so mo be yaye bye iloku meta oni duro mi ala ko re oni duro mi elekeji re o si ko bo we mo di godo da pada ti n ba da pada kini kan se kini kan tawon oni duro na pe awon gbangba ta pada wa ki owo lawyer bo ti a ti ni lawyer ni
1: o ti awon instruments
0: o didi a ba le okan iwaju ateyin la wa ma nlo tele nigba ta wa fi se kini
1: okay tele wa gola bi aru
0: awa leyin abala la koko ta ma nlo lawyer wa gbe ti ede bi abala meta tinu teyin o ton a fi nkun mo wa ma ri awon ebo buku kan to je pe pele bemi gan se tun ni oye gese ati yoruba to tin ba tun awon kan
1: teyin ba tun
0: ma daru o tun ma tutun ka
1: yo
0: tun daru o tutun ka
1: teyin ba tun wo dictionary gan teyin ba tun wo dictionary gan bẹyin o se apply oro yen si inu context yen ko tun le ba lo so arin yen lo fi je pe en to ba fe sign agreement yo daju ko hun na ni agbejo otiti e ti o ba wo finifini dun won ba ti e le wo fun ra e sori eyin mo gba owo ko mo fe ba yan review agreement ma fara ba le wo tori ma sise owo mi ni se ti o ba mi ni o ko je ma de saraye nkan to wa be fun se en to wa nbe so ki o abi o ki o awoko nu won ti wa se bi o na kan sign la tara pe ara ponju pe boya elomi o fe se business warawara abi en kan fe bomo lowo ko sare gba owo ko mo wule wo agreement o ti wa lo won wa nti bo yi pe afun olomi gota mo
0: so afun olomi toilet
1: mo afun olomi toilet mo
0: so bolu mo gba
1: o mo le o
0: so e gbesin len mo gba
1: a si bayi fun o
0: ti tan ko bo o agba agbala meje ni pe eti o mo ati eto mo ti won je oye pe omi gota lo mu o to si ko bo pe mu lo to ni ati eni ti o mo aha abala meje ti mo pin sinu ngba mo bi bere
1: be so ti eni ti o mo ati mo pe ko mo lo fi se se de mo labi ofin
0: ti won salaye won yanana re fun pe
1: bye ti won o salaye fun tori n ta n pe la agreement akoko understand
0: e ke ni no understand to won de jo agree lo bi agreement
1: ti won ba ti le ojo understand to ba pada de dispute won kwashi agreement yen ni won danu ni so won wa ese wa do lori position mi se ri gege bi inte mi le so sarin yen ni pe awon ti won so pa won o se nkan fun yan e to ba ba ofin mo nbe ko siru bi tan ri kan gbede e to ba ba ofin mo nbe
0: yo du
1: e ti o ba ba ofin mo nbe won gbadanu e re tori pe
0: iyan
1: ti agree pe e tori pe iyan ti agree pe ti kini kan ba ti se nijo kan boya bi nisin won enikan jo nsoro pe o da won loju ni pe se a lo do won loju ni pe se ala antonio joshua o won eni ni se ti o ba won eni e pa mi ka pa o e pa mi o wa win tan ko wa win bi o se win la lia na kan wa mo ntin kan lo pa ran fe pa iyin o ba ofin mu bayo wo ko ni agreement
0: kan jo
1: ko da kan jo ko bo we to iyin o ba ofin mu
0: ko ba ofin mu
1: sugba won e to ba ofin mu nbe won jo wo awon ni o du awon e ti o ba ofin mu won se kini ko ni duro iyin ba won ti eni to wa mo o e ko mo ti dan mejeji ba won teni to mo
0: ateni ti o mo
1: bo se lo na nu e to ba bo ofin mu yo du e ti o ba ofin mu
0: ko ni
1: duro to ba ti di ko
0: wo so iru mi gutter nisin ko le duro
1: tori
0: e fun lo mi toilet mo e ti mi mo toilet o
1: won o le ti yen mo toilet won o si le fun yan ni omi gutter mu
0: lata ba ofin mu
1: ke ko ba ofin mu
0: mbo na o tun ni bere mi

0: ẹ̀kejì náà ni àjọ ọmọ àwọgbò wa náà la máa ń sí owó èmi gan ti ṣe rí tó ti bú ń lọ irú owó cooperative tẹ́mi ń sọ pé mo gbà lẹ́ẹ̀kan owó ọ̀kadà tá a máa ń sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ ńlá bí ṣe
1: instrumental
0: tá a máa ń pè ní instrumental
1: higher
0: purchase ìyí ni mo fi ṣe ní ìgbọ̀n ó bú ń lọ́wọ́ kírikírí kódà mo ti lag níbi owó àdáwópadà owó corporate and so on ìtọ́ wá wà ń bẹ̀rẹ̀ àwọn tẹ́ máa ń ṣe owó à ń gbé ọ̀kadà fún yàn ní instrument pé máa san díẹ̀ díẹ̀ ǹjẹ́ púpọ̀ nínú wọn gbèrò àwọn náà bẹ̀rẹ̀ rèrè ẹni tó náà ń wò pé tó sì bóyá ò sí àbí ìyá kan ló ń jẹ́ tó náà wò pé kó náà nǹkan ọ̀rọ̀ gbọmọ kó máa gba ọ̀kadà kó máa gbé káàkiri ní kó máa sanwó ẹ̀ padà díẹ̀ díẹ̀ tó máa yìí ti san tán yóò di títí ẹ̀ ẹlòmíì ò sì ló lé débẹ̀ kì í ṣe pé bóyá ọmọ ń paṣẹ́ yìí púpọ̀ nínú wọn gan ò sí ní kọ́lọ́hún mú sí kú ńlẹ̀ yìí kọ́ mọ́ fòsì ta wá ọwọ́ á ṣẹlẹ̀ pé inú april tó lọ yìí lọ yẹ kí owó òun ti tán kan ti san owó òun fún èmi tán ọ̀kadà tí a gbé fún april oṣù kẹjọ láwa yìí 4 months wà láì wọn àti ìsanwó tán tèmi gan sì ti tún lé ti báyà bíi 8 months ní orí kíní ẹni ibi tí àwa gan náà ti gba owó jáde
1: gbowó jáde rather
0: báwọn èèyàn ṣe wá máa ń ṣe wọ́n máa ń gba irúfẹ́ ọ̀kadà bẹ́ẹ̀ kúrò lọ́wọ́ kódà kọjẹ́ pé 1500 naira ló

ṣẹ́ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

0: kú dédé àkókò yìí o ẹyin tèmi ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibikíbi tí a fẹ́rẹ̀ kan nìyí tó bá ń fẹ́ dé adéyinka ọlọ́sọ̀kan mi lè ní jẹ́ o pàpín baálẹ̀ ẹ fi là ìlọ́sẹ̀ àròkọ nímí tí sọ lórí ọbẹ̀ nínú àwọ tangan ajá lu ọ̀yọ́ tí èé gbó lọ́sán nítorí bẹ́mi ọ̀pá ẹranko ọ̀hún ọ̀pọ̀ ọgbà náà ni màá ń já sí pé mo rábà mi èèyàn kan ní ọ̀rọ̀ ọ̀jẹ́nu òhun tí mo tún sùn tán tí gbogbo ẹnu mi ṣe wúyẹ́wúyẹ́.
1: ìyanu tẹ́tí agbọ́ ni.
0: ètò mi tẹ ẹ̀gbọ́ tọ̀hún ẹ̀yìn tèmi tí mo fi ń gbà wá níyànjú wípé ìrònú kákárí bọnú pẹ̀lú ìrònú àròjù kó tọ́ràn ń ti ń ṣe ni o ẹ̀nà lọ́wọ́ tó jẹ́ kí n padà wá kí n tó wá fi òde lè lórí fún yín fún ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó ní ìgbàgbọ́ tá ẹ mọ̀ pé bíbélì sọ wípé bẹ́yìn bá nígbàgbọ́ tó kéré bí ihòrò mustard ẹ̀yin yóò sọ fún àwọn òkè kan sídìí o òkè ó sì fi ti ìkálára rẹ̀ sídìí nítorí pé nígbàgbọ́ mo wá ń sọ fẹ́nìkan tó nígbàgbọ́ ń bẹ̀ ẹn tó fẹ́ mọ ronú sẹ́lẹ̀ ṣùgbọ́n tó nígbàgbọ́ ipé kò sí nǹkan kan tí olúwa ò lè ṣe o aya pẹ̀lú orin mọ́ọ̀mì yìí tààjọ wá sórí ètò mọ́ọ̀mì yìí kristi àfọlábí orísun iye pẹ̀lú orin wọn tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìyanu yóò ṣẹlẹ̀ ìwọ náà tó bá nígbàgbọ́ báyìí tó nígbàgbọ́ so sáti nígbàgbọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ níwòyí ọ̀la níwòyí àsìkò yìí lọ́la gbogbo òkè ìṣòro rẹ yóò ti di pẹ̀tẹ́lẹ̀ ìyanu yóò ti ṣẹlẹ̀ ọyá gbé òkè.

0: ẹni tó ti rò pin yanyan pé káwọn jẹ ẹkọ kólòbó kan yòókù káwọn sì mọ gọrun alákeyí lọ wà láì. Ìyanu padà sẹlẹ̀ náà ni ìyanu sẹlẹ̀ nínú ayé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí náà.
1: Ó ṣófo.
0: Wọ́n fi àsìkò yìí ṣe shout-out sí báàmì kan láti orílẹ̀-èdè Brazil. Wọ́n bá mi ń ṣe ìtakùrọ̀sọ lórí ẹ̀rọ WhatsApp mi. Wọ́n ní orúkọ àwọn ni Felipe Olúọfà. Felipe Olúọfà. Àmọ́ tó wá rí pé Felipe Galvão láti orílẹ̀-èdè Brazil. Ọmọ ìlú Brazil ni wọ́n sọ wọ́n nífẹ̀ẹ́ sí. Àṣà àti ìṣe Yorùbá. Kódà wọ́n ń jóyè mi pé ó ń wo àwọn lẹ́mìí àwọn láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Báwọn ó sì dé ìlú Ọ̀yọ́. A ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ bí a ti tún sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tèmi, ìyanu yóò ṣẹlẹ̀ ní wòyí ọ̀la o.

0: báyìí gbàgbọ́ pé ohun gbogbo báyìí ló máa ń ṣiṣẹ́ papọ̀ fún dáadáa. Ohun gbogbo ń ṣiṣẹ́ papọ̀ fún rere ni o. Nítorí ẹnì kan tó ti ń sọ̀rọ̀ ètí nù, ẹnì kan tó ti gbàdúrà títí tó wò pé ó tiẹ̀ ti sún ohun àdúrà ohun òkúkú gbàjarí. Ó yá ká pátì ká gboko bò mí lọ. Nítorí ẹni ohun tó ti ń rò ó pin, ìyanu yóò ṣẹlẹ̀ o. Tó bá ti ní gbàgbọ́ níwò yí ọ̀la, mo ń sọ pẹ̀lú ìgbàgbọ́ wípé níwò yí ọ̀la, ìyanu yóò ti ṣẹlẹ̀ pẹ̀lú orin mọ́ mi dáadáa. Kristi Àfọ̀lábí láti Ọ̀sun State wa lọ́hún, níbẹ̀ hún. Kristi Àfọ̀lábí tí wọ́n fíjọ bàbá wa Dr. Atabatubu. Atabatubu Elédùmarè. Ọlọ́run ìyanu. Àmọ́ mi Kristi Àfọ̀lábí orísun ìyè náà ni
1: o. Ó wà tún dìde rìsẹ́.
0: Kódà àárọ̀ yóò dìde rìn, afọ́jú ọjọ́ pípẹ́, ojú rẹ̀ ó là o. Ẹni tó jẹ́ pé àìríṣe ni àìlówó lọ́wọ́ ni, ìjákulẹ̀ ni, àìláyánlé ni, àìlọ́kọ ni, àìrọ́mọbí ni. Níwò yí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, ẹ mú ìròyìn ayọ̀ wá o. Ìròyìn ayọ̀ ń wọlé tọ̀ ọ́ bọ̀ wá. Ìyanu ó ṣẹlẹ̀ níwò yí ọ̀la. Tó o sáti nígbàgbọ́. Níwò yí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, Adéyinka. Mo tún ti dé aláwòye ìjánu. Níwò yí ọ̀la, ẹyin tèmi, ìyanu. Àríyanu báyìí, àgbójú òkè dá mi lẹ́nu, yóò ṣẹlẹ̀ nínú ayé mi àti ẹ.

ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí níwò yìí ọ̀la ìwọ gan ó kọrin ìyanu ó kọrin ìdúpẹ́ kódà ó tún fèmí gan ní nǹkan ọpẹ́ ẹ̀bùn ọpẹ́ pé ọlọ́run mọ̀ ti padà ṣe ìyanu ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó nígbà àgbọ́ yìí ọ padà wàá dúpẹ́ nítorí pé níwò yìí ọ̀la má rò pin o ìyanu yóò ṣẹlẹ̀ Adéyinka mo tún ti dé aláwòye ìjanu ọ̀rọ̀ tó ń bá mo kó mo rò bọ̀ wá.

0: ṣe. Iwọ tó wà lórí ìdòbólẹ̀ àìsàn tó ti ń wò pé àbí yóò padà ti ìpọ̀n mẹ́rù ni, àbí yóò padà ti ìpọ̀n, kò ní ti ìpọ̀n mẹ́rù o, níwò yí ọ̀la ìyanu yóò ṣẹlẹ̀.
1: Gbàgbọ́ nínú Ọlọ́run nínú ayé yìí, ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ̀.
0: Ya salam, ya salam, ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ̀.
2: Ìgbàgbọ́ ni mo fi dúró.
0: Tẹ́ bá ti di ìgbàgbọ́ dúró, kódà kó kéré bí ìhòrò mustardi. Lẹ́yìn nígbàgbọ́ tó kéré bí ìhòrò mustardi, ẹ̀yin ò sọ fún àwọn òkè kan dìde kan sì dí, òkè yóò sì sí dí, ìyanu ńlá yóò ṣẹlẹ̀.

0: Àǹtí mi tẹ́ ń gbọ́ orin wọ̀nyí, Kristi Afọlábí orísun ìyẹ̀. Kristi Afọlábí orísun ìyẹ̀. Àwọn ẹ̀rọ orin yìí, fọ́nrán orin yìí, fídíò rẹ̀ ń bẹ ní orí YouTube wọn o. Kristi Afọlábí orísun ìyẹ̀ náà níbẹ̀ dé YouTube. Àtẹ bá fẹ́ bá wọn jọ rẹ̀ lórí Facebook wọn, orí Facebook wọn, Kristi orísun pẹ̀lú Ivan pẹ̀lú ìyẹ̀. Kristi orísun ìyẹ̀ náà ní Facebook. Ní orí Instagram ẹ̀kọ́ papọ̀ ni Kristi orísun ìyẹ̀, ẹ̀kọ́ papọ̀ ni. Ní orí TikTok, TikTok Kristi orísun ìyẹ̀ náà ni o. Ní orí TikTok, ní Facebook, ní Facebook Kristi orísun ìyẹ̀ 2. Ayo, bẹ́ẹ̀ bá wà lọ sí orí YouTube, Kristi orísun ìyẹ̀ náà ni orí YouTube. Ní orí wọn èyí tí wọ́n ṣe pẹ̀lú Dr. Láyìmí Kábàbs AK Àtàbàtúbú. Àtàbàtúbú orin yìí ti wà ní orí ìkànnì ayélukára káàkiri, kódà bẹ́ẹ̀ dọ́díò máàkì ẹ bá ń bẹ̀, bẹ́ẹ̀ fẹ́ download rẹ̀ ẹ bá ń bẹ̀ o. Orin yìí ẹ rí pé ó ń súre ayọ̀, ó ń pàṣẹ ìtura, ìtùnú àṣẹ ìyanu ló ń pa sínú ààyè wa. Kẹ́ẹ̀yà lọ máa download rẹ̀, kẹ́ẹ̀ máa gbọ́, kẹ́ẹ̀ fi sí repeat. Àtìgbà tí mi ti gbà á, repeat ni mo fi sí o, torí pé mo nígbàgbọ́ wípé ìyanu ńlá yóò tún ṣẹlẹ̀ nínú ààyè tèmi náà. Ó rí pé kò sí nǹkan tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe. Àṣòro ṣe bí Ọlọ́run ọba mi ò lọ́wọ́ sí. Tọ́lọ́run bá fẹ́ lọ́wọ́ sí, tó bá ti lọ́wọ́ sí, ìyanu oríṣiríṣi ọtún ọ̀tún náà ni yóò mọ ṣẹlẹ̀ sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ ń kọ́ pé ọtún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún náà ló ràn. Adéyinka mo tún ti dé o, aláwẹ̀ ìjẹun èdè bábà èdè, ọ̀rọ̀ bábà ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà, kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba Aládèjì gọjìgan tòkó tòkó tọ̀gọ́ tọ̀gọ́, abọ́gbọ́n nú tó ni mí tọ̀ sọ́tọ̀ sọ́tọ̀ orú tó ru o. Èmi lọ́kùnrin sì bà olórí aláròyé nílà náà ni màá tí màá ń wò sọ̀sán sí. Mọ́nàmọ́nà mi sì káríbọnú bí ẹni tí ọ̀lọ́gbọ́n nú ọgbọ́n nú mi gbèjì ẹgbẹ̀jọ ni àgùntàn mi ń wò sọ̀sán sùn bí ẹni tí ọ̀pọ̀ bí Ọlọ́run rè. Adéyinka, ta ló nígbàgbọ́ ń bẹ̀ ń? Ẹ ti nígbàgbọ́, ìyanu ti ṣẹlẹ̀. By this time tomorrow, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ ní wòye ọ̀la. Lórí ìdáwọlé wa kò. Ẹyin ò tẹ́ ẹ bá ti wá dé YouTube wọn, ẹ jọ nítorí Ọlọ́run kẹ́ ẹ subscribe síbẹ̀, ẹ subscribe síbẹ̀. Àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan tó dùn tó je tí ń gbèsè náà ló wà níbẹ̀. Kẹ́ ẹ subscribe níta ẹ tún lè fi support wọn. Àǹtí mi tún jí óyé mi pé bẹ́ẹ̀ lóde pé òde ìyàwó, òde ọmọ, òde nínú ṣọ́ọ̀ṣì yín, ní gbogbo àwọn àpéjọpọ̀ yín. Ẹ̀tẹ́ bá fẹ́ káwọn wá fò orin dà yín lára yá ń bẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yìí náà lẹ́pẹ̀ wọ́n sì mọ̀ ń bọ̀ ná.
1: Dandan ni kò ṣe

0: Láfún Láyọ̀ Láṣọ kan mi lòun náà ń jẹ́ lórí YouTube. Ó náà ní ń jẹ́ ní orí Facebook. Okun Láfún Láyọ̀ Láṣọ kan mi Amejoy. Hamegoy. Amejoy. Okun Láfún Láyọ̀ Láṣọ kan mi Amejoy. Of Jesus Harmony Ministry. Láyọ̀ wa àyín níbí náà ni. Ẹni tọ́lọ̀ ń bá sàánú fún lọ bọ́ nínú ewu gbogbo pé wọ́n ń kidnap èèyàn lọ́tún ló sì yí àìmọye àwọn ẹlòmíì tí wọ́n ní wọ́n láyẹta wọn ní nǹkan kan wọ́n légèdè wọn ní nǹkan kan tọ́jẹ́ pé ọlọ́run sì ń kó wọn yọ ẹmọ gbọ́ ẹyin kété báyìí náà ní bí máa ń sẹ̀ àánú lọ́lọ́run fi ń gba àwọn là o àánú ni
1: o lọ́rẹ́ tí ó wà.
0: Lẹ́yìn bá ṣàtì nígbàgbọ́ pé ọlọ́run nìkan náà ló lè so ohun gbogbo kò sí nǹkan kan báyìí tó ṣòro fún ọlọ́run ọba mi láti ṣe fún ni. Pàdà mi yìí ǹtí ẹ̀ mo kọ sí ṣùgbọ́n yìí náà ẹ súnmọ́ mi níbí ẹja dásọ̀rọ̀ yìí ọyá ọlọ́run ọba ó ṣe o ẹ̀mí mímọ́ ó ṣe ẹ̀mí àwọn wòlíì torí pé ìwọ ló ń gbógun fọlẹ̀ wa àwọn ọmọ ṣe o ṣeun.
2: Ẹ̀yin ló ń gbógun fọlẹ̀ wa ẹ̀mí mímọ́ ẹ̀ ṣe.

0: darkness.
1: Ẹyin tèmi, tó bá ṣe pé Ọlọ́run bá máa ń ṣe àmì ẹ̀ṣẹ̀ ni o, ta ni ò lè dúró ná? Ta ni ò lè dúró?
0: Orí gbà yóò ọpẹ́ ni fún ọba.
1: Tí ò bá ṣe pé Ọlọ́run fàánú gbà wá, èmi àtẹ̀yìn tó jẹ́ pé kìkì dá ò kúrò ẹlẹ́ṣẹ̀ jọ ni wọ́n.
0: Ó ní láyé.
1: Máa ṣe ń tèrà mọ́lẹ̀ là ń tẹ̀ ká mo dùn.
0: Fàánú gbà ó.
1: Àti ẹ̀tún fi mọ lórí àwọn adábà Ọlọ́run nìkan, àwọn nǹkan ọ̀sìn míì náà. Ẹlòmíì àfọkọ̀ àdìdì fi ọkọ̀ kọlu ẹran ẹlẹ́ran. Ẹlòmíì àgbà ajá, àgbà ń gbàkúgbà. Ẹlòmíì àtẹ ọmọ jìẹ́ pa, kò tiẹ̀ ní máa ń filè pé bá yóò tiẹ̀ ṣèṣì ni pé ó ṣèṣì, yóò sì dì tẹ ọmọ adìẹ pa. Àwọn ẹlòmíì ti dájú débi wípé wọ́n á máa fi odidi odó. Odidi odó. Ha torí Ọlọ́run
0: ayé
1: wọ́n mọ bí gún
0: òsolú
1: olóńgè nílò òye
0: ṣe
1: fi gún odidi adìẹ lóye
0: òsolúwa lórí
1: àánú Ọlọ́run fi ń gbà wá ọ̀ tó bá wo ti àìṣedéédé wa
0: ní ayé
1: Ọlọ́run Nàìjíríà ni wọn kọ̀kọ́ parẹ́ dànùdànù
0: nínú yìí
1: ṣùgbọ́n torí pé ń fàánú ń gbà wá
0: gbára nínú ìgbà dí
1: iná la fi wà ní àyè o àánú tó fi ń gbà wá yìí ọpẹ́ ni fún ọba ògo
0: kò sálágbára ní pẹ́sídẹ̀ǹsì rárá.
1: Yasalam yasalam sílùú ìjọlá àlewà lè gbéra.
0: Fún o táwọn kan lápẹ́rí níwájú apànìyàn ẹ máa bọ àfọ Ọlọ́run tí ayé ń pé o Jesus. Thank you Jesus. Thank you Jesus.

0: lẹ́yìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ò ní pọ̀, ọ̀rọ̀ méjì mọ́lá ní yẹn pé sọ àmẹ́jọkọ́ ìsọ ẹyọ kan torí pé bàbá wa ṣe oṣù aliu wọ́n ti ń tẹ́ mi lọ́rùn pọ̀ ti pẹ́ ìmílẹ̀ ńlá ní yẹn pé tẹ̀yìn lọ́rùn lónìí. Àmọ́ bí ojú ọjọ́ yìí ti rí ọ̀fẹ́ fún mi láyè abẹ́lá yìí ní bá àsìkò náà jẹ́ mọ́ ẹlẹ́kùnrin sọ pé sallallahu alayhi wa sallam.
1: Sallallahu alayhi wa sallam.
0: Bọ́lú di ànábì là ń ṣe yìí.
1: Sallallahu alayhi wa sallam.
0: Ẹlẹ́kùn ta ní jẹ́ ànábì gan.
1: Allahu akbar.
0: Irú èèyàn wo ni? Báwo ló ti lo ayé? Kí lọ́lọ́run wọn ara wa ṣe? Abá Mahmudu sára rẹ ti balẹ̀. Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lèmú sínínà. Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lèmú sínínà.
2: Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lèmú sínínà. Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lèmú sínínà.
0: Anabi wa Muhammad
1: sallallahu alayhi wa sallam.
0: Ngba to to asiko ta nibi o fa yele. Oware an Muhammad
1: sallam.
0: Are na po 16 days ila nabi o fi gbanu njo meyin dilogun. E to je verse o itin so yi ke le mo. Ike mo lu di an nabi ta se yi. Bàbá ṣe láṣẹ tún ṣe nínú tọ́lọ̀ yọnu sí ni.
2: Fàmàkìdá súlù lẹ́yìn aléìsọ́látù wa sálẹ́mù fi àkí ìṣàrí ìsọ̀fà.
0: Nígbà tó di pé ànábì tí ń bá ṣe ọlọ́run bọ̀ nígbà tó dọmọ 63 years ọdí ìgbẹ̀yìn oṣù Safar ààrẹ bá kí àná Mahama.
2: وكان مريضا فمن يتاثر يوما.
0: أرنا سي أسوا في اللو جومين دي لغو ليري أرنا تيو لي دي دي
2: يهود الناس إليه
0: مباتا سيري أرنا سي
2: يهود الناس إليه
0: أرنا مبي بلو أنبي دي بيكي أنبي ولي جادي ساوين
2: wakana ibuti dahu madi lesi mata fi Sudan.
0: Are to pa nabi ngba ti o bere eri ni koko fu nabi ike are sa nabi are to pa gan efori lo koko bere mabo
2: wabo isa alayhi salatu wassalamu yawmul islami
0: are na bere lojo Monday gẹ́gẹ́ bí wípé ìgbésí ayé ànábì Monday la bí ìgbà tá a fẹ́ gbé dìde pé ọmọ jí sí ọlọ́run ojú Monday iná làwọn ọlọ́run fún níwèé pé ìjẹ́ ànábì dé
2: wà máa ta fi yìí
0: ànábì sì tún kú lójú Monday.
2: Fọlọ́ máa kálẹ̀ ọmọlẹ̀ ìsìnẹ́lẹ̀ sàkúlẹ̀ àmọ́
0: ìdùn lójú Monday tá a ní kààrẹ̀ náà bẹ̀rẹ̀ àárẹ̀ náà lé.
2: Fáàsínà bìlẹ̀ lọ àṣàlọ̀ ṣọ̀bá.
0: Nígbà tó a di láṣùbà bìlẹ̀ wa lọ sẹ́nu ọ̀nẹ́bì láti lọ gbàṣẹ pé mo fẹ́ lọ pẹ̀rùn gẹ́gẹ́ bí ti ṣe tẹ́lẹ̀ nígbà tó dẹnu ọ̀nà nẹ́bì.
2: Wọ́n kọ́ mọ̀ bí bá bí oṣù lílẹ̀ yìí.
0: Ó tó lẹ́nu ọ̀nà nẹ́bì ń sálámẹ̀.
2: Fakola.
0: Bìlẹ̀ bá pé.
2: Asalamu aleika ya rasulallah.
0: Ìjẹ́ ọlọ́run kọ́ máa bá ìwé ojúṣe ọlọ́run.
2: Fakola ti Fatima tu.
0: Fatima ní dìde sí Bìlẹ̀ ànábì ò lè dìde.
2: Fakola ti Fatima tu.
0: Fatima bá sọ fún Bìlẹ̀.
2: Iná rasulallah masiku lọ bìnà fusi.
0: Ọlọ́run ànábì ò lè dìde látàná. Ọrẹ ànábì ń sọ bẹ́ẹ̀ fún Bìlẹ̀ mabọ̀
2: Fata ala Bilalul Masjida.
0: Bilal le lo masalasi o duro lenu ona ngba tolori anabi ko ti egbon ti wi dada lo ba pe
2: fata ala Bilalul Masjida wala mu yafu amo kalama.
0: Bilal gbon ti Fatima wi assalamu sa anabi ko gboje anabi Allah masalasi o to pada wa
2: fala ma asba subah.
0: Ngba to adi pe asuba agumerin ti koja marun koja agun mefa lo lu to ye ti mele
2: ja bilalu salia
0: ya ba tu wale le keji pe ile mo anabi oni jade ni
2: wa ko ma bil babi
0: o du le no na nabi
2: fa ko la kasa wa kasa
0: abadu salama salu na nabi pe ka nabi o dide asiko asuba fa koja Nobo
2: Fasemi a Rasulullah isa utawu.
0: Oh, anabi wa gbo un bila tinda tin salama si un. Nobo.
2: Faqala.
0: Eh,
2: idkhulu ya Bilal.
0: Oni wa Bilal wole.
2: Inna masqulu bilabusi.
0: Are mi gbadun latane.
2: Wa zakula alaya maridi.
0: Are na le debi gbati didi o dinira.
2: Ya Bilal.
0: Wa Bilal.
2: Mu wa baba ki ayusalli ya bin nasi.
0: Lo so babu bakiri ni masalasi ni mu ni mo ni ko kirun fa won jeme
2: fa raja bilalu baki ya buka sedida
0: ngba ti bilari la ilaha illallah aso pe sallallahu alaihi wasallam ngba ti bilari bi inira ti ba nabi to ngba ti o jade bilabadamu mabo
2: Faraja Bilal.
0: Oyayi, ngba ti Bilal jade.
2: Baki ambuka sedidan.
0: Baba bere si ni sunkun, ekun na po.
2: Wa wa do aye jada o ala razi.
0: Nfi o ara re gbare leri.
2: Wa wa yunadi.
0: Eh, iwon pariwo pe.
2: Wa musito.
0: Eh, o si agbako. Wa la so be, Olorun sa agbako.
2: Wa kito roja.
0: Eh, agbo kan le mi lo fe jayi.
2: Wa kisa sauna
0: egbe mi ni okan yi
2: ya la itali
0: o ma se won o
2: la mu tele didi ummi
0: ese ti ya o dun sinu aye ya la itani
2: ya la itani
0: o sunfo loni
2: ya la itali
0: ase aye to n gbe yi aso won pada ri joba onu je nbe
2: ya la itani
0: iru aye o lo wa yi
2: la mu tele didi ummi
0: ese ti ya o dun sinu aye yi o n foju ri pa nabi ri nira Mabo
2: fada ala al masjida
0: igba to di pe bilali wonu masalasi
2: faqala
0: o ba pe
2: ya babakiri
0: wo abubakiri wo baba omege
2: inna rasulallahi
0: oju si olohun ni so fun o
2: ya muka tu salli abin nasi
0: onni kin so fun o igbe ko kirun fu jema
2: wa masigu la bilabusi
0: ore anabi anabi nbe leri are anabi o le dide Eni agbojule o le dide. Ore afa wa ko lalafia. Bi Abubakiri ti gbo oro yi ti bilaji se fun.
2: Falamma Abubakiri mihwa ba rasulillahi khaliyan wam.
0: Ngba ti Abubakiri dide ni bi ti bilaji ji se fun pe ore anabi ke abi sawada ni. Ngba to wo mi rabi anabi, ebi ta anabi joko si, ko ba ba anabi be.
2: Lakina
0: damu baba bakiri na tamal lak nafsau emi re daru mabo
2: fasara saham
0: lo ba pari oke oniye
2: wa kara magish ya alei
0: lo ba wolule lo ba daku gba ti ora nabi Abubakiri ba daku pe kore nabi ri ati to ta ti se islamu oni kirun fun wa li ki lo fe sele
2: Fado jale muslimu na mawam.
0: Mugwa ya muslimi ten benu masayasi. Idamu bawa kalukubandaro kwe ye. Awama sofo. Awama padanu. Awama seribu. Mabo.
2: Fasemi an nabiyu. Asemi an nabiyu. Alayhi salatu wa salamu dojija.
0: Anabi wanko. Tawe yendaro. Tiwe sukuni nule. Ohun kalukun lo ba nabi nibi to susi
2: faqala ya fat tọ̀mà.
0: Lẹ́ẹ̀kan náà, ànábì bá yíra padà, ó ní wọ́n Fátímà ọmọ mi.
2: Máa a sá sí àhù.
0: Ése táwọn yẹn sunkún tí wọ́n ń gbára dálẹ̀, ń gbọ́ ohun àrò, kí ló ṣẹlẹ̀?
2: Fọ̀kọ́ láti.
0: Fátímà ní bàbá mi.
2: Dọ́jà lè fakidíkà mi ní òun àrò súlà láàyè.
0: Wọ́n ń dárò pé wọ́n ànábì fẹ́ kú ni, wọ́n fẹ́ kú láàrin àwọn. Wọ́n ń dára yípa àwọn ò ní rí wọn ànábì mẹ́ni. Wọ́n sunkún pé ìwà ànábì ọ̀fà àwọn ilẹ̀ náà ni.
2: Fọ́dà àrọ̀súlùláyàlíyà.
0: Bá ànábì ti gbọ́ páwọn mùsùlùmí ti ń banú jẹ́ lọ́bá dìde ó ní ẹ bá ń pèsè náà hálì wá.
2: Wàlì fọ́dílù búná àbáàsì.
0: Ẹ bá ń pè fọ́dílù ọmọ àbáàsì wá.
2: Wọ́n tàkà àlẹ́ yìí mà.
0: Ànábì bá dìde lọ́bá fọwọ́ kọ́ àwọn méjèèjì lẹ́gbẹ̀ẹ́ ó ti rí ànábì débi pé kò lè dìde. Ànábì ò lè jẹun. Ànábì ò rọrùn sùn mọ́. Ànábì wá dìde ó ní ẹ pè àlè wá fún mi. Ẹ sì pe fádìlù ọmọ àbáàsì wá fún mi. Ànábì wá fọwọ́ kọ́ àwọn méjèèjì ó fi ọwọ́ kọ́ wọn lọ́rùn báyìí. Mọ̀bọ̀.
2: Fọ́kàrájà ilá ìmàsíjídì.
0: Ànábì bá wọ ọwá jáde láti inú ilé rẹ̀. Ọwá ni ẹ gbé mi lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kí n lọ yọjú sáwọn sábẹ́ ẹkún tí wọ́n ń sùn yìí ni mí la.
2: Wà sọ ńlá ní ẹ̀rà ká tẹ̀lé fajiri mi ìyá omi ní ìsílẹ̀ èlì.
0: Ànábì wá dìde ọwọ́ arọ́jú ọwọ́ ayẹnẹ́ fìlà méjì fáwọn sábẹ́ ó kírun àṣùbà àjọ náà pẹ̀lú nira la ànábì fi kí i ó fẹ́ nu àwọn sábẹ́ nú. Ọwọ́ akírun náà pẹ̀lú bárààrí ò ti yá ó sì kírun náà fún wa.
2: Súnmọ̀ wà láàbíwájú ìlànà sí.
0: Nígbà tá níbi wá kírun ni wọ́n wá fẹ́ yàn níbi tì lára mọ́sálásí wọ́n wá kọjú sáwọn ìjẹ̀mọ́ lọ́wọ́ pé.
2: Kọ́lá.
0: Wọ́n wá kọjú sí wọn ní.
2: Yá máa sára lè mùsùlùmí náà.
0: Gbogbo àwọn mùsùlùmí mo rí i pé inú yóò dùn láàárọ̀ yìí.
2: Yá máa sára lè mùsùlùmí náà.
0: Gbogbo ẹ̀mú mi ní tẹ́kójọ sínú mọ́sálásí.
2: Yá máa sá mùsùlùmí náà.
0: Ó ní mo pe gbogbo ọjọ́ àwọn mùsùlùmí pátá.
2: Àtúnfí wìdá ilá ìtàlá.
0: Ń dágbére fún yín ń lọ ọ̀dọ̀ ọba tó ní mọ jíṣẹ́ iṣẹ́ tó ní mọ jẹ́ pin lónìí èmi ànábì ọ̀fà yìí lẹ̀.
2: Wà lé ikùn bí tẹ́kí wà láàyè wà tọ́ àti ìyẹ́.
0: Wà lé ikùn bí tẹ́kí wà láàyè ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ ọwọ́ yín bìbá sí láyé mọ́ wà tá àti yìí ẹ sì máa tẹ̀lé tọ́lọ́run náà.
2: Fà ìní ẹ̀mú fárí kú dunìyà.
0: Èmi ànábì fẹ́ fà ayé lẹ́ni fà ìní ẹ̀mú fárí kú dunìyà. Mo fẹ́ fi ayé lẹ́ni. Mọ̀ bọ̀.
2: Wà á sá àwálù yá omi mi náà lè áhùn.
0: Òní náà ní àkọ́kọ́ ọjọ́ mi òun náà sì lò pé ayé mi.
2: Wà á kiri ya omi ẹ̀mí náà dùn yé.
0: Òní ni mo ráyè mọ lẹ́yìn bá a ti ń sọ̀rọ̀ yìí èmi ànábì yìí tún fojú kan yín mọ́.
2: Fàkọ́ ọmọ wa sábà ilẹ̀ àbẹ́jì.
0: Ẹ rí àwọn sábẹ́ láàyè ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Ẹni sallallahu alayhi wa sallam. Ànábì ni o, òun ní ń kú lọ nítorí tiwa yìí. Mọ̀ bọ̀.
2: Fàkọ́ọ̀mà.
0: Wọ́n
2: sábà ilé abẹ́ ti iye.
0: Ànábì bá dìde ní máa ń lọlé nígbà tó bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ tán.
2: Fọ́ọ̀ aláwù tààlà ilé amẹ́rakù ìmọ̀ ọtí.
0: Ọlọ́mùbá ara màláìka ti pààyàn ìpíkọ́lọ̀ ọba ànábì.
2: A ní àhàbítọ̀ ilé àbíbí.
0: Lọ́ọ́ bá ń gbẹ̀mí ọ̀rẹ́ mi wá, mo rán ọ sí lọ́ọ́ gbẹ̀mí ẹ̀.

0: ọ̀dọ́kùnrin ẹni gbogbo ọlọmọ ọmọ ọlọmọ jẹ
1: ọmọ ọlọmọ jẹ
0: pẹlú méjì ọdọkùnrin o tún rí ẹ o péyàwó mi ò lágbára ti fẹyàwó méjì ọmọ rẹ dẹ ti di mẹjọ ọkùnrin gbogbo ẹ àfàìmọ ọmọ sì pínà ọmọ tó bí gani ọpa mi. Ẹrẹ kun jẹ ma gbogbo ẹni tọ́nà bá ní kó gbéyàwó kí ló gbé.
2: Kí ló gbé.
0: Kí ló wà lọ́dọ̀ ẹ.
2: Kí ni.
0: Aba tó ga.
2: Àrùnsẹ́ ọlọ́wọ́ bá yín.
0: Bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ mí pé kí ló nílé ó lè pe problem.
2: Bẹ́ẹ̀ni ìṣòro lọ́jẹ́ fún.
0: Bàbá bẹ̀rẹ̀ mí pé kí ló nílé ó lè pàdé jẹ́nà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìyàwó tó gbélé kí ló gbé ẹlẹ́mí lè pè é níná. Ìyàwó tó gbélé kí ló gbélé ẹlẹ́mí lè pè é lọ́mọ yá o.
2: Ẹlẹ́mí àní wàhálà ló ń fẹ́lé.
0: Ìyàwó tó gbélé kí ló gbélé ẹlẹ́mí lè pè é lọ́ta.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ ní nísà ń kún àwọn ìyàwó yín. Harrison Nakira ló ṣe.
2: Harrison.
0: Harrison Lakum.
2: Akramakumullah.
0: Ọgbà oko kan. Bàbá ti ní ìyàwó kan. O sì ti ní ọgbà oko
2: kan. Ọgbà oko ńlá ńlá kan bẹ̀rẹ̀
0: ní ìlú
2: ọ̀hún gbé tì ọ̀hún.
0: Ẹlẹ́yọ̀ kan ni eméjì ni emẹ́ta ni emẹ́rin fa àtú arísàkún àdínésítùn àdínésítùn àti ọkọ̀ finite time. Àti ọkọ̀ finite time. Ìgbà tó bá ti wù ẹ́ tó bá rò ẹ́ lọ́wọ́.
2: Tó bá ti rọ̀ ọ́ lọ́rùn.
0: Láti lọ lè tún oko rẹ̀ sí lọ tún sí.
2: Máa wọ ní oko ẹ̀.
3: Fa àtú arísàkún àdínésítùn.
0: Ọlọ nígbà tó bá wù yín ni ẹ máa ro.
2: Atalanta ro.
0: Ẹ máa ro.
2: Ro. Wọ́n ló ní.
3: Fa àtú arísàkún àdínésítùn.
0: Àbá tó ga.
2: Ẹni sí àgbákò.
0: Bọ́lá wọ ìdájí fẹ́rẹ̀.
2: Ro.
0: Ọdájí lóko ọlọ́run.
2: Wọ́n ló ní kẹ́ àjí lóko náà ní tẹ́lẹ̀.
0: Obìnrin tí wọ́n kíkẹ́ láǹfààní rè.
2: Kíra kí n kú rí ẹ gan.
0: Àfa akpọkùnrin mi bá ṣe ẹbí sọ obìnrin yìí sì gbọ́ ti rí ara ẹ. Yọba ṣe para ń wá pàtàkì Yakuba.
2: Ẹ dúnná dúnná dúnná. Para yìí kí ló ń ṣe.
0: Ẹ ń wá pàtàkì Yakuba.
2: Ṣé ìwọ lọ́ra? Ẹjọ́ ti wé ìwọlú ilé rẹ ní ìmọ̀ ọmọdún tí alimisa tó ń lò. Ẹbọ́ tún ti mi mèrè lẹ́yìn síbẹ̀ ọwọ́ anyin pa.
0: Ṣé n tọ́ ọba nìbí kí mo ní.
2: Ìwọ kò ní o. Tèmi tèmi tiẹ́ tiẹ́. Tẹlifísà rẹ̀ òṣù èèyàn dédé ìdẹ́gun èèyàn ni ojú rẹ̀ wá ń tìmí lọ́jà ìrìn àyí.
0: Ẹ máa yóò bá dé Mahama.
4: Sallallahu alayhi wa sallam.
0: Obìnrin tí máa ń fọ̀rọ̀ gbọ́kọ̀ ìlérí kọ̀ pamọ́.
2: Ọ̀pá mọ́.
0: Òkèlè kan ògèrè pọ́lọ̀ ní kọ́wọ́ rẹ̀ ojúṣe owó jọkọ̀ rẹ̀
2: lọ.
0: Ọmọ káàdì bárẹ̀ kọ̀ọ̀kọ̀ ẹ̀ ló lò.
2: Ọkọ̀ wa bẹ̀rẹ̀ epo oúnjẹ rẹ̀ ọgbẹ́ tí ó ná wá
0: jòkó.
2: Tani a ma sanu
0: yi. Tani a ma fo oúnjẹ torí ọlọ́run.
2: Ẹ̀wọ̀ ẹ̀wọ̀ kọ̀ mi ti
0: ń rọ̀. Ọmọ ìlẹ̀sìn sara fọ́fọ́ jù.
2: Rọra bukele, wọn lẹni o le jẹun eko bẹ, ẹri ti nko bẹ.
0: Ẹ baba lati
2: se. Ẹri nkan.
0: Ẹri baba lati.
2: Àwọn ní balaji yìí náà ti senu tẹ ku.
0: Láyìlá.
2: Ká rọra.
0: Ìyàwó lọlé ọkọ baba ń sunkún.
2: Baba ń sunkún, kọ́ra bó mi ọ̀yọ́ ń fi fìlà.
0: Wọ́n ń pe amúdá ọmọ lọlé ọkọ náà.
2: Amúdá mọ̀ ń lọ náà ni.
0: Wọ́n sì baba rama.
2: Ebi rama ń bẹ lé.
0: Sọ̀wọ́n ní kẹlẹ́ bí náà. Wọ́n pọ̀ tí mo bí amúdá yìí.
2: Wọ́n mọ̀ pé rama ń bẹ.
0: Amúdá yìí.
2: Ọmọ nu.
0: Ibi tí wọ́n mọ náà dáadé.
2: Ibi ọ̀ dáadé.
0: Ó sì wá jẹ́ pé ni baba ń ṣàdúrà fún. Lóbìnrin.
2: Lóbìnrin.
0: Ẹni ìyá ń ṣàdúrà fún. Kọ́ra wọn fẹ́ kọ́ lórí ọkọ̀ ó gba kílàsì.
2: Wọ́n gba kámú ni
0: kọ́ta. Ọmọ tó wá da lẹ́sìn tó níwà tó ní tèríba. Èyí ṣe tọ́ ṣàgbákò ọkọ̀ tí ọ̀dà. Onírísì.
2: Onírísì oní bó ti jẹ́. Má sì Ọlọ́run gbọ́.
0: Àfà.
2: Ẹ ní ṣe àgbákò ní òsì ní ṣe yín.
0: Kí ló dé? Ọmọ ìyálé ti bímọ tó ti dàgbà.
2: Ó ti dàgbà.
0: Wọ́n lọ kí wọ́n lọ léèwé. Àfà yìí.
2: Bàbá.
0: Ọmọ ìyálé wa pẹ́lẹ̀ kéwú. Ọpẹ lèwe kò mọ nǹkan kan.
2: Bó ti lọ lọ́bọ̀.
0: Ìyàwó wa délé ilé wa bímọ tí. Ó tún wá dàgbà bọ́mọ ìyálé lè kéwú. Òun délé kéwú lọ́bọ̀ kéwú.
2: Ṣíkè ná.
0: Ó délé ìwé ló tún máa wí.
2: Ọlọ́run bá jogún ẹ̀ fún.
0: Ọmọ ìyàwó wa ń ṣe wẹ̀lé màá mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rin. Ọmọ ti ìyálé ẹ̀kan ti ṣe. Àfà.
2: Bàbá.
0: Ẹ sọ fún ìyálé táwọn ọmọ rẹ̀ ń rìn yìí. Ẹ ló nírísì.
2: Ó nírísì o ní ntọ́lọ́ fi ṣe.
0: Bàbá mà tún máa pọ́ nírísì níwọ̀n bala sáré ara wa mọ̀.
2: À ní sáré ara wa kú.
0: Kádà ẹ ò ní jíyà sábàbí ló
2: jíyà.
0: Kádà ẹ ò ní rí kẹ sábàbí lọ́lọ́wọ́n kẹ.
2: Allahu akbar.
0: Kí ló dórí bẹ́ẹ̀.
2: Na.
0: Lágbájá àti kàkọ́lẹ̀ pé ọlọ́mọ ká.
2: Eba.
0: Ayọ̀ ẹ̀kọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Abálájà sọ̀rọ̀ wọn fún fẹ̀rẹ̀. Ẹgbẹ́ wọn kàyé ẹlẹ́fọ́lájì yìí tó dé. Wọ́n sọ lọ́ọ́ èmi ọlọ́run ti parí. Bálájà sọ̀rọ̀
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo se biba benkokan.
5: Christ ni o si fe ma mu evidence wa pelu Bible. Ko sin ti religious comparator kan o so laye ti o sinu ti ra ti wa lo mi. Ko si ki so se la nbi ayi lo ko re. Ami le to wa lo mi o le ri ra Nigeria. To ba ri aya je boya le larubawa o si damu die ko to ri alhamdulillah so ti o ma aro yi pe awon afa o mo npa aspect yen bi ta won good si oto ko sin to fe wi gege bi comparator ta ni bambi awon tira ti won se wa na lo ko yin ni gbogbo nte nwi awon to bere religious comparative ni awon amedidati awon mabira yusuf mabira wa awon eleyin ni ton jo ga yin tira ni won kade be ki se pe ba bible school ni won lo tan fi mo gbogbo nte yin se ninu comparison ni tira lo kokko so awon afa ti won wa kewu kewe awon ni oju won kokko to awon asiri ni ko sin to fe wi to sin bi ti o ma ro pe boya awon afa awon mo npa eleyin nu ko da mo ju o lo ta ba ko ta ba ko fe ma da sibe ni a mo ju o lo bo nte nwi un te nko ti bible nkan kan te ro ko yeyin le mo npa bible a mo ju yin lo nitori pe the source we are taking it from the source laruba wa tan fi koko bere to tu asiri gbogbo to wa nu bible te nwi un laruba wa ni won koko fi ko jade ki sebo awon to kawe ko lo kokko ri awon afa lo kokko ri ngbati alqurani sonu suratul ankabut verse 46 oni wala tujadilu alal kitabi illa billati ya asad illa alladina zalamu minhum wa qulu amanna billazi unzila ilayna wa unzila ilaykum wa ilauna wa ilaukum wahidun wa nanu

0: Al-Qur'ani ni e ma ba won alul kitab awon ta fun ni iwe abi awon ti won lo iwe ara alul kitab ko sha alul kitab ni na inu tira ti mo gbe lowo yi nkan kan wa ti won so nbe ti tun pointi oro kan wa ti mo fe point nbi ni npa ti won soro alul kitab alul kitab olorun ba ni wala tujadi lu alal kitabi e ma ba awon ti won fun ni iwe ni e ma ba won ma haji oro esin e ma ba won ma fa oro esin e ma ba won ma se fanfa lori oro esin
1: illa billati ya asanu
0: te ba wa se ko je billazi ya asan ko je ni ona ti o se kini o to re wa julo awon oro te ma fi ba won so ko je oro to re wa ko ma je ona ebu ko ma je ona ti o ma ko iyepere te ma wa jo bu anabi ara yin ko ma je be illa lazina sallamu minhum aya fi awon ti o je wi pe ninu won awon ti nu won ti won tun won ti nu won ti sonu jina jina te ba tu wa pade iru awon won ni na in ti ke wi ni pe amanna billasi unsila ilaina e so fun won pe awa gbagbo billasi unsila ilaina awa ni gbagbo ninu iwe ti won fun awa tan fun anabi wa tin sha alqur'ani wa unzila ilaykum bi an lonu iwe ti won so kale feyin na awa se kini o awa na atun ni gbagbo si nitori pe wa ilahu na wa ilahukum wa id our lord your lord is the same one god olohun wa olohun tin na eyo kan soso ni awa si submit ara wa folohun na egbon ti qur'an ni wi olohun o pe meji olohun wa na lohun yin ehn o wa ni ninu aya yi ti won ka tan yi o je amo wi pe ni a gbodo ma soro ti o da nipa esin kristiani a gbodo ma foro odi ba won soro ta ba fe ba won se debate abi comparison o bo lo je lona to re wa ti o ni mu alebu dani fun ti won gbe dani inu aya mi oni udu ila sabili rabbika bil ikmati wal mawizati al hasanati wajadili hum billati ya asan oni e pepe soju ona olohun ba bil ikma pelu al qur'ani al qur'ani ni je ikma ti se pepe logbon ori ogbon ori elomi idoti wal mawizati al hasana ka esi ma lo wa si to ba re wa ninu hadith anabi wajadili hum billati ya asan te ba fe engage won ni dialogue ninu oro ni debate e je ko je ona ti o re wa ti o ni ma mu pe e n bu enu atelu nti won gbe dani ko bo lo mu dani be ini so alul kitab awon alul kitabi awon na ni awon kristiani ta nri le ni atawon ju anabi so hadith kan sallallahu alaihi wasallam woni gbati woni kana abu hurairah lo gba wa woni kana alul kitab yakrauna tawrata bil abraniya oni awon alul kitab won ma ka tawra bil abraniya pelu ede beru nitori pe atawra te rin ni originally hebrew lo wa ki se english ki si se latin won pada translate e si latin ni tabati wa nka ni ede eberu ni yufasiruna bil arabia won ma wa tumo re fun awon ara makkah fun awon ara medina won ma tumo re pelu ede larubawa awon ka pelu ede eberu won tumo re lede larubawa le alil islam fun awon muslimi anabi wa so fun awon muslimi to je jama re pe la tusaddiqu alal kitab wa la tukadhibuhum wa qulu amanna billahi wa kayani pe wa qulu amanna bil ladzi unzila ilayna wa unzila ilaykum oni e ma so pe ododo ni ti won wi yen o gbogbo ti won ba nka fun yin ninu iwe ti won gbe dani ni ton ba to ba ti je pe won tumo re fun yin ni e ma pe lododo wala tukadhibu e ma so pe roni won pa e wo eko e ma so pe ododo ni won wi e ma si so pe iro ni won wi inti ke sha ma so ni pe amanna bil ladhi unsila ilayna wa unzila ilaykum awa ni gbagbo ninu eyi ti won so kale fun wa tin sha alquran a si tin ni gbagbo ninu eyi ti won so kale fun yin buyun le wa ntun ni o boya nkan le ntun ni o awo o se kini awo o fe mo sugbon ti won so kale fun yin ta fi n pe yin alul kitab ani gbagbo nu e ani gbagbo si boya nkan le wa ntun mo o boya nkan le translate o wallahu alam o ku yin o ko lohun egbon ta nabi fi ko wa nbe sallallahu alaihi wasallam kin se pa lo ma wa ba won ja tabi a ma wa bu enu atelu esin won a ma wa se a ma te esin won loju a ma se won yaka yaka esin won o ni a se baun te ba fe engage won lona to se kini lona to rewa nijo ti awa muslimi njo ta ti di nkan njo ta si wa lole se bi ijoba kristeni lo tewo gba musulumi nile to je ile awon kristeni to ba be je oba kristeni ta npe ni ilu ta npe ni abashani abisinia ni jona abisinia nbe london roman empire ilu na o ti dilu awon kristeni ni govern re lekini lekeji won gba musulumi lalejo ni ijira alakoko ti won kokko ma se leyin ti aya to wa ni suratu zumar aya ke wa ninu suratu zumar to ni lilladina asanu fi hadhihi dunya asanatun wa ardu la yuwasihatun inma yuwafa sabiruna ajrahum bighairi isabin oni awon ti won ba se daada ni aye yi olorun ba ni won gbesan lorun o wa ni aridullahi wasia iyan kankan won ni excuse lati so pe won fi ni rankan won won fi sin lohun ile olohun fe o bibi kan be won ba gba ye lalejo nbe lo bo mi leyin taaya isokale ni anabi muhammad sallallahu alaihi wasallam nitori ipo ti mo pe oba to je oba sin abasha asima to n pe ni anajashi title re ohun ni malikul abasha malikun adil oba ti o ye pe ki yi sabo si fenikeni ni la yuzlamu indahu ahad gbogbo eni o ba dodo re justice lo nto won ma ri gba christian si lo ba na ta'amaru lil muslimina an yu'ajiru ila al abasha firaran bi dini min al fitan anabi wa yan da fun awon muslimi nipe to tinira iba ti poju maka e ma lo si abisinia lodo oba to je oba ilu oba christian yi e ma lo be e ma lo be nigba to wa di osu rajab lodun karun ta nabi bere ije nabi maka awon kan ni awon muslimi won gbera won lo si ilu na won je okunrin 12 obirin 4 gugu e je 16 lara awon usmanu bun afanu nbe atohun ati yawo re ije omo nabi wa muhammad sallallahu alaihi wasallam pe ni ruka ruka na wa lara awon to tele won ti won fi lo si ilu awon kristiani omo anabi lo si ilu kristiani won si tewo gba won lalejo nbe won se won daada won fi yaje won won fara ni won ki lo wa de ta wa muslimi o ma wa ri kristiani le ni gege bi wi pe ata omi atina ngba ti won de be won gba won lalejo ni jo na ohun ka aye awon ti won lonu ngba to tun wa pada wa ya awon mi tun pada gbera awon mi yen won je 80 okunrin 80 men ni won gbera njo na to ba je pe aka amaru bun yasir ma yo ma je 80 tori pe won doubt pe amaru lu abi o lo ta ba ka mo okun yo je 79 awon obirin ti won lo njo na je samani ashara 18 awon kan ni 19 ni awon obirin ti won lo ni jira elekeji ti won tu lo lu ni ngba awon ri pe awon ta kokko lo won de ni faya bale e wa duro awon to pada gbera lelekeji bi 98 si 99 la won to pada lo lelekeji yi ni jira elekeji yi si ilu oba kristiani yi ngba to wa di pe awon keferi maka won wa gbo wi pe ah awon muslimi ti npade ifaya bale o ni abisinia o oba yen tin tewo gba won lalejo kina wa se won wa yan ambassador won meji ikan je amuru oma asi ikeji nje abdullah ibn hubay bin abi rabiha won ani nto sele ni pe eko gift to po dani lati le fi fa oju oba yen mara e wa so fun wi pe to gbogbo awon muslimi ti won wo lu re yen o ko li won pada si maka ka won keyin mejeji te wa yi ke je ni ti o lead won pada si lu meka kan wa andova won fun awon ijoba keferi meka ngba ta won tin wa de awon ambassador yin ti won de ni won ni won wa wole won lo ba oba najashi oba bisinia to joba kristeni won lo rojo won ti rojo beri beri awon delegate muslimi ti wa gbo ipe to awon people yi ti wa n palace won tin rojo o Jafaru omo Abi Talib to je inu awon omo egban nabi aburo sayyidina ali lohun na ba gbera na awon musulmi ti nbenbe njo na lo ba gbera latenu ona lo ti paro pe yes tazinu aleika hizbullah awon ijo olohun na fe wole o oba yen wa gbo ariwo re oni muru azza sa'ia falyaud kalamo eso fe ni to soro yen pe ko tun to wi yen wi won wa wi fun o ba to tun wi pe awa ijo olohun na fe wole awa na ni ta fe so oba yen wa dahun oni liyadi kulu eni won wole bi idnillahi wa zimmatihi pelu yon da olohun kan wole fada alu awon muslimi wa wole awon delegate muslimi awon muslimi na yan delegate wa si palace won wole ngba won wa wole lam yasjudu lahu gbogbo eni to ba wole si afi won bayi ni o do bale ka bi esi o mo yi ka otun mo yi ka osi ka de ope lori ki bata ope lese kesin oba o je ko pe kirukere ope lowo ngba ta won wole won do bale won se ka de ope lori nti won wi na ni pe salamu alaikum alafia fun yin oba yi won bi won ma ma na akuma tesjudu lahu ma tesjudu li ki lo mu yin teyin o do bale ngba te debi on wa dahun innama nasjudu lillahi alladhi khalaqaka wa mulikaka tawa o ba fori kanle fun kankan yo je folohun oba to da iwo fun rara re to si da ola re innama kanat tilka taiya lana wa nanu na'budu al-awthan ni awana ma fori kanle fun oba loba loba tele tele ama nigbati anabi ti won tori re n ba wa aso tai to de saarin wa amara nabi taiya allati radiya Allah win to wi fun ana ni pe ki tolohun ba yonu si nikan ni ka ma lo which is assalam alaikum una la si ti wiun tori pe iya to alil janna ina la kada do lati ma fi kira wa ta ba se kini o ta ba dal janna oba yen wa tun jokojoko ele igba kin tun o si mo pe ntin won wiun ododo ni tori pe bi tin be ninu ataura ati injila nu pe wo gbolo fori kan le fun enikeni fakola ayukum al-atif yastazin o ani taleni na ninu yin tin pariwo lenu ona pe awon ijo mo olohun fe wole jafaru o wa da oni hana o le mi ni mo soro ni fatakallam oni wo na ni ko se agbenu so fun gbogbo awon eyan yin qala jafaru wa ni innaka malikun la yaslu indaka kasratul kalami wala zulm wa ana uibu an ajiba an asabi oni mo iwo oba wo oba yi iyan ogboro ma rojojun waju re enikeni o si gboro fabosi soro ni waju re gbogbo eyin o ba soro waju re ododo lo gboro so o ani to mo gbèrò láti máa fèsì fún gbogbo àwọn mùsùlùmí èmi ní fèsì lórí ọ̀rọ̀ wọn. Ó ní àwọn méjì tí wọ́n wá láti Mecca tán jẹ́ kéferì Mecca yìí. Mo fẹ́ kẹ́nìkan nínú wọn náà máa fèsì on behalf of gbogbo wọn. Lọ́ba ni Fakọ́lá Amúrù lè Jáfàr. Amúrù tó jẹ́ ìkànnà àwọn ambassador kéferì Mecca ó wá sọ fún Jáfàr pé takalam sọ̀rọ̀ ẹnu ẹ. Jáfàr wá ń sọ fún ọba Najashi onísàlìwò àbídún nánú àmàrà. Kábíyèsí ọlọ́njárí yín pẹ́ o. Ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn ọmọ yìí tán wá láti Mecca yìí pé ṣé ẹrú la jẹ́ àbí olómìnira. Tó bá jẹ́ pé ẹrú la jẹ́ nílùú Mecca tá a ti wá ẹni kí wọ́n máa kó wa lọ. Kán lọ dá wa padà fáwọn olówó wa. Ṣùgbọ́n tá a pé kò sí ẹrú nínú wa ẹbí wọn léèrè. Àní Amúrù ọmọ Amúrù wa dáhùn ó ní àárárùn kiram olómìnira ni yín kódà ẹni àpọ́nlé ni yín ẹ kì í ṣerú only point number one ṣe é gbọ́ o. Àárọ̀kìnà dáàmọ̀ bìgẹ́rẹ̀ akin fàyòkìtà sùmínà Mecca tá a ti wá ìjà pààyàn lọ́hùn-ún ká tó kúrò tó fi wá jẹ́ wípé àtọ́sí pé kẹ́ ẹ kó wa padà bóyá kán lọ pa wá. Ó tún dáhùn ó ní onílà kọ́tọ̀rọ̀ pààyàn kábíyèsí ṣe ń gbọ́ di méjì. Fàálì àkádìnà àmúwàlà nẹ́ẹ̀sì bìgẹ́rẹ̀ akin fàálì ìnà kọ́dọ̀ wà ǹjẹ́ àlù jìbìtì tá a ṣe gbájú ẹ̀ Mecca ká tó kúrò ṣẹ́nikẹ́ni inú wa ṣe gbájú ẹ̀ ṣógbó owó olówó lọ́nà àìtọ́ tó fi wá jẹ́ pẹ̀tò àdóńgbèsè ẹgbọ̀lọ̀ dá wa padà sí Mecca. Ó tún dáhùn ní fàálà kẹrọt gbowó olówó lọ́ba bá lanú kalẹ̀ so fama tẹtìlúbù na mínimù ẹni wọn kì í ṣerú ẹni wọn pààyàn ẹni wọn jẹgbèsè kí lẹ wàá ń fẹ lọdọ wọn. Kọlẹ ni dẹlígẹ́ẹ̀tì àwọn kẹfẹ́rí Mecca wá dáhùn ní kú nánánú wa alẹ amúrì wa ìdìní aládìní àbá iná àtàwa àtàwọn gbogbo wa jọ ń sẹ̀sìn kan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ̀sìn àwọn bàbá wa nta bá lọ́wọ́ àwọn bàbá wa ni gbogbo wa jọ ń ṣe. Fàtàrà kù dáàlíkà wà tábàwù géèrà wù lẹ́ẹ̀kan náà náà bá fi ẹ̀sìn àwọn bàbá wa lẹ̀ náà wà lọ ń ṣe ẹ̀sìn míì. Ọba yìí wá ní máa dá lẹ́dí kúntùm àlẹ́ yìí wọ́n mọ lẹ́dí tàbá àtúmù òun ni ọba yìí wá kọjú sí àwọn mùsùlùmí. Kí ni tí ẹ̀yin tún tẹ̀lé nísìn àti pé ẹ̀sìn wo lẹ̀ ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni Jáfàr bá dáhùn. O ni àmọ́ lẹ́dí kùnà àlẹ́ yìí fọ̀tàràkìnà wàwà dínú ṣèitọ́n. Èyí tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ti wí lóòótọ́ ni àjọ ń ṣe ìbọ̀rìṣà ni ẹ̀sìn sátánì a sì ti filẹ̀. Kùnà nàkfurubilá wa náà abudul ìjàrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àásìn lọ́hùn òkúta là ń sìn. Wà á mọ lẹ́dí tá a wọ́n na ilé ìfàdínú láyé àlẹ́ islam. Àmọ́ ní ni a rí wípé kò dáa ká máa ṣe léyìn ni a wá padà síbi ẹ̀sìn ọlọ́run ajuwọ́ju sẹ́lẹ̀ fọlọ́run. Já ànábí ìmínà láyé rọ́súlù wa kìtáàbù lénìí òjíṣẹ́ ọlọ́run kan ti dé sáàrin wa ó sì tún mú ìwé ọlọ́run ó fi ń jíṣẹ́ fún wa. Mislu kìtáàbù ibnu Maryam irú ìwé tó mú wa irú ìwé tọ́ lóhun irú ìwé tí ọmọ Maria mú wa fẹ̀yìn náà ìwé tó sì mú wa ni ó papọ̀ mọ́ ti ọmọ Maria. Fakọ́lá takalam tàbí amúrin adim fàálà rislik ọba yìí ni ibi ó bọ́rọ̀ déhùn. O ti sọ̀rọ̀ ńlá o tó o bá mọ̀ pé o sọ̀rọ̀ o ti sọ̀rọ̀ o. Òun sọ pé ìwé tí ànábì òjíṣẹ́ tó ń kà fún yín ó papọ̀ mọ́ tọmọ Maria dúró bó ti dúró ò lọ. Ọba yìí wá ránṣẹ́ bidọ́rbì nàkùs pé kí wọ́n lọ lu aago òlu. Aago tí wọ́n máa ń lù níwájú tẹ́ḿpìlì oníkan lọ lù. Bọ́n tọ́ bá ti lu aago yẹn gbogbo ìlú máa darí wá sí palace. Fàtàmà ilé ikú lukì sí ìsìnwárọ̀ gbogbo àwọn bíṣọ́ọ̀bù gbogbo àwọn pétráàkì àwọn nkankan gbogbo wọn bá darí dé sí ààfin ọba yìí. Fàkọ́ọ̀lẹ̀ láhùn ọba yìí wọn bí wọn léèrè ùṣídìkùnmù láọ̀lẹ́dẹ̀ ánzalàlẹ̀ ìjìlá àlà ìsà mo bẹ̀yìn pẹ̀lú ọba tó sọ gospel kalẹ̀ fún jésù mo fowókọ ọba náà bẹ̀yìn. Àtẹ̀jìdú nàbẹ́yìn ìsà wàbẹ́yìn kìyàmù nàbẹ́yìn. njẹ anabi kan njẹ ojise kan ma wa saye lẹyin ti Jesu ti lọ saaju ki aye to pare njẹ ri akọle pe ojise kan o tun wa kọlu allahumma na'am o gba awon bishop yi awon nkan kan na ba da won ni awon folo won babura lododo ni ojise kan bo lẹyin Jesu kale ki yama toto kọla basharana bi isa won ni bẹẹni kódà jésù sọ̀rọ̀ rẹ̀ fún àwọn wípé ń bọ̀ wá ó sì sọ fún wa pé mẹ́ni àmọ́nàbí fakọ̀dé àmọ́nàbí ẹnikẹ́ni tó bá gba òjíṣẹ́ náà gbọ́ ó ti gba èmi náà gbọ́ wọ́n mọ̀ ń káfarabí fakọ̀dé káfarabí ẹni tí ò bá sì gba òjíṣẹ́ náà gbọ́ kò gba èmi jésù náà gbọ́ nù ni tí jésù wí fáwọn nù ẹgbẹ́ ọlọ́run bá tóbi fakola na jaasi li jafar o wa pada koju si jafar omo egbon anabi omo egbon baba anabi muhammad oni ma da yakulu lakum adha rajul eni to pe lojise yin to de wa ba yin kini tin so fun yin wa ma yamurukum bi kila won kan to ni ke ma se wa ma yanakum anu kila won kan to ni ke ma se mo mu fe gbo fakola ni jafaru ba bere oro yekira wa alayna kitaballahi wa ya'muruna bil ma'ruf wa yan'ana 'anil munkar oni o yin tokun yin wi fun wa ona ni pe o nka oro olohun fun wa

o ni a ma toju won ka ma je ki ya o je won ka ma si joko le eto omo orukan awon oro tin so fun wa re o ta gbo tele tele ko to de wa ya muru nabi an ta'buda allaha bi anna abuda allaha o si so pe ka ma si ere mo ka ma si osamo ka ma si okuta mo polon nikan ni ka ma si wa da'u la sharika lahu ka ma fi orogun kankan kun fakola ikra mimma yakra'u lakum mimma yakra'u alaykum oba yen wa ni oto oro olohun te so pe n ka fun yin emi na fe gbo ka ki n gbo fakara suratayil ankabut warum ni jafaru baka sura meji kan ninu alqur'ani ninu awon sura tan ti ka to ti so ka le njo na o ka suratul ankabut o si ka sura ta n se tafsiru re lowo yi suratul rum o ka nitori pe sura mejeji yi o ni ba se po pelu awon kini o awon kristiani sura yen ni ibasepo pelesin christianity awon to o si n ba soro yi awon ara ilu to n ba soro awon wo ni awon christiani ni won so sura to rome o wa lara sura to kan jo na ngba to wa ka fafadoti aina annajashi bo tin ka sura yi lo do n ka lo bayi oba yi to je oba christiani o si busekun omi si bere si ni da loju re pakola sidina min azal adis tayyib oni tubo ka nitori pe bi ntin kaun na ni won tumo re fun oba yi o wa ni oro to nka yi ma dun pupo tubo ka mi fun aka gbo sosiku fakara alayhim suratal kaf jafar ba tu bo sinu suratul kaf lo ba tun ka nitori pe suratul kaf na o so oro awon christiani kan ti awon ara ilu kan to persecute won àwọn tá n pè ní abule kaf ẹlòmí ò mọ̀ pé kristẹni ni wọn gbogbo jọjúmọ̀ rẹ lómi nǹka sọ látò káfì ní ó gbé kúrò ní ìsọájú. alhamdulilayi alladhi anzala ala abdil kitaba wa lam yaj'al lahu iwaja suratul kaf tó nka àwọn àsì abule kaf kristẹni ni wọn ọba àlù kan tó jẹ ọba borisa ló fẹ́ fi tipátipá mú wọn kó nú ẹ̀sìn kristẹni ó fẹ́ mú wọn wọnú ìbọ̀rìṣà wọn wá sá kú òun lù ú ní kéèsì yẹn fi ṣẹlẹ̀ ó wá ka súra yìí náà nígbà tó ka súra yìí ni àràdà amúru àyìn yugdiba anajashi ni ẹni tó jẹ́ àǹbáṣádọ̀ àwọn kẹfẹ́rí mẹ́kà ó wá fẹ́ sọ̀rọ̀ tó fi jẹ́ wípé ọba yẹn máa bínú sí àwọn mùsùlùmí wọn ni iná ń yẹstùmúnà yìí sáwà wúmẹ́wù máda àwọn lóhun o àwọn tó ń wò yìí wọ́n ń bú Jesus Christ wọ́n ń bú Mary tó jẹ́ ìyá rẹ̀ inú ìwé wọn tí wọ́n ń kà ó wà bẹ́ẹ̀ o ibi tí wọ́n ti bú Jésù ibi tí wọ́n ti bú Maria ó wà nínú ìwé wọn. Fakola ọba yẹn wa tún jòkójòkó ẹbọ mẹ́tàkùlù náà fi Isa kí ni tí ìwé yìí sọ nípa Jésù àti màmá rẹ̀ fakọrọ alayhim suratu Maryam surata Maryam ni jafaru ba bẹ ló bá bọ sínú suratu Maryam chapter tá a pe àkọlé rẹ ní suratu Maryam ló bá bẹ̀rẹ̀ sí ní ká. falama ata ala dikiri isa wa umi i rọfa anajashi bakshata mi siwaki i kọdara ma yukadi ala ayin fakola wala imasa adalmasiwu alamete kulu ne nakira. nígbà tí ó wá tí ó di wípé wọn ka sura náà tí wọn bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ jésù àti ọ̀rọ̀ maria nínú sura yìí ọba yẹn wá na igi pákó kan ó na sókè ó wá ní ó ní mo fọlọ́wọn ọba búra ó ní gbogbo ohun tí jésù sọ fún wa kò yàtọ̀ sí tí wọ́n ń kà yìí. ẹ wo àwọn ẹ wo ìlú yìí ẹ wo bí ìlú yìí ti rí ẹwù bí wọn ṣe ẹwù hà tí wọn kọ sáwọn mùsùlùmí. mo fi sọ pé àwọn kristiani àwọn mùsùlùmí a nídìí láti máa bára wa jà. níjọ́ tọ́ba yìí kú ànábì wà mọ̀dínà jọ náà ànábì wà gbọ́ sọ̀lọ́lá àdìsá pé ọba yẹn ti kú ànábì kírun sí lára láti mọ̀dínà ó ní kí kálukú lọ sálọ àlá pe ọba Najashi ti kú ẹjẹ́ akírun tiwa náà ń bí ká kírun sí.

0: ara. Àwọn kan wá ní ọba yẹn padà di mùsùlùmí. Àkọọ́lẹ̀ wo ló wà? Ta ló wẹ̀ sí Ìsìláàmù? Ǹjẹ́ ò ló pe kẹ́límà? Tá a máa wá fa ìjà tá a máa jà kankankankan. Ọba Nàjáṣí mú ẹ́fídẹ́ǹsì wá níbi tí wọ́n kọ́ sí wípé ọba Nàjáṣí pe kẹ́límà ó wẹ̀ sí Ìsìláàmù. Àwọn àfáà assume wípé n tó fi máa nẹ́bì kírun sí i lára ó ní láti jẹ́ wípé ó kọ̀ǹvátì sí sí Ìsìláàmù. Àwọn kìrìsìtẹ́nì ló sin o. Sàárè rẹ̀ sì ń bẹ létí ó pé àdọ́lá o. Táwọn kìrìtó yẹ pé inú ṣọ́ọ̀ṣì ló wà. Àwọn ò ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ wọn pé ọba wọn di mùsùlùmí o. Àwa là ń assume pé ọba yẹn di mùsùlùmí o. Níjọ́ tọ́ba yẹn sì kú ànábì kírun sí i lára láti Mọ̀dínà. Kí là ń fa wàhálà sí? Kí là ń bá wọn jà sí? Kí kìrìsìtẹ́nì má bá mùsùlùmí jà mọ́? Kí mùsùlùmí náà yé bá kìrìsìtẹ́nì jà mọ́? Láti ijó ayé ti dáyé ni gbogbo wa ò lè wà lórí ẹ̀sìn kan náà. Tó bá wọn Ọlọ́run ni yóò ní kí gbogbo ayé máa ṣe ẹ̀sìn kan ṣoṣo. Kò wún nìyẹn. Subhana rabbika.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

0: ẹyin tèmi ọgbọ́n mọ̀ dígì fi gbadi fọn gbadi o si silẹkun afẹni to ba mu kọkọrọ ẹdọ ni to mu kọkọrọ lọwọ to mu kọkọrọ dani adeyin ka pẹ nbọ bi awe adeyin ka olosukan mi ka sa ma se daada ogun da plenty e ku dede ako yi ni gbogbo bi kibi ti e tin gba ohun
1: mi
0: bọ́ bá ṣe pé ní ojúmọmọ ni ẹ̀ka àárọ̀
1: kírun kò lè lé ọlá ẹ̀ sí
0: bọ́ bá ṣe ọ̀sán ẹ̀ka àsán
1: o kò lè pẹ́ ọ́
0: bọ́ bá jẹ́ àjálẹ́ ni ẹ̀kọ́ àjálẹ́
1: ara mi táyé fi ń sọ pàfẹ́ mi má ṣe ń sọ
0: bọ́ bá ṣe pòrú ni ẹ̀kọ́ àjìn o mo kìyìn o

0: Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Ọpẹ́ mọ̀ ni fún Ọlọ́run ọba. Alhamdulillah, ọpẹ́ ni fún Ọlọ́run ọba dẹ́dá ṣẹ̀dá. Alhamdulillah, ọpẹ́ ni fún ọba tó ní ká máa bẹ. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà tó tún lè ní a máa bẹ mọ́ o. Ọba tí ń bẹ kí bẹbẹ wa ó tó máa bẹ. Ìláyà aláwòrán àbí tí ó tún máa wà tí ó tún máa bẹ nígbà tí bẹbẹ wa ọba bẹ̀bẹ̀ stíkà lè mọ́ o. Ọlọ́run mọ̀ ni yàsin Ọlọ́run ni òkè ságbára mi ò ogun gbọ́ yàsin Jésù Kristì Olúwa wa ń gbọ́ Ọlọ́run ni
1: òkè.
0: Ìgbọ́kànléwé ìgbọ́kànlégbo Ọlọ́run ni
1: òkè.
0: Torí kìí sí gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ o. Táǹfẹ́á ní kò mọ̀mọ̀ sẹ́ni tó dùn mọ́ àfọlọ́run. Bí mo tún ṣe ń dá ńlá ńlá wò tí mò ń dá ńlá ńlá wò mi ò fún dá plenty. Yà sí àwọn ìpótò máa yín mú ni. Tẹ bá wá wò mí tí wọ́n bá tàbá tó pàdé ń gbòòrò tẹ bá tún á rí mi. Tí mo tún wo àwọn aṣọ mi bí mo ṣe máa ń wọ̀ tẹ́mi ọ̀kà nǹkan kún. Wọ́n á ra ẹ̀rí. Ṣé ẹ̀rí? Wọ́n tún wò mí gán mọ̀ kán máa yín mú sí mi lẹ́yìn ẹ̀rí. Ẹ̀rí ẹ̀rí. Mo tún wáá pariwo ta pé mo fẹ́ dán ńlá wò àfẹ́ ṣe ìkówójọ láì gbọ́kàn lé nǹkan kan àfọlọ́run. Àwọn kan tuntun yín mú irú rẹ náà ni wọ́n ń sọ iléeṣẹ́ rédíò sí irú rẹ ni wọ́n ń sọ. Kò tún wá sí àwọn kan òkò tó dé Yinka Lọ́yọ̀ọ́ wà láì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ kò tó wá Lọ́yọ̀ọ́ dáa tún wà yìí. Àyìn.
1: Àyìnlá o, tá má lè pọ̀ títí mú lérò ẹni tó ń fún lànà o, ẹni tó ń fún yọ ni èmi ó tọpẹ́.
0: Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run, a wá ní ìgbàgbọ́ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe. Yóò tún ṣe bí ìṣe rẹ̀ bí ṣe máa ń ṣe. Torí pé ọgbọ́n òdígí o yàsin ògún ń gbọ́ wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ibi tá a bá a délé nìyí ibi tá a bá a délé nìyí ọgbọ́n wa kọ́ ọgbọ́n òdígí o. Ọgbọ́n òdígí o Ọlọ́run náà ló ń bá wa gbé sí o ní ń gbé sí ní ń bá wa ṣẹ̀ tí rẹ o yàsin kìí ṣọgbọ́n kìí ṣe agbára Ọlọ́run ni.

0: àwọn èèyàn rí tán wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé wọ́n yímú lẹ́yìn kí èsè mi èmi kọ́ ọlọ́run ni ọgbọ́n kọ́ mo sì mọ̀ pọ́lọ́ ó tún ṣe bí ṣe máa ń ṣe yóò tún ṣe ìyanu. Owó tí bá mi ò kójọ rí bá mi ò kórú ẹ̀ jọ rí o lèmi sọ pé mi fẹ́ ṣàkójọ mọ́ mi gan ìwọ̀n àṣòwò kan rú ẹ̀ rí. Ṣé fámílì ìkíwà kankan ti ẹ̀dírú ẹ̀jọ́ rí gan?
1: Ọmọ òpó pọ̀rọ̀ bí ti kọ́.
0: Lèmi tí ìwà jámọ̀ kankan sọ pé a fẹ́ kójọ látàrí pa nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú àwọn alátìlẹyìn wa. Ipa Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe.
1: Àbí
0: ẹ pé Ọlọ́run ó tún ṣe.

0: bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ lọ́sọ̀gbò òrò kí àsálà wọn ní ogbó àtọ̀ rẹ̀ ò Adéyinka.
1: Mo sábùjá lọ́rùn ọ̀pẹ o, àbọ̀dọ́ lọ.
0: Igá mú pèdèpèdè délùú Ìbàdàn.
1: Nǹkan
0: wọ́n ní bó ṣe ń ná tó ń dùn yìí o.
1: Ọkàn ṣálọ́ lọ́hùn yẹn.
0: Kò ní kàn mọ́ láéláé fa àbàdà.

0: wọn ti lọrin wọn pe mi ni Deyinka ori olowo ayin ori olowo boya n jọ rin o a o se mori olowo Adeyinka ori olowo awọn ti lọrin nu o wọn pe mi la n jọ rin Adeyinka ori olowo
1: kini ko le se
0: kini o se leyin to lohun ba fe se ko si nkan ohun to le se o api nkan to lohun ba fe ko se Ọlọ́run o, mo ń fi ètò àyájọ́ ayẹyẹ ọdún kẹta ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ lé ọ lọ́wọ́ dákun jẹ́ kó ṣeéṣe. Gbogbo àwọn tí ó máa fò lórí òfurufú bọ̀ wábẹ̀, àwọn tí ó máa wọkọ̀ lórí ilẹ̀ ilẹ̀ bọ̀ wábẹ̀, àwọn tí ó gun ọkọ̀ ojú irin, àwọn tí ó gun ọkọ̀ ojú omi, àwọn tó jẹ́ pé wọn ò sì ní lè wá tó jẹ́ pé owó ni wọ́n fi ránṣẹ́, àwọn tó jẹ́ pé àdúrà ni wọ́n máa fi tì wá lẹ́yìn. Ọlọ́run o, wá pa wá mọ́ kó o sọ wa jùgbà náà lọ o. Ọyìn ogún ọdún lè ní kókè wa ọmọ ìjẹ gbaingbain.

nígbà mo sọ pé a fẹ́ ṣètò ní jóni tí mo ròyìn fáwọn ará London wọ́n ní ìdọ́ndọ́n wọ́n ló ti ṣeéṣe ìdọ́ndọ́n o àwọn ti London.

0: ọlá amẹ́ríkà wọ́n máa ń jó yé mi pé Deyinka ọmọ ti dìlú mọ̀ ọ́n kà. Èmi náà kọ́ o, ọlọ́run ọba màmá ni o, ní gbogbo fọlẹ̀ tèmi o, ìyanu báyìí náà ló kọ́.
1: Ìlànà alájẹ́ abúlé.
0: Mélòó ni mi, tá a mọ̀ mí, kò sí àwọn ìyá aláwọ̀n kan ò tún dá mi mọ̀ lọ́yọ̀ọ́. Tó wá ń fi ògo mi àti ìràwọ̀ mi hàn káàkiri àgbà ńlá, èyí tẹ́ fi mọ̀ mí láti Amẹ́ríkà. Ṣé mi wá ni? Sọ́gbọ̀n mi wá ni, àlọ́gbọ̀n òdígí o. Ọgbọ́n mi kọ́ o, kì í sòye mi o. Yasin ìmọ̀ mi ò gbé ògún gbọ́ wà láàyè tàlà. Ìmọ̀ mi ò débẹ̀ ń ní làákà ètò tó bá ń. Ọlọ́run lọ́kàn dídì bá ń gbé sí o.
1: Ẹ̀fọ́ funfun tó jáde ní kòkó dúdú á sì sì dúpẹ́ òjàre.
0: A ní àhesọ ọmọ olóhùn, Deyinka ń àhesọ ọmọ olóhùn. Irin àsìkò, èdè àsìkò nìkan ni mo máa pè. Irin àsìkò nìkan ni mo máa rìn ń àhesọ ọmọ olóhùn.
1: Àṣẹrí ifá.
0: Iṣẹ́ mi kọ́ ló débẹ̀, oyè mi kọ́ ló débẹ̀. Yàsin wà láì sábàbí ni
1: orogan.
0: Ọlọ́run lọ́kàn dídì fi ìfẹ́ mi sáwọn èèyàn lọ́kàn
1: o. Àkọ̀jú òpó.
0: Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ torí pé ọ̀pẹ́ ní ń pẹ́ ní sáyé àwòlé àlárá.
1: Kí wọ́n lè yọ bó ṣe dọ́tò ń dúpọ̀ nìkan mọ́ o fọ́mọ́ alá.
0: Ọjọ́ gbogbo akílá ayé lèmi fi ń ṣe dúpẹ́. Má dúpẹ́ lọ́wọ́ Elédùá ṣẹ̀dá. Má tún ṣe dúpẹ́ lọ́wọ́ èèyàn t'Ọlọ́run rán. Torí tó bá rán wọn sí wa tí wọn bá jíṣẹ́, kí n là bẹ́ẹ̀ ṣe sí. Wọ́n kàn fi ìfẹ́ wa sí wọn lọ́kàn náà.

0: ẹyin tèmi ọgbọ̀n òdigi o.
1: Kí á ní kírun.
0: Wàhálà ìké sọgbọ́n mi o. Ọlọ́run kì í sọgbọ́n mi o. Jésù Kristì Olúwa wa ń gbọ́, kì í ṣe mí mọ̀ ọ́n ṣe o. Mo tún ti ń dúpẹ́ o. Àròyé mi àwọn èèyàn tún sọ pé òtítún fẹ́ máa pọ̀.
1: Kí ni mo yà ń sọ pé wọ́n ni.
0: Ẹ mọ̀ jẹ́ àròyé mi ó bí yín nù. Ọlá òde yìí on the 24.
1: Ṣùgbọ́n.
0: Of May yìí gangan la pé ọdún mẹ́ta gérégé
1: o.
0: Tí n bá wá bẹ̀rẹ̀ àròyé lé ní 23rd. Ẹ mọ̀ sọ pé àròyé mi pọ̀ jù, ọ̀pẹ ni mo wá dú. Alọ́pẹ ni ń pẹ̀ ní sáyé àwòlẹ̀ àlára
1: o.
0: Ẹni tó bá dúpẹ́ tàná náà ni ó tún rí mi ìgbà léni o. A tún rí mi ìgbà bó bá wá dọ̀la.
1: Mo dúpẹ́ orí ọ̀.
0: Ńlórí ọpẹ́ yìí ṣe já lẹ́nu mi nígbà kọ̀ọ̀kan.
1: Máa bá mi lọ.
0: Ọlọ́run mọ̀ bá wa lọ, a tún ti fẹ́ wọnú ọdún tuntun lọ́la. Ọlá aláàpẹ́ ọdún kẹta gérégé o. May 24, 2020. Ńlá dáyé kan ni àjíṣe bí Ọ̀yọ́ lẹ́ o. Ló wá sí orí mi nínú àgbárí mi. Ni mo pè té pèrò pé mo fẹ́ dà á lẹ̀ láṣẹ fi lọ́lẹ̀ rẹ̀. Orí fóònù ni mo ti bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná. Tí n bá wo bi tí mo ti bẹ̀rẹ̀, ẹyẹ ń kọ́ lórí. Mo wo bi tí mo ti bẹ̀rẹ̀. Mo wo bi tí mo dé. Mo wo bi tí mo ti bẹ̀rẹ̀. Mo wo bi tí mo dé. Mo wí pé gbogbo ògo ló yẹ o, bàbá. Gbogbo ògo ló yẹ o, bàbá. Gbogbo ògo ló yẹ o, bàbá. Gbogbo ògo ló yẹ o, bàbá. Elédùmarè, aṣọ́rẹ́ kárí ayé.

0: vato mega. Ibere ati opin. Mama pa buruburu mo dupe lowo re mama wa grateful. Mama wa grateful gan. Mama wa grateful gan. I am so grateful. I am so much much much more grateful. Ala mama dupe. Eledua ase da mama dupe.
1: I want my back Olorun to be glory change story.
0: Ẹṣeun ẹ bá ń kí Ọlọ́run, ẹ bá ń dúpẹ́ ẹ bá ń kí Ọlọ́run, ẹ kọrin kí Ọlọ́run. Ń tún dárin mi, orin gùn mi. Alọ́la, láàpẹ ọdún kẹta gérégé. Ṣùgbọ́n oṣù tí ń bọ̀ láfayẹyẹ rẹ̀ sí. Torí pé ó ti súnmọ́, ó wà láàrin ọ̀sẹ̀, ó tún wá súnmọ́ Andenova. Àwọn mi ò ní ráyè. Láṣẹ tí sí oṣù tí ń bọ̀. Yá sí ìwo kàlẹ́ndà tá a fi mú déètì. Àti 5 days to Iléyá ni. Àwọn èèyàn bá ní, ó tún lọ mú 5 days to Iléyá sáwọn èèyàn ó sì lè wá báyìí àwọn tí ó tún fẹ́ wálé ọdún. Ṣùgbọ́n mo fi gbogbo ẹ̀ lọ́wọ́ Ọlọ́run. A fàálẹ̀ Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run náà ni ó ṣe, òun náà ni ti ń ṣe é bọ̀, yóò sì ṣe iṣẹ́ rẹ̀ láṣepé.
1: Òdúdú àṣìṣe dúpẹ́ òjàre. Tọ́ra wọn kó bí ẹ olówó aláwọ̀ sáàtì náà tẹ̀lé o.
0: Yáàsín àwọn tán bí àwa olówó, tálẹ̀kà Ọlọ́run làwọn bàmí àti mọ̀mí. Fómìlì kí wa látòkè dókè.

0: àwọn òsì ní fẹ́ kì èmi tún bọ́dà bí inú wà àwọn àgbà ọlọ́mọ mọ̀mọ̀ grateful sẹ́ wọ́n mọ̀mọ̀ dúpẹ́.
1: Ìlà ni àyà ti yà fàlẹ̀ hamdulillahi mo fẹ́ kí ọlọ́run èmi fẹ́ kí ọlọ́run tó fi grace.
0: Ẹ bá ń kí ọlọ́run ẹ dákun ẹ bá ń kí ọlọ́run ẹ mọ̀ bá ń kí ọlọ́run ẹyin tèmi ẹ dákun ẹ mọ̀ bá ń kí ọlọ́run.

0: jọ ti mo yan
1: sọjọ riri jẹ òkété ńlá vẹsọ ni adé nká abọjọ òkété mi tó febi sùn ó pọ jujọ ayo lọ sọjọ mo lọ ṣe fídíò tán sọ mí lòkúta lójú bíríjì odò òkè òrùkí nígbà àwọn ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́ tán lẹ̀ ń lòkúta
0: ẹsẹ̀ mi
1: sí ni mo bẹ sọ ni abíjọ tí ó jẹ́ ti ìgbájú olóyè
0: kí máa sọ
1: dádì mi ń gbájú yìí tó jù mí pò yìí
0: so ni
1: mo fẹ́ wí tí mo fẹ́ rò níjọ́ wọ́n dì mí ń gbájú tán lù mí níbi mo ti ń ṣe live video sí ni mo fẹ́ sọ abíjọ́ wọn ti gba bàtà lẹ́sẹ̀ mi lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn tán fẹ́ tì mí mọ́nu túbú sí ni la fẹ́ sọ táwọn ọlọ́wọ́ ọlá fẹ́ fọwọ́ ọ̀la àwọn gbà wà lójú adéyinka sí ni la fẹ́ sọ ni a ní bàbá béèyàn bá ro dúndùn fàn èyí ò sì họra di kókó egun ṣùgbọ́n ọlọ́run wa bá máa dúpẹ́ tó ṣàfàyọ́ wa.
0: Everything he to God in prayer. Tori wipe to ba je titi wa mimo. L'Olorun fi u dani si laye.
1: Emi mo dese ju to ba se pe ti wa mimo ni papote o ti ma paro mi ti pa o. Tere mi gan na ma pe npe o. O si ese ni to pe tan tori pe yin ma rin ni ayin aye kori omo mi.
0: Se anu fun ni laye.
1: Olorun kan dide saanu mi. Ni o je nti bowo. Torí àwọn tó jù mí lọ lèmi mọ ń kọlù ní tèmi. Ọwọ́ sọ mí di kùkùté tọ́jẹ́ pẹ̀lú tó bá mi kùkùté ara rẹ̀ lómi. Alhamdulillah yóò mọ̀ màmá dúpẹ́.
0: Ká tó dá ìran tèmi, ká tó dá generation tèmi, ló ti ń bẹ́ẹ̀.
1: Yes, salam.
0: Fọgbọ́n dálù ọrùn. Gbàràdà lọ́wọ́ ẹnìkan. Wípé kò sóluwà lórí ilẹ̀ ayé.
1: Yes, salam.
0: Sóluwà lórí ilẹ̀ ayé.
1: Sólíjà láàlẹ̀ wà lè kíra.
0: Sóluwà lórí ilẹ̀ ayé òwò. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀. Kò sálágbára nínú ìkòkò rárá.
1: Yes, salam.

0: to God in prayer.
1: Ọlọ́run tún ti fẹ́ ṣe bó ṣe máa ń ṣe nìyẹn. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ó máa ń ṣẹrú dọmọ. Ó máa ń ṣẹrú dọmọ. Bó ṣe máa ń ṣe nìyẹn. Tún wá ṣe bó ṣe máa ń ṣe. Ọlọ́run ìgbà ni wá ṣe bó ṣe máa ń ṣe.
0: Lọ́lọ́run fi ń ṣe àánú fún ni láyé. Àwọn professor ni ò bá máa ranú gbà o.
1: Yes, salam, yes, salam.

0: gbogbo àwọn tán ràn wá lọ́wọ́ àwọn tó tún lò fúnra lọ wá ọlọ́mọ bá wa ràn wọ́n lọ́wọ́ o. ẹyin tèmi àyìn ní tìmọ̀ gé pété fún àkànṣe ètò fún ti ayẹyẹ ọdún kẹta jíṣẹ bí ọyọ ní ọ̀la 24th of May 2023. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn alátìlẹ́yìn wa látòkè dókè o látòkè dókè débi tó ti bẹ̀rẹ̀ débi tó tún ń lọ.
1: Ìbàdàn mi lọ.
0: Ẹ̀yin náà ẹ̀ní wálẹ̀ láíláyọ̀ ẹ̀ní jàyé wá sẹ́yìn.
1: Orí mi tún lọ.
0: Ẹni tó ti ràn wá lọ́wọ́ pẹ̀lú tọ́rọ́ àti kọ́bọ̀.

0: tọ́ orin ewì náà nu látẹnu àkàndá kéwì tó kọ fún ìkànnì ajíṣebí ọyọ́ yín tó padà fi ìta sponsor tó kọ fún wọn aláàfin àtàndá alówólódù bíi ìyẹrẹ fún ìrántí ọdún kan wọn fún ìrántí wọn yóò ń fi òun náà sí tẹ́jẹ̀ ìgbádùn rẹ̀ kí n tó máa atapòpòpò ní ìhà yín ẹyin tí a ìkànnì ajíṣebí ọyọ́ náà lẹ̀ ń já sí o a sì ń celebrate ọdún kẹta wa àti bẹ̀rẹ̀ celebration náà nu àti bẹ̀rẹ̀ celebration ọdún kẹta wa náà nu à ń celebrate ọdún kẹta wa àdúpẹ́ o àdúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tí elédùà ti ń lò fún ìrànlọ́wọ́ wa elédùà ọba adẹ́dàsẹ̀dá náà ni ọmọ bá wa ran ẹ̀yin náà lọ́wọ́ o mò ń bọ̀ ná tí mo fẹ́ máa wá orin mo fẹ́ wá orin mò ń bọ̀ ná.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ́ láàárí ọyọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan.
3: Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan. Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan.

gbogbo àwọn tó fa gbogbo àwọn ló fa àwọn ọjọ́ ọba nkí gbogbo wọn kú oríire tọba tuntun jí bọ́lá. ìlú ń dùn ní bá a sí ìlú ń tọrọ ní lásìkò yìí.

oni pegun won ti joba lo fa alabiola abaika come on eyawo

ẹ̀dì ẹ̀ṣùwọ̀n ẹ̀kẹ́jìrẹ́ òkìkí aláàgbọ́gbọ́ tọfà ọlọ́bàá gbọ́gbọ́ tọfà kúnlẹ̀ lábàgàmì àlàbí ọjọ́ bàbá lọ́jọ́ tó ń wé.

ẹyin tèmi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lékú jáwọ́ o. Adébíra ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí ifá ló ní àmọ́ jẹwọ́ mu o. Nítorí gbogbo àwọn tán jẹwọ́ mu ńjọkìnrin àná ikú wọ̀ mu náà ni wọ́n kú o. Ifá ló ní àmọ́ jẹwọ́ mu. Kámọ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ̀lọ́mẹ̀lọ́. Ní tí ọwọ́ wa ò tó kámọ̀ fi gọ̀gọ̀ fá. Nítorí tí ò tó a tó a wá tún padà a tún sẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́. Adéàbùn ìra ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí ifá ló ní kámọ̀ jẹwọ́ mu o. Nítorí gbogbo ẹni tó bá jẹwọ́ mu ikú wọ́ mu irú wọn máa ń kú. Nítorí ọwọ́ òtóhun ẹ mọ̀jẹ̀ àlọ́ máa fi gọ̀gọ̀ fá o. Nítorí pé àwọn bàbá mọ́nimọ́ni àwọn bàbá mọ̀yànmọ̀yàn àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tọ́lọ̀ ń fún ní ọgbọ́n ọmọ àjẹ̀lẹ̀ pọ̀ wọ́n ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ọ̀hìn ó ju òje lọ. N ti ń bẹ̀ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. A ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ó ju òje lọ. Adéyinka Ọlásùnkànmí lorúkọ mi o. Pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròkọ ti sọ lórí ọbẹ̀ nínú àwọn tangara. Wọ́n bá wùn mí mo lè dún mẹ́wìrì. Tó bá tún wùn mí mo tún lè dún mẹ́wìrì. Wùn mí àní tó bá tún wá wùn mí èmi lè dún gbàgbà fúfú kówó ẹ̀yà ayé. Àbí mọ́ àdókòkò ni.

ẹ sì mọ̀ tẹ́lẹ̀ ń kọ́ pé ìn ní wo tọmọ ẹni kẹ́ni bọ́dì ìn ní wo tẹnì kankan kọ́ ṣe o. Èmi gangan lọ̀rọ̀ ẹni tó bá wù kó tó máa sọ mí ìzó ni ọ̀rọ̀ ìjẹ́nu òhunrun ń mo tún sùn ta ẹnu mi ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́. Ilé yìí wà lẹ́ni ò sí nǹkan.

ọkàrí bàbá lẹ́gbà. Bàbá Yusuf Ọlátúnjí Kérédù ó dẹlẹ̀ báwọn ẹni rẹ̀. Lọ́rọ̀ àwọn àti wọ́n ń fi àwọn ìmọ̀ ìjìnlẹ̀ àwọn ọpọlọ làákàyè tí Elédùà tó fi jí nkí wa àwọn tẹ́ ń bá wàá sókè sí rẹ̀ náà ni ó. Nínú ọ̀rọ̀ táwọn ti sọ́lẹ̀ láwa tó ti máa ń rí mú lò tá a máa ń rí mú lò tá a náà máa ń yànnà.

let me give you an example. Lára àwọn policy tán ṣe, policy gidi ni o, ṣùgbọ́n mode of implementation wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó. Ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèrè ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó mọ̀ lówó lọ́wọ́ látàrí rẹ̀, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ọ̀rọ̀ mi ò yé yín. Wọ́n àṣe feasibility studies sí wọn dáadáa. Àwọn èbó mọ̀ níláàka ipọ̀ o. Àwọn èbó fún wọn níláàka ipọ̀. Àwọn website kan bẹ nílùú Èbó táwa náà ti participate bó tiẹ̀ jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website, a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kiní ẹ̀ ní survey. Website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá bá fẹ́ báyà product kan náà fẹ́ introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kíní yìí o. Àwọn mi ń ṣe research ni o. Wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o. Wọ́n tún fẹ́ fi mọ ìtàn ṣe tó dáa ni o. Àwọn website gan wà tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n nu. Àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe, wọ́n wá tì sí irú àwọn survey site yìí. Wọ́n fowó sí fún wọn. Àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí, wọ́n gbé fáwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí, wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Wọ́n wá máa fún wọn ní ìdáhùn. Mo sọ tí àwọn ọtí ibi tó yẹ pé àwọn èèyàn wa bí àwọn náà ń ṣe táyé pé níta lówó lọ́ dáadáa ni irú rédíò ṣẹṣẹ yìí. Mo lè gbé lọ sọ́run àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajísebí Ọ̀yọ́ rédíò rí o? Abálé àwọn ti gbọ́ nípa rẹ̀. Ṣé ẹ ti gbọ́ àwọn program wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dá o? Èwo ni wọ́n ń ṣe tí ò dá? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve. Báyà wọ́n ń ṣe product kan tí wọ́n bá ń fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé. Àyin olóyè tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ torí àwọn tán ní làákàì tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajísebí Ọ̀yọ́. Àyin ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ, mò ń bọ̀ ná.

0: a kori oro ta n yanju ta n pe kelu laaro ina ni measurement and evaluation. Measurement and evaluation. Ki lo mo se awon ti a ni ayin ta kin le evaluate ara wa pe ibo ni kudie kudie wa ku si ewo le yi ta le se ti a tun fi le jolori ta tun fi le ma te si waju sugbon inta ba nje lenu lowo lowo nla wa mo eni kan soro ninu group kan ni isin oni ni Africa wa nbi oni in the next 50 years I je kin ka bo se bo se bere oni we who do Africans these things are beg we deter future progress so much we cling on to the past itesiwaju ojo waju o je ajoji si a fe itesiwaju ojo waju our cling mo past e ma wa wo bi ta tin sabo si re o ni pe awon to je iwo omo lu abi to je titi atijo to ye ka diro mo a gbe yunju si egbe kan ni seyun ti gba won nkan mi to je ti pe o ye ka ti improve le lori ka ti ki nkan mi o tun ti wa ti o wa ti o ta bi improve le lori ni improve le ni kan to so pe baya ni isin na ba ba se wa pelu owo ta na owo naira owo ka so pe naira ki ma fi yun sapere naira owo paper naira pelu coins naira bo ti ati foju kan 1 naira ti 50 kobo nisin olorun lo ma ye odun inu ebo gan won na coins la America won na la won ebo ti ba wa nbi a ma fi pon pe ati ju ka ma ko coins towo lo bi o ma dun woro lapo wa a si fi be a si fi ba gbogbo nkan je yanyan ko si nkan sile marun ko si nkan 1 naira mo ice water ta ma ra nigba kan 50 cup nkan kan ko ti ice water ka ti so pe ko ti ice water mo ko si nkan 5 naira gan tipa lefi bi agidi lefi ri nkan naira marun tori igba agidi kini nkan naira marun to je wa gan ko si nkan naira marun se nkan naira marun be ni be fe ra epa yiri tan yan muri kan le ti bere magi da ma nfi so be pon marun ni pure water ta mu 15 naira ni si nkan naira marun mo ko si bisikiti naira marun o wa lai ko si o mo ti fe ma digress die sugbon ti mo n so ni pe owo naira ta na paper pelu coins ka de je pe ko si coins ni Nigeria ta na awon ti awon oyinbo ti to improve innovation ti wa nisin nijo ni ta n soro kekini ta awon te ma n bun wa lowo won wa la America ni o emi wa Nigeria emi wa ni UK emi wa Nigeria won kan ni Deyinka o lasukan mi ka se ma se dada papin elenu gboro sale elenu gboro send account number re o ni ka ju account number ti won won kan te ni gbera wara laarin bi seju marun bu lowo ba ti wole sa account mi nigba to ti fi thousands of naira nínú bí wà richard nínú bí lówó lọ sí nítí mò ń fa ayọ̀ ni wípé ní ayé ọjọ́ nígbàtí ojú sì dúdú dáadáa àwọn kan yìí ò yí sí dáadáa wọn ò yí sí pẹ́ẹ̀pẹ́ ọ láti ẹni tó wà nílùú èbó láti send owó sí ẹni tó wà ní nàìjíríà kò yí sí o bá a bá fẹ́ kọ lẹ́tà láti ìlú èbó wọn tẹ́lẹ̀ kínní kan ọlọ́run lọ́mọ yóò sù tí bàbá mi ọ̀wọ́n se àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní ààyín inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bàá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún ti ń bọ̀ o tàbí mò ń gbèrò ń fi owó ránṣẹ́ sí yín bàá mi ẹ bá ń ra lè oko mo fẹ́ máa dáko o tàbí ń fi owó ránṣẹ́ sí yín bàá mi ẹ máa bá ń kọ́lé lẹ̀ nílé o ọkọ̀ lẹ́tà ó lè lo oṣù mẹ́rin kó tó dé Nàìjíríà ṣùgbọ́n ní ìsìn ni mo n fa bo ni pe pelu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jinle awon tan ni opolo tan ronu jinle awon ni won rulu agbaye batari ironu won imajinle won won ti fi improve ba se n gbe igbe aye lati America nisin bi mo se n soro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa general overseer baba segun baba sina pastor sina ta ma fe ba mi soro lati Ivory Coast won kan te pe deyin ka won ti sadura fun mi laaro idari tan ti sadura fun mi laaro idari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John a ti abe collector olodun lo mo ye odun ti osu ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti atun je pa Africa nle le nbe ni sugbon latari innovation innovation awon imajinle pelu awon eyan tan ronu tan ma nro ri daada o ti so easy latori WhatsApp won kan tele pe olodun pe olodun latori phone pe won di send owo sile pe ile wo lo n ba mi ko lo iya lo se video call nibe ma fi so gogo yara nka kiri fi han mi document ni aye jo ta eyan mo ti won ma send owo lati ile ibo kan ba won call ti won ni call o ta ma fi le on le han won nisin fi document han mi latori phone ni won ti iya ma scan re ma ya photo document ni so nigba ta wa sanwo awon owo ni okowo fun ti won ma fi se ma fe se monitoring full monitoring won se lati lo ebo nisin latari ironu ogbon majinle awon awon eyinbo alawo funfun pa lawon eyan wa na tori awon eyan wa na won aduro won bo na
1: a ti se bi oyo laari oyo ni se bi baba eni kokan a ti se bi oyo laari oyo ni se bi baba eni kokan
2: ika fọwọ́ sowọ́pọ̀ ikan mọ̀lé àwọn èèyàn wọ́n fọwọ́ sowọ́pọ̀ wọ́n máa kì í àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀rùn ọyọ́ àti bà nínú ìsìnkúrọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ́ gbẹ́rù lórí ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì ta fọwọ́sowọ́pọ̀ gbé ìlú ọ̀lọ́gà agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá kú ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtìbà nínú tí kò rọ̀ ń wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ ni iyẹ ni yóò yẹ wa o torí iyẹ ni yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wa lókè láàmọ́ wa lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkànmí lè ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀fẹ̀ tèmi náà ní látàrò ti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàyí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ̀ àánú àná ni máa lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára làádìkú ijó àti wípé ajíṣe bí ọ̀sán làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

Mo sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Tí o bá sí innovation, tí o bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà? Ní Ivory Coast, ní Nàìjíríà níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà. Ní United States of America, láti orílẹ̀-èdè Canada, láti United Kingdom àti Denmark, Ivory Coast, Libya, South Africa, Ghana, káàkiri gbogbo àgbà ńlá ayé tẹ́ ẹ tẹ́ ẹ ti ń gbọ́ mi. Tí o bá sí ìrònú àwọn kan, innovative ideas àwọn kan ẹ nílé láǹfààní àti gbọ́ mi o. Torí irú àwa yóò lówó lọ́tà abilé ra time lórí normal radio táàbí máa ṣètò lórí radio. Ara mi ò yẹ yín. Ṣùgbọ́n innovative ideas àwọn kan ló mú mi máa wà báyìí nínú yàrá mi mọ́ wà láì lórí káòchì. Lórí àga kan ni mo jókòó tí mo fẹ́ yìí lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí. Lórí ayé android fóònù mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tí ẹ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù mi. Fóònù tí mo fi ń whatsapp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o, kò yé yín. Àìlápàlà dọ̀mú o, ayé ti rọrùn o, ayé ti rọrùn. Àwọn èbó, àwọn tẹ́ ń ronú, àwọn tinkers, wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn. Ṣùgbọ́n ní àyín, ìrònú ló jìnà sáwà. Tábà tún wá rí àwọn tẹ́ ń gàgà ń ronú yìí. Àwa nífẹ́ àgùntàn wọ̀, àwa nífẹ́ paṣọ ìsìn dà. Àwọn ò ní wò pé báwo náà làwa ṣe náà sì lè jẹ irú àǹfààní. Innovation, innovative technology, programming, coding, softwares, ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life for ara wọn. Báwo náà làwa náà ṣe lè lò níbí àbí lè better life for wa? Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí, wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kógbá lé. Wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn, wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kógbá lé.

0: Mayin kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lají ṣe bí ọyọ́ online radio.
1: Ají ṣe bí ọyọ́ láàrí, ọyọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì, wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ṣe, tán ń gba sálárì fún mi, tán ń ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sí lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence, àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà, tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Asiru Amadu Afag Gilo. I want to know the multi-purpose venture ni Lupa. But I'm going to go to the ẹgbọn mi dáadáa ni àwọn alátìlẹyìn wa nù Awusola Michael Angelo ọmọ wọn Lekiti tọgbẹ kó dàgbà tó fi ìlú Abuja ṣẹlẹ àánà alátìlẹyìn wa ni o ọmọ ìnáwó sì wà lóòrèkóòrè ẹsìn o adúpẹ o iná ò ní tán o gbogbo yín o mọ̀bí tó dórí bàbá mi Bàṣírù ọmọ Adéníran ọmọ Ọ̀yọ́ Aláàfin tí a ń gbé nílùú Èkó Àrómi sálẹ̀ gbẹlẹgbẹ Àfáà Glo ìlú Pàpó làwọn ń gbé Asiru Amadu tí wọ́n ní ètìrí mọ̀ purpose venture nílùú Pàpó ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ làwọn náà ní ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣẹlẹ̀ o tó fi tún fi dé orí bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ wọn. Bàbá Sàmínú ọmọ Adépọ̀jù láti California ní United States ọmọ wọn ní Èrúwà Ojoko Agbẹ́dúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlé ru àgbè ní dájọ́ wọn. Bàmí tún ọmọ Mùsì Olómù Apàràn ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mọ̀. Bàbá lè wúmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ní àmọ́mú lọ bàbá àgùntàn bọ́lọ́jọ́ tó sọnù lómù wọn ní ẹ̀mọ́mú lọ mí o bàbá tani sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́ akúgbọ́ gàgàrà tó tún sọnù lómù wọn ní ẹ̀mọ́mú lọ mí bàbá tani sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ.
1: Òṣogbo
0: bàmí tún lọ mí ojúra bẹ́sà ẹ̀kẹ́ òṣogbo bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́ ńlá àwọn èèyàn fi nígbà táka sí wọ̀rọ̀kọ̀ kí ni lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí ọmọ ojúra bẹ́sà ẹ̀kẹ́ òṣogbo. Ó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ dákọ̀ wọn. Fatai Bandele Olúṣọlá Lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yà Aláàfin. Ẹ ò jọ pàṣẹ kẹrẹ̀mọdé ọmọ àti ní ìwọ́n ti ń kó lówó kó kí wọ́n fọ́ fọgbà lẹ̀. Aṣẹ́ kò lè bá àdìjà kó lè bá dákan. Kọ́mọ Aládé ò lè bá rí ìgbàbù lámbẹ̀. Àwa tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní Success Odúọlá láti America láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o àwọn náà onídùúró lè ṣe wa tá máa ń dúró tì á àwọn náà ń jàwọ̀ ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò ṣe ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Ó fi tún dé orí bàbá mi dáadáa Aláàjì Adémọ́lá láti America lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu àwọn èèyàn ti àánú o àwọn ti àǹtí àánú. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù álọ́gọ ẹnu. Wálé bàbá Wálé bàbá Wálé láti Germany. Báà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ tí ìrántí dákọ tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú ètì náà lẹ́ ojú òní ti yín o. Tóró gírin la jẹ́ bọ̀ kè mọ́ ẹ mọ lọrí ẹ mọ bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti bó ń ṣe ọlọ́run. Ẹ ṣe ò àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyáyìn náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ mọ́ kí n tó gbàgbé mo ń fi àsìkò yìí kíró tí méjì tẹ́ ń bá wà ṣe gravy tẹ́ ń bá wà ṣe bánà Ajíṣẹ́gbé Ọ̀yọ́ àti Ọlánìkẹ́ náà tó náà bá wà ṣe bánà bánà fún Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture Plenty Fashion Home lóríṣiríṣi gbogbo ẹ̀yìn tí mo rántí dákọ Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa gbogbo yín yányán ni mo kí o ẹyin tí n bá rántí dákọ ẹdákan ẹ mọ bínú àìníye inú ni o ìníye inú ni o tẹ ẹ gbàgbé àkórí ọrọ wa láàárọ yìí measurement and evaluation ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwòwájú bá gbà alàgbà bá ṣubú ẹyin náà ni wọn máa ń wò. Àwọn èbó àwọn ọmọ ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tún fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọpọ́ọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ní lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún ọ jù ni wọ́n ń dìbò fún ọ. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní ìlọsíwájú. Àwa ń bẹ̀rù innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the one controlling and ruling the world. nbo la wa wa wa nbo la wa fe wa ipo wo la wa fe di mu ninu awon tan ronu tan fi ronu won tun ilu won se latari be awon na tun do lowo won do lowo do loro ta mo pe epo nikan la fi ma wa ko laye jon ako oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi oye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi ba yin soro lowo ta e fi gbo mi ni gbogbo agbaye ta ti gbo mi lowo yi o ori phone ni mo ti yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan o on ara mi o ye innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo oro.

0: láyọ̀ máa pè nígbà.
1: Rájí Àlàmú rèé o, lọ́yọ̀ wa aláàfin bí. Ṣé bàbá Rahimi Àwẹ̀dá náà kọ́? Bàbá Rahimi Àwẹ̀dá, tọ́yàn táwọn náà ń kọrú orin tí bàbá yìí náà ti kọ. Àwọn ọmọ wọn náà ti ń kọ́. Àwọn bàbá tí mo dákọ̀ ẹ̀, àwọn ti di aráàjọ̀ ìbáṣepá ìkúláyé ni. Àbábá Muhammadu, àbábá Muhammadu, kódà àtúbá Jésù Kristi Olúwa wa, pẹ̀lú gbogbo àwọn wòlíì, àwọn màláyà, àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ. Àtọ́wọ́ ìpá ìkúláyé ni gbogbo wọn làbábá o. Kí Elédùà kó dẹlẹ̀ báwọn tán ti lọ. Nífẹ̀ẹ́ àsìkò yìí bẹ́lọ̀ fún gbogbo àwọn òkú tí a náà tán ti bọ́ sí àlòkè àmọ́ ládàdúrà ládàsára kọ́lọ̀nkọ́lọ̀ máa mú bá wọn. Bísímìláì kan kú ló wà láọ̀kan. Kọ́mọ lọ bá wọn lọ́hùn. Káwa náà ká mọ̀ ti lọ bá wọn ní ìsín. Ká pẹ́ ká dàgbà ká dògbò ká sohun àwáyé wa sí. Adéyínká Ọlásùnkàn mi lè ní jẹ́ ọ̀pọ̀. Mo ń kí gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa. Ó kù ó kù nìbọn ró. Tẹ́ ẹ bá tún fẹ́ ràn á lọ́wọ́ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi ìta lẹ́ẹ̀kan náà lẹ́lẹ́kẹ̀ sí 07068874274 07068874274. Ẹ lè lọ sí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. A wà lórí gbogbo àwọn most popular radio directories bíi Radio Garden, Sino Radio, Live Online Radio. Ẹ dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà. Ẹ tún lè gbọ́ wa lórí Zino Radio náà. Gbogbo àwọn platform tẹ̀ ti lè gbọ́ wa ní. Ẹ tẹ́ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebioyoradio.com. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó wà lókè téńté. Gmail wa ó wà lókè téńté. Bẹ́ bá tún scroll lọ ọ̀sàlẹ̀ gàgàgàgàgà, ẹ rí logo WhatsApp. Bẹ́ bá ti kílíkì rẹ̀ yóò open WhatsApp lórí fóònù yín. Ẹ bá tún bá wa chat lọ. Facebook Messenger náà wà ńbẹ̀. Tẹ bá kílíkì rẹ̀ lẹ bá ń bá wa chat lọ lórí Facebook. Gbogbo àwọn idea, gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa. Káwa náà káwa máa ronú bá a ṣe lè fi innovation innovative tún Nàìjíríà sí. Ọgbọ́n àtinúdá kálukú àkàbí tún Nàìjíríà sí. Adéyínká Ọlásùnkàn mi pẹ́ ń bọ bí awo erin ajá lù ọ̀yọ́ tí gbó lásán nítorí bèmi ọ̀pá ẹranko mọ́ra bá mi èèyàn ni ọ̀rọ̀ ìjánu oòrùn bó tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá. Agbèsè tán fẹ́ máa lọ lù dárò alùkò èmi Adéyínká ṣe tán ó fẹ́ máa lọ lù kọsùn lékèlékè èmi ṣe tán ó tún fẹ́ máa lọ lù kẹfún. Tọ́ a mọ̀ bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà ò gbogbo ẹni tó bá ní a mọ̀ bọ̀ nìkan là ní dé bá ń lé o nítorí bó bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adé fún bàbá jẹrọ̀ mọ́ jèlé o ìjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa ẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ilé tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrò nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù náà làárọ̀ bàbá mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́ mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run ọba àbúrẹ̀ tún nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a máa tún pàdé mi ń fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ̀ tún ní bèmí náà nínú ìbànújẹ́ ká tún ríra aláyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: pàdé bí ẹni bá lè yó mọ́ láéláé ní rí.
1: Ibi ìpanikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi kọ́ yẹ́mu ẹni ebí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá ń yẹ ni àjùdà bí ẹni bá ní kú mọ́ láéláé bẹ́ẹ̀ lágùn láyé àárọ̀ lọ́rẹ̀ ṣe ní ọ̀rẹ́ àṣẹṣẹ yàn bí ẹni bá lè jà láéláé ní rí.
1: Bẹ́ẹ̀ ni
0: wọ́n máa wá ara wọn ta níta. Ẹ̀yẹn wo ìyàwó àṣẹṣẹ gbé bí bẹ́ẹ̀ni bí ìyàwó àṣẹṣẹ ẹgbẹ́ bá gbẹ́lé ọkọ rẹ yóò sì máa ná máa yà á lé lọ́rẹ́.
1: A ní ń bọ̀ wí òtò
0: rẹ̀. Ìyá lèmi bí ní sẹ́yìn má tẹ̀rí ènìyàn jẹ́mọ́lá yé wígbẹ́ lọ́kàn ẹni kankan. Àgádágodo kò finú ara wọn èèwọ̀ ni a kì ń gbé fi kò hán jọ lọ. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ẹ̀kì máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni pé ò lè tó mọ́ láéláé ní
1: orí.
0: Bí àgbá rẹ̀ ní ìparí rẹ̀ fún wọn tó wọn àtúmọ̀ fúnra wọn lóyún wọn àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú ọba àtẹlẹ́dọ̀ ìyọ́ tàyọ̀ lóṣù ojú ọta lágbọ̀nà tó yàn àti lérí kiri tí sọ pé jà yìí ò ní tó láéláé. Ojú àtijọ́ ni má ní ọdẹ ẹ̀rẹ́rẹ́ oníjàmbá ènìyàn àti iṣẹ́ ti sí jà ní
1: sọ̀rọ̀.
0: Ìwọ̀n ni wá gbé ni wá jà wá jà ni wá tán àgbé mọ́jà kan òsì. Ajá má tán ní ìfẹsẹ̀ oṣù náà ni ọ̀dà òun ọ̀dà kó má èèyàn kú mọ́ láéláé lọ́kọ̀ ẹ̀mí ti iná ni. Títí ọtí aláyé ti dáyé. Ilé yín pẹ̀lú àwọn ń dín bára wọn jà àwọn ọkọ ra wọn bí wọn bá bínú síra wọn tó wọn àtúnjọ mọ́ bára wọn gbé lé wọn àtúnjọ mọ́ bẹ. Kámi kankan ò sì ní yẹra kú òfẹ́ nìkan sọ ní kálukú ó sì tún mọ́ bẹ láyé rẹ̀. Sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yarú ìjóró ọtún. Ọ̀rẹ́ mi dà mí ń gbọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ dalẹ̀ ọ̀rẹ́ fi ń di púpọ̀ nílẹ̀ rẹ bẹ̀tẹ̀. Olúsáwá fi yàrá ìní òjókòrò ọtún lẹ̀. Àwa bàbá là ń sọ̀rẹ́ àwọ ọmọ sọ̀rẹ́ ọwọ́ lẹ̀ ẹ́ dà ní. Ẹmọ jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo. Ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí wọ́n bá dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òfò rẹ̀ rẹ̀ rẹ̀. Ní ìṣẹ́ alábòsí ẹ̀dákẹ́ ẹ̀ṣẹ́ kí gbogbo wa ó ṣe lè lẹ̀ ẹ́ dà.
1: Gbọ́dọ̀ yẹ ìwọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: Bẹ́ẹ̀ náà ni bọ̀ bá bọ́ máa ráyé nínú ilé bọ̀ bá ṣe wọ́n lóore bòrè pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀. Sáàlù báríkà ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsí lọ́rọ̀ àwọn àfibiṣó lóore pé ìgbéjú ni wọ́n fi yí orí àná
1: dà. Ìwà àwọn míì nù.
0: Lóore fún wọn lójú àgọ̀ ọ̀ràn wọn mọ́ abínú ẹni ọ̀gbá àlọ̀. Àlọ̀ àṣejù ní báwọ̀ ló ń ṣe mí wá ọjọ́ oré gbẹ́ àṣìṣe gbàgbé bó oré bàbọ̀ yóò dìbì ni àlọ̀ àṣejù ń bá bójú àyà oré níwọ̀n ọmọ gbàdà
1: mi ṣe. Àṣìṣe kí o fọ́ yẹn mo.
0: Ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àfẹjì.
1: Àjẹrì
0: tọ́tọ̀. Ọ̀gbọ́n ní kí òun àìsọ̀jẹ̀ káṣojú ń bì mí gbogbo ẹni tí máa ń dijú òun lè sọ̀jẹ̀.
1: Lóòótọ́ ni.
0: Gbogbo ààyè tó lúwa bá bè wá sí yá máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa dúró ní òní mọ̀fẹ́ dún.
1: Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀
0: lọ́wọ́. Lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba tó dá gbogbo wa. Ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa. Àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. Nítorí bá a bá sùn lálẹ́ káàjí kùtùkùtù nífẹ̀lì ìdájí. Kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olódùmọ̀ ìjìnlẹ̀ tó máa dún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: Ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. À ń tọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba àtọ́dá gbogbo wa lọ. Ó jẹ́ àjọ̀lá lọ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn báwọn bá kú. Báwọn bá tètè kú ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ.
0: Torí bẹ́ẹ̀ ni ọba bí ikú ìṣeré ọ̀tún láyé ẹni tó bá ti kú pẹ̀lú wa rẹ̀ lópin. Èèyàn tí yóò sì bímọ sánú ọ̀gbọ́dọ̀ su eré ṣẹ̀ṣẹ̀. Ẹni tí ọba aládìbọ̀ tán ayé ọ̀gbọ́dọ̀ fọmọbú ni àtètè lóbìnrin ọkọ̀ ó gbin kú ikú kárí ọmọ ni ọ̀ kárí ènìyàn. Kò jẹ́ni tí ò lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó bẹ́ni ìtàn àgbẹ̀rẹ̀ ìtàn lọ ní. Ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ni dẹni gbogbo ṣe bẹ́ẹ̀ rẹ́wọ̀n ọmọ sùkúrù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́. Kò jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn alákejì. ẹni tó gbọ́ kú ẹni tó bọ̀ ọ̀rọ̀ wọn aládébíọ̀ ń dákun mọ́kànjúmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òhòdó ni bẹ́ẹ̀ náà àlèbí ẹnìkan ti wọ́mawọ́ma bí òdòdó ríbí bẹ̀rẹ̀ nìkan ń gbé bímọ méjì lẹ́ẹ̀kẹ́
1: ibi
0: ẹnìkan ti wọ́ma bí òríbí bẹ̀rẹ̀ nìkan ń gbé rọ́yún
1: dànù
0: ibẹ̀rẹ̀ nìkan ti lóyún díẹ̀ kò lè bí ojúmọ́rẹ̀ ní èèyàn tó di bí òní kú ẹni tí o sì dì bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere fọlúwa rẹ bá a bá bímọ náà tán ọlọ́run ọba òní jí ogún kékeré báwọn ọmọ náà bàdà gbà àfẹ ọlọ́run ọba òní jí ọgbọ abẹbẹ gbẹrin ògùn ẹgbẹrin àfẹ ẹgbẹrin òun rere lájọ mọ ṣe ẹgbẹ.

0: ìjẹta tó kúnra lúmọ lóbi ká jágbó músòwó ọwọ lẹni bá kákẹgbà àkànní èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹta ẹgbà mẹta ni ẹni ká mẹrin ẹgbà mẹni èèyàn ká márùn ẹgbẹgbà àrùn lọga ẹni ká mẹfà fún ẹgbà mẹfà ni ẹni ká méjì ẹgbà méjì ẹni ká mẹjì ẹgbà mẹjì èèyàn ká mẹsẹ ẹgbẹgbà àtọ owó lọjẹ ènìyàn tó kẹwàá rẹ lórúkẹ owó ni lórí ti jówó ọmọ ẹlẹ obì ni lórí ti jówó lóbi ìkùnkùrọ wà ní déwọn bí wọn ṣe ń dàdẹ dùn bẹẹ lóbi ń bá ní ìrọlẹ gidi ẹmọ èso ń bi tọ́ba rẹ mọlẹ bá
1: ọ. ọmọ rẹ lé wá ẹ̀rọ kàgbórí onílẹ̀ obì ọwọ́ nílé ọmọ àbòkùn lẹ́rìí ìjẹta lọ́mọ olú apanadà ìjẹta pẹ̀lẹ́ ọmọ ẹni àtìlẹ̀ ní ọwá tí bá ń gborí lẹ́yìn bàbá ọmọlọ́mọ ti máa ṣe wọn òkè kẹkẹ aṣọ wọn lára tó gbájú ẹlẹ́gbọ̀dọ̀ tí ẹmí lásán òde ìjẹta èyí yóò wù dáa bá lẹ́jà ní ẹra mímí wá lẹ́rú bá jólóye ẹnìkẹ́ ìjólóye dùnrán ìjẹta kàní àjólóye dùnyá mi ọwọ́ nílé ọmọ okùn
0: nítòsí pọpọlọ tá a wo tòsí ìjẹta ìní fọwọ́ lù fún ẹgbẹgbẹgbẹ bẹ́ẹ̀ náà èlò lówó láwọn ní fọwọ́ làrólà ń pórí ọwọ́ dákun dábọ̀ jẹ ńlá kí n fọwọ́ làró ìta ìjẹta dákun dábọ̀ jẹ ńlá kí n fọwọ́ làró òṣòrí ọmọ ẹlẹ obìnrin. ọmọ wọ́wọ́ mi ta méjì mọ̀rẹ́ ta ló ń rí àlọ́lọ́ mi ta méjì mórèjì gbàgìdà ní mìta méjì morù kan wọlé ọ̀gàn náà morù gbogbo wọn bá kí mi lókun lókun ókun lórí òkè lọ́la ìjẹta ojoojúmọ́ lọ́mọ yóò wá kíra wọn lókun lókun yíga mi àìrípo owó màlẹ́ gidi ẹ̀rọ.
1: ó ní bá a dún gbórílẹ̀ ẹ̀bẹ̀ lọ́bọ̀dì máa lé wọn ìjẹta abẹ ní àmọ́ olóbì apanadà ìjẹta ọmọ ọwọ́ nílé ọmọ àbò òkun lẹ́rì ìkàwé ìmọ̀ onílẹ̀ obì àwọn ọlọ́mọ ìfú ara àṣìjà ọmọ àbọ̀tà tẹ́lẹ̀lẹ́lẹ́ màlẹ́ ọmọ eré gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ̀dọ̀
2: kábọ̀
1: abidiye kan mi abẹ ní ogún àdúdọ́gba lẹ́ẹ̀kì ẹ̀fà tẹ́lẹ̀lẹ́lẹ́ onílẹ̀
3: obì. ẹyin náà fún dídán ẹjẹ ìjẹta lẹ́ẹ̀kì bàrà gbèrè bí ẹni pé wọn ò lóògì kan abẹ ní mọ onílẹ̀ obì. owó tó wá níbẹ̀ náà lè ẹsùn mọ́ mi ní àyínmọ́ bẹ́ẹ̀ fún onídàáwò ààrẹ ọ̀dẹ̀ṣe ilé ìjẹta àbẹ̀lẹ́ ọmọ aláàyè lóbìdì ẹ̀fọ́ elébùté wọ́n wuyì níbò fún ọjàrí àkàrà rògbòdò ó wuyì ilé ìjẹta àkàrà àjẹsà bí ọba lépe bí oníyọ̀ ọ̀hún agbóńdánú lantilanti kí ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹta ẹ̀rọ pé àkàrà rògbòdò ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹta àlàdé àgbà ọkọ̀ fídò ìjẹta bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ kí ni ìjẹta àbẹ̀ ní ogúnra ló fi ń ṣòro níjọ́ mẹ́fà ọmọ.
2: èmi ò tí ì dáyé ń gba wọn.
3: kọ́dà náà odò èrè ni bí mo bá lọ sáde tí wọn bá ṣe ń lé tọ́lárè tí wọn bá fẹ́ bọ kábèrè lẹ́yìn wa kọ́ wa wípé ìjẹta bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ ìwọ̀n mo fi jẹ pé pé mọ lọ gómìnà òun bá dé tó kí ọfẹ tí ohun ìjáde ọmọ
2: fún
3: wa ní kọbọ.

ẹnìkan bí mi ó lẹni tí ò bá wá lọmọ láyé tí ò bímọ láyé bó wá ni irú wọn náà wọn sì lè mọ gbáyé lọ kárin ké ṣe bí ìdodo ẹfọn àǹfààní wà ààyè wà fún ẹni tí ò bímọ náà láti mọ gbáyé lọ kárin ké.

0: ẹmọ bínú sí ni ẹyin tèmi o
1: ọ̀nà ọ̀fún lọ́nà ọ̀run ni o
0: ẹ dákun tọ́jú ọlọ́run ẹmọ bínú. Kọ́ ìtọ́ máa mi kan ni mo sáré lọ dá lòun mò ń bọ̀ náà. Sí ìjọwọ́ bá jẹ́. Ṣé ìgbàgbé àkòrí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀? Mo ní àwọn ọ̀nà tí ẹ̀ lè gbà fi máa gbé ayé lọ kan ní kése bí ìdodo ẹ̀fọn. Ṣé ẹ̀sì gbàgbé pé mo ti yànnà náà ti èyí tó jẹ́ ti èyí tó rọ̀ mọ́dílé tí bàbá bá kú tọ́ máa ń bẹ̀ láyé ilẹ̀ mi fi gùn ilẹ̀ mi fi tọ́jọ́. Ikọ́ ń bẹ̀ nù o. Mo ní bíi méjì bíi mẹ́ta ló pín sí. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọbẹ̀ náà ni kí bàbá pàṣẹ kọ́ mo sì máa gbé ilé ayé. Tóun náà bá tún lọ tóun náà tún bímọ. Òun náà tún fi ibi tó lò ìlú tó lò dé. Ọmọ rẹ̀ ó tún kọ̀ sí ní ibẹ̀ láti bẹ̀ wọn. Wọ́n á sọ pé àwọn tí wọn ò bímọ ń kọ́. Bàbá tí wọn ò bímọ ń kọ́ àwọn tí wọn ò lọmọ láyé ń kọ́. Táwọn náà ò lè gbáyé lọ kán ní kése bí ìdodo ẹ̀fọn. Mo ní ayé ń bẹ àǹfààní rẹ̀ wà mò ń bọ̀. Òun náà ni mo fẹ́ gbẹ́nu lé.
2: Ọ̀fẹ́ gẹ̀gẹ̀ iwájú la o.

ẹlẹ́kejì ibẹ̀ náà ni. N tá a bá ṣe fún àwọn èèyàn. Àwọn èèyàn tá a ṣe fún àwọn èèyàn. Àwọn náà ni wọ́n máa wá sọ látẹnu dẹnu ló kọ ọ̀tún ní fi parẹ́ láíláí fà bàbà. Yóò wọ́n sọ, wọ́n máa sọ̀rọ̀ wa lẹ́nu bí ipa wà ń bẹ̀. Wọ́n ní lámà yín. Tí ó bá jẹ́ pé ẹnìkan tí mo ń bá èèyàn gan ẹ̀gbìn dànù ni, a mọ̀ gbọ́, tó bá jẹ́ pé lámà yín ń bẹ ni, mo jẹ́rìí rẹ̀ kúrò ẹ̀gbìn tó tabà mí yìí ò bá ti lè tabà mí láíláí. Tó bá ṣe pé tàmọ̀dù ń bẹ ni, irú tó ṣe mí yìí ò mọ̀ ní ṣe mí. Nígbà ayé lámà yín àti tàmẹ̀dù, báyìí ni wọ́n máa ń ṣe fún wa. Ṣé ẹ gbàgbé òwe kan tí mo máa ń gbà pé bó ṣe wù ká pẹ́ láyé tó ogún mẹ́ta péré nìpín wa wò. Nígbà àbájẹ, nígbà bá mú pẹ̀lú àwọn oore onílàádá tá a bá ṣe fáwọn èèyàn. Lórí bá àkọlé irinwó, bá àárín ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ, bá ara mílíọ̀nù ọkọ̀, ẹni Hausa ń kí ń sàn ló ń kù ní olo gbogbo ẹ̀ bá a bá lọ tán o. Kódà tí dórí aṣọ tí wọ́n máa ṣe wá, tọ́ bá ilé jí aṣọ tó bá wọ́n jù, wọ́n sì wá wú òkú olúwa rẹ̀ lóru wọn bọ. Àbí bí ìbá aṣaṣọ patí. Ṣùgbọ́n oore oníláàdá tá a bá ṣe ń gangan, ó náà làṣẹ sílẹ̀ tí ó jẹ́ àbọ̀ wá bá, nínú àdí ó tún jẹ́ kí wọ́n lè mọ ìrántí wa lọ́jọ́ gbogbo. Àìmọye àwọn èèyàn tí wọ́n ti kú táwọn èèyàn ti gbàgbé wọn, tí wọ́n rántí wọn mọ́ láíláí fàbàdà. Nígbà jẹ́ pé wọ́n tàn, wọn ní ìtàn ni wọn ò ṣe pẹ́ tán. Mo fi máa ń sọ pé àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọn ò pẹ́ tán.

ẹyin tèmi àwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ìpẹ tán ṣùgbọn àwọn tí wọn ń tàn tí wọn ní ìtàn tí ìtàn rere wà tí wọn fi yùn lọlẹ báńbá bá wọn náà tún ṣe máa ń pòwé wọn ò ní ọba tó jẹ tìlú kan gógógógó ìtàn ọmọ ní ìgbàgbé irúfẹ wọn èyí tó jẹ tìlú dùn mùkẹmùkẹ tó dùn yùngbà yùngbà tára di àwọn èèyàn mùkẹmùkẹ hàn-ín àwọn èèyàn ò ní gbàgbé irúfẹ wọn kí ni ò jẹ kí wọn gbàgbé muritala muhammadu nígbà ayé rẹ tó fi jẹ ààrẹ abàṣẹ wà láyé ológun àwọ bá àwọ sí láyé ńgbà náà àbá ṣùgbọn ìtàn rẹ wà nílẹ tá a tún bá a tún rí àwòrán rẹ nínú múrí kan ọmọ gbọ muritala muhammadu tí àwọn olórin gan tán fi kọrin kì í ó dénú gbó mo bèrè kí ló ṣe gbó wọn ló lu gbó ló fa ayé sílẹ o láyélá ìlàlá o muritala muhammadu a ò rí mọ mo dénú ọdàn mo bèrè kí ló sọdàn tọdàn mi títì wọn ní muritala muhammadu a ò rí mọ bá a ti ẹ gbọnjú bá kínní nígbà á bá orin yìí nílẹ. Mítò sí ní gbàgbé mi àti ẹ náà nù o. Mo ṣe ní ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ mi. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Ajó kọ bí ẹni kìlọ̀ wà. Èmi ṣe ń fowó kọ tèmi kìlọ̀ wà.

0: Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Ara àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa live forever. Ayin làwọn tí wọ́n fi ìtàn lọ́lẹ̀, tí wọ́n fi ìyàn lọ́lẹ̀, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, fáwọn ẹnì kan, láwọn àsìkò kan, láwọn kan, òun kan, àwọn kan. Bó ti jẹ́ pé kọ̀rọ̀ ni a ti ṣe lóhun kan àwọn kan. Ṣùgbọ́n nínú ọkàn irúfẹ́ ẹni tí wọ́n sọ ore náà fún, wọ́n mọ̀ gbébẹ̀ lọ́kàn rìn kése. Wọ́n ti ra plot of land, wọ́n ti ra estate, wọ́n rà á sínú ọkàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀, wọ́n sì mọ̀ wà ńbẹ̀ lọ́kàn rìn kése. Bọ́rọ̀ bá tún ṣe bí ọ̀rọ̀, tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, a mọ̀ gbọ́, mọ̀ jẹ́rìí lámọ̀yín. Tó bá ṣe pé lámọ̀rín bá ń bẹ ni, irú ẹ̀gbìn yóò ní gùn mí o. Tó bá ṣe pé tàmọ̀dù àti làkàṣègbè ń bẹ ni, irú ìyà tó jẹ́ mí yóò mọ̀ ní jẹ́ mí. Mọ̀ jẹ́rìí wọn, wọ́n tún rántí rẹ̀ lọ́nu, àwòkọ rẹ̀ ọ̀parin nu. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, àní irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń tàn tí wọ́n ní ìtàn, wọ́n a máa gbáyé lọ kánrin kése bí ìdodo ẹ̀fọn. À ń bí bàbá wa sàn ní Success Odùọlá láti UK lọ́hùn ún bẹ̀hùn. Ọmọ Ògúndàre, ọmọ wọn nílùú Ìbàdàn. Àwọn tí a nù ó, irú wọn, wọ́n ti tàn, wọ́n ti ní ìtàn, wọn ò lè tán láéláé. Ẹ̀yìn títí láéláé la mọ̀ ọ̀ràn ti wọn. Títí láéláé la mọ̀ ọ̀ràn ti wọn. Bẹ́ẹ̀ bá tún gbókọ̀ wọn níbòmíì, ẹ mọ̀ yóò máa ríǹgì bẹ́ẹ̀lì létí yín pé mo ti gbókọ̀ yìí rí. Ẹni kan ní Ajíṣe bí Ọ̀yọ́ online radio mo ti gbókọ̀ àwọn ẹni yìí rí. Wọ́n tàn, wọ́n ní ìtàn, wọn ò lè tán láéláé o, wọ́n máa tàn ní títí láéláé.
1: We are the kind to live for.
0: Bàbá Fatail Bandele Olúṣọlá l'Amẹ́ríkà. Miriam Sinkins Adéṣẹwà Adépọ̀jù l'Amẹ́ríkà. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù l'Amẹ́ríkà. Kíni wọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọn ò fi ní gbàgbé tiẹ̀
1: náà?
0: Ṣé dàrúdàpọ̀ ni wọ́n fi máa rántí rẹ ni? Abáwọn orí onílàdá tó o bá ṣe, àwọn èèyàn tó o fà lọ́wọ́ lókè, àwọn ọmọ tí wọ́n ṣubú tó gbé dìde. Ìyẹ́sẹ̀ ìyẹ́sà dédé wà láéláé o. Ṣé ẹ gbàgbé alákọ̀ọ́kọ́? Ó náà ni bíná bá kú ife eru bojú ni o. Ọmọ ẹni a sì máa tún gbáyé lọ lẹ́yìn ẹni. Àìmọye àwọn ọmọ ẹlòmíì tí wọ́n ti bókọ bàbá wọn jẹ́ lẹ́yìn ikú bàbá wọn. A ní ká ṣe dáadáa, ká ṣe dáadáa, ká máa ṣe dáadáa. Owó Abiola làwọn ẹlòmíì ń lé. Wọ́n fẹ́ lówó bíi Dangote làwọn ẹlòmíì ń lé ni òjò wọn gbádùn. Àwọn míì fẹ́ dàbí Elon Musk l'Amẹ́ríkà ni o. Ní òjò wọn gbádùn ni wọ́n kó wàhálà ayé ìléyà débi pé a ń fi ojoojúmọ́ kó ọ̀rọ̀ jọ. Bíbélì sì bọ̀, ó ní àwọn aṣèrè wọ̀nyí, àwọn àdèdèrín bù yìí, wọ́n ń kó ọ̀rọ̀ jọ, wọn kò sì mọ ẹni tí ó na. Mo ń ka nípa ìtàn lọ́ọ̀yà kan Lẹ́kọ̀ọ́ tó pọ́púlà tó gbajúgbajà dáadáa káàkiri Nàìjíríà. Nígbà tó kú tán, lẹ́yìn ikú rẹ̀, gbogbo àwọn ọmọ yìí púpọ̀ nínú wọn lọ́ọ̀yà làwọn náà. Bàbá di àǹjà sógun. Bẹ́ ẹ bá máa dúró wàhálà tí wọ́n ń fà lẹ́yìn ikú bàbá wọn. Nígbà tí property pọ̀, business pọ̀, ọmọ pọ̀, ìyàwó pọ̀. Bíyàwó ti ẹ̀ pọ̀ yàn rántí dáadáa, bóyá ìyàwó kan náà ni. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí náà kọyìn síra wọn, náà ń bára wọn jà. Ilé ẹjọ́ lè ní lọ́la ni o. Wọ́n ń wọ orúkọ bàbá wọn lẹ̀ túrútú.

0: bẹ́. Má bá dé àyín, olórin lọ́tún lọ́sì, wọ́n mọ kọrin kíni. Abiola Kásímọ̀ wò, Káyì Abiola. Odebose Ndé Basọ̀run Abiola. Ọ̀rẹ́ Aláàfin Cash Abiola. Tápápátápápápápá. O gbóná bí ẹlẹ́gbọ̀n sọ̀kànà sọ̀kànà ò gbóná ẹlẹ́gbọ̀n ẹ̀ ló gbóná. Tápápátá pípípí rá pípípí rárá pápá. Mo ti ẹ̀ jẹ́ pé àwa sì kéré dáadáa púpọ̀ láwọn àsìkò tá à ń wí ṣùgbọ́n àwa náà bórin yìí. Mo sì bá Abiola, mo bá Abiola, mo bá Abiola dáadáa. Mo bá a nígbà tí wọ́n fi mo tán sọ sínú túbú, wọ́n bá Abiola o. Wọ́n ní ẹsẹ̀ gìrì níbi àńjọ fẹ́, nílé àńjọ fẹ́. Ẹsẹ̀ gìrì nílé àńjọ fẹ́. Ṣé ẹ mọ ẹ̀gbá mọ̀lúsà bí? Agbòǹgbò Àkàlà. Kí ni ò jẹ́ kí orúkọ Lisa bí ó parun? Ńgbà tó gba tó jàjà òmìnira fún àwọn ọmọ ìlú rẹ̀ ni. Láyé ìgbà tí Ọ̀yọ́ Empire fi wà tó fi ń rìnrìn dáadáa látọ̀yọ́ wa ààyín. Ní wọ́n ti máa ń fi ajẹ́lẹ̀ ránṣẹ́ sí wọn ní ẹ̀gbá lọ́hún gbogbo abẹ́kúta téèdé jẹ̀bú. Ìwé ń gbà tó wò ó pé àwọn ajẹ́lẹ̀ yìí ayé fanlétẹ̀ ntutọ́ ni wọ́n máa ń jẹ ní ayé ìgbà náà. Ìyà tá àwọn ipò wọ́n á gbẹ́sẹ̀ lé yàwó ń yàwó gbẹ́sẹ̀ lóko lóko. Gbogbo iṣẹ́ tí kábíyèsí ọ̀ràn wọn ni wọ́n máa ń jẹ́ lọ́hún ayé fanlétẹ̀ ntutọ́. Tí ẹ̀rú sì wà dáadáa ń gbà wọ́n bẹ̀rù Ọ̀yọ́ wọ́n bẹ̀rù Aláàfin. Kó tó dé wípé Lisa bí tó ń dàbí Sunday Igbòho, ó ń dàbí Sunday Igbòho of present day. Ó jàjàǹgbà àjàgbára, ó lé àwọn ajẹ́lẹ̀, ó lé wọn kàbàkàbà, wọ́n sáré kàbàkàbà, ó lé wọn, wọ́n sáré ẹsẹ̀ wọn ò tó lẹ̀. Wọ́n ṣàjàjà àjàǹgbára òmìnira fún àwọn èèyàn rẹ̀. Nílò kọ Lisa B ò fi parun ò, kì í ṣe pé Lisa B ni wọ́n ń pe ẹ̀gbá, wọn kì ń ki ẹ̀gbá mọ́ Lisa B tẹ́lẹ̀. Ìgbà tó jàjàǹjàgbára. Wọ́n bá ní àwọn ọmọ Oòdùà, ọmọ Sunday Igbòho. Kò yé yín. Yorùbá Nation, ọmọ Sunday Igbòho. Bítò sí nígbàgbé Sunday Igbòho náà torí pò ti fi yàn lọ́lẹ̀. Ó rẹ́gísítà orúkọ rẹ̀ nínú ọkàn àwọn èèyàn. Atẹnudẹ́nu àwọn ọmọ àrọ́mọdọ́mọ wọ́n sì mọ bá ìtàn náà ńlẹ̀. Lórúkọ Sunday náà ò bá ní parun. A mọ̀ gbọ́ Sunday nígbòho. Ọmọ Igbòho ṣà. Sunday Igbòho, Igbòho ọ̀sà, Baba Dami. Ọkọ Ayọ̀mídé àbí Baba Ayọ̀mídé ni ọkọ Dami. Mo fẹ́ gbèsíra wọn yìí mọ bó ṣe jẹ́ mọ́. Ṣùgbọ́n ẹ sá ti mọ bó ṣe ń lọ. Ẹ ti mọ nǹkan tí mò ń sọ. Ó ti rẹ́gísà ọkọ rẹ̀. Ó ti fi iyùn lọ́lẹ̀. Ọkọ rẹ̀ ń bẹ nínú ọkàn kálukú wa. Àbí ta ni ó sọ pé wọn ọmọ Sunday ọmọ wọn ní Gòho. Sunday Igbòho ṣà. Akíkanjú. Akọni takuntakun níwájú ogun. Wọ́n fẹ́ pọ̀n Lisa Ejo pínpínpín. Sunday náà ní jẹ́bẹ̀. Igbòho ṣà. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí mo dákọ lọ lẹ́ẹ̀kan, Ṣàmínú ọmọ Adépọ̀jù Fatá Ìbándélé Olúṣọlá. Bẹ́ẹ̀ làwọn bàbá Fatai Lamidi. Bàbá Bàṣírò Adéníran Adéníyì Àṣírò Ahmadu Adéníyì Madam Fúnmi Kẹ́mi Mr. Yusuf Artist Michael Aosola Angelo láti ìlú Abuja. Afolábí Nurudeen Alaro lórílẹ̀-èdè Libya. Bàbá Bàṣírò ọmọ Adéníran. Púpọ̀ àwọn bàbá yìí. Sunny Success Odúọlá. Ọmọ Ògúndàre nílùú London lọ́hún. Gbogbo àwọn wọ̀nyí wọ́n ti fi yùn lọ́lẹ̀ ní ọkàn tèmi náà lókàn ọ̀yà tèmi náà. Mo sì mọ̀ pé tẹ̀yìn gan bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá tún gbọ́ orúkọ ọrú wọn. Ẹ ní àwọn àdúgbò kan níbòmíì. Ẹ máa mọ̀ pé ẹ ti gbọ́ orúkọ yìí rí nìkan. Orúkọ yìí rí ngì bẹ́ẹ̀ lì. Ni mo ṣe máa ń sọ pé pose wo ka pe laye ogun meta pere ni pin wa o onje ta ba je sinu gbogbo nkan ta ba mu omi ta ba mu sinu gbogbo ta je ka ma ba ku ni o ka fi wa laye nbi sugbon e ti oni je apu laye laye o na ni ore oni lada ta ba se fomo la keji oni yo je asesile ti o tun je abo wa ba leyin wo la o na ni o je ki aro de wa ninu sare ni o tun ni je ka awon eyan gba pe wa ni ayin la fi ma wa laye laye kan rin kese bi dodo efon soro mi ye yin
1: the kind to live for it.

ẹ mọ bínú àwọn mẹrin ni àwọn mẹrin ni àwọn mẹrin ni kìí sàwọn mẹta. Ní ọdún 1999 ni wọ́n àìjá kiri, 1993 ẹ mọ bínú ní ọdún 1993 ni wọ́n àìjá kiri Nigeria Airways. Ṣébí Nigeria sì ń ọpírètì wọ́n sì ní Airways nígbà yẹn Nigeria Airways. Ní ọjọ́ Monday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1993 ní gbogbo ìgbà tí June 12 election tí ó sì ń gbóná lọ́wọ́ tó ń horú gí gbogbo ìgbà ni o. Àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ́ ni wọ́n nígbà náà. Alákọ̀ọ́kọ́ nínú wọn náà ni Richard Ajibola Ogunderu. Richard Ajibola Ogunderu bí Ogunderu sì ni Ogunderu tàbí Ogunderu. Richard Ajibola Ogunderu àti Kabiru Adenuga. Kabiru Adenuga, Bennett Oluwadaisi àti Kenny Razaki Lawal. Ẹgbẹ́ tó dá orúkọ wọn lẹ́ẹ̀kan sí torí ẹ ti fẹ́ mọ gbàgbé wọn kò sì yẹ ká gbàgbé irú wọn o. Bó ti jẹ́ pé má ṣe hijack wọn ò dá ṣùgbọ́n wọ́n ṣe fún democracy ní nígbà náà láti fi ẹ̀hónú tiwọn náà hàn. Richard Ajibola Ogunderu Ogunderu sì ni Kabiru Adenuga, Bennett Oluwadaisi àti Kenny Razaki Lawal. Kenny Razaki Lawal wọ́n hijack wọ́n já bàálù tí ń lọ sí ìlú Abuja wọ́n hijack rẹ̀ wọ́n jàgbà wọ́n sì divert rẹ̀ lọ sí Niger Republic èyí tó dàgbà jù nínú wọn èyí tó dàgbà jù bí èpò ni ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n òun ni Ajibola Ogunderu òun ni ok wọ́n ní ọmọ ọdún mọ́kàndínlógún ni ní àsìkò ní ọdún 1993 ọmọ ọdún mọ́kàndínlógún ni ní ọdún 1993 nígbàtí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ Ogunderu yẹn ọmọ ọdún mọ́kàndínlógún ni ọdún náà ọmọ kékèké tí wọ́n jàjà ìjà lára ìfẹ̀hónú hàn ìjàngbara fún ti ìbò MKO Abiola tí wọ́n jẹ́ kí Abiola kó bọ́ sípò ní ọdún 1993 ẹ mọ́ gbàgbé wọn ẹgbẹ́ ń dákọ̀ wọn lẹ́ẹ̀kan sí kí n tó bẹ́gidínà ọ̀nà tọ̀dọ̀ wọn. Alákọ̀ọ́kọ́ ni Richard Ajibola Ogunderu, Kabiru Adenuga, Bennett Oluwadaisi pẹ̀lú Kenny Razaki Lawal. Ẹni tí ò bá gbọ́ rí ẹ ti gbọ́ láàárọ̀ iná nù.

ni ọ̀rọ̀ wa dálé lórí ó náà ni àwọn ọ̀nà tá a lè tọ̀ àwọn nǹkan tá a lè ṣe tí orúkọ tiwa náà tí ó fi máa wà láéláé tá a fi wà láyé kánrin kése bíi ìdodo ẹ̀fọn. Bàbá tí mo dákọ pé wọ́n kọ́ kiní lórúkọ rẹ̀ nílùú Ọ̀yọ́ Olú Àfọlábí ni o. Olú Àfọlábí ni kí n tó gbà pé Olú Àfọlábí ni. Ó ní wọ́n sọ pé ó ṣe ọkùn bá bí SPED Federal College of Education Ọ̀yọ́ tó fi dé ìlú Ọ̀yọ́ ọ lọ sojú Ọ̀yọ́ ni nílùú Àbújá ló fi jà takuntakun pé kí wọ́n gbé kiní yìí wá sọ̀yọ́. Lásìkò tó sojú wa ní Àbújá ni wọ́n sọ pé SPED ló dọ̀yọ́ pẹ̀lú àwọn nǹkan míì bam bam bam bam tó ṣe. Kódà wọ́n tó máa ń ọ̀gánáìzì bíi lọ́dọọdún ni wọ́n máa ń ọ̀gánáìzì round table ni ó kọ bàbá yìí. Wọ́n ní Olú Àfọlábí round table talks. Gbogbo àwọn tí wọ́n sojú ìjọba tí wọ́n sojú wa níjọba ni wọ́n máa ń wá síbi àpéjọ táwọn yìí táwọn náà wà sọ́tẹnu wọn. Ó kọ bàbá yìí. Bàbá yìí ti kú lọ́dún tó lọ tí ìtàn ṣe last ní December ọdún tó lọ. Ó ti kú kó tó dìgbà. Olú Àfọlábí round table talk náà ni wọ́n ń pè Olú Àfọlábí round table talk. Orúkọ bàbá yìí náà ní parun. Kí làwa náà tá à ń ṣe lọ́wọ́? Kí là tó máa ṣe? Ẹ jẹ́ ká lọ mú dáadáa lọ́kùnkúndùn ká máa ṣe. Gbogbo ohun tá a bá ṣe fún èèyàn òun náà ni wọ́n máa wà lẹ́yìn wọ́ọ̀la. Ní wọ́n máa sọ lẹ́yìn wa ni wọ́n máa ròyìn tí wọ́n fi máa ròyìn wa lẹ́yìn wọ́ọ̀la o. Ká gba ayé ka ṣe dáadáa. Lèmi fi máa ń sọ pé ká pàjù bá lẹ̀ dé sú àlọ́lọ̀ ká lè jó kọ tó dáa tó dùn lẹ̀ tọ́mọ nítorí àrọ́bá ni gbogbo wa ládìtàn o. Níta bá wá ṣe lónìí náà ni ó sì dìtàn lẹ́yìn wọ́ọ̀la. Mo ṣe ni ká máa ṣe dáadáa. Ká gba ayé ka ṣe dáadáa. Adéyinka Ọlásùnkànmí ká sá máa ṣe dáadáa náà lórúkọ mi. Mo lérò pé ẹ ti gbádùn mi láàárọ̀ yìí bóyìnbó ṣe gbádùn tí yóò bá gbádùn ẹ̀kọ́ gbóná láàárọ̀ kùtùkùtù. Àárọ̀ kùtùkùtù ọba máa.

kí ẹ̀yin ti wá láti Ivory Coast, ẹ̀yin ti wá ní Nàìjíríà, ẹ̀yin ti létílé. Mo kí yín ní UK mbẹ́ náà, ẹ̀yin ti wá nílé òkèèrè. Mo kí yín ní US, ẹ̀yin ti wá ní United States of America, tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ayin àwa la ní attribute tá a fi lè máa gbé ilé ayé lọ́kàn ní kése. Ẹyin gbogbo ohun tá a wá lè ṣe tá a fi lè máa gbá ilé ọkàn ní kése náà lọ́lọ́run ti fún wa. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n yìí pẹ́ tán o. Tá a bá ti ń tàn ni ẹja máa ní ìtàn dáadáa, ká máa ní ìtàn dáadáa. Mo lọ sínú Ajayi Crowther University nílùú Ọ̀yọ́ níjọ́ òní. Mo lọ sínú ẹ̀. Gbogbo àwọn nǹkan tá a lè ṣe rèé o, tá a fi máa gbé ilé ayé lọ́kàn yìí kése. Nígbà tí mo dénú rẹ̀ Ajayi Crowther University lọ́yọ̀ọ́ ìhìn wọbẹ̀ rí, níjọ́ tí mo kọ́kọ́ wọbẹ̀ náà nu, mo wá ń kan àwọn buildings lóríṣiríṣi tó jẹ́ pé orúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan, àwọn míì gan tí mi ń dámọ̀, tí mi ń gbọ́ rí, orúkọ tí mi ń gbọ́ rí, mi ń mọ̀ rí. Ta ló gbọ́njú mọ Ajayi Crowther nínú gbogbo wa? Kí n ti àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ta ló gbọ́njú mọ Ajayi Crowther? Ṣé bí nǹkan tó ṣe lọ jẹ́ ká mọ̀ títàn ò fi gbàgbé rẹ̀? Wọ́n ní Ajayi Crowther, Bishop Ajayi Crowther, òun lọ́kọ Bíbélì, lọ́kọ kọ Bíbélì sí Yorùbá, lọ́kọ sí Yorùbá, gbogbo Yorùbá tá ń kọ lé ní. Ta ló kọ́kọ́ kọ́? Ta ló dà á lẹ̀? Ajayi Crowther ni o, òun àtàwọn kan. Ṣùgbọ́n Ajayi Crowther ni ló jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n ṣe akitiyan bí alífábẹ́ẹ̀tì Yorùbá fi wà. Báwa náà tá ń kọ Yorùbá, afẹ́ kàwé àkàgbádùn Yorùbá. Àwọn kan ní wọ́n ṣe akitiyan rẹ̀ o, ni ò jẹ́ kí tóun lè gbàgbé Bíṣọ̀pù Ajayi Crowther. Ní ipa takuntakun tó kó nínú bí Christianity tó ṣe dé Nàìjíríà, tó ṣe work ní Nàìjíríà. Kódà mo tún gbọ́, mo tún kà á níbìkan pé alífábẹ́ẹ̀tì tí àwọn Ibo ń lò pé òun gangan náà ó jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣiṣẹ́ lórí rẹ̀. Alífábẹ́ẹ̀tì ọ̀rọ̀ àwọn Ibo tí wọ́n fi ń kọ ọ̀rọ̀ àwọn Ibo náà lẹ̀, wọ́n ló ṣiṣẹ́ ó ló kópa ńbẹ̀, ó kópa ńbẹ̀. Ara wọn tí ò jẹ́ kí tóun gbàgbé wọn nu, wọ́n fi tún kọ́ ilé ẹ̀kọ́ lórúkọ rẹ̀, ilé ẹ̀kọ́ ifásitì ní orúkọ rẹ̀.

0: 国旗卷人民，还继续表扬 online radio， 还继续讲。
1: You are currently listening to Ajisebio, your online radio. Ajisebio, your life. Ajisebio, your life. Ajisebio, your life.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebioyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajisebioyo láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Ṣé àmọ́ pé èní ni ọjọ́ Jímọ̀? Ẹ jẹ́ ń fi orin Mùsùlùmí yìí ṣe gẹ́gẹ́ bí ṣe ká fi máa kí àwọn èèyàn wa fún ti Jímọ̀ ti tòní. Tuntun bá wa láyé, tó bá wa lálàáfíà ara. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́dúnmáre.

ṣe dákọ wọn kí ni ò jẹ́ káyé kiriwo pariwo wọn gbogbo àwọn tẹ́ máa ń support wà tí wọ́n máa ń ràn wá lọ́wọ́ ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò máa ń ran ẹ̀yìn náà lọ́wọ́ ọ̀nà onídìímọ̀ yín o ọ̀nà ìdímọ̀ lọ́kọ́ ọ̀nà ìdímọ̀ aládàá o gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa torí àwa ń tia ọmọ àtàpátá dìde làwa ọmọ àtàpátá dìde làwa àtún tí ìdìde dáadáa ọlọ́run já dìde kóríwọ́ kàn kí túbọ̀ pọlọ yìí ń bẹ ẹ̀yìn náà mọ̀ kò tí ẹ̀ dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ ń jánu ẹ̀yìn náà mọ̀ pé làákà yìí wà ọgbọ́n ń bẹ ìmọ̀ ìjìnlẹ̀ ń bẹ o ọ̀pọ̀lọ́ wà èyí tá a dálẹ̀ yìí a tó dálẹ̀ láti fi máa pọn rere ìlú ọ̀yọ́ ni gbogbo ìgbà tíléeṣẹ́ rédíò bá wá ń pọ̀ tó tún ń dé dáadáa sí lọ́yọ́ wọ́n sì máa rántí àjíṣe bí ọ̀yọ́ rédíò tẹ́ bá ti wá rántí rẹ̀ wọ́n máa ní lẹ́yìn nǹka pẹ̀ ń bọ̀ bí àwọ̀ erin ajé àlọ́ ọ̀yọ́ wọ́n jẹ́ èyí rẹ̀ tó bá ṣe pé tó ń bẹ ni nígbà tá a bá dàgbà tá a bá rí bí àgbá rè wọ́n tó máa sọ lẹ́yìn wa bí bá ń bẹ ni wọ́n jẹ́ èyí rẹ̀ yóò ti sọ ọ̀rọ̀ wa sórí afẹ́fẹ́ o yóò ti ṣe báyìí yóò ti ṣe báyìí yóò ti ṣe báyìí báwa gan bá àtúnṣe tí ì nígá tá àti ìnígo àwa gan tó ní pààtì tá à ń ṣe lára àwọn èèyàn ọlọ́run bá ń gbọ́ wọ́n mọ rírì wa ọlọ́run bá ń gbọ́ kí pàṣẹ mi ọmọ sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n sáré mú ọ̀rọ̀ kékeré kan wá bàbá kan nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ rẹ̀ ládùúgbò wa ó kọ́lé rẹ̀ tán ó tún kọ́ mọ́ṣáláṣí tìlẹ́gbẹ̀ẹ́ kí tí ì parí ilé rẹ̀ hùn tó tún fi kọ́ mọ́ṣáláṣí ó kọ́ mọ́ṣáláṣí lórúkọ àwọn òbí rẹ̀ tí wọ́n ti jẹ́ ọlọ́run pè pé kí ládàádúà ládàá sàárà kọ́ máa bá wọn gbogbo wa làwa ń jàǹbà níbẹ̀ à ń kírun ń bẹ̀ ládùúgbò ọwọ́ àti sáfẹ́rẹ́ díẹ̀ kò sówó lọ́wọ́ bàbá táwọn èèyàn mọ́ kò sówó lọ́wọ́ bàbá táwọn èèyàn mọ́ kí ọlọ́run ọba ọlọ́jọ́ òní tinútinú mo fi ń ṣe àdúrà yìí o gbogbo àkólọ bàbá yìí kọ́nà kó tún dá padà fún o nítorí èèyàn dáadáa ni ẹni tó bá tó jẹ́ pé tó lówó lọ kó lówó lọ àwọn èèyàn gbádùn rẹ̀ ni wà láì nínú àwọn tá a jọ wá máa ń kírun nínú mọ́ṣáláṣí tá à ń sọ yìí ọkùnrin kan bẹ tó náà wá ń kírun ó kẹsẹ̀ pé wá sàdúgbò wá ní ó wá jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n ti ṣiṣẹ́ pẹ̀lú bàbá onílé yìí rí nígbà tí bàbá yìí fi lówó lọ́wọ́ níjọ kan lẹ́yìn bàbá yìí ni kì í ṣe sójú rẹ̀ bàbá yìí ò sí ń bẹ̀ ọ́ tá a pè bọ́yá torí pé wọ́n fẹ́ máa ṣe ṣíárì mi lójú rẹ̀ ni lọ́wọ́ àkẹnubọ̀ ló ń ròyìn bàbá tá à ń wì pé nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí pé ìyẹn dáadáa ni pé àwa iṣẹ́ ìdùnnú bàbá yìí máa ń ṣe nígbà náà bàbá yìí ti run down ní ìsìn.

0: kan laare o tun fi de pada olodun ba ran awon na lowo olodun ba n gbe ori re soke ba n gbe owo re soke tinu tinu ni mo fi n se adura yi ki olodun ki o gba adura na ko tun ba n gbe ori re soke lokun yin lo ba n royin emi o gba sile marun lowo baba iri o sugba masalasi to ko an ja nfaani re ladugo
1: so mu ko ni o ran mi lowo olodun
0: ba konrin lo wa n soro oni ngba ti baba yi tan fi n ko edu lo se ko lato yo nigba to wo fi n be lowo baba yi oni tawon je omo se baba yi ta na ba tele dujo kefe pe ta ko jo ta na to gbe soko ta n fe lo ta leko ta na bi ri se ngi die e mo ba awon omo se na se mo nse o ai ta na bi mo wa toro ko bo ti mo fi mo rowo ra bata ra pata ra komu ra singlet ra gugu e ta na bi mo sara ni de oni baba yi to ba ri yo se bi epo won ori ni ke gba lowo awon yo ni e fi won le baba yi wa n soro on so ni sugba to ba je pe yawo baba ni ya baba o gba lowo awon sugba baba nti e baba o ni gba baba se bi epo won ori ni yo ni won fi won awon le ni awon no ta e du yi eyin baba yi ni o tin soro yi o o so loju re ta pe baya se a ri mi ni nse baba yi ti po kolon ko tun ba n da gbogbo akolo re pada ko se aforiji awon aise dede re ko wa da ola re atola re pada wa ko gbe ori temi na soke olohun tori ibi aba tin toju alaisan na lati toju are ni se iwo na o re nikan ma jeri leyin re bayi pe eyan daada ni o so n se daada to le ni ti o ba se daada awon eyan o ni fi daada royin re o lemi fi n je ka sa ma se daada o o tun se ma n pa owe ke ka paju ba le deso alolo ka jo ko to da to dun le domo nitori eniko nitori ola ni o tori aroba gbogbo wa ladi tan o irufe etan ta ba di leyin wo ola na ni o ise ta n se loni ni o je ni o fa se okunfa irufe etan ta di leyin wo ola ana ana ni baba yi se gbogbo awon nkan ta n se yi ta n so yi oni nimi awon eyan royin re yi o o tun ko masalasi wala ile re ake tun ti ko pari o ko ti ro se awon sili inu ile yi awon ore re ni won fun lowo to fi raja lore to fi se sili inu ile yi ninu otutu ko tun ti rowo se awon window ile yi ngba ti nkan ko jora won fun daada mo tipa gan na fi n rowo ojo aye ki n to wa mu kan wa ti mo fe so baba yi ki tun wa foro re pa mo kọlọ daríje mi to ba se pese ni nseregun o nseregun o tori olohun awa wa ninu masalasi njo ni laaro njo ni boyo se to lo ni loro wa se bi oro baba yi so pe aso nla ko le eyan nla oro kan la so tabi so debe ni baba yi o wa nso nkan ta ti jo se papo to ti sele seyin o fi nse akawe oro ibi kí ẹ̀yàn máa fi ojú kíní ka wẹ nìkan wẹ nìkan ni o lè ràn yàn lọ́wọ́ kí ẹ̀yàn máa fojú rẹ̀ wẹ nìkan.
2: omi lọ́mọ tí ó yàn tí ó yanjú.
0: ọwọ́ ń sọ̀rọ̀ ìtọ́sẹ̀lẹ̀ láàrin èmi àti ẹ̀ pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ó ń sọ fún àwọn èèyàn ó tún fi ń ṣe bí ìwà àti báwọn èèyàn nínú mọ́ṣáláṣí láàárọ̀ ìjọ
2: yìí.
0: Bàbá kan ló bá wa èmi àti ẹ̀ à ń rojọ́ lọ́wọ́ níbi mọ́ṣáláṣí tá a bá ti parí kí irun tán àbá ṣe kíní tán á máa rojọ́ ni níbi mọ́ṣáláṣí èmi àti ẹ̀ wá ń rojọ́ lọ ọ̀rọ̀ wá wá pọ̀ bàbá tá à ń wì sí lómìnlá ibi tá a ti ń rojọ́ ni ọkùnrin tá à ń wì lóde kọ́lọ̀ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ni o kọ́kàn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ni o bàbá ìgbó ṣe sọ́gẹ́lẹ́ ni o mo fi ọlọ́run bá ṣe rí tó ń gaga ṣe sọ fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí bó ṣe ṣẹlẹ̀ tó ṣe sọ èmi náà wà nàárẹ̀ tí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ à ń rojọ́ láàárọ̀ ọjọ́ níwájú mọ́ṣáláṣí nídìí kànga ni bàbá tá à ń wì ọkùnrin àgbàlagbà náà ni ló dé ló bá ń sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni o ó sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni ló bá pe bàbá sẹ́gbẹ́. Emi o kuku mo nti o so fun baba sugbon bi baba si nda lohun pe wallahi ta lai mo fi olo baba fura o si sile marun lowo mi

0: ni wa fe yi eyin po igba mo gbo pe bi pe n to so ni pe ko si nkan kan to won je laaro ya won ata won omo pe lo n fi bota pe ai dake ku ai wo sunsun ai wo sunsun daran be yan ba si dake tara re o ba dake lo n ba fi jade bo se wa ri baba ti ori pe baba lo mi la o pe okunrin yi kan wa lada re ko lo dari jin da egbese ni yin bi sele gun o tori olodun bo si wa fe yeyin pe ngba baba ti so npe sile marun ko si lowo awon na o akan ri n bayi ni o ko sowo lowo awon na o baba ko ko so wo gidi kale mi na fun o fun lapo kan pe ko ma mu apo ka lo inu re dun ko ba lo baba yi na to n wa legbe mi ko lo dari je mi to ba je pese mo fun na ni 500 Olorun ni ko ba owo lowo mi na laaro. Iseju itun lo. Ni baba yi wa fi nsoro ninu masala si pe nla to ri mi. O se be mi ga ni lo lowo. A se. Omo lowo. O da bi erin ni ke se bi erin e da kun tori Olorun. Ma ko oro ti mo nso da. Baba yi wa so wi pe aso nla ko le yan nla o. O fi emi le. O ni o fi eni yi le. O wa wa ba emi. To wo pe eni ti o lowo lo ti o run lowo ni ko ma pe eni ti o ti ti o sa do ni oni bo se po eni lowo tan lo tun pe mi na lo bo je leyin mi na bi o se ma so nu bi o se ma so nu in wa bi se regun o tori awa na n toro ni won fun awa na ni o sugbon latari ati leyin ti lo je ka na le se ru eleyi o emi na n se eleyi ni oruko eyin alati leyin wa ni o gbogbo eyin te ma ran wa lo gbogbo eyin te ma n gbise fun wa en te ma n gbise fun wa ise birthday jingu jingu gbogbo eyin te ma n bun wa lowo owo data ti mo se ma n da ko yin baba fata ilamide lowo londo state madam funmi kemi nilu ibadan artist michael awosola angelo lati ilu abuja afolabi nurudeen alaro lati orilede libya baba basiru ọmọ adeniran lati ilu eko adeniyi ahmadu asiru asiru ahmadu adeniyi lati ilu papo mr yusuf ti n ṣiṣẹ lọpàbọdé hospital lọyọọ wa níbi ọmọ ìbàdàn nílé obiyọlé baba basiru adeniran ọmọ ọba láti gbòlùmú ìdínì adékúnlé bàbá mi tí mo tún mọ ń ké sí tí mo bá ti fa jọgọ evangelist moses akande akintunde bàbá mi saminu ọmọ adépọjù lamẹríkà ọmọ wọn lè rúwà ojoko agbedúdú orí òkèlé bàbá mi fàtà ìbándélé olúsọlá lamẹríkà miriam sinkins adésẹwà adépọjù lamẹríkà bàbá dáadáa yìí sọni sọsẹẹsì odòọlá ọmọ ògúndàre ni United Kingdom lọ́hún gbogbo ẹ̀yìn alátìlẹ́yìn wa tẹ́ ẹ máa ràn wá lọ́wọ́ ọlọ́run ọba yóò máa ran ẹ̀yìn náà lọ́wọ́ abudí ni tómi òkun abudí ni tómi ọ̀sà gbogbo owó tẹ̀ ń fún àwa bá a ṣe ń ná tàbí ra dátà tàbí ń ná tá a tún fi ń ná sílé iṣẹ́ wa díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe ń sẹ́ẹ̀kù bó ṣe ń gbọ̀n sọ́wọ́ làwa náà là ń gbọ̀n sílẹ̀ o àwa náà máa ran àwọn èèyàn lọ́wọ́ níbi ìkápá tí wa náà ṣe mọ́ ọlọ́run ọba ń gbọ́ ọlá tí làwa fi ń yan o ni wọ́n fi ń dàwa náà mọ̀ ládùúgbò pé èèyàn dáadáa làwa náà ẹ̀yìn báwa ṣe mọ̀ yín lè yàn dáadáa táwa náà tá a máa ń fọn rere yín o làwọn kan náà mọ̀ ń ròyìn ti àná.
1: ọmọdé ní ọ̀rọ̀ mi lọ́wọ́ kọ́lọ́hún bá mi ràn wọ́n lọ́wọ́.
0: ọmọ kéékèèké tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ń ràn wá lọ́wọ́ ọlọ́run kọ́ máa ń ràn yín náà lọ́wọ́ o owó ò ní tán lọ́wọ́ yín o àbùdí ń tómi òkun àbùdí ń tómi ọ̀sà yìí náà ò ní tán wọ yín o ọwọ́ yín ò ní kan sàlẹ̀ àpò láíláí fa àbàdà fóònù mi ti ku 6% ó ti ku 6% péré bá a ṣe ń gbádùn ara wa tó ní pẹ́ máa ṣe gàyà díẹ̀ kò sí náà o bá a bá rí èèyàn fún àlọ́ tàbíra jẹnẹrétọ̀ á dúpẹ́ àmọ́ lóore o bá a rí èèyàn fún àlọ́ dátà kò sí èèkan tó kéré àwọn èèyàn máa bùn wá lẹ́ẹ̀ẹ́gbẹ̀rún kan péré àwọn èèyàn máa bùn wá 500 ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn máa ra dátà fún wa mo tún fi àsìkò yìí kí dátà tí mo fi wá sọ̀ ńlá yìí ex Abdulmalik wireless communication concept ọmọ mi dáadáa wàláì òun ló fún mi ò lánàá lánàá ó ní adéyinka ọlásùnkànmí ọba mi chaati sẹ́ẹ̀ ní yẹtẹ́sìn se ni ye tesin mo ni mo ni ye tesin o ni send your so mo ba send number si wallahi bo se fun mi ni data no data ti mo fi whatsapp laaro ti mo fi whatsapp online laaro s abdulmalik wireless communication concept o lo fun mi o inter data te ba fe ra data e da e yen lo wo bana re kin pe fun yin daada o lo fun mi ni data ti mo fi whatsapp online s abdulmalik wireless communication concept mumbo obesare wo bana re kin fi pe fun yin teyin na ba fe ra data ke le mo ba patronize re bi s baba yi na ma se ma fun wa ni data nu Asiru Ahmadu Adeniyi ti won ni ete demo purpose pension te ti mo ngbo ko lo won tele won ba won na fa se mo fun wa ni ba se mo fun wa under tanu ba se mo fun wa under tanu mo mba je kin sare wa bana S Ad Maliki wireless communication concept lo e da kon to re olohun e ma ba patronize re o ma mi daada ni.

gbogbo ẹyin alátìlẹyìn wa gbogbo ẹyin tẹ ma ń gbọ wa o sì ò ní tayín o ẹ ní mòsì o sì ò ní mọyín ẹ ní tòsì o sì ò ní tayín o sì ò dá o o sì ò dá o o sì ò dá o ẹ ní mòsì o sì ò ní mọyín o ẹ ní tòsì o sì ò ní tayín o lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá bìlá àdéhùn àṣìn gbogbo ẹyin alátìlẹyìn wa gbogbo ẹyin tẹ ma ń gbọ wa lójoojúmọ mo ń bọ mo sì ń wá bánà ẹs màlẹkì mo ń wà á lọ ná mo ń bọ olúfúnmi ní data tí mo fi wá sọ online láàárọ yìí.

0: se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni kan ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbo ikan ni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni kan ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbo ikan ni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan
1: Ati se bi oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan fowo so opo ikan mole awon eran won fowo so opo won ma ki asi otito ni ora awon baba wa ni ile yo to mi pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni si poro lo ran mi si ina ni mo wi pe ajeji owo kan soso ko mama beru lori Ẹjẹ́ àfihàn sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òde. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfihàn sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfífà ò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnà. Tí ó bá wá kú ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ní ti fòrọ̀ mú rí pé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ̀ni ìyẹ̀ni. Yóò yẹ wá o, torí ìyẹ̀ni yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírọ̀ àdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè níjẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrí kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Bàbí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ̀. Àánáàná ni máa lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ni làádìí kú ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ẹyin ti ọlá ìlàndì akí níbẹ̀ yẹn o.
1: Omi jẹ́ bá lẹ̀lẹ̀ dìkan tó yọ.
0: Àǹbà bàbá wa àwọn alátìlẹyìn wa ní orílẹ̀-èdè United States of America. Àǹbì bàbá wa àwọn ẹni bí ẹni nù o. Bàbá wa Sàmínú ọmọ Adépọ̀jù ọmọ Èrúwà. Èrúwà òjòkó agbẹ́dúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọlé Èrúwà àgbè ní dájọ́ wọn. Báà mi tó lọmọ Mùsí olómù apàrọ̀ ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gbúrúgbẹ́ tó sọnù lóhùn wọn ní ẹ mọ̀mú lọmọ bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Àkùkọ gàgàrà tó tún sọnù lóhùn. Bàbá ní ẹ mọ̀mú lọmọ bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Ta ni ń gbá di. Bàbá ní ọmọbìnrin tó bá tó pupa rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀. Ẹyin àpọn bí kùrẹ́ adúmára dán. Ẹlẹ́yin ìjọ ẹ̀gẹ́ tó rí lògòlògò yunmi alagba túnmi alagba. Ẹyin tó tún wá jẹ́ àwọn obìnrin tó dáa tí wà wọ́n da. Bàbá ní ẹyin o irú àwọn èèyàn lẹ́lẹ́ máa fi lọ àwọn.
1: Wọ́n ló dún yàtì yàtì.
0: Bàbá ìsa jínigbé o. Ọ̀rọ̀ mi ò tí ì wọ́n ayé yìí. Àwọn alátìlẹyìn wa nù o. Bàbá mi dáadáa, Bàbá Sàmínú ọmọ Adépọ̀jù ní California ní United States of America àti ìyàwó wọn Miriam Simpkins. Mo tún fi fò bẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi nílùú Èbó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dáko wọn. Bàbá mi fà táì bá mi délé.

0: London.
1: Bàbá mi fàtà ìbándélé nílùú Amẹ́ríkà lọ́hùn.
0: Mo máa wọn tèmi because wọn ti dá mi mọ̀ bí owó.
1: Ǹjẹ́ Olúṣọlá kọ́ náà ni ó gba ẹyìn àpèjá ọkọ wọn náà ni Olúṣọlá. Ẹ gbọ́ sí Adéyinka Ọlásùnkànmí, ẹni tó ní ìkànnì ajíṣe bí ọ̀yọ́ rédíò sí mo wá kiri ní gbòòrò ayé ni. Ibikíbi náà ibikíbi tèmi náà bá lọ. Tí mo bá lọ, wọ́n ti dá mi mọ̀ bí owó. Wọ́n ti dá mi mọ̀ bí owó. Bí n bá wá délùú ìbò ẹgbọ́, ẹni tí mo wá kiri ní gbòòrò ayé ni, tí wọ́n ní jáde sí àní. Ẹyin ti aláìláàndì, ṣé tí mo bá dé bẹ́ẹ̀ ṣe ní yọjú sí mi ni. Ẹyin ti a ní Canada, tá a bá tún dọ́dọ̀ yín, tá a dọ́dọ̀ yín gbọ́, ṣe máa sọ páwa náà kiri ní gbòòrò ayé ni, ṣe ní yọjú sí àní. Ẹ ti dá wa mọ̀ bí owó ni.
0: Níkibí tí mo ń bá lọ bá sọ wọn.
1: Ara àwọn tí a tán fẹ́ràn wa tán gbádùn wa tán kó wa jẹ rọ́ṣrọ́ṣ.
0: Jẹlujà mi agaga ìlú Island.
1: Ẹgbọ́ Island níbẹ̀ yẹn.
0: Wọ́n
1: dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti Island.
0: Because wọ́n ti dá mi hàn bí owó.
2: Delubọ́.
0: Náà wọ́n ti dá mi hàn bí owó.
1: Ká tó wá sọ Nàìjíríà ní ti a ní àyín nílùú Ọ̀yọ́ wá àyín.

Ẹgbọ́ lè ṣẹ wà tẹ́ bá gbẹ mọ́ sálà ìgbọ́ wa ooo. Ẹgbọ́ lè ṣẹ wà o ege. Àní ẹgbọ́ lè ṣẹ wà o ajíṣe bí ọ̀yọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ bá rí link wa ẹgbọ́ lè ṣẹ wà. Lẹ́yìn ká ẹgbọ́ lè ṣẹ wà. Tẹ́ bá ti rí link wa kẹ́ kí kẹ́kẹ́ mọ̀ gbọ́ wa ooo. Ìgbà bí kankan serious.

A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹ́yìn wa. Tó yà wá náà, a ti ń ṣe ìgbìyànjú bí a ṣe ṣe studio wa tí ó fi tábí máa mú ètò wá fún yín ní òrèkóòrè. Àwọn alátìlẹ́yìn wa bíi Bàbá Sàmínú Adépọ̀jù. Alátìlẹ́yìn wa bíi Bàbá Fatai Bamidélé. Àwọn bíi Fatai Lamidi, Bàbá Fatai Lamidi. Àwọn bíi Asiru Amadu Etiri Multipurpose Venture nílùú Pàkó. Àwọn bíi Bàbá wa Basiru Adeniran. Àwọn bíi Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital ọmọ Ìbàdàn nílùú Ilúyọ̀lé. Wọ́n bíi àwọn bíi Màmá wa Fúnmi Kẹ́mi. Àwọn èèyàn wa pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Asís Sàràfàdín Ọlá Ìyá. Artist Michael Awosola Angelo Látàbújá. ọmọ Èkìtì, Mọ́lẹ́kìtì làwọn níjọ ní sọ fún Mọ́lẹ́kìtì làwọn ṣùgbọ́n Èkó làwọn gbé dàgbà. Àbújá wa ni àwọn bí Àbújá làwọn bí ṣe lébà. Gbogbo àwọn alátìlẹyìn wa látòkè dókè gbogbo ibi táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́. Afọlábí Nurudeen Alaro, ọmọ ọba láti Bòlùmú Ìdíní Adékúnlé Lọ́yọ̀ Ahayín. Gbogbo àwọn tó ń ràn wá lọ́wọ́, a ti ń ṣàdá, a ti ń ṣe set up yẹn díẹ̀ díẹ̀. Ẹyin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo ètẹ́ ń gbọ́ yìí o. Ètẹ́ ń gbọ́ lọ́wọ́ ìgan náà orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo ti ń ṣe àti ní stúdíò kankan. Ṣùgbọ́n ìdíkàlùkù bá ní kọ́mọ gbogbo ìlú ẹ̀ga la fi ń gbìyànjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la fi ń ṣe gbogbo eléyìí. Bẹ́ẹ̀ lọ Facebook wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la ń lò. Àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti wá ràn á lọ́wọ́. Wọ́n ṣe ń fún wa ní tọrọ kọ́bọ̀ pé ká máa fi ṣe díẹ̀ díẹ̀ nígbà wo ìbúṣe mà ti ṣe fi bọ́jú. Mo ti ní rúùmù kan tí mo fẹ́ tá a fẹ́ lò tó ti wà ńlẹ̀ tóun ti rẹ́dì. Bàbá Sàmínú wọ́n ti fún wa lówó mixer àti ra mixer. Ara mixer àti ra àwọn microphone díẹ̀ àti ra microphone stand tàbí le hang microphone. Ní ọ̀sẹ̀ tó lọ kọjá ìláyẹsẹ̀ gbé tébù tá a fẹ́ máa lò wọlé. Ó tún wá pò ó kù nìbọn ro tẹ́yìn náà bá fẹ́ fi ràn án lọ. A nílò jẹnẹrétọ̀. A ti ń ṣe àwọn àga àjókòó náà ní díẹ̀ díẹ̀ bí ọwọ́ ìpìsẹ̀ mọ ti ṣe fi bọ́jú. A ti ra webcam tá a lò. Ṣùgbọ́n a nílò kọ̀m̀pútà. Bẹ́ẹ̀ bá lálòpù ti ń ṣiṣẹ́ dáadáa tá ilé bùn wa. A gbà ó ẹ̀yẹ kan sọ́sì mi látọ̀ọ̀kan ń bẹ̀ wà láì yín hán ní hàn. A sì mọ ọ̀pọ̀ rere tì yín náà tá a mọ dúpẹ́ lọ́wọ́ yín lójoojúmọ́. Ọpẹ́ olóore àdáǹdá tán ni o. Gbogbo ògbà àtẹníòbùn wa ní 1000 àtẹníòbùn wa ní 500 làwa máa ń kí ni gbogbo ògbà. Gbogbo ìgbà tá a bá ti ń kí àwọn alátìlẹyìn wa la máa rántí gbogbo wọn. Ọlọ́ọ̀ba ń jọ́ tá a bá tún wá rántí yín nú àdúrà.

inú tí ìbò bá fẹ́ yọ ń léyìn mí ọlọ́sùn kúrò lówó ni wọ́n ní a candle doesn't lose a light by lighting up another candle. Ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o, ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o, yóò fi pọ̀ ni o, yóò fi pọ̀ ni o. Tèmi bá ní, tẹ̀yìn ní, táwọn ní. Kò ní sẹ́ni tí ọmọ tọrọ lọ́wọ́ ara wọn. Làwọn bàbá wa fi bọ̀, wọ́n ní àjọjọ ọ̀dùnbẹ́ nìkan ò bá ní. Ṣùgbọ́n tẹ̀yìn bá ti ṣe yí tásọ́lẹ́ tẹ̀yìn ṣe fáwọn, àwa náà tún ṣe fáwọn míì. Bá a ṣe ń ṣe nù, bá a ṣe ń ṣe nù. To whom much is given, much is also expected of them. Adéyinka Ọlásùnkànmí ló kọ̀ mí ò pa pín báàlẹ̀ fìlà. Ìlàsà àròkò ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwòtán gan. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà. Gbogbo ìṣe tí àwa náà mọ̀ fi ń ṣe dáadáa ni o. Báwa gan ṣe tún ní gátà nígòyí. Níwọ̀n bá àwọn táwọn alátìlẹyìn wa ń ṣe sọ́dọ̀ wọn, àwa náà tún ń ṣe sáwọn sọ́dọ̀ àwọn ẹlòmíín bó ṣe wà nù o. Torí àmọ̀jura wa lọ ni, kì í ṣe ti ọ̀rọ̀ jàkadì, kì í ṣe tàsọ̀dùn. Á jura wa lọ, àmọ̀jura wa lọ ni. Ǹjẹ́ lani kan tán kan èsì níwọ̀ ẹ̀sìn? Ǹjẹ́ mi ní ẹlòmíín ò ní? Ǹjẹ́ ẹlòmíín ní? Èmi náà ò ní? Àmọ̀jura wa lọ ni o. Ǹjẹ́ àbá wa ní láàjọ mọ̀ fi ràn ara wa lọ́wọ́ lámọ̀jù ara wa lọ́wọ́ sókè. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa, ojú ò ní tì yín, ojú ì ti náà lẹ́ o. Toro gíní báyìí ládìí ẹ bọ oko ìmọ́. Ẹ kiri oko délé, ẹ mọ lọ rí, ẹ mọ bọ̀ rí. Ikọ́ ìkọ́bálá, ikọ́ ìkójú lọ́nà àti ti bó ń ṣe Ọlọ́run.

Àwọn tán ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Àwọn tán ń sọ̀rọ̀ gbóhùn sáfẹ́fẹ́ láti ìjẹ̀bú wà ń bí. Àwọn tàtẹ̀kó wà lọ́dọ̀ wá ń bí. Àwọn tí àti sákí ògbón ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Àwọn látò gbómọ̀ sọ. Àwọn kan ń bẹ láti Bìnì. Bìnì sí ti àbí sí ìbíní. Àwọn Ìbàdàn nílé olúyọ̀lé. Àwọn tọ̀yọ́ wa ní àárín náà. Káàkiri káàkiri bá nu. Àwọn èéfi àìsè tẹ́lẹ́yàmẹ̀yà. Báwo la ti fẹ́ pé tó fẹ́ jẹ́ káwọn èèyàn náà mọ̀ nípa ẹ̀ tá a ti lè bọ́ lẹ́bùn so sáti lẹ́bùn ìlú yòówù tó o bá rí o jẹ́ máa bọ̀ kódà tún lọ́mọ yíbò hàn yín ọjọ́ Sunday ni máa ń ṣètò rẹ̀ ní aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ Prince Godwin Amechi ni máa ń ṣe ní àlàáfíà yóò sì Yorùbá yóò sì Gẹ̀ẹ́sì gbogbo ọjọ́ Sunday.

Ṣé ẹ gbàgbé pé mo ní abẹ́ treat topic pé bóyá ká legalize corruption ní Nàìjíríà torí kìí ẹ máa wo báyà kí n kàn yànnà náà rẹ̀ sátọ́rẹ́ tásọ́rẹ́ torí kìí ṣe àwọn tí wọ́n wà nípò aṣáájú nìkan ni corruption wà nínú ẹ̀jẹ̀ wọn gbogbo wa ni o àtàwọn ìyá tí ń ta rú àtàwọn tí ń ta tòmọ́tò àtàwọn tí ń ta tẹ àtàwọn tí ń ta pẹtrú àtàwọn tí ń depo pupa bí wọ́n ṣe gbá òṣùwọ̀n lẹ́gbẹ̀ẹ́rẹ́ báyà ká kúkú fẹ̀ kan legalize corruption káwá máa manage rẹ̀ ipe ó gbọ́dọ̀ jalè jù báyìí lọ bí wọ́n bá jalè jù báyìí lọ báyà ká fi mọ́ pọ́ o. torí ní ìsìn mo sọ̀rọ̀ kan jò ní ẹnu mi àgbò mo tún fẹ́ tún yán ní ìsìn mo fẹ́ tún yán ní ìsìn ẹ má bínú sí mi o ẹ má bínú o torí ọ̀rọ̀ tó bá ju èmi lẹ́nu lọ lèmi máa fẹ́ sọ. Tí bí ẹ̀sìn bó ṣe gbalẹ̀ tó ní orílẹ̀-èdè Nàìjíríà àti Muslim àti Kírísítẹ́nì wọ́n mọ jíjẹ ẹ̀sìn ni wàbí kókó ni àwa àmọ́yà ni kánkánkán ní ìwọ ọwọ́ wọn ó sì burú ju tejò lọ. Àwọn náà lẹ́bàá bí wọ́n ti ń gbé ọmọ ọlọ́mọ ṣẹ́sú àwọn ìwà jìbìtì àwọn lẹ́bàá bí wọ́n ti ń inflate price àwọn sì rèé owó yìí náà ni wọ́n kò lọ mọ́ṣáláṣí inú rẹ̀ náà wọ́n ti ń dá ìdá mẹ́wàá ní sunday inú rẹ̀ náà ti mọ̀ ń yọ fíṣẹ̀ bílì láì tí wọ́n sọ bá wọn ń yọ ṣàká ẹ̀wá gbọ́ níbi owó jìbìtì owó pọmọlẹ́kúnjayé owó owó ẹ̀jẹ̀ gbogbo àwọn náà la fi wá ń ṣe sọ tá la fi la ń ná sí ojú ọ̀nà ọlọ́run a wà tún wá gbé ọ̀rọ̀ ọlọ́run náà lórí bí hárahárà bí hárahárà la wà mọ́rí bí hárahárà a ti mọ yọ ọ̀sọ́jọ́ sọ́lọ́ ẹ̀sìn tó yẹ pé wọ́n import ẹ̀ wá fún wa ni a ti tún wá mọ̀ ju a tún tún ṣe ju àwọn tó ń mú ẹ̀sìn wá gan lọ kódà a tún perfect ẹ̀ ju àwọn tí wọ́n tán mú ẹ̀sìn wá lọ ẹ̀wá gbọ́ níròrí tèmi àwọn kí n sọ pé àwọn torí èmi gan ọwọ́ ọlọ́run mọ́ wa torí ti kálukú náà ní ń bẹ lára rẹ̀ bóyá lẹni tí àwọn tí ó lọ sí ìjọba ọ̀run tí wọ́n lọ paradise tí wọ́n lọ ìjọba ọ̀run tí wọ́n bójú rẹ ọlọ́pàdé níjọ́ kẹyìn ní gbẹ̀ǹde àlòkíyámà bóyá ni wọ́n ju 5% of Nigerians lọ torí gbogbo wa pátápátá tí ò bá sí àánú tọ́lọ́ bá fàánú gbà wá wàhálà iná ni òkè òní o àánú nìkan ló lè mú a escape o àánú ni o ló lè mú a escape o tá a bá ra àánú gbà ní o mò ń wí o torí ìwà ọwọ́ wa èyí tí ò lu jìbìtì tí ò dín òṣùwọ̀n kù a sì máa yan ìyàwó ń yàwó lálẹ̀ agbẹ́sẹ̀ lé ìyàwó ń yàwó. Wàhálà worldwide product lèmi gan náà wọ́n gbọ́ mi lọ́wọ́ ní United Kingdom wọ́n gbọ́ mi lọ́wọ́ ní Ireland wọ́n gbọ́ mi lọ́wọ́ ní United States of America wọ́n gbọ́ mi lọ́wọ́ ní Ghana Benin Republic Ivory Coast Libya international Sukanmi international Yinka ajá ìlú Ọ̀yọ́ tí gbó lásán bí ọ̀bá rẹ̀ ránkù àti ìrábàmì èèyàn dé Yinka Pẹ́ńbọ́ bí àwọn erin. Ani should we legalize corruption in Nigeria? Torí ojú òkúkú tó kú ara ò tó lè. Ó ti di báraku o. Ó ti di báraku. Wọ́n fún àwọn kan lówó. Àwọn ìjọ mọ́ṣáláṣí àwọn aṣojú mọ́ṣáláṣí kan wọ́n lọ bá aláàjì kan nílé pé mọ́ṣáláṣí nílò ìrànlọ́wọ́ yín ò báwa náà ṣe ń sọ pé a nílò ìrànlọ́wọ́ yín nílé iṣẹ́ wa o orí fóònù láti ń ṣe program wa o orí fóònù láti ń ṣètò wa àti ìṣẹ́tọ̀ busú bíi wa o a ẹ̀jẹ̀ ń ṣe díẹ̀díẹ̀ ní pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn alátìlẹyìn wa o. Tí má sọ fún yín kó rí bẹ́ẹ̀dì mojòkó lé nínú yàrá mi báyìí tí mo fi ń ṣètò tí mò ń ṣe lọ́wọ́ yìí. So báwa náà ṣe ń pariwo yìí làwọn náà bá lọ bá Aláàjì pé a nílò ìrànlọ́wọ́ ní mọ́ṣáláṣí abẹ́ṣe báyìí. Aláàjì bá kó 200,000 ká sọ pé 200,000 lọ́ba kó lé ẹnìkan lọ́wọ́ pé kó lọ mọ́ṣáláṣí ò kàn fi ṣe nǹkan sínú m

0: bẹ́ẹ̀ni o ẹ yà kẹ mú ti ń ni o níbi tá a bá ti ń ṣàwàdà àwa títún máa ń fa kò mú òkun yọ bọ́bá lè pàwàdà lẹ́yìn fẹ́ mú ẹ má wàdà nínú ọ̀rọ̀ mi nínú ètò mi láyé pé kò mú òkun bẹ̀ nìkan ni ẹ fọwọ́ mú kò mú òkun bẹ̀ bó ṣe wà nù nípele ìpele báyìí náà la ṣe é gún.
1: So
0: ọyìn abibili abibili àti bẹ́ẹ̀ lọ Deyinka tí ò kọ́mọ̀ pẹ́ ń bọ́ bí àwọn erin. A ní ẹgbẹ́ wa gbowó ẹyí ẹ̀wọ́ ẹjẹ ẹwọ́ ẹjẹ ìwáwò sáàrin ara wa ẹ rí pé mo ṣiṣẹ́ iṣẹ́ kí n tó dakọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn mọ́jọ pọ́tọ́ ìtọ́ ìyànjọ́ tí wọ́n tó jẹ́ nkẹ́rù mi dáàfin Deyinka pẹ́ ń bọ́ bí àwọn erin. Ajá lu ọ̀yọ́ tí ègbó lásán pé mi ò bá rẹ́ran kó máa ṣe rábà mi èèyàn. Ẹ tì wọ́n ẹ̀dánṣíà ẹ tì wọ́n.
1: Dublin yẹ ṣeun lápẹ́ta ìjìnwá.
0: Ẹ tí ì ṣeun lẹ́yìn tẹ́ ń gbọ́ mi láti Ireland o. Ẹ bá mú owó kíkì tí bàtò ń kì yín o ẹ tí ì ṣeun. Àbí ẹ tí ṣeun ní. Ẹ tí UK ṣe ẹ tí ṣeun ẹ bá mú owó.

0: Di wangi baba wa bojo abido ko olayo. Deba wambe ebe da lo din konye u ilase kan. Ade inga kwenbo opi awe ni o oto ni be enani. Alase adobu dari ajise bio oyo online television and radio ina re mini pa akin bale fila.
1: Ika fọwọ́ sọwọ́ pọ̀ ìka mọ̀lé àwọn èèyàn wọ́n fọwọ́ sọwọ́ pọ̀ wọ́n máa kì í àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọyọ́ àti bà nínú sípò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ní ti fọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn. Iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, orí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírọ̀. Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn. Iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti bà nínú sípò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ní ti fọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn. Iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, orí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyìnká ọlọ́sùkànmí lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti fàbí ní tí forọ̀ ni ó rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń là á dìkú ìjó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: bí ọyọ láàrin ayọ ni ṣe bí bàbá ẹni pọkàn.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ.
2: Nítorí Pawn Island pọ̀ lórí ètò lálẹ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Ẹnìkan náà ti tún jẹ́ ìwà láti orílẹ̀ èdè Germany.
3: Dublin lọ yàrá bí ọkúnlẹ́kúnlẹ́.
2: A ní ṣe ká legalize corruption ní Nàìjíríà yín èèyàn mi.
3: Nàìjíríà o sá ọsẹ.
2: Ojú òkúkú tó kú wàárọ̀ ò tó lè.
3: A ń bọ̀ nínú Island.
2: A kúkú mọ kínní ìlọ́ràn.
3: Erin la mọ.
2: Gbogbo wa àtẹni tó lọ sùkú, àtẹni tí ò lọ. Àtẹni tó kàwé, àtẹni tí ò kà.
3: Ó ṣe wọlé.
2: Ó lójú iye àwọn tí wọ́n corrupt nínú wa. Èyí tí ò sì ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà àbàjẹ́ ni. À ń dalẹ̀ sójú àgbàrá ni, à ń yàgbẹ́ sójú àgbàrá ni. Ẹ ti ẹ̀gbọ́ná kéèyàn máa kọ́ odidi ilé, kọ́ mọ́ wàá bọ́jẹ̀tì, kọ́ mọ́ plan tọ́lẹ̀tì mọ́. Níbo lọ fẹ́ máa yàgbẹ́ sísọ fẹ́ máa jùgbé orí páànù ni. Àwọn ìwà àbàjẹ́ lóríṣiríṣi ló kún ọwọ́ wa ní àárín. Gbogbo àwọn tọ́pìkì tí mo padà máa treat lẹ́yọ kọ̀ọ̀kan nu ní fídíò, both video and audio, tí ó wà ní audio visual. Tọ́lọ́ bá ti ní ká ṣetán.
3: A ti dé sí.
2: Pé bí ò bá sì ti ṣetán náà, báyà ṣetán ẹ̀díìtì ẹ̀ mọ́ra àwọn bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà ni.
3: Wọ́n lè lo ọlápò gidi gan.
2: Ọpẹ́lọpẹ́ tẹkinọ́lọ́jì lára wa.
3: Fájì ní bí ó.
2: Sẹ́yìn mọ̀ pé ìkànnì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìhórí fóònù náà lẹ́ ti ń gbọ́ mi tí mo ti ń já lálálá lábà. Torí pé tẹkinọ́lọ́jì advancement náà ní ràn án lọ́wọ́. Iná bí máa ń sọ làwọn bàbá wa bí máa ní àìlápàlà dẹ́ òmù.

0: lazing ki gbogbo awon supporters wa tan ran alo lona kan na keji a ti tun bi nbebe fun iran lowo lowo eyin ti e ti ba wa debe kai na ba wa dasi e se project gbogbo wa ni
1: ogoda ladi wura mi ji
0: awon ti a tin ba wa dasi lati ibere pepe
1: taju baba
0: atori baba fata ilamidi omo oyo tan gbe lowo londo state
1: eyan mi o ti ku kale
0: eh Madam Fumi Kemi omo Ibadan dan gbe ni Ibadan Oluyole artist Michael Awosola Angelo omo Ekiti state aye ti won bi won seko tan dagba seko sugbon to ye pe ilu Abuja ni abi nsele Afolabi Nuruddin Alaro omo Oyo tin gbe ni orilede Libya en tin sise nbe lowo lowo baba mi Basiru Adeniran ilu Eko ni abi sele o baba daada awon baba daada po Afa Gilo Asiru Amadu Ya Salam Adeniyi Afa Glo tan ni etiri multipurpose pension ni lu Pako awon na ma nba wa dasi we da wa da ijo owo data ijo credit ijo gbowo yi ayin ayin Ah, Mr. Yusuf, omo Ibadan, nile Oluyole, Ibadan Ajo Orosun. Ti won sise ni Opabode Hospital loyo wa yin. Eh, ti se mo nba wa dasi. Eh, mi ba pade won loju ona. Ni ba ni enu gbe o, Mr. Yusuf. Se se ru wa le meru le. Aya wa gba, wa gba, wa gba. Ma se mo nse. Awon eyan daada, awon ni o ti Joshua ni o ti Jore wa o.
1: Egbon na do le nku yan. O da ni nku yan o.
0: Ori iwo tun wa to gbe wa kan alawore baba saminu adepoju ti an gbe ni United States of America omo eruwa ni baba mi eruwo joko agbedudu ori okele omo akoko gagara ti ko le eruwa agbe ni ndajo won baba lomo musi olomo aparan omo olora gogode asigba lona to mu baba lomo ewure gudugbe to sonu lomo ni emomo lo mi baba tani segbe gbure gbure baba tani segbe gbe ran gbe ran agutan bolojo akoko gagara to to sonu lomo won ni emomo lo mi baba tani segbe gbe ran gbe ran baba tani segbe gbeye gbeye ṣùgbọ́n ọmọ tó dá ṣíṣí bàá mi bàbá dáadáa àwọn tẹ bára àwọn ìyàwó bàá mi wọ́n wà ń bẹ̀ orí wọ́n wà ń bẹ̀ bàá mi gan kọ́ ẹ ti rí bàá mi sí orí bàbá wà ń bẹ̀ orí wọ́n dúró dédé tẹ bá ń gbọ́ sọ dúró dédé ni àbẹ́sẹ̀ rẹ ń mì wọ́n á ní mo dúró rí ẹsẹ̀ mi ò yẹ gẹ̀rẹ̀ ọyá sún mi démú sí ọba já mi sí kẹjà bàá mi bàbá dáadáa
1: Hey,
0: awon ti anu iyawo won Miriam Simpkins l'America awon ti anu awon daada baba mi Fatai Bandele omo Oyo ni awon omo Oyo ni won omo Oyo ni baba mi baba mi Fatai Bandele omo Oyo Alaafin Ojo Pasekere Mode omo ati ba ni mi ati nkolowo ko kiwo fo fo gba le asiko le ba dija ko le ba da pon ko ma alade o le ba ri nkan pon la nbe baba mi Fatai Bandele Olusola l'America awon ti anu awon baba wa nu awon ni gileyin ogba wa tin ba se lo fa guru bayi o di nu Oyo ati bayi ni ti foro order awon eni bi eni awon eyan bi eyan omo oba ladigbolu mu idini Adekunle baba mi Evangelist Akande Moses Aketunde Adegoke Isiaka Abiodun tin ba se lo fa guru ni gboro tora awon eyan wo footo araye o footo olohun
1: toju toyin
0: olohun o si fero osugbo ma araye ko won ofododo te ba fe so dododo bayi wahala ni abi bi eni to fe jeng gbeng gbeng to gboro ti le kun gbeng gbeng ni Nigeria ta bara wa inu o ni ilu awara ta ti rododo le ta gbodo so sugbon awo so eh ise ta ba ran iko ni ko je o e ta si ran ko ipa ko e ta ran ada e pada ti to ko iyo ko lenu adeyin nka pe nbo bi awe ni tori yan ni gbegbe omo gbegbe be o hewu lori turutu e ti ani bi ton ni tete omo tete be tẹ̀tẹ̀ débẹ̀ ó tẹ̀bẹ̀ ó pẹ́ ń bẹ̀ ó gbé bẹ̀ pẹ́pẹ́pẹ́ tora lo pẹ́pẹ́pẹ́ lowú ṣe nílé àárọ̀ o pẹ́pẹ́pẹ́ báyìí náà lowú ṣe nílé àárọ̀ ẹyin àló débẹ̀ tẹ̀tẹ̀ tẹ̀bẹ̀ ó gbé bẹ̀ ó hewu lórí tuurutu sáárasa Adeyinka pẹ́ ń bọ bí àwọn èèyàn ọmọ àdọ àgbà ajá àlọ́ ọ̀yọ́ tí ègbó lásán bí ọ̀bá rẹran kó a sì rábà mi èèyàn ẹyin àwọn ti anu o àwọn alátìlẹyìn lóríṣiríṣi àwọn tí mo rántí dákọ Azeez Sarafadeen ọlá ìyá ọmọ Ọyọ́ làwọn náà sùgbọ́n kò ní a fi ṣeré tá ń gbé ní Ìkòròdú lọ́hùn-ún Ìkòròdú orí òkè ọmọ ògúnmọ́dẹ̀dẹ́ Ẹyin kan scroll lọ sí sàlẹ̀, ẹ ti rí logo WhatsApp, ẹyin click rẹ̀ yóò fún WhatsApp lórí fóònù yín, yóò bá jẹ́ àyín sọ́dọ̀ mi, ẹyin kan send message.

gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ tà bá rántí dákọ yín Abdulrahman Abubasit àbúrò mi dáadáa ọmọ mi dáadáa ní mọ̀ báwa ṣe graphic design graphic work kí wá. Bí ká ṣe logo ká ṣe bánà àwọn tí wọ́n ń ṣe program nkankan onímọ̀ wá design rẹ̀ ṣùgbọ́n lumatẹ́ èké mi gangan ni mò ń jẹ́bẹ̀ ẹ bá ti dọ̀rọ̀ fídíò mi náà mo máa edit gbogbo ẹ̀ tí mo máa ń ṣe gbogbo ẹ̀ síra wọn. Ẹyẹ tó máa polówó fún yín o bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀dì tẹ́ bẹ́ẹ̀ sọjọ́ bí irú orin bẹ́ẹ̀dì tẹ́ gbọ́ lẹ́ẹ̀kan àwa lásẹ̀ o. Àwa lásẹ̀ o èmi àtòkun lọ́lá fún láyọ̀ lásùkàn mi lásẹ̀ o ẹ pè wá gbé fún wa àbáyín sí. Bẹ́ẹ̀ bá lè jẹ́ kó jẹ́ pé fọ́tò ẹni tẹ́ fẹ́ kí nìkan náà lẹ́fẹ́ ká báyín mix pẹ̀lú orin tó bá wù yín àbáyín mix rẹ̀ mọ́ra wọn. Lówó tásọ́rẹ́ tí oògùn pa Yorùbá ṣe máa ń ṣe nù. Ẹ dákun ẹ gbéṣẹ́ fún wa. Ebi ò ní pa yín o ẹ gbéṣẹ́ fún wa Nàìjíríà ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń wà yìí o. Tẹ́ ẹ bá ti fẹ́ káwa náà dìdàkudà ẹ máa gbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa o. Ẹ ti gbé ẹ gbéṣẹ́ fún wa. A máa ń ṣe bẹ́ẹ̀ de song a ṣe jingle kò sí ìta ìṣe. Tẹ bá ń gbọ́ sẹ́ ń gbọ́ bó ṣe ń jálálálá ẹ máa yìn kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí Ọ̀yọ́ gbogbo ẹ̀ àṣepọ̀.

torí àwọn èèyàn wa àwọn wèrè yìí wọ́n ti improvise àwọn èèyàn wa tó jẹ́ pé wà láìtàláì torí 200 àpò kan owó tí ò tó ra oúnjẹ fún ọmọ kékeré lójúmọ́ tí ò tó jẹun torí àpò kan wà láì ẹlòmíì yóò dìbò ọjọ́ ọ̀la rẹ̀ dànù fún ẹni tí ó jí owó kó lọ torí àpò kan 200 naira lẹ́lòmíì ò fi ta fújọ ní òbí ta ọjọ́ iwájú òun àtàwọn ọmọ rẹ̀ àti ìrandínà rẹ̀ wọ́n ti mortgage almost the future of the next generation and the generation yet unborn. Owó yíyá lójoojúmọ́ ní níbo ni wọ́n ń kó sí níbo ló wà níbo lówó ọ̀hún wà. Àánú yín ò ṣe mí ẹ mọ́ dìbò ẹ mọ́ sòṣèlú. Ní tí máa wá ń dùn mí ni pé bẹ́lẹ́sẹ̀ bá wá ń jí ìyàwó lòdòdó náà máa ń bá wọn pín bẹ̀. Àtàwọn tá a dìbò fáwọn èèyàn gidi àtàwọn tí wọ́n dì fáwọn tó kú tí wọ́n gbádùn yìí. Gbogbo wa lórí ẹjọ́ máa ń ta papọ̀ kì í dẹ́ nìkan kan sí o. Bẹ́ẹ̀ náà lẹ̀rọ̀ pọ̀ tán náà ń pọ̀ pàá ṣe yọ́ta balẹ̀ yọ́ta bóko ni o. Ẹ dákun ẹ máa fọ̀rọ̀ dẹ́kin àwọn èèyàn tán máa ń tọrọ owó lọ́wọ́ yín lé tẹ́ ẹ bá fẹ́ fún wọn lówó. Ẹ gbá wọn lọ́rọ̀ ẹ sọ̀rọ̀ sí wọn níbi wọn ó ti gbọ́. Kí làákàyè wọn lè bọ̀ sípò. Torí mílìkì torí ráìsì agolo mẹ́ta agolo méjì. Tí ò tó èmi gan jẹ lójúmọ́ tí ò táàbúrò mi jẹ lójúmọ́ tí ò tọmọ tí ń gbé lọ́dọ̀ mi jẹ lójúmọ́ ni wọ́n sì mortgage fújọ gbogbo wa papọ̀ bólódòdó bá wá bẹ́lẹ́sẹ̀ bá wá ń jìyà olódòdó wa náà mọ̀ bá wọn pín bẹ̀ ẹ dákun ẹ mọ̀ bá wọn yẹn wa sọ̀rọ̀ níbi tá a ti ń gbọ́ àbí ṣé ká legalize corruption gẹ́gẹ́ bí a kò rí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀.

0: ni se ka legalize corruption ka gugu jo mo pe gugu wa akuku gbadun tele
1: to ja ni se ko lami o se wole o
0: eyi ti o ti depo oselu tori pe ko ti wa lepo to na ti le ji owo o na le ma bi iru enu mi na iru emi temi na nsoro aye tenu mi dore berefe mo je mo pe mo je je pe mo trust ara mi to some extent ṣùgbọ́n ngbà tí náà bá tó wà ní pòsíṣàn agbára ní tó mọ̀ bọ́yá bọ́yá mi náà lè wá bú nípa tó ṣe kọ nínú orin kò ní tẹ́bá fẹ́ mọ̀ wá tálíkà o ẹ jẹ́ kó o dé o kí búrìjì yapa tún gbá àmọ́ níṣẹ̀yí o ìwo níwà ni ó mọ̀ wù ṣùgbọ́n àwọn abọ́n bá fọwọ́ ránṣẹ́ pọ́n fowó fún àwọn agbéká fún ìyàwó àmọ́ bí jíṣẹ́ o mo ti ẹ̀ trust ara mi to some extent mo trust ara mi dáadáa. ṣùgbọ́n lára àwọn tá àwa tá a máa ń criticize ìjọba tá a máa ń sọ ilé tá a máa ń sọ ọ̀hún olójú èèyàn rí náà nínú gbogbo wa gẹ́gẹ́ bí orin ìjálàkadà máa ń kọ. kò sẹ́ni tí ewu àbá àjẹ́ bójú bá ti dá ẹni aláwùrà àbí bá pati ẹ̀ mọ́lẹ̀ èèyàn rè é nínú gbogbo wa adéyinka lè èmi ń jẹ́ papín lè èmi ń jẹ́ balẹ̀ ẹ̀ fìlà.

lẹ́yìn èèyàn tèmi tẹ́ wà nílùú ọba ẹyin tẹ́ mọ̀ pé téèyàn bá fẹ́ jẹun tébi bá ti pààyàn dáadáa téèyàn wá rí ẹnìkan tí tọ́fẹ́ fún yín lóúnjẹ tọ́fẹ́ fún yàn lóúnjẹ tẹ́ pé oúnjẹ wà lọ́dọ̀ rẹ̀ tá a ti mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ níjẹ́ mú wá wá o kò sí nǹkan tó fẹ́ bá wa sọ lásìkò tí bí ń pa wá tá a fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tá a ní gbọ́ mo sì mọ̀ pé gbogbo wa la ní àwọn tá a wà lókè.

lọ́sọ̀ gbogbo àwọn ọmọbìnrin tán lọ léèwé lọ́sọ̀ wọn daṣẹ́wọ̀ ọ̀sán gan o alẹ́ wọn máa ń wẹ̀ o alẹ́ wọn máa ń wẹ̀ o tán bá ní pààrọ̀ nínú wọn máa ń dùn o. Ẹ máa gbọ́ mi o ẹ fi àwàdà tí mò ń ṣe lẹ o ẹ fi ti pé dáa pé mi ò serious tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ di òṣìṣẹ́ ìṣe òdodo ọ̀rọ̀ tí mò ń sọ ń bẹ̀ mú ni o ẹ dákun torí ọlọ́run. Sẹ́yìn òkè tẹ́ bá ti ní pààrọ̀ nínú yín máa ń dùn o sọ́wọ́n òkè bá ti tẹ̀ lọ́kùnrin jáde o lè ro oúnjẹ jẹ́ o ìwọ bó o bá lu jìbìtì bó o ṣe kàwé tó oníṣẹ́ lọ́wọ́ tó bó o bá lu jìbìtì kò sí nǹkan kan fún ọ aláta àràgọ́nà lọ́mọ ń bá kiri torí pé ìdìbò fún àwọn èèyàn tó gidi tó jẹ́ gidi ni o ìdìbò fún àwọn tí wọ́n lọ́pọlọ tí wọ́n lè tún lu ṣe ni o ẹ máa ń chúùsì láàrin two devils ni o ẹni lè wò pé ẹni yìí tó ní nǹkan tó lè ṣe fún lu ẹyin torí ẹ tún fọ̀rọ̀ gbá wọn lórí débi pé ṣe bí wọ́n tiẹ̀ ṣe bọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni wọ́n máa ń dìbò fún gbogbo ọmọ ìyá rẹ tó ṣe ń dìbò fún nínú ẹ̀sìn látijọ́ èwo ló débẹ̀ tí ò jí owó kó èwo ló débẹ̀ tí ò kówó jẹ èwo ló ṣe dáadáa fún lù nú wọn. Ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn ẹ dìbò fún kíní kan báyìí ni ẹ dìbò fún muslim ni ẹ dìbò fún kristẹni ni ẹ dìbò fún ó ṣe bí ilẹ̀ ń bá káàkiri àti pásítọ̀ àti lèmọ́ọ̀mù tó ti ń débẹ̀ èwo ni òkówó jẹ́ àwọn ẹran tí wọ́n máa ń sunkún ìyà tí wọ́n máa ń sunkún ìyà ẹkún burúkú wọ́n máa sunkún rédeède tí wọ́n bá ń wàásù lórí púpìtì báyìí ẹ fi bí èèyàn ọlọ́run tán tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sunkún ìyà ẹkún òfò tí wọ́n ayé wa sùn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún òsì ẹkún rádaràda ẹkún burúkú ẹrù bí èèyàn ọlọ́run tán ni ìwà tí oró tí ń bẹ nínú wọn ó sì ju tà kékeré lọ ó ju tejo lọ ẹ̀yìn ẹ̀wà sọ̀rọ̀ sí wọn pé àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn tèmi bá tọ́ba tó ń dìbò fọmọ ìyá rẹ burúkú kan tó wò pé ṣé léyìn ní nǹkan tí ó ṣe fún lù ú tó dìbò fọmọ ìyá rẹ burúkú kan nínú ẹ̀sìn tí ò tún lù ṣe tó bà lù jẹ́ sí má dọ̀dọ̀ mi tọrọ owó ní next kinní o laughter kinní o kò sí owó kankan fún ọ lè wá sọ ndó ló burúkú. Ẹ ò lè wá sọ ndó ló burúkú.

07068874274 lẹ́lẹ̀ pè mí sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti orílẹ̀-èdè Nàìjíríà. Bọ́yá ẹ fẹ́ dá sí ẹ̀yin náà fẹ́ dá sí tí àyàn kójú kẹrí nǹkan èmi ní bọ́yá kẹ jẹ́ legalize corruption. A padà tún ṣe ní Facebook Live náà táwọn èèyàn ọmọ wò àti ọmọ comment ẹ̀yin tẹ̀ ń gbé wa lọ́wọ́ náà ẹ lè sẹ́ndì èsì yín sórí WhatsApp mi pẹ̀lú nọ́mbà kan náà ní text message. Tàbí kẹ́ ẹ pè ní orí normal call sórí 07068874274. Àsìkò ìdìbò mi ní tó ń bọ̀ yìí o. Àwọn ajẹlójú olékọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí àwọn ògbúùkú olè àwọn known thieves. Àwọn kọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí páwọn nìkan náà lè ṣe àwọn nìkan wọn lè tún Nàìjíríà ṣe. Tí wọ́n máa ń pe olè ẹ pe olè wájà. Ẹtún pe okùlé ẹ pe olè. Ẹpe olè ẹtún fẹ́ pe olè wájà. Ẹni tó ń gbìyànjú ẹni tó ń tẹ́ráì ẹni tó ń ṣe làkà ẹtún tó ń

kaka láti tún pole wájà ayé tó ń se lala kókó fẹ̀fẹ̀ ayé tó ń gbé àwọn olè lórí àwọn olè tó yẹ pé tamade ìjọba tán báyìí gbogbo government properties náà máa ń tọ́ọ̀nù sí private property títí wọn táwọn ọmọ bí ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n àwọn ni mẹsáyà yín só lè ni mẹsáyà yín ẹnìkan sọ mẹ oní kọsẹ ìtọlọ ò lè lọ kọsẹ ìtọlọ ò lè lọ ìtọlọ ò lè ṣe kò sí ìtọlọ ò lè ṣe àmọ nǹkan tó lè ṣe tí ò ní ṣe ọpọ ju tó lè ṣe tí ó ṣe lọ in tó lè ṣe tí ò ní ṣe torí ẹ ló fi fún wa lọpọlọ tọlọ bá bá wa sọrọ dá ìkan nínú kùránì yóò tún ní àpàlà àtàkì lóun sẹyìn ṣe làákà yìí ni ẹgbẹ kínní ìsínú rọrí ẹyin stupid people yìí ẹyin dẹdẹrin yìí ẹyin rọpọlọ ẹyin lọpọlọ yìí ni ẹ ronú ẹ tí.

0: ẹ mọ̀ wá jẹ́wọ́ fi ẹ̀sìn kò yín papá mọ́ra lẹ́sìn tán ti fẹ́ sọ di bísínẹ́sì ní nàìjíríà nísìn bólóṣèlú kan bá ti gbowó wá sọ́dọ̀ bàbá àmọ́hùn tó kó wá sọ́dọ̀ dádi jí o ẹ mọ̀ gbọ́ sọ́lú olùnàbílì kẹrí can somebody shout hallelujah lẹ́mọ̀ gbọ́ nísìn kọ́ bá jẹ́ pé owó jìbìtì ni wọ́n mọ ibi tó ti rówó wọ́n fẹ́ mọ ibi tó ti rówó rẹ̀ àwọn olóòótọ́ nínú àwọn àwọn ẹlẹ́sìn yìí ní ìsìn wọn tó nǹkan ní kálukú ò jẹ́ ní kálukú ń bá káàkiri tí wọ́n bá ti jẹ́ dòdò wọn wà nílé sòdodo.
1: àwọn ìlọrin rẹ́mi sì ni ọmọdé ṣe.
0: ṣé ẹ ti gbọ́ bí ìmọ̀ọ́mù kan tó ti ń criticize government tó wà lóde present government of the day ẹ gbọ́ bí ìmọ̀ọ́mù kan ti ń criticize rẹ̀. ṣé ẹ gbọ́ bí pásítọ̀ kan àwọn láwọn pásítọ̀ àgbàlagbà àwọn jíò láti ń criticize rẹ̀. ẹ kàn mọ́ gbọ́ ẹ já lọ gba àwẹ̀ àwẹ̀ ọlọ́jọ́ 21 days ẹ ṣàdúrà fún nàìjíríà láti yọ tẹ̀sí ṣàdúrà ṣá máa jẹ́ pàdúrà ọgbà ni ṣé àdúrà ọgbà ni ṣàdúrà máa jẹ́ pàdúrà ìgbà ṣàdúrà ìgbà ọlọ́run gbàdúrà kẹ ṣùgbọ́n ìgbà tọ́lọ́run ti ṣe àwọn nǹkan kan fún wa òun náà expect pé ká ṣe àwọn nǹkan kan in returns ni he gave us valuable natural resources we have minerals coopers name it a ní nta tún fi lè sọnà bitumen ń bẹ londo state a ní epo crude oil kódà wọn tún ti rí lẹkọọ ìgbọn tún sọ pé wọn rí lógun state náà ń bẹ londo state bẹẹ ní river state ń bẹ ní àwọn bayelsa nǹkan nǹkan yẹn tá a fi lè sọrọ ajé a ní kòkó láwọn bòmí a ní kí la gbìn tí ò wù torí ọlọrun kí ni nǹkan tá a ṣe tó ń jẹ wá fi wọn gógógógó báyìí. Ẹ mọ̀ gbọ́ a tún sọ pé tó bá torí bá àwọn import àwọn kan ẹ mọ̀ gbọ́ wọ́n ń sọ nísìn wọ́n ń lé sí a ti Dangote refinery sí bá ti tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ epo wàlẹ̀ petrol wàlẹ̀ ẹ mọ̀ tanra yín mo yín mú sí isu kẹ̀ Dangote sí ọmọ ṣe cement ní Nàìjíríà níjọ́ ò lẹ̀ tí import cement wọ́n ṣe bí Nàìjíríà náà ti ṣe cement kí ló dé tí cement fi gbówó lórí gẹ́gẹ́gẹ́ 4300 naira ní ara ní last week ní ìṣojú omi 4300 naira ní cement tá à ń ṣe ní Nàìjíríà ẹ mọ̀ wá mo yín mú sí tó máa ní Dangote refineries ní òmù kẹ̀pọ̀ wálẹ̀ nígbà táwọn wèrè tán wà ní àwọn wèrè àwọn tí wọ́n lọ́pọ̀lọ́ tán wà ní agbọ̀n ìjánu ìjọba wa tí wọ́n mọ policy wọn kí n checkmate àwọn pipo yìí wọn kálukú ń ṣe tó wù ni kálukú ń ṣe tí wọn ni kó ń kó jábele ni ìtọ́ bá wù kálukú ní ntajà kò sí consumer protection unit kankan bẹ́ẹ̀ bá lòdù káàdì bí ọba wọlé báyìí lòdù ẹ̀ forí ara yín kò wọlé forí ara yín nu kò sáwọn kankan tó jẹ́ ka ìjọba tí ó jà fún yín pé network yìí o kí ló gbá ẹ mú táìní yìí fi lòdù káàdì tó sanwó rẹ̀ tí ò wọlé kò sáwọn kankan tán checkmate tí wọn tán bá ti fún wọn lówó báyìí àwọn tán wà ní kíní yìí ẹ wá ẹwọn á sọ kíní ọlọ́run ti fún wa ní natural resources tábílẹ̀ better life to each and every one of us nígbà tí nǹkan ojú òtún ti là tó báyìí wọn mọ bàbá mi bàṣírù ẹyìn bàbá mi fata ìlàmídì ajọ sọrọ atlanti níjọ òní nígbà tí bàbá fi lọ ìlú èbó nígbà tí wọn ti ní bí ọdún táìsẹ̀ ń bí àwa ní 30 years ago tí bàbá fi lọ amẹ́ríkà tí bàbá ṣàlàyé wípé àti lọ amẹ́ríkà ò lè kankan kan báyìí nígbà ọ̀hún ó sọ òyí sì bá ọbẹ̀ lọ united kingdom wọ́n mọ̀ ń sùn wàrà ni ní gbogbo ìgbà tí nàìjíríà ẹsẹ̀ gbòmìnira wọ́n mọ̀ ń fẹ́ kán wá bẹ́ẹ̀ nítorí owó ń bẹ wọ́n mọ̀ pé owó kòkó ń bẹ owó gbogbo everything is bẹ́ẹ̀ nígbà yẹn ní ìsìn kọ́ ẹ mọyì millions billions of naira billions of dollars táwọn èèyàn wa tán ń wèsì ní US embassy tán bá ti máa gba kẹ́nàkù visa wọ́n dé bẹ́ẹ̀ báyìí wọ́n ṣe páálí wọn ni wọ́n ní jẹ́ kán lọ wọ́n ní wọ́n decline request wọn ni wọ́n àti àkín refund owó wọn ṣé ẹ mọyì billions millions of dollars tó ń sọnù lójúmọ́ bẹ́ẹ̀ bá lọ sí kẹ́sìntì àdúgbò náà pé àdúgbò ńlẹ́kọ̀ọ́ tán ti máa ń lọ ṣe interview fún american visa kínní wọ́n ní bẹ́ẹ̀ sì báwọn yẹn ń bẹ̀ ni army ti ẹ̀ fẹ́ sọ bẹ̀ dílé àtàárọ̀ kùtùkùtù àtàlẹ́lẹ̀ báwọn yẹn ń bẹ̀ ẹlòmí o ti wẹsẹ̀ wá lóríṣiríṣi ni pàfóòmù lóríṣiríṣi ni nígbàtí nàìjíríà ò dá ni o àwọn kọ́ńtì tán gbádùn tí orílẹ̀-èdè wọn dá wọn fẹ́ẹ́ lè mọ fún wọn ní físà lọ́fẹ̀ẹ́.

0: àwọn èrè yìí tí wọ́n rìn gùn tara wọn yìí bá bá tún fẹ́ lọ tán wọ́n tún fọmọ wọn bẹ̀ mo òkórocha ní Imo State Imo òbí jẹ gọ́vnà deputy chief of staff aná rẹ̀ ló fi bẹ́ aná rẹ̀ ni aná rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan mọ̀ ń kà níjẹta àbáná ni wọn ọlọ́pàá tí wọ́n ti mú yùn wọ́n ti arrest rẹ̀ wọ́n máa ń rìn gùn tara wọn bẹ̀ ni tán bá tún kúrò ń bẹ̀ tán wọ́n yìí fẹ́ kúrò nígbà tó kúrò ń gọ́vnà ó sì gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí bájímọ̀ bí náà ṣe fẹ́ sinú lọ́yọ̀ state wá hàn yín ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe yàn rántí mọ́ ní CNPP àbí kí ló tiẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kóun tún fẹ́ lọ sí another senator tí ó bá lè pa àwọn èèyàn vote against ẹ̀ nígbà tí wọn rí yí àti bí wọn ṣe yí tó tí ò fi wọlé tójú bi tí ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọn mọ àwọn ìfẹ́ kù ń bẹ mọyọ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹ wà ní orílẹ̀-èdè wa yìí tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ̀ lọ́yọ̀ ọmọọ̀ṣẹ́ dáadáa ń kú tán lọ ó tún wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ wà tí ń kú tán lọ.
1: Ẹ máa ń jẹ́wọ́ yín ti dábì.
0: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà ń bẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ́hun fẹ́ tàṣírí rẹ̀ náà ló yán wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni a máa ní the best we never had. The best president we never had. Ilé àbá máa sọ. Bọ́lọ̀n ṣe fi kú bu MKO náà láṣìírí. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹ gbójú jẹrá ni wọn báyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yóò bá dáa ni tọ́wọ́ ẹ̀ MKO lọ wọlé ńgbà náà. Báàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ńgbà tọ́lọ̀ fẹ́ tàṣírí rẹ̀. Ipe ṣe ẹ̀rẹ́ ni tẹ́ ẹ fẹ́ gbọ́kànlé. Àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni. Àṣà tí ò ní kánú. Ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pe àrókè pe ọ̀dọ̀fin inú yín o. Pápá jùlọ ẹyin tẹ wà nílé òkèrè. Táwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n gbólóhùn. Kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn. Kẹ́ ẹ máa bí wọ́n ta ẹlẹ́tàni wọ́n tiẹ̀ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó. Bó tiẹ̀ ní Nàìjíríà ta bó ni bí Nàìjíríà ṣe ń lọ ya wọn báyìí owó ló tiẹ̀ dìbò fún nú wọn. Tọ́ bá ti fún yín lèsì kan tí ò ṣe ẹ mú owó yín ẹ fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́ tó nú ebi ìpádáadáanú o torí retí ìsílẹ̀ nú o ẹ má fún lówó ẹ má wéṣì owó yín o ẹ ń wéṣì owó ni.
1: Mo bá láwùn ṣọ́ ẹ o.
0: Torí bí oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti mọ̀ sílẹ̀ o kí brain wọ́n máa ṣiṣẹ́ lẹ̀ ni o. Ká máa count down 2023. Okùn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lénìí. Okùn ọjọ́ mẹ́wàá lénìí. Bó ṣe ká máa count down rẹ̀ nù. Ká gba àwọn wèrè ipò níjọba. Sì ní fi wèrè míì bẹ́ẹ̀. Ní ṣe ní two devils. Àwọn èèyàn gidi tá support ni.

ẹ mọ̀ bínú jà nẹ́tíwọ̀kì ló disconnect yìí wá ó já wa tíntín ni ṣé ẹ mọ̀ yẹ wọ́n ń ṣẹ́ náírà ní ìsín sí dọ́là ṣé ẹ mọ̀ yẹ minimum wages ṣé ẹ mọ̀ yẹ tó jẹ́ tẹ bá calculate ẹ̀ sówó owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ bùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n tani sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí yà ọ jẹ́ díẹ̀ sí bóyá yóò gbọ́n níkẹ́ tó fún lówó ẹ má wo èsì owó yín o èsì owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọ erin. Ajálù Ọ̀yọ́ ti gbó lásán, bí n bá ẹranko máa ṣe rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹnu ohun rún. Kásá máa ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Ọ̀yọ́ aláàfin wa ní àyín, Adeyinka Pembo bí àwọ erin.

0: ọkọ̀ aláì wọ́n ti jọ ìwà látọrí orílẹ̀-èdè Morocco náà. Ẹ ṣe o látọrí orílẹ̀-èdè Morocco, a máa rírí yín. Ẹyin tí a láti United States, ẹyin tí a láti Canada, a máa rírí yín o. Ẹyin tí a láti orílẹ̀-èdè Germany, tẹ́ ń gbọ́ wa lọ́jọ́ Jumọ́. Ẹyin tí a láti Ireland, láti United Kingdom, láti Benin, láti Libya, láti Ghana, káàkiri àgbáńlá ayé. Ẹyin tí a lórílẹ̀-èdè Nàìjíríà náà. A dúpẹ́ lọ́wọ́ yín o. Adéyin mi ká Ọlásùnkàn mi lèmi ń jẹ́ pàpín tí ń ṣe bálẹ̀ fìlà. Ọlásùnkàn mi kásàmọ̀ ṣe dáadáa. Ajé ọkọ̀ bí ẹni kìlọ̀ wà. Ajé àlú Ọ̀yọ́ ti gbó lásán pé mi ọ̀bá rẹranko máa sì lágbà mi ọ̀rọ̀ jẹ́nu oòrùn. Mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́.
1: Ìwọ ni ẹ̀kọ́ ńlá, ẹ̀kọ́ ọgbọ́n, ẹ̀kọ́ agbára. Ìwọ ni ìwọ nìkan.
0: Àwa lórílẹ̀-èdè Nàìjíríà láwà religious jù. Tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ. Nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ń bẹ ó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá ń kọ́ bó ni ìwà ọwọ́ wa, bó ni iṣẹ́ àti ìsẹ́ ọwọ́ wa. Bàbá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi. Ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín nínú ẹ̀sìn o. Ẹ sọ̀pọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín o. Ẹ dìbò fún Pétérù. Ẹ dìbò fún Isaac. Ẹ dìbò fún Ramani. Abdulrahmani. Abdulrahmani. Isi ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ̀ tí mo ṣe gbé ọkọ̀ ẹ̀sìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá Muslim ni mi àbí Christian ni mi àbí Babaláwo. Tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́rìí mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan mọ̀ lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn. Kò belong sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o, lèmi ń support o. Ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́, ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe. Gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi. Bàbá ti ń gbọ́ odù falẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tù mọ́ gbọ́ Kùránì lọ́dọ̀ mi. Ọ̀rọ̀ mi ò yé yín. Àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí. Ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí. Aláàjì pa ètò olúwo kékeré yín rèé. Adéyinka Kásàmọ̀ ṣe dáadáa. Tí mò ń bá bọ̀ àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù. Àwọn ẹni máa ń gbé ọlọ́run níjà tí wọ́n ti wò pé ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà. Wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé ọlọ́run ọmọ tí ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́mọ́jọra wọn, kí àwọ̀ wa kọ́mọ́jọra wọn, kéde wa kọ́mọ́jọra wọn. Lẹ́nu wọn nínú ròrí wọn wọ́n lé ọlọ́run ọmọ tí ń ṣe. Àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ kọ̀rẹ́tì notion yẹn, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé dẹlẹ́sìn kan, ní wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan. Àwọn dẹ̀dẹ̀rìn dínrógún, àwọn dẹ̀dẹ̀rìn páálí. Máa jìjà ẹ̀sìn, máa gbé ọlọ́run níjà. Àwọn ẹ̀hàn ni èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn ràn wọ́n. Ẹ ní sì gbọ́ wọn, ẹ ní bá wọn mìíràn ti ń criticize ìjọba. Nígbà wọn ti jẹ dòdò, tára tẹnu wọn ò fi lè sòdodo, tẹnu wọn fi kò dodo. Ṣùgbọ́n àwa a yà balẹ̀, yà bòkè, yà gígòkò, yà bá everybody. God damn it. Béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ bí ọ̀rọ̀ ọ̀gá mi Adégbèǹga Adébóyè of Blessed Memory. Ó ní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ tó képè bọlẹ̀ ẹ̀yin mú sí kẹ̀pè fún mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ pé get lost, ẹ pé go to places, ẹ̀kẹrin ẹ pé God damn it ẹ láì. Ẹyin tó tún sọ. A ní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ tọ́rọ̀ bá wá balẹ̀ tó képè bọlẹ̀ ẹ̀yin mú sí kẹ̀pè bó mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ tó pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin ẹ pé God damn it ẹ láì. Ọlọ́run nìkan lọ bá o, àwa nígbàgbọ́ pé Ọlọ́run ń bẹ o. A tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà. Ẹyin kọ̀ọ̀kan sí agbára kan tó tó agbára Ọlọ́run lódìmarè. Pàlà àhọ́lá pàlà kò wá tá ilá abẹ̀lá àlè ilẹ̀ àṣẹ. Ọwọ́ Ọlọ́run làwá wà o, Ọlọ́run ló nìkan pẹ̀ mí ti à lọ́wọ́. Wàhálà yìí tó bá ṣe é ṣe fún wa ni wọ́n ti pa wá dànù tipẹ́tipẹ́ o. Ṣùgbọ́n Ọlọ́run ní ń sọ wa o, Ọlọ́run ní ń pa àlọ́ àti àbàwá mọ́ o. Nínú ewu gbogbo máa sọ à máa pa wá mọ́. Nítorí pé ọba tí ń pa Ísírẹ́lì mọ́ ìsùn bẹ́ẹ̀ ni kì í tó gbé oba tin pa wa mo ni lu oyo isun be ni ki to be ki to gbe o I nira sleep no slumber iso olorun oba abo re tun igba to da yiyo jo ma wa lori emi ati dukia gbogbo wa o teyin na ba be da seto kin to ma lo kin to ma dagbe tori ke mo ti wa seto ti pe lo je ki ma se late kan be ki je gbadun mi daada be mo se gbadun ti Jato man se ngbadun canvas lori tennis. Erin bugu. Erin ka erin keke mbele no mi den ka. Ya ni ngbabi kankan serious.

lemi se wan bi se ka be kan legalize corruption David Black abi kilo ko abi kilo ko as UK minister prime minister of UK David kini ka call ko e to ni Nigeria is fantastically corrupt ninjo na to so o gbona lara wa bi pe kini sugbo to lo so ododo oro sire bi sogbuso ni ododo oro bi sogbuso ni o we are fantastically cali corrupt ta ba tun le multiply cali in uncountable times our affair very very corrupt gbogbo alasi jomo abuja o go ni tiwa na nse ah ma bo se man sun so kongo iresi sinu omi gbona ko le ba sunki ton din osun wa ku sesin re oko pe ko ma din osun wa ku sesin re oko ko ma do sun wa ku owo ina lo ma lo dan mi fi se bile like na ma ni e wa san wa lubari ko mo ninjo am ko mo owo ina ko le ma mu lo be bi owo telephone eru kojo e wa lo ma nya ya ku ya won ma nda won nda luru ka ki awon mo te fowo buku te bi sadura fun wa ninjo te nko won jade awon mo te fowo buku owo ti o mo ko te bi to owo eje àwọn tẹ́ fowó jìbìtì tọ́ ẹyin tẹ́ ń jálé onílé fi ibò tì yín mọ́lẹ̀ ẹ máa ní kálíìfù gúd ìlú dáadáa ká fi ìlú dáadáa lẹ̀ fáwọn ọmọ wa àbí ká fi ọmọ dáadáa lẹ̀ gan fún ìlú tọ́ra àwọn burúkú tá ń filẹ̀ fún ìlú dáadáa náà ni wọ́n padà ń ba ìlú tọ́ dáa jẹ́ o kí ni rè ní ìsìn àwọn òwòdá ń lówó lọ́wọ́ àwọn tábà lè fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ní òní nàìjíríà yìí bọ́ọ̀ bá dílé lu jìbìtì bọ́ọ̀ máa sọ̀sọ́gúsọ bọ́ọ̀ bá sọ̀sọ́gúsọ ọ́ máa ṣèṣekúṣe bọ́ọ̀ bá ṣèṣekúṣe ọ́ máa jalè bọ́ọ̀ bá jalè ọ́ máa jí owó ìjọba kó ẹ̀yin tẹ́ wà ní ministry of work gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ̀yin náà mọ bẹ́ẹ̀ ṣe máa ń jí tẹ́ ṣe ń hùwà bẹ̀jẹ́ àwọn míì iṣẹ́ ìjọba wọ́n ti sọ pé iṣẹ́ ìjọba ìṣeṣẹ́ àti làágùn wọn ní ṣiṣẹ́ ọ̀yà wọn tọ́ bá sì ti di pé ìjọba ọ̀sánwó báyìí ṣíráìkì ni ìwọ́ tó lọ ibi iṣẹ́ tó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ owó tó ń gbà gan tẹ́lẹ̀ ó tún máa ṣíráìkì pé ó tún fẹ́ kún owó bá a ṣe ń jẹ ègún mọ́yánnu o ní ní yọ gbogbo wa lẹ́nu o gbogbo wa la corrupt o gbogbo wa ló lè bí ìwé bàbá mi sayo oyèrèdè bàbá dáadáa of blessed memory tí wọ́n kọ́ wa ní yorùbá ní ilé ẹ̀kọ́ gíga emmanuel alayande college of education àwọn ni wọ́n ṣe ìwé gbogbo wọn ló lè ìgbà kan ni wọ́n kọ́kọ́ ṣe nígbà tá a fi wà ní secondary school tí wọ́n ti ṣe ìwé yẹn ní ń jẹ́ gbogbo wọn ló lè gbogbo gbogbo wa náà máa sọ ló lè tí lé bá dà ẹni aláwòrán bí bá pa ti ẹ lèyàn rè ẹni aláwòrán bí bá pa ti ẹ mọ nìkan lèyàn rè nínú wa o kìsì bàbá bá tuntun ìwé wọn bá tún ṣe àtúnṣe rẹ wọn bá ṣe sọ táìtù rẹ sí àkọlé rẹ sí gbogbo wa ló lè gbogbo wa ló lè bí lé bá dà o ẹni ọlọrun bá pa ti ẹ mọ nìkan lèyàn rè o bẹẹ bá sì fẹẹ mọ wá tálákà bẹẹ bá fẹẹ tálákà ẹjẹ kówó dé o bẹẹ bá fẹẹ mọ wá tálákà ẹjẹ kówó dé kí burú jẹ ó yapa kí burú jẹ ó yapa ṣùgbọ́n ní ìsìn ńkọ́ ìwò ni wà ní wò.

Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa, should we legalize corruption in Nigeria? Kákú ti mọ̀ pé àwòlẹ̀ àkúkú gbádùn náà gbogbo wa náà lólè. Káfẹ̀ kan legalize ẹ̀, ká wá máa moderate rẹ̀ pé ẹja máa moderate rẹ̀. Tọ́bẹ̀ lè jí owó tó báyé ní China nísìnyí, ó ti níye billions tó iye owó tó lè jí kó tóbi pé wọ́n yìnbọn pọ́ ni. Kò sí wákàtẹ̀ pé wọ́n lọ ẹ̀wọ̀n kan kò sí ń bẹ̀. Ṣùgbọ́n tí ò bá tó bá ń tọ́jú pé ta sọ rẹ̀ wọ́n lè gbé bọ́yá kọ́ lẹ́wọ̀n. Ṣùgbọ́n tó bá di pé ó ti jí kódé lẹ́wù yìí, eléyìí fẹ́ bàlújẹ́ ni o, eléyìí kàndánù rẹ̀ sì ni wọ́n yìnbọn pádànù ni. Bọ́yá káwa náà moderate corruption báwọn pé tọ́ bá ti lè jí lu jìbìtì kọjá lẹ́wù yìí, agogo ti mọ̀ báwọn èèyàn ò lè pa jìbìtì tẹ́lẹ̀. Ṣé ẹ̀ tún gbàgbé ọ̀rọ̀ míì tí mo sọ tí mo fi ń dojú ẹ̀kọ́ èyí tẹ́ wà nílé òkèèrè pé tẹ́ bá fẹ́ bun àwọn èèyàn tán wà nílẹ̀ yìí lówó ní Nàìjíríà lówó, ẹ̀yin tẹ́ bá rí pórí èrè tí ò tí ì pé tó tẹ́ ti ti ọ̀rọ̀ òṣèlú sí tó tọrọ owó lọ́wọ́ yín tẹ́ wá ti ọ̀rọ̀ òṣèlú sí bó tiẹ̀ lọ̀rọ̀ òṣèlú Nàìjíríà, ta ni wọ́n ó tiẹ̀ dìbò fún irú ẹni báyìí, nínú ẹni báyìí, ta ló wọlé dìbò fún, ta ló dìbò fún? Tó bá ti ń sọ ọ̀rọ̀ tí ò nẹ́sẹ̀ tí ò bá kíní gbé, ẹ mọ̀ fún lówó, iye tí ìjẹ́ tó nù o, torí ìyá ń jẹ́ àwọn èèyàn ní Nàìjíríà lọ́wọ́ o. Àtàwọn tá à ń dìbò àtàwọn kan tí wọ́n yé dìbò, àwọn tí n tí mo wá ń dùn mí ni pé àwọn tí wọ́n wà educated tí wọ́n mọ̀ tún yàtọ̀ sósì, tó jẹ́ pé wọ́n bá gbowó lọ́wọ́ ẹni tí wọ́n sọ pé kán dìbò fún òun, tán gbowó lọ́wọ́ àwọn olóṣèlú yìí gan, wọ́n mọ ẹ̀tọ́ pé àwọn ò ní dìbò fún irú ẹni báyìí, èèyàn gidi làwọn ó dìbò fún. Wọ́n kà gba owó pé owó ìwé gbígbé náà ní tẹ́lẹ̀, ojúkó náà ní tẹ́lẹ̀. Àwọn yìí gangan tán mọ̀ tún yàtọ̀ sósì ni wọ́n mọ wá ń sá fún bò, àwọn ìyá aláta, ìyá elépo, àwọn àbókí, àwọn ni wọ́n mọ ń dìbò. Àwọn àjọ mọ complain. Ẹ mọ̀ á gbọ́ opinion oríṣiríṣi nínú ìròyìn nínú newspaper. Various countless numbers of opinions. Kálukú ló ní opinion. Ẹ bá sì rí wọn èdìbò. Wọn èdìbò. Gbogbo àwọn jákujàku tán jọ ń bo orílẹ̀-èdè yìí jẹ́nu. Wọ́n máa gbọ́ excuse rádaràda. Excuse tí ò ní jẹ́ wọ́n wọ́n dìbò. Tẹ bá mọ bí tèmi ti máa ń lọ dìbò láti ilé mi. Ìgùn ọ̀kadà lọ ni. Ìgùn ọ̀kadà lọ wá sí polling unit mi níbi tó jìnnà síbi tí mò ń gbé nìsín dé. Wọ́n máa give excuse. Excuse rádaràda ò lò ń give. Tọ́ bá sọ pé violence máa ń wà ń bẹ̀, move polling unit ẹ. Option wà tó fi lè move ẹ̀. Move ẹ̀ lọ sí polling unit mi tó mọ̀ pé ó máa ń wà secure tó wà nígboro. There is no excuse. You have no excuse. Láti má dìbò. You have no excuse. Kò sí excuse kankan tẹ́ ẹ lè give tẹ́ pé ní òjẹ́ dìbò. You have no excuse. Àyàfi báyà ẹ sì kẹwà lórí ìdùbò láìsàn lókù. Tí ò bá ti sí yún bẹ̀, ẹ ní excuse kankan. Ojúṣe yín ni o, ojúṣe gbogbo wa ni ká dìbò, ojúṣe wa ni o. Ẹ àgbọ̀dọ̀ máa complain lásán láì dìbò. Ẹ mọ iye billions, trillions of naira tí wọ́n ti yá tó jẹ́ pé àrọ́ ọmọdọ́mọ wa ọmọ ọ̀sán gbèsè rẹ̀ lọ ni. Àwọn náà ṣe náwó yìí, wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ̀ ni. Mí kíni náà fi ṣe kí lẹ́yìn rí tán ṣe. Wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ̀ ni. Insecurity wọ́n ń jí yín gbé. Àwọn tán wà nílé òkèèrè ò lè wá Nàìjíríà mọ́ pẹ̀lú insecurity. Wọ́n mọ bẹ̀rù fẹ́mi ara wọn ni. Bàbá tó ń sọ pé wọ́n jí yín gbé ẹ̀ mọ bẹ̀rù ọ̀nà tí ò dá accident ni. Àwọn olẹ́wà dìbò fún tí wọ́n lè tún gbogbo àwọn nǹkan yìí ṣe. Ẹ wo ẹni tó ní ọpọlọ tó mọ ọ̀tún yàtọ̀ sósì. Ẹni mọ tó fọmọ ìyá yín nínú ẹ̀sìn dìbò, ọmọ ìyá mi nínú ẹ̀sìn, ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wèrèwo. Ẹ mọ bínú o, ẹnu bẹ́ẹ̀ ṣe máa ń rí lára tèmi, ọ̀rọ̀ máa ń gbóná lára mi. Ní èyí ń fẹ́ sọ̀rọ̀ nígbà mi, torí ń sọyọ bó ṣe ń kan láàánú ṣe máa sọ. Ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wo. Tó bá ti di kíní ká gbé kíní tì sẹ́yìn, bóyó gun gan ni ká máa fi búra fún yín ni. Máa fògùn àti sàn tó búra fún yín, bá ti fẹ́ gba àìsàkóso.

gbogbo ọmọ ìyá wọn dán dìbò fún wèrè kan wèrè kan gọ́vnà wèrè kan olóbùkún gbogbo gọ́vnà wèrè kan ní nọ́ọ̀tì lọ́hùn ẹ má bínú pẹ̀lú choice of words mi o torí mo mọ̀ pé wọn à regulate radio station eléyìí private radio station online dẹ̀ ló jẹ́ nílé máa sọ̀rọ̀ bó ṣe wù mí láyé pé ibi táwọn NBC ó ti mọ tí wọ́n ti mọ ṣe inú ìjẹ́ kí mi ò ti lọ pé ká lọ máa ṣètò lórí kíní lórí mi ò mọ bá a ṣe ń fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú pé ká lọ ra time sórí àwọn normal terrestrial radio station yẹn bó ní ìṣẹ́ a máa fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú bó láti máa ṣe entertainment program nìkan tá à ní sọ̀rọ̀ nípa ìlú politics a sọ̀rọ̀ nípa òṣèlú a fi bá aráàlú wí a bájọba wí aráàlú ṣe tí ò dá sọ awíkonko lójú ọlọ́rọ̀ a sọ ló tó ṣèlú náà ṣe tí ò dá sọ sójú wọn yóò jẹ́ káwọn lè torí wọn ní gbà wá láyè láti máa lọ ṣé bó ṣe wà ní gbogbo àwọn kinní kíni bọ̀ wá ń bá bọ̀. Gọ́vnà kan nílẹ̀ Hausa lọ́hùn ní oríta tọ́ yẹ kí roundabout oríta roundabout tọ́nà yìí fo báyìí bàbá wèrè ní máa yìí ṣá ní oríta tí roundabout wà tọ́lọ gbé mọ́ṣáláṣí tí ò bá ti pórí èèyàn ti dàrú àwọn táwọn àjọ jẹ́ kinní ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọ́n máa gbógo fún ni wọ́n máa sáwọ́dà rẹ̀ ní àwọn tí ò bá ní làákàyè tọ́pọ̀lọ́ wọn ti jòrò tán yányán wọ́n máa gbógo fún ni nínú mọ́ṣáláṣí àbí kinní bá ìyẹn lọ ń kọ́ mosque sí roundabout tí ọkọ̀ ń gbà yípo tí ọkọ̀ ń gbà yípo tẹ bá fẹ́ sọ̀kalẹ̀ báyẹn sọ̀kalẹ̀ sáàrin ọ̀nà ni ṣàpé wèrè ń jẹun lórí irú eléyìí báwọn ṣàpé kọ̀yẹ́ kásẹ̀nu kù sọ̀rọ̀ sí wèrè eléyìí báwọn pé orí eléyìí ti burú yányán ni roundabout tọkọ̀ ń yípo láàrin ọ̀nà lóríta àwa lọ gbé mọ́ṣáláṣí síbẹ̀ àwọn àáfàá àti àwọn kinní lè má mú wọn wà má wọn àgbádùn ní Nàìjíríà lẹ́yìn ká bá gbé ọmọ ìyá mi nínú ẹ̀sìn kan wèrè ń dó wèrè kan dọ́dọ̀ mi ń ṣe pé fún ni o.

fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdí ẹyin èèyàn wa fẹ́ wà nílé òkèèrè àwọn tó ń wà nàìjíríà tán bá tọrọ owó lọ́wọ́ yín tẹ bá wò pé ẹni yìí ẹ mọ́ bínú jà network lọ já tíntín tẹ bá wò pé ẹni yìí ó deserve kẹ ẹsẹ̀ àánú fún torówó yín ni ẹ ń ṣiṣẹ́ rówó ni o nígbà tó sàánú fún rú wọn ẹni tẹ bá wò pé ìyá ètí ìjẹ ni ìyá rẹ tán tí ń sún support àwọn aládáradá tí ò ní làákàyè débi pé à support èèyàn ni ẹni tí ò bá ti ní ẹyin tí ẹ tún ṣe báyìí ẹni tí ò bá ti ní photos card tó lóun ò ní photos card tí ó sì ṣe akitiyan láti gba photos card tí ò ní jẹ new reason láti má ní photos card bóyá sọnù ni bóyá wọn jí gbé ni ẹ mọ fún rú wọn ẹ mọ sàánú rú wọn bẹẹ mọ o lórí nàìjíríà ò lè ṣàdédé dá o àdúrà tá à ń ṣe a máa jẹ́ kọ́lọ́hún ọ̀gbàdúrà ni nàìjíríà dà ọlọ́run fún wa ní gbogbo nǹkan tá a lè fi tún nàìjíríà sí ọpọlọ ń bẹ ibi jìbìtì là ń lò ó sí ni resources ń bẹ tá a fi lè tún nàìjíríà sí tí ó tún dáa ju mẹ́kà àti dubai lọ tí ó dáa ju amẹ́ríkà lọ ṣùgbọ́n ńkọ́ service nurse ìmọ́tàrí ẹni nìkan ní kálukú wa ń bá káàkiri nínú òjò ó dà ó sọ́lọ̀ wa ní ọ̀wá sí nǹkan tá a lè ṣe fún ara wa fún wa sọ́lọ̀ ní bá wọn ṣe ní saudi ní bá wọn ṣe ní dubai àbẹ́wẹ́ ọlọ́run àbí àwọn leaders ibẹ̀ wọ́n wà selfless àbí wọn ṣe máa ń pè mo ti fẹ́ẹ́ fi ṣe ìbòsọ ẹ̀yìn lọ́sùn kò lówó ẹ̀ má bínú jàre wọn wà service wọn wà selfless àdúgbò lé ṣe selfless náà ni ẹ̀yìn lọ́sùn kò lówó ni o báyìí bàtà ìbá ń délé tó bá ń gbọ́ mímí wọn bá ti yá ni.

0: opopo meka maroro opopo dubai maroro awon mo be ni won tun se o dubai ni se won depend lori epo mo won ti lepo won ti maximize resources yen de bi pe won ti fi owo re won ti bi tun ilu se to je pe awon kan ton wa fi build nkan kan ni wa mu owo wa o de mu wa gan o tun ju owo epo ti won bi ti won ri bi owo epo lo won depend lori epo mo lodo ti ọrọ̀ ajé oríṣiríṣi ní bẹ́ẹ̀ àwọn ọlọ́rin politician yín bí wọ́n bá jí owó kó ń bí wọ́n bẹ́ẹ̀ ṣe wedding fọmọ wọn ibẹ̀ wọ́n ń sá lọ ṣe rántí ijó ní tí àtiku abubakar tó bẹ́ẹ̀ ṣe wedding fọmọ rẹ̀ sẹ́mu pé dubai ló kó wọn lọ wọn àṣẹ nàìjíríà wedding mọ́ nàìjíríà bí ọ̀rọ̀ kan tí wọ́n associate mọ́ putin the president of russia russian federation wọ́n associate ẹ̀ mọ́ bóyá òun ní bóyá òun kọ́ ló sọ ti wọ́n ní pé
1: wọ́n ṣe kò padà nílé fún ọkọ̀.
0: Africa is the burial ground for rich Africans. Why he shops for his clothes in Italy? He gets his earth pàwọn mo ti bẹ sọ in lọsùn kò lówó ẹyà ń lè bọ ẹyin èèyàn yìí yóò gẹ́ẹ̀tì aṣọ rẹ̀ ní ìtàló yóò lọ sáàfù ọlọ́run rẹ̀ ní mọ́kà tàbí kọ́ gba jerusalem lọ jp alhaji oríṣiríṣi alhaji alhaji tinú ọmọ jp tí wọ́n nínú kà tí wọ́n ń ṣe kà bọ́ bá fẹ́ gba ètò ìlera yóò gba uk tàbí amẹ́ríkà lọ bọ́ bá fẹ́ jí owó kó tó fẹ́ ra lẹ̀ tó fẹ́ ra lé property tó lè sunu yàrá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà yóò gba tax havens lọ àwọn orílẹ̀-èdè tí wọ́n ti gba tax lọ́wọ́ àwọn ibẹ̀ ni ó gbà lọ wọ́n bá fẹ́ ṣàfẹ́ ayé ẹ̀bà lórílẹ̀-èdè canada wọ́n bá ṣe wedding ẹ̀bà ń dubai àwọn olóbùkú àwọn elébobo tọ́bọ̀ wá dìpọ́ kú tán ẹ̀ mà ní ẹ̀ mà gbóhùn lọ lé ni o ẹ̀ mà gbóhùn lọ lé wọ́n fẹ́ sọ bí ìdìbẹ̀ yà gan.

0: ẹ̀sùkù ẹlẹ́ṣọ̀n míì tuntun ń bọ̀
1: ooo.
0: Wọ́n tún máa fún àwọn èèyàn láàyè láti lọ gba voters card o. Ẹ sọ fún àwọn èèyàn kan rẹ́gísítà o. Àbí bí orí ò bá ti tàwá dáadáa tó. Mo mọ iye tí mò ń fún ọmọ olóúnjẹ lójoojúmọ́. Mo mọ iṣẹ́ tí mò ń ṣe kí n tó rówó. Bàbá fi máa appreciate àwọn tán bá ń gbìyànjú, tán bá ń sọ́gbù, tán ń hustle. Tí wọ́n yé sọ̀lẹ́ irú Christmas tó lọ yìí. Pẹ̀lú orúkọ àwọn alátìlẹyìn wa tán máa ń bun àwa náà lówó. Àwa náà bun àwọn tán ń ṣiṣẹ́ ní ọjọ́ Christmas lówó. Owó tí mo ná lọ́jọ́ 9,000 plus ni close to 10,000 naira. Ní mo ná lọ́jọ́ ẹni tó kán lẹ́sẹ̀ tó wà nílé tí ò ríbi lọ. Tá a fún lówó. Tá a gbìyìn sórí afẹ́fẹ́. Àwọn tá a lọ bá nídìí tán ti ń ta epo tá a fún wọn 1,000. Oríṣiríṣi báwa náà ṣe ṣe. Báwo èèyàn ṣe ń fi sọ́dọ̀ wa làwa náà ń fi síta. Àpàkà mọ́. Too much is given, much is also expected of them.

ọ̀rọ̀ tá à ń sọ tí ń jà nfààní fáwọn èèyàn wọn bá ti mọ ẹran tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára rẹ̀ tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn ọlọ́lọ́run lò ní sábà bí ó anigi lẹ́yìn ọgbà wa àwọn náà ni wọn ò jẹ́ kó ti sú wa àwọn náà wọn ò jẹ́ kébi ọ́pá wa tébi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyí ó ṣèṣekúṣe àwọn ní àjẹ́ká àwọn ti ṣèṣekúṣe àwọn ní wọn ò ti jẹ́ àdàdà kú ni ìyìn tọ́jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ jẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tó ń lu jìbìtì tó ń lu ṣe yàwó tèmi náà sì tún ń ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù lárẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ntọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ àlọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára wa adéyinka pẹ̀mbọ bí àwọn erin kásàmọ̀sẹ̀ dáadáa ajókọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bá bọ̀ ọ̀rọ̀ èdè bá bá èdè ìjìnlẹ̀ bá bá ìjìnlẹ̀ ọ̀rọ̀ bá bọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bá bá ìmọ̀ ìwà bá bá ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tòkótó.

ase o ah omo baladi golomi itini adekunle en baba mi Moses Akande Akintunde gbogbo eni ti o ran wa lo patapata nile loko ati leyin oje olohun mo ran awon na lowo olohun ma je pa awon na wa le o gbogbo an tan tin ran wa lowo olohun ni je wa le o eh ni wa le o eh ni wa le o okay leye fun okay okay lowo afun ni nbe loke loke le ma wa ni je gbogbo e ma gbagbe akori oro wa. Should we legalize corruption in Nigeria? Se ka fe kan legalize corruption. Se ka legalize corruption. Tori gbogbo wa ni o, gbogbo wa lo le o. Bi iwe baba ni Sayo, Oyerinde, lati di olugbe ti Olorun ko ba wa te wa ba sa fe fe re. Won ko awa ni Yoruba, ni ile ewa eko giga Emmanuel Alayinde College of Education. Ni loke oro ti lo ya la fun wa nbi. Baba daada run. Awon edenu, awon edenu, awon giwe. Àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn pè tẹ́lẹ̀ nínú àwọn arí pé kíní ìfọjú pọ̀ nàìjíríà mọ̀ ń bàjẹ́ sí ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí. Káfẹ́ kan legalize corruption. Mo ì tún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹ́ẹ̀ bá fẹ́ sàánú àwọn èèyàn ní nàìjíríà láwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyùn ẹ máa intaviú wọn. Èyí tẹ́ bá rí kó rí ò pé tó àwọn tí òwúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another option sílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹ́ òun dìbò fún tẹ́ rí kó rí ìrètí ìpè tó ẹ má ṣàánú oru wọn mọ́ orí ìrètí ìpè tó ni iye tí yé bá sì tí ì jẹ́ ni iye ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni iye tí ì jẹ́ dáadáa tó ni ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí. Ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Mo tún gbé yun náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè ń dó wèrè ọmọ ìyá mi wèrè ń dó wèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti lè rúlùú Nàìjíríà láti lè ṣe nǹkan fún.